0: sọ́dọ̀ Sedekiah ọba Juda kí ó sì pàṣẹ fún wọn láti wí fún àwọn olúwa wọn pé báyìí ni olúwa àwọn ọmọ ogun ọlọ́run Israẹli wí, báyìí ni ẹ̀yin ó wí fún àwọn olúwa yín pé èmi ti dá ayé, ènìyàn àti ẹranko tí ó wà lórí ilẹ̀ ayé nípa agbára ńlá mi àti nípa ọwọ́ nínà mi, èmi sì fi fún ẹnikẹ́ni tí ó wù mí. Ǹjẹ́ ní ìsinsìnyìí, èmi fi gbogbo ilẹ̀ yìí lé ọwọ́ Nebukadnesari ọba Babeli ọmọ ọ̀dọ̀ mi, àti ẹranko ìgbẹ́ ni mo fi fún un pẹ̀lú láti sìn, àti orílẹ̀-èdè gbogbo ni yóò sin òun àti ọmọ rẹ̀ àti ọmọ ọmọ rẹ̀ títí di ìgbà tí àkókò ilẹ̀ tirẹ̀ yóò dé. Lára rẹ̀ ni orílẹ̀-èdè púpọ̀ àti àwọn ọba ńlá yóò jẹ, yóò sì ṣe orílẹ̀-èdè àti ìjọba tí kì yóò sin Nebukadnesari ọba Babeli, tí kì yóò fi ọrùn wọn sí abẹ́ àjàgà ọba Babeli. Orílẹ̀-èdè náà lèmi ó fi idà àti èèyàn àti àjàkálẹ̀ àrùn jẹ níyà ni Olúwa wí, títí èmi ó fi run wọn nípa ọwọ́ rẹ̀. Nítorí náà, ẹ má ṣe fi etí sí àwọn wòlíì yín, tàbí sí àwọn aláfọ̀ṣẹ́ yín, tàbí sí àwọn alálàá, tàbí sí àwọn oṣó yín, tàbí àwọn àjẹ yín tí ń sọ fún yín pé ẹ̀yin kì yóò sin ọba Babeli. Nítorí wọ́n sọ àsọtẹ́lẹ̀ èké fún yín láti mú yín jìnà réré kúrò ní ilẹ̀ yín, kí èmi kí ó lè lé yín jáde, tí ẹ̀yin ó sì ṣègbé. Ṣùgbọ́n orílẹ̀-èdè náà tí ó mú ọrùn rẹ̀ wá sí abẹ́ àjàgà ọba Babeli, tí ó sì sìn, òun ni èmi ó jẹ́ kí ó jókòó ní ilẹ̀ wọn ni Olúwa wí, yóò sì ró, yóò sì gbé ibẹ̀. Èmi sì wí fún Sedekiah ọba Juda gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọ̀nyìí, pé ẹ mú ọrùn yín sí abẹ́ àjàgà ọba Babeli, kí ẹ sìn pẹ̀lú àwọn ènìyàn rẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀yin ó yè, éṣe tí ẹ̀yin ó kú, ìwọ àti ènìyàn rẹ̀, nípa ẹ̀dà àti ìyàn àti àjàkálẹ̀ àrùn, bí Olúwa ti sọ sí orílẹ̀-èdè tí kì yóò sin ọba Babeli. Ẹ má ṣe gbọ́ ọ̀rọ̀ àwọn wòlíì tí wọ́n sọ fún yín wípé ẹ̀yin kì yóò sin ọba Babeli, nítorí wọ́n sọ àsọtẹ́lẹ̀ èké fún yín. Nítorí èmi kò rán wọn ni Olúwa wí, ṣùgbọ́n wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ èké lé orúkọ mi, kí èmi kí ó lè lé yín jáde, kí ẹ ṣègbé ẹ̀yin pẹ̀lú àwọn wòlíì tí ó sọ àsọtẹ́lẹ̀ fún yín. Pẹ̀lúpẹ̀lú, èmi sọ fún àwọn àlùfáà àti fún gbogbo ènìyàn yìí wípé báyìí ni Olúwa wí, ẹ má gbọ́ ọ̀rọ̀ àwọn wòlíì tí ń sọ àsọtẹ́lẹ̀ fún yín wípé ṣáàwó ohun èlò ilé Olúwa lẹ ọ̀mú padà lé àìpẹ́ ní ìsinsìnyìí láti Babeli wá, nítorí wọ́n sọ àsọtẹ́lẹ̀ èké fún yín. Ẹ má ṣe gbọ́ tiwọn, ẹ sin ọba Babeli, ẹ sì yè, éṣe tí ìlú yìí yóò fi di ahoro. Ṣùgbọ́n bí wọ́n bá ṣe wòlíì àti bí ọ̀rọ̀ Olúwa bá wà pẹ̀lú wọn, jẹ́ kí wọn kí ó bẹ̀bẹ̀ lọ́dọ̀ Olúwa àwọn ọmọ ogun, kí ohun èlò ìyókù ní ilé Olúwa àti ní ilé ọba Juda àti ní Jerusalemu, kí wọn kí ó má ṣe lọ sí Babeli. Nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, ní ti òpó méjèèjì àti ní ti agbada ńlá àti ní ti ìpilẹ̀ṣẹ̀ àti ní ti ohun èlò ìyókù tí ó kù ní ìlú yìí, èyí tí Nebukadnesari ọba Babeli kò mú lọ nígbà tí ó mú Jekonaya ọmọ Jehoakimu ọba Juda ní ìgbèkùn láti Jerusalemu lọ sí Babeli, pẹ̀lú gbogbo àwọn ọlọ́lá Juda àti Jerusalemu. Nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun ọlọ́run Israẹli wí, ní ti ohun èlò tí ó kù ní ilé Olúwa àti ní ilé ọba Juda àti Jerusalemu, a ó kó wọn lọ sí Babeli, níbẹ̀ ni wọn ó wà títí di ọjọ́ náà tí èmi ó bẹ̀ wọ́n wò ní Olúwa wí, èmi ó sì mú wọn gòkè wá, èmi ó sì mú wọn padà wá sí ibí yìí.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé wòlíì Jeremiah, orí 28. Ó sì ṣe ní ọdún kan náà ní àtètèkọ́ bẹ̀rẹ̀ ìjọba Sedekiah ọba Juda, ní ọdún kẹrin àti oṣù karùn-ún, tí Hananiah ọmọ Asuri wòlíì tí ṣe ti Gibeoni wí fún mi ní ilé Olúwa níwájú àwọn àlùfáà àti gbogbo ènìyàn pé, báyìí ni Olúwa àwọn ọmọ ogun ọlọ́run Israẹli wí pé, èmi ti ṣe àjàgà ọba Babeli, nínú àkókò ọdún méjì lèmi ó tún mú gbogbo ohun èlò ilé Olúwa padà wá sí ibí yìí, tí Nebukadnesari ọba Babeli kó kúrò ní ibí yìí, tí ó sì mú wọn lọ sí Babeli. Èmi ó sì tún mú Jekonaya ọmọ Jehoakimu ọba Juda pẹ̀lú àwọn ìgbèkùn Juda tí ó ti lọ sí Babeli padà wá sí ibí yìí ni Olúwa wí, nítorí èmi ó sì ṣẹ́ àjàgà ọba Babeli. Jeremiah wòlíì sì wí fún Hananiah wòlíì níwájú àwọn àlùfáà àti níwájú gbogbo ènìyàn tí ó dúró ní ilé Olúwa pé, Jeremiah wòlíì sì wí pé, àmì kí Olúwa kí ó ṣe bẹ́ẹ̀, kí Olúwa kí ó mú ọ̀rọ̀ rẹ tí ìwọ sọ àsọtẹ́lẹ̀ ṣẹ láti mú ohun èlò ilé Olúwa àti gbogbo ìgbèkùn padà láti Babeli wá sí ibí yìí. Ṣùgbọ́n ní ìsinsìnyí, ìwọ gbọ́ ọ̀rọ̀ yìí tí mo sọ sí etí rẹ àti sí etí ènìyàn gbogbo, àwọn wòlíì tí ó ti ṣáájú mi àti ṣáájú rẹ ní ìgbà àníṣọ àsọtẹ́lẹ̀ púpọ̀ àti sí ìjọba ńlá ní ti ogun àti ibi àti àjàkálẹ̀ àrùn. Wòlí ni tí ó sọ àsọtẹ́lẹ̀ àlàáfíà bí ọ̀rọ̀ wòlí náà bá ṣe. Nígbà náà ni a ó mọ wòlí náà pé Olúwa ràn án ní tòótọ́. Nígbà náà ni Ananiah wòlí mú àjàgà kúrò lé ọrùn Jeremiah wòlí.
2: Ó sì ṣe.
0: Ananiah sì wé níwájú gbogbo ènìyàn pé báyìí ni Olúwa wí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni èmi ó ṣe àjàgà Nebuchadnezzar ọba Bábélì kúrò lé ọrùn orílẹ̀-èdè gbogbo ní ìgbà ọdún méjì. Jeremiah wòlí sì bá ọ̀nà tirẹ̀ lọ. Nígbà náà ni ọ̀rọ̀ Olúwa tọ Jeremiah wòlí wá lẹ́yìn ìgbà tí Ananiah wòlí ti ṣe àjàgà kúrò lé ọrùn Jeremiah wòlí wípé lọ sọ fún Ananiah wípé báyìí ni Olúwa wí. Ìwọ ti ṣe àjàgà igi ṣùgbọ́n ìwọ sì ṣe àjàgà irin ní ipò wọn. Nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísírẹ́lì wí. Èmi ti fi àjàgà irin sí ọrùn gbogbo orílẹ̀-èdè wọ̀nyí kí wọn kí ó sin Nebuchadnezzar ọba Bábélì. Wọn ó sì sìn. Èmi sì fi ẹranko ìgbẹ́ fún un pẹ̀lú. Nígbà náà ni Jeremiah wòlíì wí fún Ananiah wòlíì pé gbọ́ ní ìsinsìnyí Ananiah, Olúwa kò rán ọ, ṣùgbọ́n ìwọ jẹ́ kí ènìyàn yìí kí ó gbẹ́kẹ̀lé èké. Nítorí náà báyìí ni Olúwa wí. Ṣáàwó, èmi ó ta ọ́nà kúrò lójú ayé. Bí ọdún yìí ni ìwọ ó kú, nítorí ìwọ ti sọ̀rọ̀ ìsọtẹ̀ sí Olúwa. Bẹ́ẹ̀ ni Ananiah wòlíì sì kú bí ọdún náà ní oṣù keje.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà.
4: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kì í bá tì ní ìgbésí ayé àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí à ń gbọ́ lójoojúmọ́. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí ó ń sọ fún wa nípa ìdáhùn sí àdúrà. A dúpẹ́ wípé agbára yín wà bákan náà títí di òní. A sì dúpẹ́ wípé bí ẹ ti ń ṣe fún àwọn ẹlòmíràn bẹ́ẹ̀ lẹ ń ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ gbà pé àtìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ a gbàdúrà lónìí wípé ibikíbi tí àìsàn bá wà, ibikíbi tí ìnira tàbí ìṣòro tàbí ìpọnilójú tàbí ìdààmú tí ó bá wà, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà wa, ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó là fún wa nínú òkùnkùn ayé yìí, kí a lè rìn ìrìn ìgbàgbọ́ pẹ̀lú ayọ̀ àti pẹ̀lú ìdánilójú wípé ẹ kò jẹ́ fi wá sílẹ̀ nígbà kan. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú orin Dáfídì, orin Dáfídì orí ìkẹrìndínní àádóje òkan èjì ẹ̀fà ni a ti ń ka bíbélì wa. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára. Ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára tàbí kúrò nínú ìnilára. Nínú orin Dáfídì yìí ni a ti rí ohun tí Ọlọ́run lè ṣe àti ohun tí Ọlọ́run ṣe ní lọ́ọ́lọ́ọ́ báyìí fún àwọn tí ó jẹ́ tirẹ̀. Ó sọ fún ọ ní nígbà tí Olúwa mú ìkó lọ sí òní padà, àwa dàbí ẹni tí ń làálàá. Nígbà náà lè ẹnu wa kún fún ẹ̀rín àti ahọ́n wa kọ orin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣe ohun ńlá fún wọn. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Olúwa mú ìkó lọ wa padà bí ìṣàn omi ní gúúsù. Àwọn tí ń fi omijé fún irúgbìn yóò fi ayọ̀ ka. Ẹni tí ń fi ẹkún rìn lọ tí ó sì gbé irúgbìn lọ́wọ́ lóòótọ́ yóò fi ayọ̀ padà wá, yóò sì ru ìtí rẹ̀. Kí n tó ṣe àlàyé lórí èyí tí a kà yìí, mo fẹ́ kí a lọ sí orin Dáfídì orí 30 ẹsẹ̀ 5. Nítorí pé ní ìṣẹ́jú kan ni ìbínú rẹ̀ pẹ́, lí ojú rere rẹ̀ ni ìyé gbé wà, bí ẹkún pẹ́ di alẹ́ kan, ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀. Níhìn ni a ti ń ka ohun ti Dáfídì kọ. Nítorí Dáfídì ó jẹ́ ẹni tí Ọlọ́run fi sí ipò gíga bí ọba, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó jẹ́ jagunjagun, ó jẹ́ ẹni tí ó rí wàhálà, ẹni tí ó ní ìṣòro, ẹni tí ó rí ìnilára ní orílẹ̀-èdè tirẹ̀. Kí ó tó di ọba, ó ní wàhálà. Gbà tó tún di ọba tán, ó ní wàhálà. Ní ìdílé, ó ní wàhálà, ṣùgbọ́n ó mọ agbára Ọlọ́run, èyí tí túni sílẹ̀, èyí tí dani ní ìdè, agbára Ọlọ́run, èyí tí mú kí gbogbo ìdè ọ̀tá kí ó já ní ìgbésí ayé onígbàgbọ́. Èyí ni olórin yìí ló fi ń sọ fún wa wípé bí ẹ̀kún pẹ̀dí alẹ́ kan, ó ń sọ fún wa wípé ó dájú wípé ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀. Àwọn ẹlòmíràn wọ́n máa ṣe bí ẹni tí kò ní ìrètí. Ìbìnújẹ́ dorí àgbàkodò. A di wípé kí wọ́n máa san ẹkún àsunrìn láì mọ̀ wípé Ọlọ́run wa ẹni tí máa nu omi jénu ni. Ṣùgbọ́n wọ́n á gba ìpọ́njú tàbí ìnilára tàbí àwọn ẹrù tí ayé dì lé wọn lórí. Wọ́n á gba nǹkan wọ̀nyí láti jẹ́ kí wọn kí ó ní ìbànújẹ́. Wọ́n á máa sun ẹkún àsundẹ́kun. Wọ́n á jẹ́ kí ìrẹ̀wẹ̀sì kí ó dé bá ọkàn wọn. Nǹkan yìí kì í jẹ́ kí àwọn ẹlòmíràn kí ó lè gbàdúrà. Ṣùgbọ́n Dáfídì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé kí a má ṣe sọ̀rì tínú. Nítorí pé bí ẹkún pẹ̀dí alẹ́ kan, ó dájú ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀. Kí a kúnkún sọ ní èdè tí ó lè yé wa dáradára. Bí àìsàn pẹ̀dí alẹ́ kan, ó dájú pé ìwòsàn ń bọ̀ lé òwúrọ̀. Kí a kúnkún sọ lé ọ̀nà tí a mọ̀ wípé ó bá ìgbésí ayé wa mu. Wípé bí àìní, bí ìpọ́njú, bí ó tilẹ̀ pẹ̀dí alẹ́ kan, wípé ó dájú wípé ìdáǹdè àti ìpèsè láti ọ̀dọ̀ Ọlọ́run ó ń bọ̀ lé òwúrọ̀. Ohun tó ń sọ ni wípé ṣé a mọ̀ pé bí a bá sùn lálẹ́, bí a tilẹ̀ rò wípé òórọ̀ jìnà sí ìgbà tí a sùn, wípé dájúdájú òórọ̀ yóò dé. Ohun tí a ń sọ ni wípé nígbà mìíràn bí ènìyàn bá wà nínú àìsàn, ìṣẹ́jú márùn-ún á dàbí wákàtí mẹ́wàá lójú wa, nítorí ìrora, nítorí wàhálà, tàbí bí ènìyàn bá ní ìpọ́njú nínú ẹbí rẹ̀, ọjọ́ kan á dàbí ọdún kan lójú wa. Èyí ni olórin yìí fi ń sọ fún wa wípé bí ẹkún tilẹ̀ pẹ́ di alẹ́ kan, bí ìbànújẹ́ tilẹ̀ pẹ́ di alẹ́ kan, bí ìrẹ̀wẹ̀sì tilẹ̀ pẹ́ di alẹ́ kan, bí ìnilára àìní bí ó tilẹ̀ pẹ́ di alẹ́ kan, ó dájú wípé ayọ̀ àti ìpèsè àti ìtura wípé ń bọ̀ lówùúrọ̀. Jẹ́ kí a tún padà síbi tí a ti bẹ̀rẹ̀ nínú orin Dáfídì orí 16:1. Ó ní nígbà tí Olúwa mú ìkó lọ sí òní padà, àwa dàbí ẹni tí ń láàlá. Kí ni dé tí a sọ bẹ́ẹ̀? Ohun tí ó ṣe wọ́n ni wípé wọ́n ò mọ̀ wípé a tún lè mú ìkó lọ sí òní padà. A ti kó wọn lẹ́rú lọ. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwọn ọmọ wọn la ti sọ di ẹrú. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwọn pàápàá wọn ò ní ìrètí ọ̀la, ìrètí ọjọ́ tí ń bọ̀. Wọ́n ti rò wípé kò tún sí àbáyọ. Wọ́n ti rò wípé kò ní sí ìdáǹdè. Wọ́n ti rò wípé ọ̀tá yóò máa jẹ gàba lórí wọn títí wọn ó fi kú, tí wọn ó fi fi ayé sílẹ̀. Ọlọ́run wá lànà fún wọn wípé kí a tún mú wọn padà sí ibi tí wọ́n wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, kí a tún mú wọn padà sí ààyè tí wọ́n wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, kí a tún mú àwọn nǹkan tí wọ́n ti pàdánù rẹ̀, kí a tún mú wọn padà sí ìgbésí ayé wọn, àwọn tí a ti kó lọ. Nígbà tí Olúwa ṣe nǹkan wọ̀nyí fún wọn, wọ́n sọ wípé àbí bẹ́ẹ̀ ni, àbí bẹ́ẹ̀ kọ́, àwa tí a ti ń sunkún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ò tún sí ẹkún mọ́, àbí bẹ́ẹ̀ ni, àbí bẹ́ẹ̀ kọ́, àwa tí a jẹ ẹrú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ní lára tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ò jẹun gbádùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí Ọlọ́run tún wá ṣe ìpèsè ńlá ńlá fún, àbí bẹ́ẹ̀ ni, àbí bẹ́ẹ̀ kọ́, àwa tí àìsàn tí ó ti so lọ́jọ̀ kalẹ̀, àwa tí ó jẹ́ wípé àìsàn kò jẹ́ kí a lè jáde, àìsàn kò jẹ́ kí a lè ṣe bí a ti fẹ́, ṣùgbọ́n tí Ọlọ́run tún wá dá sílẹ̀, àbí bẹ́ẹ̀ ni, àbí bẹ́ẹ̀ kọ́, àwa tí wọ́n ti ń sọ wípé bí wọn ò bá ṣe ṣe abẹ, wípé kò sí bí a ṣe lè yọ nínú rẹ̀, ṣùgbọ́n àdúrà wẹ́rẹ́. Kí a pe orúkọ Jésù, a sọ fún Ọlọ́run wípé kò bojú wò wá, kó mú àìsàn yìí, kó mú kúrò ní ìgbésí ayé wa wẹ́rẹ́. Bẹ́ẹ̀ ni àlàáfíà dé, bẹ́ẹ̀ ni ìtura dé, bẹ́ẹ̀ ni ìwòsàn dé bá wa, àbí bẹ́ẹ̀ ni, àbí bẹ́ẹ̀ kọ́, àbí ó ń tàn mí jẹ ni, àbí tòótọ́ tòótọ́ ni mo rí ìwòsàn yìí ó ní ó dàbí àlá lójú wa. Ó ní nígbà náà ni ẹnu wa kún fún ẹ̀rín, ó dá mi lójú wípé ó rẹ́rìn nínú Jésù. Nígbà tí a bá mú ìkulọ̀ rẹ padà, nígbà tí a bá mú àìsàn rẹ kúrò, nígbà tí a bá mú ìyọṣù tí sí àwọn aláìwà bí Ọlọ́run sí ọ, nígbà tí a bá mú kúrò, ó dá mi lójú wípé ẹ̀rín yóò gbẹnu rẹ kan àti orin ayọ̀ yóò wá sẹ́nu rẹ. Ó ní nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣeun ńlá fún wọn. Ó dá mi lójú pé ọjọ́ kan bọ̀ kò sì jìnà réré tí àwọn aláìgbàgbọ́, tí àwọn kèfèrí, tí àwọn aládùúgbò rẹ, tí wọ́n máa sọ wípé ìyábìnrin lágbájá Ọlọ́run ṣe nǹkan ńlá fún, ọkùnrin lágbájá ṣọ́ọ̀ṣì tó ń lọ ó yẹ o, ó gbé o, nítorí pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí. Ó jẹ́ mọ̀ wípé àwọn tí wọ́n ti ń wojú Ọlọ́run fún ìgbà pípẹ́, tí wọn ò lóyún rí, tí wọn ò bímọ rí, ó jẹ́ mọ̀ Ọlọ́run ti ṣe nǹkan fún lágbájá o. Nígbà tí Ọlọ́run bá ṣe nǹkan wọ̀nyí fún wa, àwọn kèfèrí yóò máa bá wa yọ̀, wọ́n máa sọ wípé Olúwa ṣe ohun ńlá fún wọn. Ó ní Olúwa ṣe ohun ńlá fún wa. Nítorí náà àwa ń yọ̀ ní sòrò, farabalẹ̀ nígbàgbọ́ nínú Ọlọ́run, má sá káàkiri, má fi Ọlọ́run sílẹ̀, jókòó síbi tí ó wà, dúró ti Olúwa, gbàdúrà sí Olúwa. Ó dájú wípé ọjọ́ ìgbàlà ti rẹ, ọjọ́ ìdáǹde tirẹ, ọjọ́ ìtúsílẹ̀ tirẹ, ọjọ́ ìwòsàn tirẹ yóò dé, ayọ̀ yóò gbẹnu rẹ kan. Ó ní Olúwa mú ìkólọ wa padà bí ìṣàn omi ní gúúsù. Ó ní ó wá sọ fún wa, ó ti ń sọ nípa ìrí ti ara rẹ̀, ó ti ń sọ nípa ìdáǹde àti ìtúsílẹ̀ tí àwọn ní. Ó wá ń sọ fún àwọn ẹlòmíràn láti ṣe wọn lórí, ó wá ń sọ fún àwọn ẹlòmíràn kí ìfòyà àti ìrẹ̀wẹ̀sì kí ó lè fò lọ nínú ọkàn wọn. Ó wá ń sọ fún, ó ní àwọn tí ń fi omijé fúrúgbìn yóò fi ayọ̀ ká. Èwo ni ó ń sọ nípa wípé wọ́n fi omijé fúrúgbìn, wọ́n fi omijé fúrúgbìn? Àwọn ọmọ Ísíráẹ̀lì wọ́n jẹ́ àwọn tí ó máa ń ṣe iṣẹ́ àgbẹ̀ púpọ̀, àwọn tí ó sì máa ń ṣe darandaran, wọ́n pọ̀ nínú wọn. Nítorí wípé ìlú Ísíráẹ̀lì ní àkókò náà àti ní àkókò yìí pàápàá, wọ́n gbẹ́kẹ̀lé ohun ọ̀gbìn púpọ̀ púpọ̀. Ṣùgbọ́n ìgbà kan dé ní ìgbésí ayé wọn tí ó jẹ́ wípé bí wọ́n bá ti ń fúrúgbìn, ẹ̀rù á máa bà wọ́n wípé a ò mọ̀ bóyá àwọn ará Mídíánì ni ó ka nǹkan wọ̀nyí jẹ, a ò mọ̀ bóyá àwọn ọ̀tá wa láti Síríà ni wọ́n wá tí wọ́n ka gbogbo èso oko wa jẹ. Ṣùgbọ́n wọn ò lè ṣe kí wọ́n má fúrúgbìn, nítorí bẹ́ẹ̀ wọ́n fi omijé fúrúgbìn. Ṣùgbọ́n kí ó tó di wípé àsìkò ìkórè dé, Ọlọ́run ṣẹ́gun ọ̀tá, Ọlọ́run mú àwọn Mídíánì, ó mú wọn kúrò, ó lé wọn jìnà réré. Ó wá di wípé ní tòótọ́ ni wọ́n fi omijé fúrúgbìn, ṣùgbọ́n nísinsìnyí wọ́n fi ayọ̀ ká. Kí a mú wá sí ìgbésí ayé tiwa, ìgbà mìíràn ó ṣeéṣe kí ènìyàn kí ó lóyún. Bí ó bá ti di wípé ẹni yìí ti lóyún, ni àwọn ọ̀tá ni wọ́n lè pàdé rẹ̀ lójú oorun, wá ní kí ó fò kí ó nìṣó, wípé wọ́n fẹ́ wo bí ó máa ṣe gbé oyún yìí, bó máa ṣe gbé dé oṣù mẹ́sàn-án tó máa lè kẹsẹ̀ járí láti lè bí ọmọ yìí láyọ̀ àti àlàáfíà. A di wípé òní orí ló ń dùn mí o, ọ̀la ikùn ló ń dùn mí, ọ̀túnla ọmọ ni òyí nínú. Ọjọ́ mìíràn ó dàbí ẹni pé ẹ̀jẹ̀ ríru tàbí ẹsẹ̀ wíwú, a máa sọ pé irú oyún wo ni mo ní yìí. A dàbí ẹni wípé ó ń fi omijé fúrúgbìn. Ṣùgbọ́n bí ó bá dúró ti Olúwa, bí ó bá gbẹ́kẹ̀lé Olúwa, ó dájú wípé àsọ̀kalẹ̀ àǹfààní ni fún ọmọ Ọlọ́run. Ó dájú wípé a ó fi ayọ̀ ká, wípé ní ọjọ́ ìkúnlẹ̀ alábiamọ yìí, wípé kò ní sí ohunkóhun bí ìdágìrì tàbí bí ọ̀fọ̀ fún ẹnikẹ́ni nínú wa. Ọlọ́run yóò tọ́jú wa. Ó ṣe dúró ti Olúwa, ó ṣe gbẹ́kẹ̀lé Olúwa. Àwọn ẹlòmíràn wọ́n máa sá káàkiri, àwọn fẹ́ lọ sí ọ̀dọ̀ bàbá lágbájá, àwọn fẹ́ lọ sí ọ̀dọ̀ ìyálóde níbì kan lọ́hùn, àwọn fẹ́ lọ sí tibí. Má sá káàkiri kí o gbẹ́kẹ̀lé Olúwa, nítorí wípé Ọlọ́run yóò mú ìkólọ sí òní padà, ẹ̀rín yóò sì gba ẹnu rẹ kan. Ó ní ẹni tí ń fi ẹkún rìn lọ, tí ó sì gbé irúgbìn lọ́wọ́, lóòótọ́ yóò fi ayọ̀ padà wá, yóò sì ru ìtí rẹ̀. Ìtí rẹ̀ ni ìkórè oko tí ó ti gbìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Jẹ́ kí a wo àwọn ẹlòmíràn, kí ni àwọn ìnilára wọ̀nyí tàbí ìpọ́njú, kí ni ó máa ń ṣe fún wọn? Èyí tí wọn ìbá fi máa yọ̀ nínú Olúwa, èyí tí wọn ìbá fi gbẹ́kẹ̀lé Olúwa, kí ni ìnilára, kí ló máa ń ṣe fún àwọn ẹlòmíràn? Jẹ́ kí a wo ìwé oníwàásù orí keje ẹsẹ̀ ìkeje. ìwé oníwàásù orí keje ẹsẹ̀ ìkeje nítòótọ́ ìnilára mú ọlọ́gbọ́n ènìyàn síwín nítòótọ́ ìnilára mú ọlọ́gbọ́n ènìyàn síwín ohun tí a ń sọ fún wa níhìn ni wípé ẹni tí a ti mọ̀ sí ọlọ́gbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí a ti mọ̀ sí ọmọlúwàbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí kìí jà kìí dá sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n kò tí ì mọ ọlọ́run ó kàn jẹ́ ọlọ́gbọ́n ènìyàn oníwọ̀ tútù ènìyàn ó jẹ́ ọmọlúwàbí ṣùgbọ́n ìnilára déba ìpọ́njú déba irú ènìyàn bẹ́ẹ̀ tí a ti máa ń rí ọ̀rọ̀ ọgbọ́n lẹ́nu rẹ̀ nígbàtí àwọn ẹlòmíràn tí wọ́n bá wà nínú ìṣòro bí a bá bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ a sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n nígbàtí ìpọ́njú bá déba ẹni yìí fún ara rẹ̀ nígbàtí ìnilára tí ó bá déba ẹni yìí fún ara rẹ̀ a dàbí ẹni wípé gbogbo ọgbọ́n tí ó ní wípé ó ti sanwọ́n nù a dàbí ẹni tí ń sinwín a dàbí ẹni tí ń sọ̀rọ̀ rádaràda a dàbí ẹni tí ń sọ nǹkan tí kò mú ọgbọ́n lọ́wọ́ a dàbí asínwín kí a má jẹ́ kí ó rí bẹ́ẹ̀ fún wa ṣé ìwọ náà máa ń rí àwọn ẹlòmíràn ó ṣeéṣe bóyá àwọn gbọ́ wípé ọkọ̀ ní jàǹbá wípé ọkọ̀ wọn sì wà nínú mọ́tò yìí wọn ò tí ì mọ̀ kí ló ṣẹlẹ̀ wọn ò tí ì mọ̀ bóyá ọlọ́run ti dá ọkọ̀ wọn sílẹ̀ tàbí bóyá ohun tó ṣẹlẹ̀ nǹkan ráńpẹ́ kan ló kàn ṣe ni èṣe tí ó ṣe ọkọ̀ wọn wọn àkáwọlé rí wọn máa kígbe wọn máa sọ̀rọ̀ bí ẹni tí ó ti sọ ìgbàgbọ́ nínú ọlọ́run nù ẹni tí a ti mọ̀ sí ọlọ́gbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí a ti mọ̀ sí ẹni tó ń darí ìdàpọ̀ ojú ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí a ti mọ̀ sí ènìyàn ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìnilára díẹ̀ ìpọ́njú díẹ̀ èṣe jàǹbá ọkọ̀ díẹ̀ a sọ irú ẹni bẹ́ẹ̀ di ẹni tí ń sọ̀rọ̀ bí ẹni pé ó di àsínwín tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé ọkọ àtìyàwó àtijọ́ ń gbé papọ̀ lálàáfíà kò sí gbọ́mi sí omi ò tó kò sí wípé à ń bára wa jà nígbà kan rí kò sí wípé mbolo lọ mbolo ti ń bọ̀ kò sí wípé bóyá ń fura síra wa nígbà kan rí ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé nǹkan kan ló wá ṣẹlẹ̀ tí ẹnìkan parọ́ mọ́ ìyàwó yìí wípé bẹni pé ìyàwó yìí tún ní àlè níta bí ọkọ ti ń gbọ́ kò tí ì mọ kí ni kúlẹ̀kúlẹ̀ àti kí ni nǹkan tó ṣẹlẹ̀ nítòótọ́ ó ti ń faraya ó ti ń dàbí ẹni tí ò lọ́gbọ́n ó ti ń dàbí ẹni tí kì í ṣe ẹni tí a mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sí oníwọ̀ tútù ìnilára ó mú ọlọ́gbọ́n di àsínwín nítorí bẹ́ẹ̀ kí a ṣọ́ra kí a máa jẹ́ kí ìnira tàbí ìpọ́njú kí ó jẹ́ kí a sọ̀rọ̀ òdì kí a má jẹ́ kí ìpọ́njú tàbí àìsàn tàbí ìjẹniyà tàbí ohunkóhun kí ó mú kí ọ̀rọ̀ òdì blasphemy kí ó jáde lẹ́nu wa jẹ́ kí a wo orin dáfídì 107 orin dáfídì 107 kí a wo ẹsẹ̀ 19 àti ẹsẹ̀ 20 ṣe gáfrà fún mi kí a wo ẹsẹ̀ 19:30 ẹ̀wẹ̀ wọ́n bùkù wọ́n sì fà sẹ́yìn nípa ìnira ìpọ́njú àti ìkàánú ohun tí wọ́n jẹ́ kí ó yé wa níyìn ni wípé àwọn ẹlòmíràn ẹ̀wẹ̀ wọ́n máa bùkù wọ́n máa fà sẹ́yìn nítorí ìnira àwọn ẹlòmíràn ohun tí a máa rí ni wípé wọ́n kì í rìn déédéé mọ́ nínú ìjọ bí wọ́n bá ní wàhálà díẹ̀ èyí tí wọ́n bá fi àkókò yìí dúró de olúwa kí wọn kí ó dúró ti olúwa kí wọn kí ó gbàdúrà kí wọn kí ó rọ̀ mọ́ àgbélébu jésù kristi kí wọn kí ó sọ bí jákọ́bù wípé èmi kì yóò jẹ́ kí o lọ àfi bí ìwọ bá bùkún mi èyí tí wọn bá fi ṣe bẹ́ẹ̀ wọn máa rìn ségesège bí a bá ti sọ wípé lágbájá kí ló dé wọn pe orúkọ yín ní ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa tàbí wa inú ìwé mímọ́ wípé kí ẹ ka àkósórí tàbí wípé kí ẹ dáhùn ìbéèrè kan àmàrí yìn ṣé kìí ṣe pé wá sílé ìsìn ọ̀nà mi pọ̀ wàhálà tó dé bá mi nísìn mi ò mọ bí màá ṣe yanjú ẹ ọlọ́run ló ń bá wa yanjú wàhálà jésù ló ń bá wa ru wàhálà wa lọ òun ló wá kó ẹ̀ṣẹ̀ àti àwọn nǹkan tó wá sí ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ègún nítorí ẹ̀ṣẹ̀ òun ló wá kó wọn lọ a ò ṣe wá sẹ́sẹ̀ àgbélébùú a ṣe ń rìn káàkiri a fẹ́ di ọmọ onínàkúnà a ń fà sẹ́yìn nítorí ìnira àti ìpọ́njú nítorí àwọn àjálù tó ń dé bá wa nínú ayé ini ise awon elomiran won ma se beni ti ko ni reti won ma se beni ti ko lo lorun won ma se beni ti ko le gbadura won ma se bi eni ti ko

pẹ̀lú Olúwa. Ó yẹ kí a gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó yẹ kí a máa gbàdúrà sí ní ìgbà ìnira àti ní ìgbà ìpọ́njú wa. Kí a mọ̀ wípé kò sóhun tó ṣẹ̀yìn Ọlọ́run. Ṣé o mọ̀ wípé gbogbo wàhálà tí a ní, Ọlọ́run mọ̀ nípa wọn. Ó sì ṣetán láti mú wọn kúrò. Ohun tí àwọn ẹlòmíràn máa ń rò ni wípé Ọlọ́run ò rí wàhálà wọn. Ọlọ́run ò sì ṣetán láti mú wàhálà wọn kúrò. Ṣùgbọ́n ẹ̀tàn èṣù ni èyí. Ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run mọ wàhálà wa. Ó sì mọ ìpọ́njú tí à ń là kọjá. Ó sì mọ bí òun ṣe lè yọ wá kúrò nínú wọn. Nínú Exodus 3:7 ẹsẹ̀ ìkeje. Olúwa sì wípé nítòótọ́ èmi ti rí ìpọ́njú àwọn ènìyàn mi tí ó wà ní Íjíbítì. Mo sì gbọ́ igbe wọn nítorí àwọn akóniṣiṣẹ́ wọn, nítorí tí mo mọ ìbànújẹ́ wọn. Èmi sì sọ̀kalẹ̀ wá láti gbà wọ́n lọ́wọ́ àwọn ará Íjíbítì. Yẹ ká mẹ́nu dúró níbẹ̀. Níhìn-ín a ń sọ fún wa wípé Ọlọ́run ní òun mọ ìpọ́njú àwọn ọmọ Ísíráẹ̀lì. Àwọn ọmọ Ísíráẹ̀lì wọ̀nyí wọ́n lè ṣaláìmọ̀ wípé Ọlọ́run mọ̀ nípa ìpọ́njú wọn. Kìí ṣe bẹ́ẹ̀ nìkan, wọ́n lè ṣe aláìrántí wípé Ọlọ́run ti sọ fún Ábíráhámù wípé Ábíráhámù, àwọn ọmọ rẹ ní ìran kẹrin, wípé wọn ó lọ sí ilé àjèjì. Ní ilé àjèjì yìí, òun ó mú ọ jáde wá sí ilẹ̀ ìlérí. Àwọn wọ̀nyí ti gbàgbé. Ó ṣeéṣe kí àwa náà kí a ti gbàgbé wípé ẹnìkọ̀ọ̀kan wa tí a mọ Ọlọ́run, ẹnìkọ̀ọ̀kan wa tí a mọ Jésù Kristì gẹ́gẹ́ bí olùgbàlà, ẹnìkọ̀ọ̀kan wa tí a ti di àtúnbí, Ọlọ́run ṣẹ̀ṣọ̀ lórí wa. Ó mọ ìgbésí ayé wa, ó mọ ìṣòro wa, ó mọ ìdánwò tó dojúkọ wa, ó mọ àwọn ìpọ́njú tí à ń là kọjá, ó mọ omi jíjìn tí ó wà níwájú wa àti àwọn òkè tí ó wà níwájú wa. Ó ní èmi ti rí ìpọ́njú àwọn ènìyàn mi. Èmi ti rí ìpọ́njú àwọn ènìyàn mi. Gbogbo àwọn ohun tí ó pamọ́ fún ènìyàn, gbogbo àwọn ohun tí ènìyàn kò náání tàbí tí wọn kò mọ̀ nípa rẹ̀ ní ìgbésí ayé rẹ, Ọlọ́run mọ̀ nípa wọn. Ó sì dájú wípé Ọlọ́run yóò mú wọn kúrò. Bí a bá gbàdúrà tí a sì gbà á gbọ́, ṣé o rántí ọkùnrin kan, Jobu ni a ń pe orúkọ rẹ̀, o rántí wàhálà tó dé bá a nínú ẹbí, o rántí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí gbogbo àwọn ọmọ rẹ̀, o rántí èyí tí ìyàwó rẹ̀ sọ, o sì rántí àwọn ẹ̀sùn tí àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n fi sùn bẹ́ni wípé ó jẹ́ ọ̀daràn tàbí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jù. Wọ́n rò wípé nítorí bẹ́ẹ̀ ni àwọn kan wọ̀nyí ṣe ṣẹlẹ̀ sí. Kí ni ìdáhùn Jobu? Wo Jobu 3:23 ẹsẹ̀ ìkẹwàá. Ṣùgbọ́n ó mọ ọ̀nà tí èmi ń tọ̀. Nígbà tí ó bá dán mi wò, èmi ó jáde bí wúrà. Nígbà tí ó bá dán mi wò, èmi ó jáde bí wúrà. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní a kò mọ iṣẹ́ Ọlọ́run. A kò mọ ìdí tí Ọlọ́run fi ń gba àwọn nǹkan kan láàyè. Ṣùgbọ́n Jobu, ó jẹ́ ọlọ́gbọ́n. Ó jẹ́ ẹni tí ó yeye. Ó jẹ́ ẹni tí ó mọ inú Ọlọ́run. Ó ní ṣùgbọ́n òun mọ ọ̀nà tí èmi ń tọ̀. Ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa kí a lè sọ bẹ́ẹ̀. Ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa kí a lè ní ìgbàgbọ́ àti ìfọkàntán nínú Ọlọ́run wípé ó mọ ọ̀nà tí àwa ń tọ̀. Ó ní nígbà tí ó bá dán mi wò. Nígbà tí ó bá dán mi wò. Kí ni ìtumọ̀ èyí wípé kí a dán ènìyàn wò? Àwa tí a jẹ́ àgbàlagbà, tí a ní ọmọ tí ó ń lọ sí ilé ẹ̀kọ́, a mọ̀ wípé ọmọ ilé ẹ̀kọ́ yìí a kìí gbé wọn sí kíláàsì iwájú bí kìí bá ṣe wípé a dán wọn wò. Bí kìí bá ṣe wípé a yiri wọn wò láti mọ kí ni òye tí wọ́n ní, kí ni ẹ̀kọ́ tí wọ́n ti kọ́, báwo ni wọ́n ṣe jáfáfá sí nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n ti kọ́. Bí kìí bá ṣe wípé a ṣe ìdánwò fún wọn, a kìí gbé wọn síwájú. Àwa náà ò mọ̀ wípé ẹni tí Ọlọ́run bá fẹ́ dá lọ́lá, ẹni tí Ọlọ́run bá fẹ́ fi sí ipò gíga, Ọlọ́run lè fi àyè sílẹ̀ kí àwọn wàhálà kan kí wọ́n dán ìgbàgbọ́ rẹ̀ wò. Ó ṣeéṣe kí èyí kí ó yà ọ́ lẹ́nu. Ṣùgbọ́n yẹ kí n sọ fún ọ, àwọn ènìyàn wa, wọ́n máa ń sọ fún wa wípé ìkòkò

0: orí kọkànlá ẹsẹ ọgbọn èso òdodo ní igi iyì. Ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà ọlọgbọ́n ni. Bí o bá ti fa ìlà sí ẹsẹ yìí nínú bíbélì rẹ, ó yẹ kí o ṣe bẹ́ẹ̀. Èso òdodo ní igi iyì. Ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà ọlọgbọ́n ni. Ó ń sọ fún wa níhìn-ín wípé èso tí ó yẹ kí iṣẹ́ wa nínú Kristi, iṣẹ́ wa nínú ìjọba Ọlọ́run, èso tí ó yẹ kí ó kọ́kọ́ so ni èso òdodo. Èso òdodo. Filipi orí kìíní ẹsẹ ìkẹwàá àti ẹsẹ ìkọkànlá. Kí ẹ̀yin kí ó lè dán ohun tí ó yàtọ̀ wò, kí ẹ sì já sí olódodo àti aláìjẹ́ ohun ìkọ̀sẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristi, lẹ́yìn ìgbà tí ẹ ti kún fún èso òdodo láti ọ̀dọ̀ Jésù Kristi fún ògo àti ìyìn Ọlọ́run. Níhìn-ín ni a ti jẹ́ kí ó yé wa wípé èso tí onígbàgbọ́ ń so, ó jẹ́ èso tí ó yàtọ̀ sí àwọn tí ó wà nínú ayé. Èso wo la rí lọ́wọ́ àwọn tí ó wà nínú ayé? Èso ìwà ìfẹ́kúfẹ́, ìgbéraga, ìsọ̀rọ̀ òdì. Èso tí ó jẹ́ èso kíkan, èso tí kìí mú kí ayé àwọn aládùúgbò wọn kí ó rọrùn. Ṣùgbọ́n a ń sọ fún wa, ó ní kí ẹ̀yin kí ó lè dán ohun tí ó yàtọ̀ wò. Èyí ni wípé kí èso ìgbésí ayé rẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí èrò ìjọba ọ̀run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti tọ́ Jésù Kristi wò, gẹ́gẹ́ bí ẹ̀ka lára àjàrà Jésù Kristi, kí ẹ̀yin kí ó lè so èso tí ó yàtọ̀. Èso ìfẹ́, èso ayọ̀, èso ìrẹ̀lẹ̀, èso ìpamọ́ra, èso ìwà tútù, èso tí a ó so tí àwọn aládùúgbò wa tí ó fi rí wípé a yàtọ̀ sí àwọn ẹlẹ̀sìn àwọn bankúnjọ. Ó ní kí ẹ̀yin kí ó lè dán ohun tí ó yàtọ̀ wò, kí ẹ sì já sí olódodo aláìjẹ́ ohun ìkọ̀sẹ̀, wípé kí ìwà wa, ìṣe wa, kí ó má ṣe kọ ẹnikẹ́ni lẹ́sẹ̀. Àwọn ẹlòmíràn tí wọ́n wá sí inú ìjọ, ìwà wọn a máa jẹ́ kí àwọn aláìgbàgbọ́ kí ó ní àríwísí sí ìjọ. Wọ́n a máa sọ wípé ìwọ tí o tilẹ̀ ń wàásù, ó jà ju kíni lọ. Ìwọ tí ó jẹ́ wípé lóòótọ́ ló ń wàásù, ọtí ò kúrò nílé rẹ. Ìwà ìbàjẹ́ kò kúrò lọ́wọ́ rẹ. Sìgá mímu ńkọ́, ìrédè òru ńkọ́, fàyàwọ́ ńkọ́, olè jíjà ńkọ́, ọ̀rọ̀ tí a ń sọ tí a ń fi ọ̀rọ̀ kẹ́lẹ́ ba ẹnìkejì wa jẹ́ ńkọ́. Ìwọ tí o sọ wípé o jẹ́ oníwàásù, o jẹ́ adarí ìdàpọ̀ ojúlé, ṣùgbọ́n a mọ irú ọ̀rọ̀ tí a ń bá lẹ́nu rẹ, ó ní kí o má ṣe rí bẹ́ẹ̀. Bí o bá rí bẹ́ẹ̀, ó jẹ́ wípé a jẹ́ ohun ìkọ̀sẹ̀ fún àwọn ẹlòmíràn. Ó ní lẹ́yìn ìgbà tí ẹ ti kún fún èso òdodo láti ọ̀dọ̀ Jésù Kristi Olúwa, fún ògo àti ìyìn Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, èso àkọ́kọ́ tí ó yẹ kí a so ní ìgbésí ayé wa, òun ni wípé a jẹ́ ẹni bíi tinú Ọlọ́run. Ìwà wa ti yí padà, ìrìn wa ti yí padà, ọ̀rọ̀ ẹnu wa ti yí padà, a jẹ́ àyànfẹ́ Ọlọ́run ní tòótọ́, a sì jẹ́ olódodo. Ìkejì ni wípé a ń yí ọkàn padà. Tún padà lọ sí ìwé òwe orí ìkọkànlá. Ìwé òwe orí ìkọkànlá ẹsẹ ọgbọ̀n. Ó ní èso òdodo ní igi iyì. Ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà ọlọgbọ́n ni. Kí ni a ti rí èyí sí? Ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà ọlọgbọ́n ni. Àwọn ènìyàn tí wọ́n ti ń rò nínú ọkàn wọn wípé Ọlọ́run jìnà réré, ṣùgbọ́n tí ìwọ yí ọkàn wọn padà, tí wọ́n mọ̀ wípé Ọlọ́run wà nítòsí, ó gba ọgbọ́n Ọlọ́run. Àwọn ènìyàn tí wọ́n ti jókòó sínú òkùnkùn, tí wọ́n rò wípé agbára òkùnkùn ni wọ́n fẹ́ fi ṣe bí ìsádi wọn, ṣùgbọ́n tí o lọ bá wọn sọ̀rọ̀, tí o yí ọkàn wọn padà, tí wọ́n mọ̀ wípé kò sí agbára mìíràn lẹ́yìn agbára Jésù Kristi, ọlọgbọ́n ni irú ènìyàn bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ti fi ayé wọn dógò sí ọwọ́ èṣù, tí wọ́n ti sọ wípé láyé Lọ́run wọn ó bá èṣù kú, ṣùgbọ́n tí o lọ yí wọn padà, tí o sọ fún wọn wípé bi won ba joko ti esu bi won ba fi okan won sowo esu we pe won o se gbe ni ayeraye sugbon ti won ba wa si odo Jesu Christi ti won ke pe Jesu Christi olugbala we pe won o di eni igbala o yi okan iru eni be pada ologbon ni iru eniyan ti o ba le se be awon ti o ti ro we pe igbadun wa ninu ese ninu agbere ninu ki a ma fi okunrin bara eni je won ti ro we pe igbadun wa ninu oti mimu ninu siga mimu ninu irede oru ninu ka ma joka akiri ka ma jebo kaakiri ti o lo ba won ti o so fun won wi pe igbadun tooto inu Jesu lo wa igbadun tooto inu iwa mimo lo wa igbadun tooto ninu alaafia olorun lo wa bi o ba yi okan won pada be ologbon ni iru eni ti o ba se be yin ni a fi so wi pe ohun ti o ye ki ijire okan ki o se eso ti o ye ki ise wa ki o so ninu olorun ni wi pe a n yi okan pada a je ologbon so fun mi awa ti a wa nihin wo kaakiri wo eyin ki o wo iwaju ki o wo egbe re awa ti a wa nihin bi o ba se se fun eni kookan wa bi a ba je ipe olorun bi a ba so fun olorun wi pe ogbon lati le yi awon elomiran pada a n fe ki olorun ki o fun wa ogbon lati le je ki awon elomiran ki o ni igbara ninu Jesu Christi a n fe ki olorun ki o fun wa bi eni kookan wa ti a wa nihin bi a ba le jere okan enikan soso sinu ijoba olorun ni osu kan gbogbo awa ti a jere won ati awon ti a jere ninu osu ti o tele ki a tun jere okan kookan ninu osu ti o tele gbogbo awon ti won wa ninu ijo ni osu keji yi ki a tun jere okan kookan ninu osu ti o tele ninu odun kan o je mo wi pe ibi ti a wa yi ko ni le gba wa nitori be o ye ki a kun fun ise o ye ki a kun fun ojuse ki se ojuse wo pe ki a kan ma dari idapo ojule nikan awon ti won wa ni idapo ojule se won ti ni igbala se won ti mo olowa se ati yi won pada se olorun ti fun wa ni ogbon ti a fi le ma ba won soro ti yo je ki won ki o lo si ori ekun won lati gbadura agba yori si igbala ti ta fi yi igbese aye won pada eyi ni eso ti olorun reti lati owo re ati lati owo mi lati owo eni kokan wa ki a ba le ma mu awon okan kokan wa sinu ijoba olorun ki si ni ere ti o wa fun iru ise be bi o ba bere loni bi o ba tesiwaju ti o yi pada ti o boju weyin ti o n so fun olorun pe lojojo lojojumo ni o ma ba awon eniyan soro oro nipa ijoba olorun a o so nipa awon ti n soro nipa oluso agutan awon elomiran won o mu ti a n pe ni iwaasu ihinrere ohun ti won ma n so fun awon olomiran ni wipe en wa wo oluso agutan ti o wa ni ijo wa ijo wa daa ju ijo miran lo awon miran ti won lo n bere ijo ewon o se ife olorun ijo wa lo daa eyi ko la n so ohun ti a n so nipa iwaasu re ni pe ki a ma waasu Jesu a o fi oruko oluso agutan fun wa ki a ba le fi oruko oluso agutan gba wala oruko Jesu Christi onigbanila ise irapada ti Jesu Christi se lori igi agbelebo onigbanila ki se ijo ki se oluso agutan sugbon bi a ba n jere okan bi a ba n so fun awon eniyan wipe Jesu n gbala ati wipe eje re o n wenimo bi a ba le se be o je mo wipe ere pupo lo wa fun awon ti won ba n sise fun olorun le ona be ye ki a wo chronicle 2 ori kẹẹdogun ẹsẹ ikeje chronicle 2 ori kẹẹdogun ẹsẹ ikeje sugbon eyin mu arale ki ẹsẹ ki e ma se de owo yin nitori ise eyin yo ni ere ori bi abagba oluwa gbo bi e ba mo wi pe olooto ni oluwa ati wi pe ileri re ki ye ki ta se ki falẹ o ye ki a mo wi pe ise wa ninu oluwa ise ijire okan yo ni ere nihin ni ati gba awon eniyan wonyi ni iyanju wi pe ki eyin ki o mu ara le ki e ma je ki ohunkohun ki o je ki a rewesi nitori pe ise n be lowo wa lati se ise wa nile ti a ni lati se ipago ajinde lo n bo yi a n fe ki awon eniyan ti o wa ni arowoto wa a n fe ki won ki o mo nipa Jesu a n fe ki won ki o mo nipa igbala olorun a n fe ki won ki o mo nipa igbala ti Jesu Christi ti o se asepe re lori igi agbelebo awon ti won kan lo si ilesin àwọn tí wọn kan sọ nípa àjínde tàbí nípa ìjìyà Jésù Kristì, ṣùgbọ́n tí òye wọn bí a ṣe lè di ẹni ìgbàlà, a ń fẹ́ kí ó yé wọn. Ìwọ ni ó jẹ ẹnu fún Ọlọ́run, èmi ni ó jẹ ẹnu fún Ọlọ́run, gbogbo wa pẹ̀lú ìṣọ̀kan ni a ó jẹ ẹnu fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, má ṣe jẹ́ kí ohunkóhun kí ó jẹ́ kí ó rẹ̀wẹ̀sì, má ṣe jẹ́ kí ohunkóhun kí ó dáyà pọ̀. Ó ní ẹ̀mú ara yín le, kí ẹ má sì dẹ ọwọ́ yín, kí ẹ má sì dẹ ọwọ́ yín, má ṣe jẹ́ kí ó rẹ̀ ọ́. Iṣẹ́ ń pè fún ẹnìkọ̀ọ̀kan wa. Ó ń sọ fún wa wípé nítorí iṣẹ́ yín yóò ní èrè níwájú Ọlọ́run, èrè nínú ayé yìí àti èrè nígbà tí Jésù Kristì tí ó bá farahàn láti kó àwọn èèyàn fẹ́ lọ. Nítorí bẹ́ẹ̀, ṣiṣẹ́ fún Olúwa. Ṣùgbọ́n bí a ti ń ṣe iṣẹ́ yìí, ó yẹ kí a rí wípé iṣẹ́ tí a ń ṣe ó jẹ́ iṣẹ́ fún Ọlọ́run nìkan ṣoṣo. Matthew orí kẹfà ẹsẹ̀ ìkíní, ẹ kíyèsára, kí ẹ má ṣe ìtọrẹ àánú yín níwájú ènìyàn kí a bá lè rí yín. Bí o bá rí bẹ́ẹ̀, ẹ̀yin kò lí èrè lọ́dọ̀ bàbá yín tí ń bẹ lé ọ̀run. Àwọn ẹlòmíràn iṣẹ́ wọn ó kún fún kárími, ó kún fún ìgbéraga, ó kún fún ojúsàájú, ó kún fún àgàbàgebè, ó kún fún ìgbéraga. Àwọn ẹlòmíràn tí wọ́n rò wípé wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run, ohun tí a máa ń rí ni wípé kárími ó pọ̀ nínú ohun tí wọ́n ń ṣe. Bí wọ́n bá rí wípé olùṣọ́ àgùntàn wà nítòsí, adarí wà nítòsí, tàbí ẹlòmíràn wà nítòsí, wọ́n á tẹpá mọ́ṣẹ́. Ó dàbí àwọn ènìyàn ẹlẹ́ran ara tí wọn ò ní ìgbàlà. Ìgbà mìíràn ó ṣeé ṣe wọ́n á wà nínú iṣẹ́ ìjọba. Kí ọ̀gá ibi iṣẹ́ kí ó tó máa ṣe àbójútó, kí ó tó máa ṣe àyẹ̀wò gbogbo nǹkan, kí ó tó máa káàkiri, wọn á káwọ́ jọ, wọn ò ní ṣiṣẹ́, wọn á jókòó, wọn á káwọ́ gbéra. Ṣùgbọ́n bí wọ́n bá ti rí wípé ọ̀gá ń bọ̀, àwọn ẹrú á dìde, wọn á bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Irú iṣẹ́ bẹ́ẹ̀ kò ní èrè. Àwọn ẹlòmíràn wọn máa ń ṣe bẹ́ẹ̀ nínú ìjọ. Gbogbo ohun tí ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ojúṣe, wọn ò ní ṣe. Ṣùgbọ́n bí wọ́n bá rí wípé ẹnìkan ń bọ̀, alábòjútó kan ń bọ̀, wọn bẹ̀rẹ̀ sí ní dìde, iṣẹ́ kárími nìyí. O mọ̀ wípé nígbà tí ẹni yìí tí ò sí níbẹ̀, Jésù wà níbẹ̀, Ọlọ́run wà níbẹ̀. Nítorí bẹ́ẹ̀, kí a má ṣe jẹ́ kí iṣẹ́ wa nínú Olúwa kí ó jẹ́ kárími, kí a má ṣe jẹ́ kí iṣẹ́ wa kí ó jẹ́ fún ojúsàájú ènìyàn. Ẹlòmíràn bí wọ́n bá wà ní àwọn nìkan ṣoṣo, wọn kì í ṣe iṣẹ́ tí ó yẹ kí wọn kí ó ṣe, ṣùgbọ́n ojúsàájú ó ti pọ̀ fún wọn. Bí wọ́n bá ti rí pé ẹnìkan ń bọ̀, bí wọ́n bá rí wípé ẹnìkan tí ó máa sọ wípé ẹ kò ṣe Olúwa o, Ọlọ́run á sọ agbára yín di ọ̀tun o. Bí wọ́n bá ti rí pé ẹnìkan tí ó máa sọ̀rọ̀ fún wọn, ọ̀rọ̀ ṣírí fún wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Irú iṣẹ́ bẹ́ẹ̀ kì í ṣe iṣẹ́ tí a ń ṣe nípa ìfẹ́ Ọlọ́run. Ó yẹ kí iṣẹ́ wa kí ó jẹ́ iṣẹ́ tí ó wà láìsí àgàbàgebè, láìsí ìgbéraga, láìsí ojúsàájú, láìsí wípé a fẹ́ gbé ara wa sókè, tàbí iṣẹ́ tí ó jẹ́ wípé ènìyàn lè á fi hàn, tàbí iṣẹ́ tí ó jẹ́ pé aṣọ la fẹ́ fi hàn, bí a ṣe ní ọ̀ṣọ́ ayé tó la fẹ́ fi hàn. Kò yẹ kí iṣẹ́ wa kí ó rí bẹ́ẹ̀. Ó yẹ kí ó jẹ́ iṣẹ́ tí a ṣe pẹ̀lú ẹ̀mí òtítọ́, pẹ̀lú ọkàn òtítọ́, iṣẹ́ tí a ṣe sí Olúwa àti sí ìtẹ̀síwájú ìjọba Ọlọ́run. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó dájú wípé èrè pọ̀ fún wa ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. Nínú ìwé ìfihàn orí kejìlélógún ẹsẹ̀ ìkejìlá, kíyè sí i, èmi ń bọ̀ kánkán, èrè mi sì ń bẹ pẹ̀lú mi, láti san án fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí. Jésù Kristì ń bọ̀, èrè rẹ̀ sì ń bẹ lé ọwọ́ rẹ̀, láti san fún ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí iṣẹ́ tí a ṣe fún ìtẹ̀síwájú ìjọba Ọlọ́run. Ó yẹ kí a dìde dúró nísinsìnyí, kí a bá Olúwa sọ̀rọ̀, kí a sọ fún un wípé a fẹ́ ṣe iṣẹ́ tí ó lérè, iṣẹ́ ìjèrè ọkàn. Àwọn òkú ọkàn ẹ̀ṣẹ̀ wọ́n pọ̀ nítòsí wa. Ó yẹ kí a dìde, ó yẹ kí a jí nínú orun wa, ó yẹ kí a lọ bá wọn sọ̀rọ̀, ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì ti kú fún wọn, ó sì ń fẹ́ ki a so fun won wi pe o ni olugbala dede duro ki o gbadura ki o fi akoko re fun olorun ki o fi ohin ni re fun olorun ki o fi awon talent ti olorun ti fun ki o fi fun olorun ki o ri wi pe o se ise ti o lere ki o si ri wi pe eso ti ise yi so ni igbese aye re o je eso iwa ododo ki o si ma ri dede ki o ri wi pe o ti kuro ninu ese o n gbe igbese aye otun ninu Kristi o si ri wi pe ohun gbogbo ti o n se o n fa okan awon elese wa si odo olugbala ki o ba le dariji won ki o ni ireti ninu olorun wi pe ni tooto yoo fun ni ere ti o to ti o si ye ni akoko re gbadura so fun olorun bi o ba ti je alapara tele tele ole tele tele ninu ise oluwa so fun olorun wi pe akoko to lati ji ati lati ja papa ninu ise oluwa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Baba wa ti nbe le orun a dupe lowo yin wi pe a wa siwaju yin ki se be ni kan a wa si ori tabili yin lati je onje ti emi ebe wa ni wi pe ke se wa loju ki a le je onje emi yi ki a si de alagbara ninu Oluwa. A bebe wi pe ki e se wa loju ki e fi ona iye ki e fi han wa ke je ki nkan ti an ko ati eyi ti an ka ki o je e ti o se wa lanfani ti o se wa lore ti o pese wa sile fun bibo Jesu Kristi a dupe wi pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. A n tesiwaju ninu eko wa oto ose die ti ati wa lenu eko wa yi ninu epistle ti Paulu ti aposteli si awon ara Kolose loni anwo Kolose ori keji ese kewa Kolose ori keji ese kewa asiti seyin ni kikun ninu re eni ti ise ori fun gbogbo ijoba ati agbara nihi ni an so fun nipa Jesu Kristi ati anfani ti ani ninu Jesu Kristi o so wi pe a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara Paulu aposteli eni ti a si loju eni ti a fi ran orun han eni ti oro olorun ti o ye eni ti emi olorun ti o kun ninu ti o fi la awon kristiani awon onigbagbo ti o fi la awon loye nipa kristi we pe ori ni kristi je eni ti agbega eni ti agbe oruko re ga ju gbogbo oruko lo eni ti o ga ju awon angeli eni ti o ga ju gbogbo eda patapata eni ti o je wi pe oun ni ori ati oluwa ohun gbogbo oun ni eni ti a fi ijoba ati idajo le lowo ni ikehin oni yo se idajo gbogbo aye o wa nso fun wa ohun ti a je ninu Kristi ati eni ti a je ninu Kristi opolopo ni ko mo awon nkan ti a fe menuba loni ni ohun to je ifihan iwe mimo ti a fe keko ninu re loni nipa wi pe a je kikun a je pipe ninu Kristi ti awon nkan woyi ko ye nitori be o ye ki a peti sile ki a fi esi ohun ti a nko daradara ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan aimo kan ma mu ki ijo ki o padanu opolopo anfani ti o wa ninu Kristi aimo kan yi kan na ni o ma mu ki awon onigbagbo ki o lo igbesi aye won lai gbadun tabi lai ni pupo ninu awon ohun ti o ye ki won ki o ni ninu Kristi ninu okan olorun ninu ete olorun o ti fi gbogbo isura pamo ninu Kristi fun wa awon ohun ti o se fun wa ohun ti o pese fun wa ninu Kristi o po to be ge to je wipe o soro lati se apejuwe won ni kikun o dabi oro ti ayabirin Sheba ti o so fun Solomoni nigba ti o wipe a ko ti so idaji won bi abawo ohun ti a pese fun wa ninu Kristi bi abawo ohun ti Olorun se fun wa nigba ti o fi omo bibi re kan soso rubo fun wa a o ri wipe a ko ti so idaji won fun wa tabi ke akunkun so wipe bi ati le nka bi ati le nri bi ati le ngbadura ti a sin ni die die ninu awon kan ti Olorun se fun wa ninu Kristi a ko ti ri idaji awon kan woyi a ko ti ri won gba gege bi ipo tabi aye ti a wa ninu Kristi ohun gbogbo ni o je ti wa ninu Kristi wo Korinti kini ori keta ese ikokan le ni ogun nitori na ki enikeni ma se sogo ninu eniyan nitori tiyin li ohun gbogbo o nso fun wa ohun ti a ni ninu Kristi o ni nitori ti wa ni ohun gbogbo je ti wa sugbon ni pato opolopo ni o je wipe iriri nkan won yi ko je ti won ati ohun ti won ti ri gba nipa ti emi nipa ti ara ninu Kristi ko ti de oju osuwon o dabi awon ti a ri ninu ise awon aposteli ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin agba emi mimo na nigbati eyin gbagbo won si we fun won pe awa ko gbo rara bi emi mimo kan wa emi mimo ti ati fun awon onigbagbo awon ti ati so di mimo awon ti o ti mura sile awon ti o gbadura ti o woju Olowa awon ti o ti duro lori oke ni yara oke ni Jerusalemu emi mimo ti ati tu da le won lori ti ati fun opolopo awon elomiran ninu ise awon aposteli ni Efesu ni Paul ti ri awon omo ehin wonyi ti o bi won wipe anfani ti ani ninu Kristi agbara emi mimo ti ani nipa wipe aje ti Olorun agbara emi mimo ti o le je ti wa lati fun wa ni isegun lati je ki ina emi ki o ma jo ninu wa eyin a ti ri igba nigbati e gbagbo won wipe awa ko ti le mo rara awa ko gbo rara bi emi mimo kan wa eyi ni igbesi aye opolopo wipe ohun ti a ti se fun wa ohun ti o ye ki o je ti wa ko je ti won nitori pe won je alaimokan alailoye nipa kikun ti a ni ninu Kristi Olorun ti se ohun pupo fun wa nipasẹ Kristi ki a kunkun wipe o ti se ohun gbogbo ti o ye lati se fun wa nipasẹ Kristi igbagbo ninu Kristi ni o ma je ki a ni ekun ninu Olorun ati opo yanturu opolopo ohun ti Olorun ti pese fun wa sugbon aimokan ati aigbagbo ni o ma di opolopo lowo ti o je wipe ati mu ife Olorun se ati ilana Olorun se ki je ti won emi mimo ni o mi si Paul aposteli lati ko si ijo wipe ati se yin ni kikun ninu re ati se yin ni kikun ninu re nje ki o ma se dabi eni wipe adabi omo olinakuna ti o wa ni ile ajeji ti o wipe ohun gbogbo ti baba ohun ni o po to be ge to je wipe awon omo odo won je ajeyo ati ajeseku sugbon ohun ku fun ebi ki o ma ba je wipe ti wa ri be o ye ki a ko eko yi ki a mo ohun ti a ni ninu Kristi a wo idanileko yi ninu akori meta ikini isokan pelu Kristi ikeji kikun ninu Kristi iketa kikun ti a ni kikun ti o je ti wa ikini isokan pẹ̀lú Kristi. Yẹ kí a tún padà sí Kolose. Kolose orí kejì ẹsẹ̀ ìkẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. A ń sọ fún àwọn wọ̀nyí wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ nínú Kristi. Ó yẹ kí a tọpasẹ̀ ọ̀rọ̀ yìí nínú Kristi. Bí a bá rí ẹni tí ó wọ inú ẹbí wa wá, a máa ń sọ wípé ó ti di ara wa, ó jẹ́ ọ̀kan nínú wa. Bí a bá rí ẹni tí ó ti wà ní ìta tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a bẹ̀ wípé kí ó wọlé, tí ó sì gba ìṣèpẹ́ wa tí ó wọlé, a máa ń sọ wípé ó wà nínú ilé. A máa sọ wípé, tí a bá sọ wípé níbo ló wà, a máa ń tọ́ka sí ilé náà wípé ó wà nínú rẹ̀. Bí ó bá jẹ́ pé a fẹ́ fi ohun kan pamọ́, tí a fi sínú àpótí, tí a sì ń wá nǹkan wọ̀nyí, ọmọ wa máa rán wa létí wípé ó wà nínú rẹ̀. A sì tọ́ka sí àpótí, èyí jẹ́ wípé bí a bá fẹ́ wá nǹkan wọ̀nyí, nǹkan yìí tí a ń wá, a ó rí níbi tí a fi pamọ́ sí nínú àpótí. Mo ṣe àpèjúwe yìí kí ó lè yí ọ dáradára wípé nígbà tí a sọ wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ wípé lákọ̀ọ́kọ́ a ní láti kọ́kọ́ wọ inú ẹbí Ọlọ́run. A ní láti kọ́kọ́ wá sí inú ilé Ọlọ́run. A ní láti kọ́kọ́ wá sínú ìjọba Ọlọ́run. A ní láti kọ́kọ́ wá sínú Kristi, ẹni tí ó jẹ́ olùgbàlà fún wa. Ó yẹ kí èyí kí ó yé wa dáradára. Bí ènìyàn bá wà lóde, tí a sì fẹ́ mu wọ inú ilé, kí a bá lè sọ pé ó wà nínú ilé, ó jẹ́ wípé ó ní láti gbé ìṣísẹ̀, ó ní láti kúrò lóde níbi tí ó wà, kí ó wọnú ilé. Bákan náà ni, àwa tí a ti wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, àwa tí a ń ṣògo nínú ẹ̀ṣẹ̀, àwa tí a ń yangàn nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a ti wà nínú òkùnkùn, tí a ti wà lóde, tí a kò sí ní ìjọba Ọlọ́run. Bí a bá fẹ́ sọ wípé a wà nínú Kristi, a wà nínú rẹ̀, ṣe o mọ̀ wípé kí a tó sọ wípé a sọ wá di kíkún nínú rẹ̀, a ní láti kọ́kọ́ wá sínú rẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ wá sínú rẹ̀, a ní láti gbé àwọn ìṣísẹ̀ kan. Ìṣísẹ̀ tí a ní láti gbé ni wípé a ní láti ronú pọ̀wàdà, a ní láti gba Jésù Kristi Olúwa gbọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá ti rí wípé a gba Jésù Kristi Olúwa gbọ́, ohun tí Bẹ́ẹ̀lì sọ ni wípé a ti di ẹni tí ó wà nínú Jésù. A di ẹni tí ó wà nínú Jésù. Yẹ kí a wo Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje. Nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, nínú ẹni tí ó ń sọ nípa Jésù wípé bí a bá wọ inú Jésù, bí a bá wá sínú ìjọba Jésù, bí a bá kúrò nínú òkùnkùn, bí a bá kúrò nínú ẹ̀ṣẹ̀, bí a bá gbé ìṣísẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, a di ẹni tí ó wọ inú Jésù, a ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé àwa tí a ti wà lóde tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò lọ́lọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò sí nínú ìmọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò sí nínú ìjọba Jésù tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ní gbé ìṣísẹ̀ ìgbàgbọ́, ìgbésẹ̀ ìrònúpọ̀àdà, kí a wá sínú Kristi, kí a gbàdúrà títí a ó fi rí wípé a dárí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Àti wípé bí a bá ti ń wọ inú Kristi, ìdálẹ́bi yóò lọ ní ìgbésẹ̀ ayé wa. Nínú Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkíní, ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù? Ṣé o fiyèsí ohun tí a ń kà dáradára? Tí ó wà nínú Kristi Jésù, àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà, tí wọ́n ti wọ inú Jésù lọ, àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, tí wọ́n ti gba Jésù Olúwa gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn, ó ní ẹbí kò sí, ìdálẹ́bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù, àwọn tí kò rìn nípa ti ara, bi ko se nipa ti emi ese ikeji nitori ofin emi iyi ninu Kristi Jesu ti so mi di ominira lowo ofin ese ati ti iku gere ti abati gbe igbese igbagbo yi ti ati kuro lode ti ati wo inu ile ti ati kuro lodo esu ti ati di ebi olorun ti a wonu ebi olorun ti ati moruko wa kuro ninu iwe awon elese iwe odaran ti ati koruko wa sinu iwe iye lorun ki akungun so wi pe nigba ti ati wo inu Kristi idalebi lo osi lo idajo ti ibade ba wa ni ayiraye o kuro ati wi pe aso wa di ominira ese to tin je gaba lori wa tele amu kuro adi eni ti o ni ominira kuro lowo ofin ese ati ti iku wo Korinti keji ori karun Korinti keji ori karun lati ese iketa dilogun nitori na bi enikeni ba wa ninu Kristi sori oni bi enikeni ba wa ninu Kristi o ti di ebi olorun o ti gbe igbese ironupo ada ati igbagbo o ti wo inu Kristi lo o je wipe Kristi ni o je olugbala re wipe bi olorun ba fe wo ari Kristi ki o to ri ari wipe ati bo pelu eje Jesu pelu ori ofe olorun ati wipe gbogbo ese ati idalebi igbese aye re ori ofe Kristi o ti mu nkan wonyi kuro nitori na bi enikeni ba wa ninu Kristi enikeni lo wi iba se omode iba se agba iba se kuruntu iba se omowe bi enikeni ba wa ninu Kristi o sese iba je Jew tabi iba je keferi eni ti o ti je aborisa tele bi enikeni ba wa ninu Kristi o sese ki iru eni be ki o ma mo we ka o sese ki iru eni be ki o ma ti koja abule re tele lati lo si okirukun bi enikeni enikeni bi o ba wa ninu Kristi o sese ki o je wipe ijo wa nihin ni o tin josin tabi ijo miran ni o tin josin bi enikeni ba wa ninu Kristi o di eda titun ohun atijo ti koja lo kiyesi won si di titun ohun ti an so ti o ye wa gbangba ninu oro Olorun ni wipe bi abati wo inu Kristi ti a ko ese sile a o ri wipe igbe aye otun ni o ma gbe a o ma rin ni irin otun yo je irin ododo a o je eda titun yo wa ninu wa ete ati ilana igbe aye wa yo di titun okan wa yo di titun eri okan wa yo di titun ilana ti an tele yo di titun agbara otun lati bori ese yo wonu igbesi aye wa ki se be nikan ini titun ni yo je ti wa opin ajo wa yo si je opin titun awa ti o je wipe tele a je igi idana ti o ye ki a so sinu ina run apadi sugbon nigba ti a ba gba Jesu ti a wa sinu Kristi o je wipe opin otun ni yo je ti wa e ti a ba fi so wa sinu ina tele a o lo si orun rere bi a ba so wipe a wa ninu Kristi o ye ki o ye wa wipe opolopo ni o je wipe won ko si ninu Kristi awon ti ko si ninu Kristi kini a ti mo ti won si kini a le so nipa ti won ye ki a wo Jobu ori kefa ese ikokanlelogun nje nisisiyi eyin dabi won eyin ti ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi àyásìfò yìí ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ ọlọ́run tí wọn kò sì sí nínú Kristi bí wọ́n bá ní ìdààmú bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀ bí wọ́n bá rí ohunkóhun àyà yóò máa fò wọ́n wọn ó máa jáyà nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ ọlọ́run kí akunkun sọ wípé wọ́n dàbí ohun asán níwájú olúwa nítorí wípé wọn kò ní agbára tí ó wà nínú ọlọ́run àti tí ó wà nínú Kristi. Ẹ jẹ́ kí a wo Isaiah Isaiah, ori ogoji, ese ikokan, ese keta dilogun, gbogbo orile edi, ni o dabi ofo asan ni waju re. A se ka won si fun bi ohun ti o rehin ju ofo ati asan lo. Bi a ko ba ni Kristi, a je bi ofo ati asan. Awon ohun omule mopo aye la ma sato leyin. A ko si ni ni ere kankan nipase won. Nitori eni ti ko l'Olorun, eni ti ko ni Jesu, o dabi ofo ati asan ninu Johanu. Johanu orike edogun ese karun oni emi ni ajara eyin ile eka eni ti o ngbe inu mi eni ti o ngbe inu mi ati emi ninu re oni yo so eso opolopo nitori ni yiya ara yin kuro lodo mi e ko le se ohun kan bi abafe je eni ti o le se ohun kan eni ti o ni lari ni waju Olowa eni ti o ni opolopo ore ofe ni waju Olowa igbese ti ani lati gbe ni we pe ki a wa sodo Olorun nipasẹ Jesu Christi ki a wo inu Jesu lo ki a gbe igbese ironu pada ati igbagbo ki a ba le je ti Olorun oni bi a ba se be opolopo anfani ni o je ti wa nitori we pe ani isokan pelu Jesu Christi ninu Efesu ori keji ese ikefa o si ti ji wa dide pelu re o si ti mu wa wa joko pelu re ninu awon orun ninu Kristi Jesu ninu Kristi Jesu a joko nipa ti emi ninu awon orun e je pe koja awosomo koja awon emi okunkun koja agbara satani ati awon angeli buburu a joko ninu Kristi ninu awon orun eyi ni anfani wa bi a ba je ti Olorun eyi ni anfani wa bi a ba gba Jesu Kristi gbo eyi ni anfani wa bi a ba ri daju wi pe ati gbe igbese igbagbo a se ti wo inu Kristi lo nitori be bi o ba ti igba Olorun gbo bi o ba ti wa ninu Jesu Kristi o ye ki o gbe igbese igbagbo loni nitori wi pe eni ti ko ba si ninu Kristi o je asan o je opo ninu Efesu ori keji ese ikejila pe li akoko na eyin wa lai ni Kristi eje ajeji si anfani awon loto Israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni Olorun le aye eni ti o ba wa lai ni Kristi o je eni ti ko ni ireti o je eni ti ko l'Olorun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi sugbon bi a ba ti di ti Olowa bi a ba ti di Kristi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba Jesu Kristi Olowa gbo ti a si mo wi pe oun ni aropo wa oun ni a fi se ebo fun wa oun ni o so wi pe ki Olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi a ti di okan pelu Kristi a si ti fi iye wa pamo ninu Kristi pelu Kristi ninu Olorun wo Kolose ori keta Kolose ori keta ese keta nitori eyin ti ku a si ti fi iye yin pamo pelu Kristi ninu Olorun a fi iye wa pamo pelu Kristi ninu Olorun o je wi pe Jesu ni olugbala wa Jesu ni abo wa Jesu ni asaju wa oni o si lo pese aye sile fun wa li orun ati fi wa pamo pelu Kristi ninu Olorun je ke a wo kikun ti ani ninu Kristi kikun ti ani ninu Kristi mo tun ka Kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re duro nibe a si ti se yin ni kikun ninu re mo fẹ́ kí o wo àpèjúwe yìí bí a bá rí kànga omi tí a sì ní korobá tí ó jẹ́ wípé ó ṣòfò bí a bá fẹ́ pọn omi tí a fẹ́ kí omi yìí kí ó kúnnu garawa tí a fẹ́ bu omi sí How do you korobata bi garawa yi? How do you sinu kanga? O sheshe. Ki koroba yi, ki o wa lori kanga. Ni to to, o ni da kofelu kanga yi. Shobon koni e konrere omi. Shobon ni bati abami koroba yi. Ti aje ki o wa inu omi lo. Ki o wa inu omi de isale. Bi abape pa soke. A ri wipe on ti ajo sinu kanga o kun fun omi bakan na ni ki atomo Kristi ki ato wa ninu Kristi Kristi je Kristi dabi kanga omi ye bi o ba ranti ninu Johanu ori kerin Johanu ori kerin nigbati Jesu Kristi ti o ba obirin kan ara Samaria soro won soro nipa kanga omi je ti aka lati ese kepa Johanu ori kerin kanga Jacob si wa nibe nitori na bi o ti re Jesu tan nitori irin re be li o joko leti kanga o si je iwon waka ti kefa ojo obirin kan ara Samaria si wa lati pa omi Jesu si wi fun pe fun mi mu nitori awon omo ehin re ti lo si ilu lo ira onje nigba na li obirin ara Samaria na wi fun pe e ti ri ti iwo fi ti se Jew fi nbere ohun mimu lowo mi emi eni ti se obirin ara Samaria nitori ti awon Jew ki ba awon ara Samaria lopo Jesu dahun o si wi fun pe iba se pe iwo mo ebun Olorun ati eni ti o wi fun o pe fun mi mu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi eye fun o obirin na wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi be ni kan ga na jin nibo ni iwo gbe ti ri omi iye na ese ketala Jesu dahun o wi fun pe eni keni ti o ba mu ninu omi yi orun gbe yo si tun gbe sugbon eni keni ti o ba mu ninu omi ti emi o fi fun orun gbe ki yo gbe mo lai sugbon omi ti emi o fi fun yo di kanga omi ninu re ti yo ma sun si iye aini pekun nihi ni Jesu Kristi ti se apere wipe ohun dabi omi kanga omi wipe bi enikeni ba wa sinu Kristi ki a to mo Kristi a dabi ladugbo tabi bi garawa to sopo a ko ni iye a ko ni alaafia a ko ni idariji a ko ni ireti orun a sopo a ko ni ebun orun ni igbesi aye wa sugbon bi a ba ti wa sinu Kristi ti a ri wa bo inu kanga omi iye o daju pe a o kun pelu omi iye lati inu Kristi bi o ba pada si Kolose ori keji ese ikewa o ye ki o yi o nisisiyi a si ti seyin ni kikun ninu re nigbati a ti wo inu Kristi nigbati a ti je pelu Kristi ati gbagbo ninu Kristi ati se wa lokan pelu Kristi nigbati ati wo inu Kristi ani kikun ninu re ohun gbogbo ti o ye ki o je ti wa ninu Kristi oni afiwe omi ti o wa ninu kanga bi abagbadura bi abagbagbo bi abawa pelu Kristi nigba gbogbo a o ni kikun wa ninu re je ki n ka awon ese Olorun po ki o le yi o daradara ninu Efesu ori kini ese iketa olubukun le Olorun ati baba Jesu Kristi lo wa wa eni ti o ti fi gbogbo ibukun emi ninu awon orun bukun wa ninu Kristi eni a pe ni kikun wa ninu Kristi o ti fi gbogbo ibukun emi a ko fi okan sile ohun gbogbo ti o ye fun wa gege bi igbala ohun gbogbo ti o ye wa gege bi isodi mimo ohun gbogbo ti o ye wa ninu ijoba Olorun gege bi agbara emi mimo ohun gbogbo ti o ye wa gege bi agbara ti o le le arun ati aisan lo ni igbese aye wa agbara ti tuni sile agbara ti dani nide gbogbo re patapata ni aso wi pe ati fun wa ni gbogbo ibokun emi lati inu awon orun ninu Kristi Jesu nitori be o ye ki a mo wi pe kikun wa inu Kristi lo wa awon ohun ti o ye ki o je ti wa a o ri won gba ninu Kristi ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese keta ati ese kerin ki a ri apejuwe kikun wa ninu Kristi Peteru keji ori kini ese keta bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati olanla re o nso ni iwe pe gege bi agbara Olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu Kristi bi abanfe iwosan ko tun leto fun wa lati lo si idi orisa we pe iwosan wa ninu Kristi bi abanfe alaafia ko tun leto fun wa lati lo si iboji tabi sinu aye alaafia wa wa ninu Kristi bi abanfe agbara ko tun leto fun wa lati lo si ijinle okunkun tabi awon egbe okunkun nitori wi pe agbara ti a nilo o wa ninu Kristi o ti fun wa ni ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun bi a ba n fe agbara lati bori ese agbara lati gbe igbesi aye ododo agbara lati ni iwa mimo ohun gbogbo ti o ye wa ohun gbogbo ti o pese wa sile ti o mura wa sile fun orun rere ati fi won fun wa ninu Kristi tun wo lekan si bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati olanla re ese kerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa o ti fi awon ileri ti o tobi pupo ati awon ileri ti o se iyebiye o ti fi won fun wa pe nipa awon ileri wonyi wipe nipa iwonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa Olorun nigba ti eyin ba ti yo kuro ninu ibaje tin be ninu aye nipa ife kufe awon ese oro Olorun wonyi won je ki o ye wa wipe tito wa o wa ninu Kristi wipe anito ati aniseku nipa ti emi ati nipa ti ara wipe o wa ninu Kristi ki a kunkun so we pe ohun gbogbo ti a nilo nipa ti ara nipa ti emi gbogbo nkan wonyi ni a ti pese sile fun wa nitori we pe kikun wa wa ninu Kristi ki a mu won ni okookan igbala wa je pipe ninu Kristi ko si omiran ti eniyan le se tabi ti angeli le se tabi ti Mose ti o ti koja lo tabi elomiran ti n bo wa ti o le se nipa igbala wa kìkì wípé kí a ronú padà kí a gba Jésù Kristì ló wa gbọ́ a ó sì gbà wàhálà nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ ọ wípé ìgbàlá wà nínú Kristì bí o bá gbàdúrà bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá gba Jésù Kristì ló wa gbọ́ a ó gba ọkàn rẹ là kìí ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo a rí wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà ìwà mímọ́ ìsọdí mímọ́ ni a ti pèsè sílẹ̀ fún wa nínú Kristì Jésù ẹ̀jẹ̀ rẹ̀ ni máa sọni di mímọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ni máa mú kí ọkàn wa kí ó funfun láúláú nínú Éfésù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo lí àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan bá wọn nì ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti àìní aláìní àbùkù wípé bí ẹ bá fẹ́ ìsọdí mímọ́ wípé kí ọkàn wa ẹ̀mí wa inú wa kí ó di mímọ́ pátápátá a rí wípé nínú Kristì ni àwọn nǹkan wọ̀nyí ni wọ́n jẹ́ tiwa wípé a lè sọ wá di mímọ́ bí a bá tọ Ọlọ́run wá nípa ìgbàgbọ́ nínú Kristì kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo bí ẹ bá ń fi agbára agbára ti ẹ̀mí a sọ fún wa wípé ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mọ́ bá bà lé yín agbára fún iṣẹ́ ìsìn Ọlọ́run yóò jẹ́ tiwa bí a bá tọ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristì bí ó bá jẹ́ wípé a ní àìsàn ní àgọ́ ara wa ó yẹ kí a mọ̀ wípé nípa ìná Kristì ni a mú wa láradá nítorí bẹ́ẹ̀ bí a bá wá sí ẹsẹ̀ àgbélébò tí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ kí gbogbo àìsàn kí ó kúrò ní ìgbésí ayé wa bí a bá gba Ọlọ́run gbọ́ ó dájú pé a ó mú wa láradá bí ó sì jẹ́ wípé a ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa ohun gbogbo tí ó yẹ fún wa ohun gbogbo tí ó yẹ wá ni a ti fi pamọ́ nínú Kristì fún olúkúlùkù wa nínú Filipi orí kẹrin ẹsẹ̀ 19 ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristì Jésù ohun tí a lè láti mọ̀ ni wípé ìbáṣe ìgbàlà ni inú Kristì nìkan lè a ti lè rí tàbí ìsọdi mímọ́ nípasẹ̀ Kristì nìkan ṣoṣo la ti lè rí tàbí agbára ẹ̀mí mímọ́ nípasẹ̀ Kristì nìkan ṣoṣo la ti lè rí tàbí a ń fẹ́ ìwòsàn ni bí a bá gbàdúrà ní orúkọ Jésù a ó rí tàbí a ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa wípé Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní wa nínú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nípasẹ̀ Kristì tàbí nínú Kristì ó yẹ kí ó yé wa wípé ohun gbogbo tí Ọlọ́run rí wípé a nílò nínú ayé àti ní ayérayé ni a ti fi pamọ́ fún wa nínú Kristì báwo ni kíkún yìí báwo ni ó ṣe lè jẹ́ tiwa èyí ni ó mú wa lọ sí àkòrí kẹta kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí orí kejì ẹsẹ̀ 10 a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń lọ sí ilé ìsìn tí wọ́n sì ti ń lọ láti ìgbà èwe fún ọjọ́ pípẹ́ ṣùgbọ́n tí ó jẹ́ wípé ìgbàlà Kristì kò jẹ́ tiwọn síbẹ̀síbẹ̀ a ń fi yé wa wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀ àwọn mìíràn pàápàá wọ́n wá sí ìjọ wa níhìn-ín ṣùgbọ́n kíkún nínú Kristì gbogbo ìbùkún àtọ̀run wá nínú Kristì kò jẹ́ tiwọn kí ni ṣe ohun tí ó fà á ni wípé wọn kò ní ìmọ̀ àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa wọn kò sì lè gbàdúrà àgbáyọrí kí wọn kí ó ní sùúrù títí a ó fi bùkún wọn láti òkè wá tàbí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀lẹ wọ́n ṣe ìmẹ́lẹ́ nínú àdúrà gbígbà tàbí kí ó jẹ́ wípé àìgbọ́ràn wà ní ìgbésí ayé wọn ṣùgbọ́n bí a bá lè mú àìgbọ́ràn kúrò kí a mú ẹ̀ṣẹ̀ kúrò kí a mú ìmẹ́lẹ́ nípa ti àdúrà gbígbà kí a mú kúrò kí a sì ní ìmọ̀ tí ó péye nínú ọ̀rọ̀ Ọlọ́run ó dájú wípé àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristì a ó fi wọ́n fún wa nítorí a ti ṣe yín ní kíkún nínú rẹ̀ kí ni ohun tí a lè fi èyí wé tàbí kí ni a rí èyí sí nígbà tí a ti ṣe wá ní kíkún nínú rẹ̀ tí ó jẹ́ wípé ohun gbogbo ìbùkún ọ̀run ó yẹ kí ó jẹ́ tiwa báwo ni ó yẹ kí a ti máa gbàdúrà jẹ́ kí a wo Jòhánù orí 14 láti ẹsẹ̀ 13 ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi ìbáṣe ìgbàlà ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi ìdáríjì ẹ̀ṣẹ̀ ni ìrètí ọ̀run ni ìyẹ̀ àníkẹ̀kùn ni ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi òun náà lèmi ó ṣe kí a lè yin bàbá lógo nínú ọmọ ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a rí pé nínú ọkàn wa a kò sí ìsọ wa di mímọ́ a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ̀ sì wà níbẹ̀ síbẹ̀ a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀wá ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san ẹ̀mí àti gbẹ̀san èrò àti gbẹ̀san ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa ó ní bí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run wípé kí ó sọ wá di mímọ́ nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi òun náà lèmi yóò ṣe bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀dí mímọ́ ẹni tí ó ní ìwà mímọ́ ẹni tí ó ní òdodo ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti Kristì nínú àti lóde ó lè béèrè lọ́wọ́ Ọlọ́run ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi òun náà lé èmi yóò ṣe bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè awon miran idande nikan sosho ni won ma nbere won ki bere wo pe ki a fun oni igbala ki a le pese won sile fun orun ki a le pese won sile fun bibo Christi o ye ki a mo we pe igbala ju ewosan lo o ye ki a mo we pe isodi mimo o ju ewosan lo o ye ki a mo

logo ninu omo ninu ese ikerinla bi eyin ba bere onkon igbala ni onkon eso di mimo ni onkon agbara emi olorun ni igbese aye re ni onkon ore ofe ju be lo ti o fide ma gbe igbese aye asegun lori ese bi eyin ba bere onkon le oruko mi emi o se ni Johanu ori kedogun ese ikeje Johanu ori kedogun ese ikeje bi eyin ba gbe inu mi ti oro mi ba si gbe inu yin e o bere onkon ti e ti e ba fe a o si se fun yin bi olorun ba fun wa ni anfani ti o tobi to bayi wi pe a le bere onkon ti a ba fe ti a si ri wi pe ini lorun aye lorun ile ogo loke wi pe oju toro kobo ti a ma n bere lo e se ti a ko fi bere lowo olorun wi pe nigba ti a ba pa ojude ni iku wi pe a fe ri olorun a fe ri jesu kristi lojukoju e se bi a ba mo wi pe lati di orun lati joko lori ite pelu jesu kristi lati ni alaafia ninu okan wa ki a si ri wi pe ati mu gbogbo idalebi ati mu kuro bi a ba mo wi pe awon nkan wonyi se iyebiye igbala emi wa wi pe oun ni oro ti o tobi ju ti o po ju e se ti a ko fi bere lowo olorun bi a ba mo wi pe isodi mimo bi ohun to se pataki ti o le fi ri oju olorun nitori o wi pe lai si iwa mimo ko si eni ti yo ri olorun bi a ba mo wi pe a ti pese re sile fun wa wi pe anfani wa ni ogun ati ini wa ni lati ni isodi mimo e se ti a ko fi bere lowo olorun bi a ba mo wi pe a je alailagbara wi pe a fi bi agbara emi olorun bi o ba wa si igbese aye wa ti o so waju ti o fi ina mi ti o fi jo gbogbo ohun ti ko ni lari ni igbese aye wa ti o fun wa ni agbara ati gbadura agbara lati di ilere olorun mu agbara lati duro tiri ninu inu nibi ni agbara lati se asepe aseye ise esin onigbagbo ni a ba ri wipe a je alailagbara a je eni ti o ni irewesi pe a ko ni itara ti o ye ki a ni ti a si mo wipe bi ina emi olorun bi o ba sokale lewa lori bi agbara emi olorun bi o ba sokale lewa lori wipe gbogbo aigbagbo ni yoo pora gbogbo irewesi ni yoo fo lo gbogbo ki a ma sun ninu adura ni yoo fo lo ati wipe gbogbo aile duro ti olorun ni yoo sa lo ni igbese aye wa e se ti a ko fi bere wipe a n fi agbara olorun bi a ba ti gba okan wa la bi a ba ti so wa di mimo wipe a n fe agbara ifikunni agbara olorun e se ti a ko fi bere o ni bi eyin ba n gbe inu mi ti oro mi si n gbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin o ye ki a mo wipe ohun gbogbo ni o ti se tan ohun gbogbo ni jesu kristi ni o ti ra fun wa ni o ti pese fun wa ninu Romu orí kẹjọ ẹsẹ ìkejìlélọ́gbọ̀n ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nìgbàlà kì í ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà ọlọ́run yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́ òun fẹ́ ìsọdi mímọ́ ni ọ̀fẹ́ ni òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ ọ̀fẹ́ ni òun fẹ́ kí agbára ẹ̀mí ọlọ́run kí ó wá ta ọjí kí ó wá sọ ọjí ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run òun fẹ́ ìwòsàn ni ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí ó na olóró ọ̀fẹ́ là ń gbà ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni ó ní ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ òun kì ó ha fún wa ní ohun gbogbo pẹ̀lú kristi lọ́fẹ̀ẹ́ ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí ọlọ́run fẹ́ láti ṣe fún wa kí a tó gbàdúrà ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkẹfà ó sì wé fún mi pé ó parí ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò òun la tún sọ níhìn-ín èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi ó sì fi omi fún ẹni tí òun

ń gbẹ láti orísun omi iyì lọ́fẹ̀ẹ́ rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà, ọ̀fẹ́ ni ìsọdi mímọ́, ọ̀fẹ́ ni agbára ẹ̀mí Ọlọ́run àtòkè wá, ọ̀fẹ́ ni ìsọjí, ọ̀fẹ́ ni ìwòsàn, rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè, rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni. Ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí, èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí, a ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run, ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a wà nínú Kristi. Ìgbà yí gan ni a ó rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá wípé àti ṣe yín ní kíkún nínú rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá bá Jésù pàdé ni a ó bẹ̀rẹ̀ sí ní tọ́ kíkún inú Kristi wò. Bí a bá ti ń jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, tí a ní ìsọ̀rí mọ́, a ó tún máa tọ́ jíjìn ìfẹ́ àti gbígbòòrò ìfẹ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. A ó tún máa tọ́ kíkún nínú Kristi, a máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ. Bí a bá ti ń fún wa ní agbára ẹ̀mí Ọlọ́run, a ó tún máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó bá yá, tí a bá gbà wá sókè, tí a bá pa aláàdà, tí a bá rí Jésù Kristi lójúkojú, tí a bá mú wa lọ sí ọ̀run, tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láé pẹ̀lú Ọlọ́run, nígbà yí gan ni a ó rí ìjìnlẹ̀, gbígbòòrò àti gíga àti ìbú ohun tí ó jẹ́ wípé àti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀. Nísinsìnyí, a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò. A lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà, láti sọ fún Ọlọ́run wípé gbà tí a ti ṣe wá ní kíkún nínú Kristi. Èéṣe tí a fi ń ṣe bí tálákà, èéṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run, èéṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún láti òkè wá, èéṣe tí a fi ń ṣe bí ẹni wípé ìgbàlà kò sí mọ́, tàbí ìsọdí mọ́ kò sí mọ́, tàbí agbára Ọlọ́run kò sí mọ́. Ẹ jẹ́ kí a dìde, ẹ jẹ́ kí a gbàdúrà, ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé ohun gbogbo tí a ti pèsè sílẹ̀ fún wa nípa ikú Jésù Kristi lórí igi àgbélébùú wípé yóò jẹ́ tiwa. Òun fẹ́ ìgbàlà ni, tirẹ́ ni, bí o bá lè béèrè. Òun fẹ́ ìsọdí mọ́ ni, tirẹ́ ni, bí o bá lè gbàdúrà. Òun fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run láti òkè wá kí ó sọ kalẹ̀ lé ọ lórí ni, tirẹ́ ni, bí o bá lè dúró ti Ọlọ́run kí o sì gbàdúrà títí agbára yìí yóò fi sọ kalẹ̀. Òun fẹ́ ìbùkún àtọ̀run wá. Òun fẹ́ ìwòsàn ni. Ohunkóhun tí ìbá jẹ́ àti ṣe wá ní kíkún nínú rẹ̀ ti wà ní pé kí a gbàgbọ́, kí a di ìlérí Ọlọ́run mú, kí a gbàdúrà, ó dájú wípé yóò gbọ́ tiwa.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa ti ń bẹ lé ọrùn. A dúpẹ́ fún ìdánilójú tí àwọn akọrin fún wa wípé òun ńlá ni Ọlọ́run wa yóò ṣe. Bí a ti wá lónìí tí a sì ń gbọ́ ọ̀rọ̀ yín, a ń bẹ̀ yín wípé ohunkóhun tí yóò jẹ́ ìdìnà níwájú wa, tí kò ní jẹ́ kí àwọn ohun ńlá tí Ọlọ́run fẹ́ ṣe kí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa, pẹ̀lú agbára yín, pẹ̀lú iná tí jó àwọn nǹkan wọ̀nyí run, ẹ bá mú ọ kúrò kí ẹ jó wọn run pátápátá ní orúkọ Jésù. Ìbáà ṣe ní ìgbésí ayé wa, ìbáà ṣe ní àrọ́wọ́tó wa, ìbáà ṣe nínú ẹbí wa, ìbáà ṣe láti ọ̀dọ̀ àwọn ọ̀tá àti ẹ̀mí ni wọ́n fẹ́ gbé ogun dìde tí àwọn nǹkan ńlá tí Ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa tí yóò fi di mímú ṣẹ, ẹ bá wọn mú ọ kúrò ní orúkọ Jésù. Ìbùkún àtọ̀run wá, ìbùkún ti ìgbàlà, ìbùkún ti ìsọdi mímọ́, ìbùkún ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ìbùkún ti ìdáǹdè, ìbùkún ti ìmúniláadá àti ti ìpèsè gbogbo. Ẹ jẹ́ kí ó jẹ́ ti àwọn ènìyàn yín. Bí a ti ń wọ ọ̀rọ̀ yín lónìí, ẹ ṣe wà lójú, ẹ fi ọwọ́ tọ wa lọ́kàn, ẹ kọ́ wa, ẹ tọ́ wa sí ọ̀nà tí ó dára. Bí ẹ sì ti ń kọ́ wa tí ẹ ń tọ́ wa, ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ àtọ̀run wá, kí ó fi ọkàn wa ṣe bòjókòó, kí a lè tẹ̀lé ọ̀rọ̀ yín títí a ó fi rí Jésù lójúkojú, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Nínú ìwé Hebrew ní Májẹ̀mú titun ni a ti lànà sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí a ní ìgbàgbọ́, kí a sì ní ìgboyà. Bí o bá ka ìwé yìí dáradára, o ó rí wípé ohun méjì ni ó dàbí ẹni wípé ó ṣe àwọn ọmọ Ísírẹ́lì. Ìkíní ni àìgbàgbọ́. Èyí ni ó jẹ́ kí wọ́n kí ó má lè wọ ilẹ̀ ìlérí àti ìfòyà tí ó wà ní ìgbésí ayé wọn. Bí àwa pàápàá, bí a kò bá fẹ́ kí èṣe tí ó ṣe wọ́n, bí a kò bá fẹ́ kí ó ṣe wá, bí a kò bá fẹ́ kí àdánù tí ó dé bá wọn, kí ó dé bá àwa náà pẹ̀lú, ó yẹ kí a mọ̀ wípé nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, bí a ti ń tẹ̀lé Ọlọ́run, bí a ti ń rìn ní ọ̀nà ìhìnrere yìí, ó yẹ kí a ní ìgbàgbọ́ lápá kan àti ìgboyà ní apá kejì. Ẹ jẹ́ kí a wo Hebrew orí kẹwàá ẹsẹ̀ 115. Ó ní, nítorí náà ẹ má ṣe gbé ìgboyà yín sọnù, èyí tí ó ní èrè ńlá. Rántí wípé ìgboyà ní èrè ńlá. Bí a sì ti ń sọ̀rọ̀ lónìí, ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ jẹ èrè ìsìn tí a ń sin Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà. Nítorí bẹ́ẹ̀, dìí mú kí o má ṣe gbé ìgboyà rẹ sọnù, èyí tí ó ní èrè ńlá. Wo Hebrew orí 11 ẹsẹ̀ 37. Àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba, tí wọ́n ṣiṣẹ́ òdodo, tí wọ́n gba ìlérí, tí wọ́n sì di àwọn kìnìún lé ẹnu. Ní orí kẹwàá tí mo kà fún ọ, ó ń sọ̀rọ̀ nípa ìgboyà. Ní orí 11 yìí ni ó ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Àwọn ìkókó méjì wọ̀nyí ni ó yẹ fún wa láti wò dáradára, ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ní irú àkókò àti ìgbà tí a wà yìí ni a lè mọ àwọn tí ó ní ìfẹ́ ìsìn Ọlọ́run nítòótọ́. Nítorí ní àyíká wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ń ṣẹlẹ̀ tí ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn, àwọn ohun tí yóò dán ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé wa wò. Ẹni tí iṣẹ́ ìsìn rẹ̀ yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa ní láti fi ìgbàgbọ́ àti ìgboyà hàn. Ó dájú wípé inú ni bíni àti ìpọ́njú láti ọwọ́ èṣù àti láti ọwọ́ àwọn ọmọ ogun rẹ̀ yóò máa dáyàfo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Àwọn wọ̀nyí pẹ̀lú bí a ti ń dáyàfo wọn, ó ṣeéṣe wípé kí ìfàsẹ́yìn kí ó dé bá àwọn ènìyàn bẹ́ẹ̀. Fún àwọn ẹlòmíràn, àìríjẹ, àìníṣẹ́ lọ́wọ́, àìní olùtọ́jú tàbí aláfẹ̀yìntì ni ó máa ń ṣe wọ́n ní ọṣẹ́ tí wọ́n fi máa ń sẹ́ ìgbàgbọ́. Ṣùgbọ́n ìgbàgbọ́ àti ìgboyà nínú Kristi ni ó lè jẹ́ kí a farada, kí a sì fàyàrán títí dé òpin. Nínú Bíbélì ni a rí wípé irú àkókò tí a wà yìí, àwọn mìíràn wà ní àkókò bẹ́ẹ̀ nígbà kan. Báwo ni wọ́n ṣe ṣẹ́gun? Báwo ni wọ́n ṣe rí ìlérí Ọlọ́run gbà ní ẹ̀kúnrẹ́rẹ́? Bí wọ́n ṣe ṣẹ́gun àti bí ìlérí Ọlọ́run ti jẹ́ tiwọn ni wípé wọ́n ní ìgbàgbọ́ sí Ọlọ́run, wọ́n sì ní ìgboyà nínú Ọlọ́run. Bí o bá wo Chronicle 2:15 láti ẹsẹ̀ ìkarùn-ún, àti ilé ọjọ́ wọn ni àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ lé ó wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni. Bí o bá fi ọ̀rọ̀ tí a kà wọ̀nyí díwọ̀n ìgbésí ayé wa lónìí, bí o bá wo àdúgbò wa, bí o bá wo ìlú wa, ó ṣeéṣe kí o rí wípé irú àkókò àti ìgbà kan náà ni ó dé bá wa ní ìgbésí ayé wa. Tí àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ìbànújẹ́ púpọ̀ ló sì wà ní orílẹ̀-èdè àti ní ìlú kọ̀ọ̀kan. Ní ẹsẹ̀ kẹfà, ó wí pé orílẹ̀-èdè sì ń kọlu orílẹ̀-èdè àti ìlú sí ìlú, nítorí tí Ọlọ́run fi onírúurú ìpọ́njú bà wọ́n nínú jẹ́. Ṣùgbọ́n nínú àwọn ìpọ́njú àti wàhálà wọ̀nyí ni a rí àwọn tí ó ní ìgboyà àti ìgbàgbọ́ nínú Ọlọ́run, tí wọ́n dá ara wọn yọ sọ́tọ̀ yàtọ̀ sí àwọn ẹlòmíràn tí wọ́n torí ìbànújẹ́ kọ Ọlọ́run sílẹ̀. Ó ń sọ ní ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ, ṣùgbọ́n ẹ̀yin mú ara le, kí ẹ má sì dé ọwọ́ yín, nítorí iṣẹ́ yín yóò ní èrè. Nígbà tí Asa gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí àti àsọtẹ́lẹ̀ ódédi wòlíì, ó mú ara le, ó sì mú àwọn ohun ìríra kúrò láti inú gbogbo ilẹ̀ Júdà àti Bẹ́ńjámínì, àti láti inú ìlú tí ó ti gbà láti òkè Éfraimu. Ó sì tún pẹpẹ Olúwa ṣe tí ó wà níwájú ìloro Olúwa. Ó jẹ́ àsìkò tí ìpọ́njú àti wàhálà wà, síbẹ̀síbẹ̀ ohun tí a ní ní àkọsílẹ̀ fún Asa àti àwọn ọmọ Júdà àti Bẹ́ńjámínì ní àkókò náà ni wípé wọ́n fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Ọlọ́run. Ní àkókò tí wa yìí, bí ó tilẹ̀ jẹ́ wípé àìríjẹ, àìrímu, ìpọ́njú, wàhálà wà láyìíká wa, ó yẹ kí àwa pàápàá kí a fi ìgbàgbọ́ àti ìgboyà kí a fi sọmọ Ọlọ́run. Nínú ìwé Jóòbù láti orí kìíní ni mo ti ń kà fún ọ láti ẹsẹ̀ ìkẹrìnlá. Ìwé Jóòbù orí kìíní láti ẹsẹ̀ ìkẹrìnlá, ó ń ṣẹ́kan sí ìtọ̀ Jóòbù wá wípé àwọn ọ̀dà màálù ń túlẹ̀, àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ sì ń jẹ lé ẹ̀bá wọn, àwọn ará sábà sì kọlù wọn, wọ́n sì kó wọn lọ. Pẹ̀lú wọ́n ti fi idà ṣá àwọn ìránṣẹ́ pa, èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó wípé iná ńlá Ọlọ́run ti ọ̀run bọ́ sílẹ̀, ó sì jó àwọn àgùntàn àti àwọn ìránṣẹ́ ní àjorun, èmi nìkan ṣoṣo lè ó sálà láti ròyìn fún ọ. Bí ó sì ti ń sọ lé ẹnu, ẹnìkan sì dé pẹ̀lú tí ó wípé àwọn ará Chaldea pingun sí ọ̀nà mẹ́ta, wọ́n sì kọlu àwọn ìbáka sí ẹ, wọ́n sì kó wọn lọ, pẹ̀lú wọ́n sì fi idà ṣá àwọn ìránṣẹ́ pa, èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó sì wípé àwọn ọmọ rẹ ọkùnrin àti ọmọ rẹ obìnrin ń jẹ, wọ́n mu ọtí wáìnì nínú ilé ẹ̀gbọ́n wọn ọkùnrin, sì kíyèsí ẹ̀fúùfù ńláńlá ti haijo fe wa ikolu igun mererin ile o si wo lu awon omokunrin na won si ku emi nikan sosho le o yo lati royin fun o bi o ba wo awon nkan ti a kan won yi won je ajalu popo bi ajalu tin de ba eran osin be ni o nde ba awon dukia be ni o nde ba awon omo ninu ile won se wa royin fun Job ni ojo kan sosho to je wipe iseju kan ko la aarin iroyin buburu kan ati omiran kini iru awa ti a wa laye lode oni kini a le se bi ajalu iponju wahala ba de ba wa o sese ki awon elomiran ki won ki o dekun ati sin olorun kini iwa ti Job hu ni akoko yi ti a nlo gege bi apere fun wa ni ese ogun nigba na ni Job dide o si fa aso igunwa re ya o si pari re o wo le o si gbadura we pe ni hoho ni mo ti inu iya mi jade wa ni hoho li emi o si tun pada lo sibe olowa fi fun ni olowa si gba lo ibukun li oruko olowa ninu gbogbo eyi Job ko se be ni ko si fi were pe olorun lejo ohun ti a so ni wipe ninu iponju ninu ofi ola to wa ninu aye o ye ki asomo olorun o ye ki a ni igboya wipe bi emi ba nbe ireti nbe pelu wipe olorun ti o fi fun wa ni akoko bi o ti le dabi eni wipe ani ikolo bi o ti le dabi eni wipe ani wahala o daju wipe olorun yo tun saanu fun wa e je ki a wo habakuku ori keta lati ese keta dilogun ki a wo eri awon ti o lo saaju wa nigba ti won la wahala koja nigba ti o dabi eni wipe won de ikorita ona nigba ti o dabi eni wipe ojusu gbogbo awo somo si rodede yi won ka ti o dabi eni pe wahala won ko se dojuko ko si se koja ninu re ki a wo kini iduro won kini jerisi won kini awon ohun ti won so lati le tele olorun ati faramo olorun ni timotimo ni abakoko ori keta lati ese keta dilogun oni bi igi opoto ki yo ti le tana ti eso ko si ninu ajara ise igi olifi yo je asedanu awon oko ki yo si mu onje wa a o ke agbo eran kuro ninu agbo owo eran ki yo si ni ibosomo sugbon emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi ohun ti abakoko nso fun anihi wepe bi ko ti le si onje bi ko ti le si ohun ini bi o dabi eni wipe oda wa ni oko ati lori ile ti o si dabi eni wipe awon nkan ti ma munu eni dun ko si o ni sibe sibe emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi olowa olorun ni agbara mi ohun o si se ese mi bi ese agborin lori ibi giga mi ni yo si mu mi rin si olorin akorin lara ohun ona orin olokun mi o n so wipe oun le korin iyin si olorun bi iponju ti le wa oun le korin iyin si olorun bi wahala ti le wa oun le korin iyin si olorun bi ko ti le si olotoju tabi alafeyinti wipe ninu awon nkan ti o n sele ni aye o si seese fun onigbagbo tooto lati rin ni oju ona ihinrere ti o lo si orun ki a ma bohun ki a ma kun ki a ma si se ohun ti o lodi niwaju olowa bi awon wonyi bi won ba le tele olorun ninu wahala won bi won ba le tele olorun ninu iponju won o ye ki a wa paapaa ti a wa ni akoko yi ki a ni igboya ati igbagbo ki a ma tele Jesu pelu igboya igboran ati igbagbo ninu gbogbo ayida yida aye bi abase be o daju pe o le de wa motiti de opin yo si de wa mo ni oroko Jesu awo ikori meta ninu oro ti a fe so loni ikini ipinija ti akoko wa ikeji idajo lori aigboran ati aigbagbo ikerin iyanju fun awon omo ehin Kristi ikini ipinija ti akoko wa ninu Filipi ori keji ni ati nwo ohun ti Olorun so fun wa wipe awa ti a ngbe ni igbese aye isinsiyi ti o dabi eni wipe igbeyin aye ti de ba wa ti bi ati mo wipe awon ami ti o ye ki o ma farahan nigba ti bibo luwa wa yo sumoto si bi ati mo wipe awon ami wonyi farahan kini awon nkan ti Olorun so fun wa kini awon ipenija ti a ni ti o ye ki a faramo ki a si foju si bi ati nla wahala tabi iponju tabi inu ni bi ni koja Filipi ori keji lati ese iketala nitori pe Olorun ni nsise ninu yin lati fe ati lati sise fun ife inu rere re e ma se ohun gbogbo le esi ikunsinu ati ijiyan bi atile ni wahala bi atile ni isoro bi o tile dabi eni wi pe nkan dojuru ninu ebi ninu ile nibi ise o ye ki a ma sumo Olorun ki a ma sin Olorun li aisi ijiyan tabi ikunsinu li eseke dogun ki eyin ki o le je alailegan ati oniwa tutu omo Olorun alailabawon laarin oniwa wiwo ati alarekereke orileede laarin awon eni ti anri yin bi imole le aye esi ma na owo oro iye jade ki emi ki o le sogo le ojo Kristi pe emi ko sare lasan be ni emi ko se laala lasan eyi ni Paul Apostoli ti o je oloko ti o si je oluso agutan fun awon eniyan wonyi le o so fun won wi pe o ye bi wahala ti le wa o ye bi atile ni ipururu okan o ye bi o ti le dabi eni wi pe gbogbo nkan ti o yi wa ka le o dojuru o ni sibe sibe o ye ke a ma se ohun gbogbo lai si ikunsinu ke a ma sin Olorun lai si ikunsinu ke a ma gbadura lai si ikunsinu ke a ma ka oro Olorun lai si ikunsinu ke a ma tele Jesu lai si ikunsinu ke a ma se ise rere gbogbo fun awon ore wa fun awon ebi wa awon ojuse ti o ye ki a se yala ninu ebi yala ninu ijo yala ninu ibi ise wa ke a ma se ohun gbogbo lai si ikunsinu ati lai si ijiyan o so fun ani eseke dogun wi pe awon amuye ti o ye omo Olorun awon amuye ti o ye awon ti a so wi pe won ni igbala awon amuye ti o ye awa ero mimo loju ona lo si orun rere wi pe ani lati je alailegan oniwa tutu gege bi omo Olorun alailabawon bi o tile je wi pe awon ti o wa larowo to wa awon ojulomo tabi awon egbe wa awon alabagbe wa won ni iwa wiwo won si je alarekereke eniyan o nso wi pe ki awa ki a ma tan imole bi o ba je wi pe ni toto ni ati ri imole yin rere ki a mo wi pe bi aye ba sokun imole ni lati ma tan ninu igbese aye awa ti a mo Olorun awa ti a ni igbala bi aye ba kun fun iri bi aye ba kun fun iwa idoti o ye ki awa ki a je mimo si Olowa ninu Timothy keji epistle Paul ekeji si Timothy lati ese keta ori keta ese ekeji la ni toto gbogbo awon ti o fe ma gbe igbe iwa bi Olorun ninu Kristi Jesu yo farada inu ni bini adupe lowo Olorun wi pe ki se ni tin tan wa je adupe wi pe ki se eni ti o ma ri funfun ta pe ni dudu fun wa o ti so fun wa o si ti kilo fun wa wi pe ninu aye inu ni bini ìpọ́njú tàbí wàhálà yóò wà. Èyí ni a ń sọ fún wa wípé ẹnikẹ́ni tí yóò gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò rí inú níbí ni, ó sì ṣe dandan fún wa láti farada àwọn inú níbí ni wọ̀nyí. Ó ń sọ wípé ní ẹsẹ̀ ìkẹtàlá, ṣùgbọ́n àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ sí i síwájú, wọn ó sì máa tanni jẹ, a ó sì máa tàn wọ́n jẹ. Bí èrò kan bá wà lé ọkàn rẹ wípé bóyá àkókò náà yóò dé tí ìwà búburú yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí wàhálà nínú ayé yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí àjálù nínú ayé yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí àwọn ohun ibi tí àwọn ayé tí wọ́n máa ń ṣe yóò dẹ́kun, kí Jésù kí ó tó dé. Èyí ń jẹ́ kí ó yí ọ wípé títí Jésù yóò fi dé ni àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ síwájú àti síwájú, wọ́n sì máa tanni jẹ, a ó sì máa tàn wọ́n jẹ. Ohun tí a ṣe ń sọ àwọn nǹkan wọ̀nyí fún wa ni wípé kí a lè mọ ìdúró tí ó yẹ fún ọmọ Ọlọ́run, kí a lè mọ ìhà tí ó yẹ kí a kọ sí àwọn nǹkan wọ̀nyí nígbà tí wọ́n bá ń ṣẹlẹ̀ lárọ̀ọ́wọ́tó wa. Kí ló yẹ kí a ṣe? Ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrìnlá, ó ní ṣùgbọ́n ìwọ dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́. Ẹsẹ̀ ìkẹtàlá ń sọ wípé àwọn ènìyàn búburú yóò máa gbilẹ̀, ìwà búburú yóò máa gbilẹ̀, ìtànjẹ yóò máa gbilẹ̀, ẹ̀kọ́ èké yóò máa gbilẹ̀. Ṣùgbọ́n ó sọ wípé ìwọ tí a ti kọ́ lé ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ tí o ti jẹ́rìí wípé o mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, ìwọ tí o ti kọ ayé àti ẹ̀ṣẹ̀ àti àwọn inú rẹ̀ sílẹ̀, ìwọ tí o ti faramọ́ Jésù, ìwọ tí ó ń lọ ní ọ̀nà ìyà nípẹ̀kun, ó ní kí ìwọ kí ó dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́. Bí ayé tilẹ̀ ń bàjẹ́, bí ayé tilẹ̀ ń burú jù bẹ́ẹ̀ lọ, ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, kí a dúró nínú àwọn ẹ̀kọ́ tí a ti kọ́, tí a sì ti jẹ́ kí ojú rẹ̀ dá ṣáṣá sí, kí ìwọ kí o lè mọ ọ̀dọ̀ ẹni tí ìwọ gbé kọ́ wọn. Bí a ti ń rí àwọn nǹkan wọ̀nyí ní àdúgbò wa, bí a ti ń rí wípé ìwà ìbàjẹ́ ń gbilẹ̀, bí a ti ń rí wípé àwọn ènìyàn búburú ń gbilẹ̀ bákan náà, bí a ti ń rí wípé wọ́n ń tẹ̀síwájú ní ìwà òkùnkùn wọn, ó ń sọ fún wa wípé kí a wà, kí a dá dúró, kí a sì jẹ́ ẹni tí a yà sọ́tọ̀, ẹni tí a sọ di mímọ́, ẹni tí ó ní ìwà bíi ti ìwà bí Ọlọ́run, ẹni tí ó jẹ́ aláìlẹ́gàn, ẹni tí ó jẹ́ wípé ó ń tẹ̀lé Ọlọ́run gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ohun ìdìgbòlò púpọ̀ ló wà lọ́nà àwọn arìnrìn àjò sí ọ̀run rere. Bí ẹni tí ń sáré ìje, a kò gbọdọ̀ jẹ́ kí àwọn ohun ìkọ̀sẹ̀ wọ̀nyí kí ó mú wa ṣubú. Ní àyíká wa, gẹ́gẹ́ bí a ti ń ṣàlàyé fún wa, àwọn ohun ìkọ̀sẹ̀ púpọ̀ ló ṣeéṣe kó wà níbi iṣẹ́ tàbí nínú ẹbí tàbí pẹ̀lú àwọn aládùúgbò wa. Àwa tí a mọ̀ wípé a ń sáré ìje, tí a sì mọ̀ wípé a ń lọ sí ìlú ọ̀run rere, wípé Jésù Kristì ti lọ síwájú láti pèsè àyè sílẹ̀ fún wa, ó yẹ kí àwa tí a jẹ́ arìnrìn àjò yìí kí a tẹ̀júmọ́ Jésù, kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó kọ wá lẹ́sẹ̀. Ní ayé òde òní ni ìmọ̀ ayé ọ̀làjú wà, a sì mọ̀ wípé ìmọ̀ ẹ̀kọ́ sáyẹ́ǹsì ó gbilẹ̀ kan, àwọn ẹ̀rọ sáyẹ́ǹsì ayára bí àṣá wọ́n yí wa ká, àwọn ìdíje orí pápá àti ọ̀pọ̀lọpọ̀ ohun amúlùdùn láyìíká wa, àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn sọ ìgbàgbọ́ nù, àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn bójú wẹ̀yìn, àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn rò wípé èéṣe tí a fi ń wá sínú ìjọ, tí a ń ka bíbélì, tí a ń jẹ́rìí lójoojúmọ́, tí a ń sọ nípa ti ẹ̀mí, a ń sọ nípa ti ọ̀run, nítorí pé àwọn nǹkan wọ̀nyí tí ó yí wọn ká, ó ń pa wọ́n lọ́kàn dà, ó ń fún wọn ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀sìn èké tí ó ń gbilẹ̀? Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀kọ́ èké tó gbòde kan ní àkókò wa? Èyí ni a fi ń gbà wá níyànjú wípé kí a má jẹ́ kí ohunkóhun kí ó ṣí wa nípò kúrò nínú ìjọba Ọlọ́run. Bí a bá dúró lórí ìlérí Ọlọ́run, tí a sì rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tí ó ti lànà sílẹ̀ fún wa, o daju wepe ore ofe re to fun wa yo si di wa mo titi de opin ni oruko Jesu bi awon kan won yi ti le wa ni ayika wa pelu igbagbo pelu igboran pelu igboya a ma tele olorun ni igbagbogbo eyi ni ikini nipa ipeni nija ni akoko wa ki a lo si ikeji idajo lori aigboran ati aigbagbo nje bi a ba je ki awon kan won yi fa wa seyin bi a ba je ki awon kan won yi ko wa lese bi a ba je ki awon kan won yi je ki a so igbagbo nu ti a di alaigbagbo ati alaigboran ti a si ni irewesi ati ifoya kini ere awon ti won so igbagbo nu be kini ibinu tabi idajo olorun lori won lori awon alaigboran ati alaigbagbo wo Hebero ori keta lati ese iketa dilogun awon tali obinu si fun ogoji odun ki ha se si awon ti o dese oku awon ti o sun le aginju awon tali o si bora fun pe won ki yo wo inu isimi ohun bi ko se fun awon ti ko gboran awa si ri pe won ko le wo inu re nitori aigbagbo ohun ti o se awon won yi lose ohun ti ko je ki won ki o le wo ile ileri oni wi pe won ni aigbagbo ati aigboran adaya po awon omo israeli won yi li aginju nitori be o soro fun won lati le wo ile ileri won ko rin gege bi ilana oro olorun won ko rin gege bi eko oro olorun ti a fi fun won eyi nje ikilo fun wa wi pe idajo ti o de ba won ti a ko gba won laaye lati wo ile ileri ti a ko gba won laaye lati ri anfani ti a ti pese sile fun won bi awa paapa bi aba boju weyin bi awa paapa ti a ti fi owo wa le ohun elo itule bi aba boju weyin ti a se pada ikilo ti a fun wa ni wipe a ko ni le ye fun ijoba orun sugbon adura mi ni wipe ki olorun ki o de wa mu wipe bi afefe iji bi o ti le nfe ni ayika wa bi wahala ti le wa yi wa ka wipe ore ofe Jesu yo to fun wa aigbagbo ati aigboran ma nfa ibinu ati idajo olorun bi o ti le je pe alaanu ni olorun sibe sibe o ye ki a mo daju wipe bi o ti je alaanu ni be ni o je onidajo pelu bi a ba nso nipa aigboran tabi a nso nipa aigbagbo o ye ki o ye wa wipe ebi kan na ni aigbagbo ati aigboran nse eni ti o ba ni aigbagbo si olorun o daju wipe ki yo pe ti o ma fi se aigboran si olorun kini awon ami ti a fi mo aigbagbo ni igbesi aye enikan kini awon ami ti a fi le se apejuwe wipe bi eyi ba wa o je iwa aigbagbo ni igbesi aye wa ki a to tesiwaje ki n fun ni nkan meje ti a ri ka ninu bibeli wipe bi awon ami wonyi bi o ba wa ni igbesi aye wa o fi han wipe a ni aigbagbo bi a si ti ni aigbagbo wonyi yo fa aigboran ati idayafo ni igbesi aye wa bi awon nkan wonyi ba si wa nibe o ma n fa ibinu ati idajo olorun awon ami aigbagbo ni igbesi aye onigbagbo tabi apeyida ikini ifaseyin wo Hebero ori kewa ese ikejidini ogoji sugbon olododo ni yoye nipa igbagbo sugbon bi o ba faseyin okan mi ko ni inu didun si o nso fun a wipe a o wa gege bi olododo a o si ni iye olorun bi a ba tesiwaju nipa igbagbo sugbon bi aigbagbo ba wole o ma n fa ifaseyin olorun si so fun a wipe bi o ba faseyin bi aigbagbo ba farahan ni igbesi aye wa nipa ifaseyin Oni okan mi ki yo ni inu didun si awa ti a tin sare tete lati wa si ile Olorun tele tele. Awa ti a tin je olooto ninu isin Olorun tele tele. Awa ti a tin se ojuse wa ninu ile Olorun o le o sese ki o je nipa sisan idamewa wa. O sese ki o je nipa jijere okan fun Kristi. O sese ki o je nipa bibe awon eniyan wo. O sese ki o je nipa mimo awon eniyan wa si ile Olorun. Ṣugbọn ti a ti n fa sẹyin ti a n so wipe wahala ati iponju ti o de ba wa ko je ki a tẹsiwaju ninu isin Olorun o so fun a wipe bi a ba n ri ifasẹyin ni igbesi aye wa eyi je aami aigbagbọ o je aami wipe a ti n ko Olorun sile o si je aami wipe idajọ Olorun o ro dede lori wa ikeji ami aigbagbọ ni igbẹkẹle ninu ẹran ara igbẹkẹle ninu ẹran ara bi a ba ko oruko Jesu sile bi a ba ko ona ihinrere sile bi a ba ko ifokantan ninu Olorun sile bi ti a si n tele ona ti ara ti a ni igbẹkẹle ninu ara eyi fi han wi pe aigbagbọ wa ninu okan wa ninu Jeremiah ori ketadilogun Jeremiah ori ketadilogun ese ikarun bayi lelo wa wi igbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eleran ara se apa tabi igbekele re eni ti okan re si si kuro lodo olowa wahala iponju ajalu ninu aye ni o ma mu ki awon elomiran ki won fi Olorun sile ni o ma mu ki awon elomiran ki won ki o mu igbekele won kuro ninu Olorun sugbon Olorun so fun a wi pe bi o ba ri be bi abati n gbekele eran ara bi abati mu oju wa kuro lodo Olorun ti a si mu okan wa kuro ninu awon ileri re eyi je ami aigbagbọ ni igbesi aye wa o si n so fun a wi pe bi o ba ri be wi pe egbe tabi egun eyi je idajọ Olorun lori awon ti won ni aigbagbọ iketa tite si ona ara wa bi a ba ni igbagbọ si Olorun a o te si ona ti Olorun bi a ba ni igbagbọ si Olorun a o ma rin ninu ona ti Olorun sugbon bi aigbagbọ ba ti n wole ni o ma n di wi pe ki a ma te si ona ara wa ni o ma n di wi pe ki a ma da inu wa ro ki a si ma se ipinnu wipe bayi tabi lona miran ni a o gbe igbesi aye wa rin ni Samueli kini ori kejo lati ese ikerin gbogbo awon agba Israeli si ko ara won jo won si to Samueli lo ni Sirama won si we fun pe kiyesi iwo di arugbo awon omo re ko si rin ni iwa re nje fi enikan je oba fun wa ki o le ma se idajo wa bi ti gbogbo orile ede ari awon wonyi awon Israeli won te si ona ara won Olorun ti te itoju won Olorun le o ti lana fun won ona ti o ye ki won ki o ma rin o si fi Samuel fun won gege bi onidajo gege bi woli gege bi atoni sona gege bi eni ti o n gbo ti Olorun ti o n gbo ti enu Olorun ti o n so fun won gege bi eni ti o n dari won sugbon won so fun Samuel we pe awon fe tesi ona ti ara won awon ti ri apere awon orile ede alaigbagbo orile ede keferi awon orile ede ti o rin ninu okunkun won ti ri we pe awon eniyan won yi won ni oba oba si n se akoso won awon pelu fe ko Olorun sile o ti sun won lati ma tele bayi ile Olorun wi o ti sun won lati ma tele bayi ni bibeli so o ti sun won lati ma tele bayi ni inu Olorun won so wi pe won fe se inu ti eniyan won fe se bi oba won yo ti ma so fun won nitori be fi oba je fun wa ni ese ikefa oni sugbon ohun na buru loju Samueli nitori won wi pe fi oba fun wa ki o le ma se idajo wa Samuel si gbadura si Olowa ese ikeje Olowa si we fun Samuel pe gbo ohun awon eniyan na ni gbogbo eyi ti won so fun o nitori pe iwo ki won ko ṣùgbọ́n èmi ni wọ́n kọ̀ láti jẹ́ ọba lórí wọn. Nísinsìnyí ó yẹ wípé bí ènìyàn bá ń tẹ̀ sí ọ̀nà ara rẹ̀ tí ó sọ wípé ti bíbélì ti sú òun àti máa ṣe ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run wípé ó ti sú òun wípé kí a máa dúró de báyìí ilé Olúwa wí kí a tó gbéṣẹ̀ kí a tó ṣe ohunkóhun wípé ó ti sú òun kí a máa mú sùúrù lábẹ́ wàhálà lábẹ́ ìpọ́njú wípé ó ti sú òun wípé òun rí bí àwọn ènìyàn ayé bí wọ́n ṣe ń tọ ara wọn láì dúró de ọ̀rọ̀ Ọlọ́run láì dúró de báyìí ilé Olúwa wí orí wípé bí ẹnikẹ́ni bá ní irú ìwà bẹ́ẹ̀ ó jẹ́ wípé ó ti kọ Ọlọ́run sílẹ̀ ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ń fi àmì àti ìwà àìgbàgbọ́ hàn ìkẹ́rin àìgba gbogbo ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ kí a máa ṣà kí a máa yàn nínú ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a fẹ́ tẹ̀lé èyí tí a fẹ́ dúró lé lórí ó máa ń fi hàn wípé a kò gba ọ̀rọ̀ Ọlọ́run ní kíkún ó jẹ́ wípé a ní àìgbàgbọ́ àti àìgbọ́ràn nínú ìgbésí ayé wa ohun tí a ń sọ ni wípé ìdájọ́ Ọlọ́run kì í jìnà sí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú Hebrew orí kẹrin ẹsẹ̀ ìkejì ó ní nítorí pé a ti wàásù ìhìnrere fún wa gẹ́gẹ́ bí fún àwọn náà ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n gbọ́ kò ṣe wọ́n ní ire nítorí tí kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú àwọn tí ó gbọ́ ọ bí ẹsẹ̀ yìí bá yé wa ohun tí ó ń sọ ni wípé àwọn mìíràn nígbà tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kò ní dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn wọn wọ́n máa wípé wọn kò gba èyí ni gbọ́ bí a bá ń sọ ti àtúnṣe a máa sọ wípé ìlérí Ọlọ́run ni òun gbàgbọ́ òun kò gba ti àtúnṣe gbọ́ bí a bá ń sọ ti ọ̀rọ̀ Ọlọ́run nípa ìlọ́kọ láya gẹ́gẹ́ bí ìlànà tí a là sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run a máa ń rí àwọn ẹlòmíràn tí wọ́n máa ń sọ wípé ìhìnrere tí àwọn gbàgbọ́ kò kan ní ti lọ́kọ láya bí a bá ń sọ nípa wípé kí a mú ọ̀nà wa tọ́ níwájú aya kí a mú ọ̀nà wa tọ́ níwájú ọkọ kí a mú ọ̀nà wa tọ́ níwájú àwọn aládùúgbò wa àwọn ẹlòmíràn máa ń sọ wípé àwọn kò gba èyí ni gbọ́ ó ní a ti wàásù ìrere fún àwọn ẹlòmíràn pẹ̀lú bí a ti ń wàásù fún ọ ṣùgbọ́n kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn wọn nítorí bẹ́ẹ̀ ni ìhìnrere tí wọ́n gbọ́ tí kò fi ṣe wọ́n ní àǹfààní ìkarùn-ún ìfòyà àti kíkọ̀ láti tẹ̀síwájú ìdáyàfò ní ìgbésí ayé wa àti kíkọ̀ láti tẹ̀síwájú èyí ni kí a jẹ́ kí gbogbo nǹkan kí ó sú wa pátápátá kí a sọ wípé a kò fẹ́ tẹ̀síwájú mọ́ a kò fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run mọ́ a ò mọ ibi tí a fẹ́ gbé ọ̀nà ti ìgbàgbọ́ wa gbà mọ́ nítorí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wa èyí lè rí nínú Númeri orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkíní gbogbo ìjọ sì gbé ohùn wọn sókè wọ́n sì ké àwọn ènìyàn náà sì sọkún lé òru náà gbogbo àwọn ọmọ Ísírẹ́lì sì ń kùn sí Mósè àti sí Áróní gbogbo ìjọ sì wí fún wọn pé àwa ìbákúkú ti kú ní ilẹ̀ Íjíbítì tàbí àwa ìbákúlé aginjù yìí nítorí kíni Ọlọ́run ṣe mú wa wá sí ilẹ̀ yìí láti ti ipa idà ṣubú àwa àwọn aya wa àti àwọn ọmọ wa yóò di ìjẹ kò há sàn fún wa kí a padà lọ sí Íjíbítì wọ́n sì wí fún ara wọn pé ẹ jẹ́ kí a yan olórí kí a sì padà lọ sí Íjíbítì ìdáyàfò ti dé bá àwọn ènìyàn wọ̀nyí àwọn tí ó lọ ṣe amí ní ilẹ̀ ìlérí ní ilẹ̀ Kẹ́nání tí wọ́n padà wá wọ́n sọ fún wa wípé àwọn rí àwọn ènìyàn òmìràn nínú ilẹ̀ náà wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí tí wọ́n lọ ṣe amí ní ilẹ̀ náà wọ́n dàbí ẹlẹ́ngà lójú ara wọn wọ́n sì rò wípé báyìí pàápàá bí ẹlẹ́ngà ni wọ́n rí lójú àwọn ènìyàn ilẹ̀ náà nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì gbọ́ nǹkan wọ̀nyí ìgbàgbọ́ fò lọ nínú ọkàn wọn ìdáyàfò àìní ìrètí àìní ìgbàgbọ́ sì wá jọba ní ìgbésí ayé wọn èyí ni wọ́n fi sọ wípé àwọn ò ní lè tẹ̀síwájú mọ́ ni wọ́n sọ wípé àwọn fẹ́ yan olórí fún ara wọn láti lè padà sí ilẹ̀ Íjíbítì bí èrò bá ń wá sí ọkàn rẹ̀ t ti o nso wipe o fe se ti igbagbo mo o fe pada sinu aye o fe lo sinu ijo miran o tun fe lo ko ebi to ti po jade o tun fe lo ko je lekeji eyi nso wipe aigbagbo ti wo igbese aye re bi o ba ngbero ninu okan re tabi o nse ipinu ninu okan re wipe o fe yan olori miran o fe yan adari miran ti o to ni ona ti ara re le ona ti o wu o ti ki yo ma fi okodoro oro olorun lele fun wa ati fun o o dabi eni wipe aigbagbo ti nwo igbesi aye re ikefa aile duro ninu imo ati ase olorun awon nkan wonyi ni ifihan tabi ami aigbagbo ni igbesi aye apeyida aile duro ninu imoran tabi ase olorun ninu orin dafidi ori kerin le ni adofa orin dafidi ori kerin le ni adofa efa le ni ogorun orin dafidi ese iketala won ko pe gbagbe ise re won ko si duro de imo re won ko duro de imo re eyi ni afihan ipeyinda ati aigbagbo ni igbese aye wa aile duro de imo olorun aile duro de ase olorun boya anfe gbe yawo ni anfe loko ni anfe sise anfe bimo anfe ni awon nkan ti aye yi a se tin gbadura o wa so wa a wa nso wipe a fe boju weyin wipe ati duro peto ati duro fun osu melo tabi odun melo o si ti so wa ko sese fun wa lati tesiwaju mo awon wonyi ni an fi esun kan wipe won ko le duro de imo ati ife ati ase olorun eyi ni o je ami wipe aigbagbo ti wo igbesi aye iru eni be ikeje wiwa iran lowo lodo awon ota olorun awon ti ari wipe won ko si ninu imole awon ti ari wipe won ko si ninu isin olorun tooto awon ti ari wipe won ti pa ilana igbani won ti paada asin ton won lo lati wa iran lowo lodo won bi a ba se be o je wipe awa paapa ati di alaigbagbo ninu awon oba keji ori kini lati ese ikeji ahasaya se shobu laarin ferese olona kan ni iyara oke re ti o wa ni samaria o si saisan o si ran awon nse o si we fun won pe e lo e bere lowo baalsebubu orisa ekroni bi emi o la ninu aisan yi wo oba yi ti o ye ki o mo oro olorun wo oba yi ti o ye ki o mo ileri olorun wo oba yi ti o ye ki o sato olorun lo wo oba yi ti o ye ki o keto elija wo li olorun sugbon ti ko se be ti o wa iran lowo lodo awon ajeji orisa ti o wa iran lowo lodo awon ajeji olorun tabi awon ota olorun ati ota israeli wo ese keta sugbon angeli oluwa wi fun elija ara tishbi pe dide goke lo ipade awon nse oba samaria ke o si wi fun won pe ko se pe nitori ti ko si olorun ni israeli ni eyin fi n lo ibere lowo beelzebubu orisa ekroni ibere yi kan naa ni o ye ki a bere lowo apeyinda ti o tun fi eti okun se ile ibere yi kan naa ni o ye ki a bere lowo apeyinda ti o tun lo si awon ileto kaakiri ibere yi kan naa ni o ye ki a bere lowo awon ti o lo n ba awon atanije iya agba ni ekun kookan ti won ma n gbe ara won joko wipe bi awon ba fun won ni nkan mu bi awon ba fun won ni nkan je wipe iloyun yo de iru awon atanije be won so wipe bi awon ba ti gbe nkan yi fun oje ti iloyun yi ba si ti de o gbodo lo si ile isin kankan mo o si gbodo lo si ti isegun awon oti oyinbo paapa itanje ni gbogbo re bi abari apeyinda ti o n se ese kan ile ese kan ode ohun ti a n beere lọwọ ọba samaria yìí ni a n beere lọwọ rẹ wípé ìhà ṣe wípé kò sí ọlọrun ní israeli ni ẹyin fi lọ ìbéèrè lọwọ àwọn ọta ọlọrun lọwọ àwọn tí kò ní ìmọlẹ ìhìrere wo ẹsẹ kẹrin ǹjẹ nítorí náà báyìí lè olúwa wí ìwọ kì yóò sọkalẹ lórí àkété ni lórí èyí tí ìwọ gùn ṣùgbọn kíkú ni ìwọ yóò kó èlíjà sì lọkúrò ó yẹ kí ó yé wa wípé ìbínú ọlọrun wà lórí àwọn tí wọn sátọ ọlọrun mìíràn lẹyìn lórí àwọn tí wọn ń fi àìgbàgbọ àìlèmáradúró àìlèdúró de ìrànwọ látòkè wá irú àwọn tí wọn ń fi ìwà bẹẹ hàn ìdájọ ọlọrun wà lórí wọn ìpọnjú lè wà nínú ayé tàbí ìyà ohunkóhun tí ìbá dé ó yẹ kí a rọ mọ ọlọrun bí a bá rọ mọ ọlọrun ó dájọ pé yóò gbọ tiwa àyípadà rere yóò dé bá wa ṣùgbọn bí a bá kọ ọlọrun sílẹ bí a bá fi ìwà àìgbàgbọ ìwà àìgbọràn sí ọrọ ọlọrun bí a bá fi irú nǹkan bẹẹ hàn ìpọnjú ńlá ìyà tí kò ṣeé fẹnu sọ àti ìdájọ ayérayé ń dúró de gbogbo àwọn aláìgbọràn àti àwọn aláìgbàgbọ ìdá ọlọrun kò ṣeé fọwọ́ pa lójú ìdájọ ọlọrun kò ṣeé dojúkọ nítorí bẹẹ ohun ẹrù ni láti jẹ́ kí ìbínú tàbí ìdájọ́ rẹ̀ kí ó wá sórí rẹ̀ kí wá ní ọ̀nà àbáyọ tàbí ọ̀nà sí ìbùkún èyí ni ó mú wa lọ sí ìkórí kẹta ìyànjú fún àwọn ọmọ ẹ̀yìn kristi ìyànjú tí ọlọ́run ní fún wa tí ọ̀rọ̀ ọlọ́run ní fún àwọn ọmọ ẹ̀yìn kristi wo kọ́rìntì kínní orí kẹwàá kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ ìkọkànlá àti ìkejìlá nǹkan wọ̀nyí sì ṣe sí wọn bí àpẹẹrẹ fún wa a sì kọ wọn fún ìkìlọ àwa ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá nítorí náà ẹni tí ó bá rò pé òun dúró kí ó kíyè sára kí ó má bàa ṣubú àwa tí a ti ń tẹ̀lé ọlọ́run àwa tí a ti ní ìgbàlà àwa tí a ti di àtúnbí ohun tí a ń sọ fún wa ni wípé bí a tilẹ̀ ní wàhálà nínú ayé bí a tilẹ̀ ní inú níbini nínú ayé kí a wo àwọn àpẹẹrẹ wọ̀nyí tí a ti kà sí etí ìgbọ́ wa kí àwa pàápàá kí a mára dúró kí a dúró lọ́dọ̀ ọlọ́run kí a tẹ̀lé ọlọ́run kí a sì máa wo àwọn nǹkan tí ó ti lànà sílẹ̀ fún wa kí a má bójú wẹ̀yìn kí a má sì sọ ìrètí nù bí a bá tẹ̀lé ọlọ́run tí a sì fi ìgbàgbọ́ di ìlérí rẹ̀ mú ó dájú wípé lọ́jọ́ kan yóò ṣe wá ní rere ní Júdà ẹsẹ̀ ìkẹta olùfẹ́ nígbà tí mo fi àìsinmi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí í ṣe ti gbogbo ènìyàn n kò gbọ́dọ̀ ṣàìmá kọ̀wé sí yín kí n sì gbà yín ní ìyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo ó ní kí a máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo ó ṣeé ṣe kí èṣù fẹ́ gba ìgbàgbọ́ yìí lọ́wọ́ wa nípa wàhálà nípa inúnibíni nípa àwọn àjálù tó ń dé bá wa nípa àwọn nǹkan tí a ń bá pàdé lójú ọ̀nà náà ṣùgbọ́n ó sọ wípé kí a di ìlérí ọlọ́run mú kí a di ìgbàgbọ́ mú kí a má jẹ́ kí àyà kí ó fò wá kí a ṣe ìpinnu wípé bí ó ti wùn kí ó rí a ó bá Jésù jọba bí ó ti wùn kí ó rí a kò ní jẹ́ kí ohunkóhun kí ó mú wa padà sẹ́yìn nínú Tímótì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹfà ṣùgbọ́n ìwà bí ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni ìwà bí ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni àìní ìtẹ́lọ́rùn àìní sòrò òun ló máa ń fa kí a máa ní ojú kòkòrò òun ló máa ń fa kí ìyàwó kan kí ó má tó ọkùnrin òun ló máa ń fa kí ọkọ kan kí ó má tó obìnrin àìní ìtẹ́lọ́rùn òun ni ó máa ń fa kí a lọ darapọ̀ mọ́ àwọn ènìyàn onírúurú ìwà Àìní ìtẹ́lọ́rùn ni ó máa ń fi ká fi ìgbàgbọ́ sílẹ̀ kí a tún máa tẹ̀lé àwọn nǹkan mìíràn káàkiri. Ṣùgbọ́n rán wa létí wípé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ẹsẹ̀ ìkeje, nítorí a kò mú ohun kan wá sí ayé, àbí a mú ohun kan wá sí ayé. Ó ní bẹ́ẹ̀ ni, a kò lè mú ohunkóhun jáde lọ bí a bá sì ní oúnjẹ àti aṣọ. Ìwọ̀nyí yóò tẹ́ wa lọ́rùn, ṣùgbọ́n àwọn tí ń fẹ́ di Ọlọ́rọ̀ a máa bọ́ sínú ìdánwò àti ìdẹkùn àti sínú wèrè ìfẹ́kùfẹ́ púpọ̀ tí panilára, irú èyí tí máa rí ènìyàn sínú ìparun àti ègbé nítorí ìfẹ́ owó ní gbòǹgbò ohun búburú gbogbo. Èyí tí àwọn mìíràn ń lépa, tí a sì mú wọn ṣáko kúrò nínú ìgbàgbọ́, wọn a sì fi ìbínú jẹ́ púpọ̀ gun ara wọn lé ọkọ̀. Àwọn mìíràn wọn a fi léèsì sílẹ̀, wọn a fi bíbélì sílẹ̀, wọn a fi Jésù sílẹ̀, wọn a fi ẹ̀kọ́ ìhìnrere sílẹ̀, wọn a fi iṣẹ́ ìsìn wa tí Ọlọ́run gbélé wa lọ́wọ́ wọn a fi sílẹ̀, wọn a máa wá owó káàkiri nítorí ìfẹ́ owó ní gbòǹgbò ohun búburú gbogbo. Èyí tí àwọn mìíràn ń lépa lójú méjèèjì ni àwọn mìíràn wọn a fi ẹbí sílẹ̀, wọn a fi ọmọ sílẹ̀, bí wọ́n ti ń lọ sí iṣẹ́ ti ọ̀sán bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti òru, bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti ìdájí. Ọmọ kò ní ìtọ́jú, ọkọ kò ní ìtọ́jú, aya kò ní alábàágbé pẹ̀lú, ó dàbí ẹni wípé wọ́n ń wá

ìwọ sì ṣe ìjẹ́wọ́ rere níwájú ẹlẹ́rìí púpọ̀. Èyí ni Paul apostle fi ń jẹ́ kí ó dá wa lójú wípé ìpinnu tí òun ti ní, ìpinnu tí ó sì ń fẹ́ kí àwọn ará Rome ní, ìpinnu tí ó sì ń fẹ́ kí àwa náà ní, ó ni wípé kò sí ohunkóhun tí ó yà wá kúrò lọ́dọ̀ Jésù. Ní Rome orí kẹjọ láti ẹsẹ̀ 15, ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ta ni yóò yà ọ́ kúrò nínú ìfẹ́ Kristi? Ṣé ohunkóhun lè yà ọ́ kúrò nínú ìfẹ́ Kristi? Ó wá ń bèèrè lọ́wọ́ wa wípé ìpọ́njú ni, tàbí wàhálà, tàbí inúnibíni, tàbí ìyàn, tàbí ìhòhò, tàbí ewu, tàbí edà. Rántí wípé àwọn kan ti ṣáájú wa lọ, àwọn bíi Jósẹ́fù, wọ́n ní wàhálà, wọ́n ní inúnibíni. Àwọn bíi Ṣédráàkì, Mèṣáàkì àti Àbẹ́dínígò, wọ́n ní ìpọ́njú tí ó peléke, tí ó pọ̀, tí ó dàbí ẹni wípé yóò ju agbára wọn lọ, ṣùgbọ́n Ọlọ́run mú wọn làájá. Àwọn ènìyàn bíi Dánielì, àwọn mìíràn tí a ti kọ nípa wọn bíi Paul apostle, àwọn tí a lò ní ọ̀gọ, àwọn tí ó dàbí ẹni wípé ayé yìí kò yẹ fún, àwọn tí ó dàbí ẹni wípé ikú ń wá wọn káàkiri, ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí ni Paul apostle ti ń sọ wípé ta ni yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ẹ á ṣe ìpọ́njú, tàbí wàhálà, tàbí inúnibíni, tàbí ìyàn, tàbí ìhòhò, tàbí ewu, tàbí edà? Ní ẹsẹ̀ 16, gẹ́gẹ́ bí a ti kọ́ pé nítorí rẹ ni a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́, a ń kà wá sí bí àgùntàn fún pípa. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí, nínú gbogbo àwọn ìpọ́njú wọ̀nyí, nínú gbogbo àwọn wàhálà wọ̀nyí, nínú gbogbo àwọn inúnibíni wọ̀nyí, nínú gbogbo èèyàn àìríjẹ wọ̀nyí, nínú gbogbo àìráṣọwọ̀, àìrílégbé, àìríṣẹ́ṣe, ṣe a mọ̀ wípé bí ẹkún pẹ́ di alẹ́ kan, ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀. Àwọn ìpọ́njú tí a ń rí wọ̀nyí, wọn kò dúró pẹ́. Ó ṣeéṣe bí ènìyàn bá ṣàìsàn fún ọdún kan tàbí fún ìgbà díẹ̀, a rò wípé ọdún kan tàbí oṣù mẹ́fà tàbí oṣù kan wípé ó pẹ́ lọ títí, ṣùgbọ́n ó dájú pé ìgbàlà Ọlọ́run yóò jẹ́ tiwa, ìmúláradá yóò jẹ́ tiwa. Bí a bá ní sòrò díẹ̀, bí a bá farada, bí a bá fàyàrán díẹ̀, ó dájú wípé ìrànwọ́ yóò tòkè wá fún wa. Èyí ni Paul fi ń sọ wípé ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí, àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa, nítorí ó dá mi lójú pé kìí ṣe ikú tàbí ìyè tàbí àwọn áńgẹ́lì tàbí àwọn ìjòyè tàbí àwọn alágbára tàbí ohun ìgbà ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tàbí òkè tàbí ọ̀gbun tàbí ẹ̀dá mìíràn. Ohun tí Paul ń sọ, ó kó gbogbo àwọn nǹkan tá a lè fojú rí, ohunkóhun tí ẹnikẹ́ni lè ṣe àgbákò rẹ̀ nínú ayé, ó kó gbogbo rẹ̀ papọ̀. Ó sọ nípa ti ìyàn, ó sọ nípa ti wàhálà, ó sọ nípa ti ìpọ́njú, ó sọ nípa ti inúnibíni, ó sọ nípa ti ìhòhò, ó sọ nípa ti idà, ó sọ nípa ti jàm̀bá tàbí ewu, ó sọ nípa ti ìdójútini tàbí ìpani, ó sọ nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ó sọ nípa ti ayé, ó sọ nípa ti ikú, ó sọ nípa ti ìyè, ó sọ nípa ti àwọn áńgẹ́lì, ó sọ nípa àwọn alágbára, àwọn ìjòyè, ó sọ nípa àwọn ọba ayé yìí, ó sọ nípa àwọn tí ìsinsìnyí àti àwọn nǹkan tí ń bọ̀, ó sọ nípa òkè, ó sọ nípa ọ̀gbun, ó sọ nípa àwọn ti ẹ̀dá mìíràn tí ó ṣeéṣe wípé a kò tí ì fẹnubà. Ó wá sọ wípé ìdánilójú tí ò ní ni wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run. Mo gbàgbọ́ wípé ìdánilójú kan náà ni ìwọ náà ní, wípé kò sí nǹkan tí ó lè yà ọ́ kúrò nínú ìfẹ́ Ọlọ́run àti kúrò nínú Kristi Jésù Olúwa wa. Orin Dáfídì, orin Dáfídì orí 67, ẹsẹ̀ 1, ọkàn mi ti múra, Ọlọ́run ọkàn mi ti múra, èmi ó máa kọrin, èmi ó máa kọrin, ọkàn mi ti múra. Wàhálà ìbá àdé, ìpọ́njú ìbá wà, àwọn afẹ́fẹ́ ìjì ìbá máa fẹ́ yí mi ká, ọkàn mi ti ṣetán, mo ti ní ìpinnu wípé èmi kì yóò fi Ọlọ́run sílẹ̀. Ṣé ìpinnu kan náà ni ó wà lé ọkàn rẹ? Mo fẹ́ kí o dìde dúró, kí o sọ fún Ọlọ́run wípé bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan le, bí ó tilẹ̀ jẹ́ wípé

pé wàhálà wà bí ó tilẹ̀ jẹ́ wípé ó dàbí ẹni wípé àìríjẹ àìrímọ àìrílégbé àìráṣọwọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a kò ní alábárò onítọ́jú àbí anáfẹ̀yìntì bí ó tilẹ̀ jẹ́ wípé ó dàbí ẹni pé nǹkan ń pin fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wípé síbẹ̀síbẹ̀ a ó máa sin ọlọ́run ọkàn mi ti múra tán ọkàn mi ti múra ọlọ́run wípé èmi ó máa sìn ọ́ èmi ó máa bu ọlá fún ọ èmi ó máa wá ojú rẹ ní ìgbà gbogbo wípé a kò ní jẹ́ kí ohunkóhun kí ó yà wá ya ọlọ́run wípé a máa fi ìgbàgbọ́ àti ìgboyà tẹ̀lé ọlọ́run a ó sì máa gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà gbogbo wípé bí ẹkún tirẹ̀ ń pẹ́ di alẹ́ kan ó dájú wípé ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀ ṣe ìpinnu tí a kì yóò lè yí padà níwájú olúwa wípé o sin ọlọ́run títí dé òpin ayé rẹ ṣe ìpinnu tí ẹnikẹ́ni kì yóò lè fọwọ́ kàn wípé o sin ọlọ́run títí dé òpin ayé rẹ ṣe ìpinnu tí èṣù kì yóò lè dojú rẹ bolẹ̀ wípé o sin ọlọ́run nínú wàhálà nínú ìkánjú nínú inú níbíni nínú àìríjẹ nínú àìrímu nínú wàhálà tí àwọn ènìyàn lè dá sí ọlọ́run wípé o tẹ̀síwájú láti máa sin ọlọ́run ṣe ìpinnu wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀ o ní di apẹ̀yìndà ṣe ìpinnu wípé o máa tẹ̀lé ọlọ́run nǹkan lè le wàhálà lè wà ìkánjú lè wà ó lè dàbí ẹni wípé àwọn tí o rò pé ó yẹ kó fẹ́ràn rẹ wọ́n kọ̀ ọ́ sílẹ̀ wọn kò sì bójú tó ọ wọn kò sì ṣújà ọ ṣùgbọ́n sọ fún ọlọ́run wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè fà ọ́ sẹ́yìn kó o rọ́dọ̀ ọlọ́run ó wà pẹ̀lú ọlọ́run ó wà pẹ̀lú ọlọ́run ó wà pẹ̀lú ọlọ́run rántí joseph ní májẹ̀mú láéláé rántí job ní májẹ̀mú láéláé rántí ìpinnu abakuku níwájú ọlọ́run rántí àwọn wòlíì tí ó ti kọjá rántí àwọn tí ó ti sáré jeyì ṣáájú wa rántí àwọn tí ó ti di aṣẹ́gun rántí shedraki meshaki àti abednego rántí danieli rántí paulu apostoli rántí àwọn ọmọ ẹ̀yìn jésù kristi tí a ṣe núni bíni sí rántí wípé ìpọ́njú bí ó tilẹ̀ wà fún ọ̀sẹ̀ kan oṣù kan tàbí ọdún kan tàbí ju bẹ́ẹ̀ lọ rántí wípé lọ́jọ́ kan wọn ó dẹkun àìráṣọwọ̀ àìróúnjẹjẹ àìríṣẹ́ṣe àìní onítọ́jú àìní abánikẹ́dùn àìní ọ̀rẹ́ kí àwọn ojúlùmọ̀ kí ó kó ẹ̀yìn sí wa kí àwọn aládùúgbò kí ó máa sọ̀rọ̀ wa lẹ́yìn sọ fún ọlọ́run wípé ìpọ́njú ìbá àdé wàhálà ìbá wà ohunkóhun tí ìbá máa ṣẹlẹ̀ wípé ó fara rẹ súnmọ́ ọlọ́run ó fara súnmọ́ ọlọ́run ó sì sin ọlọ́run títí òpin ayé rẹ wípé o kò ní jẹ́ kí ohunkóhun kí ó fà ọ́ sẹ́yìn lọ́dọ̀ ọlọ́run nínú nǹkan wọ̀nyí àwájú aṣẹ́gun lọ nínú nǹkan wọ̀nyí àwájú aṣẹ́gun lọ ṣe ìpinnu sọ fún ọlọ́run wípé ohunkóhun kì yóò fà ọ́ kúrò kì yóò ṣe ọ nípò kúrò nínú ìjọba ọlọ́run ohunkóhun kì yóò fà ọ́ sẹ́yìn kúrò lọ́dọ̀ ọlọ́run rántí wípé àwọn tí ó bá forí tì í títí dé òpin àwọn lẹ́yìn ó gbalà.

Ni oruko Jesu Kristi Oluwa wa. Baba wa ti n be le orun. A dupe fun awon eri ti a ti gbo. A dupe wipe agbara yin ki ba ti. Wipe bi a ba sadi yin abo, iwosan, ore ofe igbala n be lodo yin. A n bebe wipe bi a se wa ni asale yi, gbogbo oniruru ebe ti a mo wa. Wipe elda awon ni oruko Jesu. A n be yin wipe awon ti ile nle ti ona na. Wipe agbara atoke wa yo wa si igbesi aye won yo si le gbogbo awon emi esuwon lo ni oruko Jesu. Ibi ti ese wa emu igbala wa. Ibi ti o dabi eni wipe ruke rudo wa a nbe yin wipe alaafia yo joba ni oruko Jesu. A nbe be wipe ibi ti aini wa wipe ipese yin ni kikun lati oke wa yo wa si igbesi aye awon eniyan yi ni oruko Jesu. Gbogbo bi ti won ti ni wahala ni igbesi aye won tabi ninu ebi won e fowole e sanu fun won bi a si ti wa si iwaju yin lati gboro yin nisisiyi e je ki imole atorun wa ki o han si ona yi ni oruko Jesu. E mu ki oro yin ki o ye wa ki a ba le je alabukun fun adupe opo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. Ni Exodus ori kejila lati ese kejila si ese ketala. Exodus ori kejila lati ese kejila. Nitori ti emi o la ile Egypt ja le oru na emi o se ko le gbogbo awon akobi ni ile Egypt ti eniyan ati ti eran ati lara gbogbo orisa Egypt le mi o se idajo emili Oluwa. Eje na ni yo se se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba ri eje na emi o re yin koja iyonu na ki yo wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypt bi o ba ranti ni ose ti o koja a soro lori eje Kristi eje iyebiye loni mo fe ba o soro ninu oro Olorun nipa ikoko oro na ni wepe nigbati mo ba ri eje na bi o ba se afiyesi dara dara ni ese iketala ni o nso fun wa wipe nigbati emi ba ri eje na emi o re yin koja emi o re yin koja. Nitori ede yi ti Olorun fun ara re pe fun awon omo Israeli ni a se npe ajo na ni ajo ire koja Oluwa. Ilana pataki ti a se fe yewo loni ti a npe ni ajo ire koja Oluwa o je ohun ti o se iyebiye o je ohun ti o ni anfani tabi ibukun popo sugbon ilana ti a nso nipa re yi ti a pa lase fun awon omo Israeli ti o si ni itumo popo o ni opolopo ninu won padanu awon ere ti o wa ninu re bi o ti le je wi pe won tesiwaju lati ma pa mo le ododun sibe sibe awon anfani ti o wa ninu re ko je ti won nitori wi pe gbogbo nkan ti o so mo oro ti Olorun so fun won ko ye won dara dara bi won ti le tesiwaju lati ma pa mo sibe sibe awon ibukun wonyi won fo won koja. E je ki a wo ninu oro Olorun ki a wo pe li ododun li awon omo Israeli ni won ranti ilana yi ti a fun won sugbon anfani re ko je ti won ninu Deuteronomy ori 16 lati ese ikini. Deuteronomy ori 16 lati ese ikini. Iwo ma kiyesi osu abibo ki o si ma pa ajo ire koja mo si Oluwa Olorun re nitori pe le osu abibo le Oluwa Olorun re mu o lati ile Egypt jade le oru eyi ni ase ti a pa fun won sugbon ohun to je ki a pa ase yi fun won ni pe ki ibukun ti o wa ni iru ajo ire koja be ki o le je ti won
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko e je ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wi pe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wi pe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wi pe awon omo Israeli won yi bi o ti le je wi pe a se ilana fun won eyi ti iba fun won ni anfani ati ibukun awon nkan wonyi ko je ti won nitori wi pe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye wi pe opolopo ti won wa sihin ni won ma npadanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wi pe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o wi pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wi pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wipe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wipe oro ti Olorun ba so yo se yebiye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Oluwa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo eyi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt e so wipe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí ń wóni sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpàá ìdá ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ israeli wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpàá ìdá àwọn ẹlẹ́bọ lóògùn ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ israeli ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mose ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú un kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ̀ jésù ò ní ìyè láìmọ̀ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún wọn wípé ní oṣù yìí gan tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to shanfani yo deba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba se kere ju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailabuko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fi to ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a npe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju Oluwa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun o ni nigba naa ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun o pe e jade lo imo odo agutan fun ara yin gege bi idile yin ki ese pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awokoto e o fi eje na ti o wa ninu awokoto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja awon omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti olorun pa lase fun won ki ibukun wonyi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi akoba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iko re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun wa ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Korinti kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara ti jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa ye ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile ohun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti a nso nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara tun pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti Olorun be lọwọ ọmọ Israel ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerindinlogbon nitori pe iru olori alofa be le o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wipe
ẹ̀jẹ̀ iye bí iye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábòkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lè a ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ìsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí a wo Yohánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ, tí ó wípé a kì yóò fọ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú titun tí ó ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà, mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábòkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún. Ẹ̀yin ó sì mú ìdì ewé hísọ́pù, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà.
ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti oluwa yo koja lati kolu awon ara ijiti nigba ti o ba si ri eje na lara aterigba ti lara opo iha mejeji oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wi pe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji dinlogbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le a da nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si ja si fun wa wi pe awa paapa ni won gba ti atimo wi pe ati pa Jesu Kristi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Kristi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wi pe o se olanu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Kristi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o logan ni eje yo we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ranti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo exodu ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese ikini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese ikerinla oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fun ore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketaleni ogota ori kefa ti Johanu ese ketaleni ogota emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni
iye si ni oro olorun ti an so fun wa lati enu jesu christi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni o n toka si wipe bi ati wa labe ami eje jesu christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o n so fun wa pe oro na ti emi so fun yin iye ni o ni emi si ni pelu ikefa ni we pe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni exodo ori kejela a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo korinti kini ori karun lati ese ikeje nitori na e mu iwo kara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwo kara nitori ti ati fi ire koja wa ani kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwo kara atijo be ni ki se pelu iwo kara aran kan ati iwa buburu bi ko se pelu aiwo kara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje jesu sugbon iwa buburu eti an pe ni iwo kara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba ro olorun mu eyi si wa ni igbese aye won sugbon an so fun wi pe bi a ba fe je anfani ti a si fe ni ibukun ti o wa ninu ire koja ti a n ko nipa re loni wi pe a ni lati je eni ti o ko ese sile wi pe aiwo kara aran kan iwa boboro agbere panṣaga ole ofofo oju kokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi a ba ti se awon afiyesi wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi a ba wa labe eje odo agutan ni kiakia je ki a wo exodo ori kejila lekan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje jesu kristi ti a ta sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypti eni ti ko ba si labe abo eje jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wipe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wipe bi o ba si labe eje jesu kristi ole tabi apanirun ni eti an pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbesi aye re yo ma da o laamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje jesu kristi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje jesu kristi
ejo lailai ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi abari eni ti o ngbe ile ti ko ni orule eye yo ma fi be se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni perese ti o je wipe awon eye awon eye ojorun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o gbe ile ti ko ni orule tabi ti ko ni perese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan onja ni ile iru eni be bi arabasan ti o ngbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o ngbe ile ti ko ni perese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lonka eje ki a wo Dafidi ori Dafidi ori kejidini ogorin ori Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini adota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafara fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je tire ikeji ni wipe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo exodo nso fun wa ninu ori keji lati ati kale kan o so wipe idajo yi o ba awon omo Egypt wipe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje Jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu aye raye yo le je tire bi a se le bo lowo idajo Olorun ni pe ki a gba Jesu Christi gbo ki a ba le bo lowo ibinu Olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wipe nkan o tora won ni igbese aye won erede eyi ni wipe idajo Olorun ti aye isinsin yi o wa lori won bi won ba si ku siru ipo be idajo aye raye ni o je ipin won pelu iketa a fi yato si aarin awon omo Israeli ati ti Egypt nipa wipe eje odo agutan na o je abo fun won ninu aye wahala wa iponju wa aisan wa ise jamba popo lo wa sugbon bi o ba fe ki iyato ki o wa laarin igbese aye tire ati igbese aye awon ti o wa ninu aye iyato ti o le nini wipe ki o wa se abe abo
ti o wa ninu eje Jesu Christi nipa be ni awon kan tin sele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu Exodus rike edogun ese ikerin din logbon o si wi pe bi iwo ba teti sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o toli oju re iwo ti iwo ba peti si ofin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara Egypt si o lara nitori emi le olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapa ko ba fe ma jiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje Jesu Christi

Ọlọ́run yóò máa tọ́jú rẹ. Bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ, bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá, nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yòówù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá. Àìsàn yóò rí ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì. Lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́, ìpọ́njú yóò rí ọ kọjá. Wàhálà ayé yìí yóò rí ọ kọjá. Ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò rí ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe woli Jeremiah, ori ikokanlelogbon. Ni akoko na ni Oluwa wi, lemi o je Olorun gbogbo idile Israeli, won si je eniyan mi. Bayi ni Oluwa wi, eniyan ti o sala lowo idari ori ofe le aginju, ani Israeli, nigba ti emi lo lati mu lo si isinmi re. Oluwa ti fi ara han fun mi lati okere pe ni tooto emi fi ife ni ayeraye fe o. Nitori na ni emi ti sepa ore ofe mo fun o emi o tun oko iwo si di kiko iwo wundi a Israeli iwo si fi timbrele re se ara re loso iwo si jade lo ni owo ejo ti awon tin yo iwo gbin ogba ajara sori oke Samaria awon agbe yo gbin won si je nitori ojo na ni eyi ti awon oluso lori oke Ephraim yo kide pe edide e si je ki agoke lo si Sioni sodo Oluwa Olorun wa nitori bayi ni Oluwa wi e fi ayo korin didun fun Jakobu e si ko ni ti olori awon orilede e kede eyin ki e si wipe Oluwa gba awon eniyan re la iyoku Israeli wo emi o mu won lati ile ariwa wa emi o si ko won jo lati agbegbe ile aye afoju ati ayaro pelu won aboyun ati eni tin ro bishop kan po ile egbe nla nla ni won o pada sibe won o wa pelu ekun pelu adura lemi o si se amona won emi o mu won rin leba odo mi le ona ganran won ki yo kose ninu re nitori emi je baba fun Israeli Ephraim si le akobi mi egbo oro Oluwa eyin orilede e so ninu erekusu okere ki e si wipe eni ti o tu Israeli ka yo ko jo yo si pa mo gege bi oluso agutan agbo eran re nitori Oluwa ti tu Jakobu sile o si ra pada ni owo awon ti o ni agbara ju lo nje won wa won si korin ni ibi giga Sioni won si jumo lo sibi ore Oluwa ani fun alikama ati fun oti waini ati fun ororo ati fun egboro agbo eran ati owo eran okan won yo si dabi ogba ti abomirin won ki yo si kaanu mo rara nigba na ni won de ayoyo ninu ijo pelu odomokunrin ati arugbo sokanpo nitori emi o so ofo won de ayo emi o si tu won ninu emi o si mu won yo leyin kaanu won emi o si fi sisanra te okan awon alufa lorun ore emi yo te awon eniyan mi lorun ni Oluwa wi bayi ni Oluwa wi ni Rama ni agbohun rere ekun kikoro Rakeli n sokun fun awon omo re ko gbipe nitori awon omo re nitori pe won ko si bayi ni Oluwa wi da ohun re duro ninu ekun ati oju re ninu omije nitori ise re ni ere ni Oluwa wi won si pada wa lati ile ota ireti si wa ni ibeyin re ni Oluwa wi pe awon omo re yo pada si agbegbe won looto emi ti gbo Ephraim n ko rere ara re bayi pe iwo ti na mi emi si di nina bi omo malu ti a ko ko yi mi pada emi o si yi pada nitori iwo ni Oluwa Olorun mi looto leyin ti emi yi pada mo ronu pe wada ati leyin ti a ko mi mo lu egbe mi oju ti mi looto ani mo damu nitori pe emi ru egan igba ewe mi omo owon ani Ephraim fun mi bi omo inu didun ani nitori bi emi ti soro si to sibe emi ranti re nitori na ni okan mi se lu fun emi o se iyonu fun ni tooto ni Oluwa wi gbe ami ona soke se ohun ami bi okan re si opopo ona ani ona ti iwo ti lo tun yi pada iwo wundi a Israeli tun yi pada si ilu re won yi iwo ti sina kiripe to iwo apende omobirin nitori Oluwa da ohun titun ni ile na pe obirin kan yo yi okunrin kan ka bayi ni Oluwa awon omo ogun Olorun Israeli wi pe won o si tun lo ede yi ni ile Juda ati ni ilu re won ni nigbati emi o mu igbekun won pada pe ki Oluwa ti o bukun o ibugbe ododo oke iwa mimo Juda ati gbogbo ilu re yo ma jumo gbe inu re agbe ati awon tin ba agbo eran lo kaakiri nitori emi tu okan alaare ninu emi si ti te gbogbo okan ikaanu lorun lori eyi ni mo ji mo si wo orun mi si dun mo mi wo ojo nbo ni Oluwa wi ti emi o gbin ile Israeli ati Juda ni irugbin eniyan ati irugbin eran yo si se pe gege bi emi ti so won lati fatu ati lati falule ati lati wolule ati lati parun ati lati pon loju be ni emi o so won lati ko ati lati gbin ni Oluwa wi ni ojo won ni won ki yo wi mo pe awon baba ti je eso ajara ipon eyin si ti kan awon omo sugbon olukuluku ni yo ku nitori aise dede re olukuluku ti o je eso ajara ipon ni ehin yo kan wo ojo nbo ni Oluwa wi tí èmi ó ba ilé Israẹli àti ilé Júdà dá májẹ̀mú titun. Kì í ṣe bí májẹ̀mú náà tí èmi ń bá baba wọn dá ní ọjọ́ náà tí èmi fà wọ́n lọ́wọ́ láti mú wọn jáde láti ilẹ̀ Egypti, àwọn tí wọ́n dá májẹ̀mú mi, bí èmi tilẹ̀ jẹ́ alákòóso wọn síbẹ̀, ni Olúwa wí. Ṣùgbọ́n èyí ni májẹ̀mú tí èmi ó ba ilé Israẹli dá lẹ́yìn ọjọ́ wọn ni, ni Olúwa wí. Èmi ó fi òfin mi sí inú wọn, èmi ó sì kọ́ sí àyà wọn, èmi ó sì jẹ́ Ọlọ́run wọn, àwọn ó sì jẹ́ ènìyàn mi, wọn kì yóò sì kọ́ ni mọ́ ẹnì kíní ẹnì kejì rẹ̀ àti ẹ̀gbọ́n àbúrò rẹ̀ wípé mọ Olúwa, nítorí pé gbogbo wọn ni yóò mọ̀ mí láti ẹni kékeré wọn dé ẹni ńlá wọn, ni Olúwa wí. Nítorí èmi ó darí àìṣedédé wọn jì, èmi kì yóò sì rántí ẹ̀ṣẹ̀ wọn mọ́. Báyìí ni Olúwa wí tí ó fi oòrùn fún ìmọ́lẹ̀ lé ọ̀sán, ìlànà òṣùpá àti ìràwọ̀ fún ìmọ́lẹ̀ lé òru, tí ó rú ọkàn sókè tó bẹ́ẹ̀ tí ríru omi rẹ̀ ń kó, Olúwa àwọn ọmọ ogun lé orúkọ rẹ̀. Bí ìlànà wọ̀nyí bá yẹ̀ kúrò níwájú mi, ni Olúwa wí, ǹjẹ́ irú ọmọ Israẹli pẹ̀lú yóò dẹ́kun láti máa jẹ orílẹ̀-èdè níwájú mi láéláé? Báyìí ni Olúwa wí, bí a bá lé wọn ọ̀run lókè, tí a sì lè wá ìpìlẹ̀ ayé rí nísàlẹ̀, èmi pẹ̀lú yóò ta irú ọmọ Israẹli nù nítorí gbogbo èyí tí wọ́n ti ṣe, ni Olúwa wí. Wò ó, ọjọ́ ń bọ̀, ni Olúwa wí, kí a kọ ìlú náà fún Olúwa, láti ilé ìṣọ́ Ananeli dé ẹnu bodè Egun Odi. Okùn ìwọ̀n yóò sì nà jáde síwájú lẹ́bàá rẹ̀ lórí òkè Gárébì, yóò sì lọ yí Guatika àti gbogbo àfonífojì òkú àti ti Eru àti gbogbo oko títí dé odò Kidroni títí dé igun ẹnu bodè Ẹṣin ní ìhà ọrùn ni yóò jẹ́ mímọ́ fún Olúwa, a kì yóò fà á tu, bẹ́ẹ̀ ni a kì yóò sì wó olulẹ̀ mọ́ láéláé.
2: Ní orúkọ Jésù Kristi Olúwa wa, Ọlọ́run aláàánú, a wá síwájú yín lónìí, a wá pẹ̀lú ìgbàgbọ́ wípé ẹ ó bá wa pàdé, a gbàgbọ́ wípé ẹ ó tan ìṣòro wa, a gbàgbọ́ wípé àwọn tí ó dàbí ẹni wípé ayé ń pọ́n lójú, tí ilé ń létí ọ̀nà ń nà, tí ó dàbí ẹni wípé a fi àìsàn sí wọn lára, tàbí tí ìpọ́njú ìbànújẹ́ pọ̀pọ̀ tí ó wà fún wọn, a bẹ̀bẹ̀ lónìí wípé kí ẹ dá wọn sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ìṣòro tí a kó wá síwájú yín lónìí, ẹ dá àwọn àdúrà àwọn ènìyàn yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Nínú ìwé wòlíì Aísáyà orí 44 ẹsẹ̀ 17, ìwé wòlíì Aísáyà orí 44 ẹsẹ̀ 17, ẹsẹ̀ 17, kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe nǹkan, àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dalé ẹ̀bi. Èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa, láti ọ̀dọ̀ mi ni òdodo wọn ti wá, ni Olúwa wí. Ohun tí wòlíì Aísáyà jẹ́ kí ó di mímọ̀ fún àwọn ọmọ Israẹli ní ìgbà ayé rẹ̀ ni wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀tá púpọ̀ ló dìde sí wọn, tí àwọn ọ̀tá wọ̀nyí sì ní ohun ìjà tí ó lágbára tí ó burú jùlọ, pé síbẹ̀síbẹ̀ kò sí ohun ìjà tí a ṣe sí wọn tí yóò lè pa wọ́n lára. Bí a bá ń sọ nípa ohun ìjà tí ọ̀tá ń ṣe sí ni, àwọn ọmọ Íjíbítì tí wọ́n ti jẹ́ ọ̀tá Ísírẹ́lì ní ìgbà àtijọ́, wọ́n ní ọgbọ́n àyíkọrọ yìí, wọ́n sì ní agbára òkùnkùn púpọ̀ tó jẹ́ wípé wọ́n ní àwọn ohun ìjà tí ó lè ṣe ni lọ́ṣẹ́ púpọ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn ará Assyria àti àwọn ará Babylonia ni wọ́n ní àwọn ohun ìjà àwọn olóró tí ó pọ̀. Ṣùgbọ́n Aísáyà ń jẹ́ kí ó di mímọ̀ fún àwọn ènìyàn wọ̀nyí wípé bí wọ́n bá lè gbẹ́kẹ̀lé Ọlọ́run, wípé kò sí ohun ìjà tí a ṣe sí wọn tí yóò lè ṣe wọ́n ní nǹkan. Ìdánilójú yìí náà ni Ọlọ́run sì tún fún wa lónìí wípé bí ó tilẹ̀ dàbí ẹni wípé ọ̀tá lè lágbára, agbára òkùnkùn, wípé síbẹ̀síbẹ̀ kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè pa ọ lára, àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ yóò dá lẹ́bi. Bí o bá jẹ́ ọmọ Ọlọ́run, bí o bá jẹ́ ìránṣẹ́ Olúwa, wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè ṣe ọ́ ní jàm̀bá. Nínú Númeri orí 43, lati ese ketalelogun ni toto kosi ifaya fun si Jacobo beni kosi aposhe si Israeli ni sisi ile ama weni ti Jacobo ati ni ti Israeli ohun ti Olorun se an so fun wi pe kosi ohun ti a se si amo Israeli gege bi aposhe gege bi pe enikan gegun fun won tabi bi eni pe eni kan fi majele sile fun won lati temole tabi eni keni pe se won ni bi wi pe ko si aposhe tabi majele tabi ohun oloro kan ti o le pa won lara nitori wi pe olorun lo ndabira ti o si nse ise iyanu ni igbesi aye won eyi ni o farasin fun awon opolopo itoju ti olorun fun wa abo ti olorun fun wa ore ti olorun se fun wa eyi ni o farasin fun opolopo ti won fi ma ngbekele awon orisa ti won fi ma ngbekele awon ose dudu tabi ti won ngbekele awon ire tabi ti won ngbekele awon elebo logun sugbon a je ki obi mo fun a wi pe awon ti o gbekele nkan wonyi wi pe asan ati omule mofo ni won ba pade ni idi re ninu Jeremiah ori keta lati ese iketa lelogun oni lotito asan ni yi ti o ti oke wa ani opolopo oke giga looto ninu oluwa olorun wa ni igbala Israeli wa ohun ti Jeremiah nso ni wi pe awon opolopo ni won lo si ori oke lati lo robo lati lo peran lati lo sin orisa lati ro wi pe won tun ni ohun miran ti won le kepe ti o le ran won lowo ti o le tu won sile ti o le da won nide ti o le sanu fun won sugbon Jeremiah woli nso fun wi pe lasan ni awon ti o n lo sori oke ni won lo sori oke tabi awon ti o n lo si petele tabi awon ti o n lo si ikorita tabi awon ti o n lo si eti okun tabi awon ti o lo n se irubo si olorun miran wi pe awon nkan won yi koni le gba won sile agbara won yo je otuba nte ni igbesi aye won wi pe sugbon ninu oluwa olorun wa ni kan soso ni igbala Israeli wa o ba je mo wi pe igbala tabi idande tabi imuniduro tabi iwosan wi pe o wa ninu oluwa olorun wa o ko ba ti ma sakakiri to awon orisa lo nitori wi pe awon orisa won yi pelu awon ti o nsin won won ko le gba o sile ninu Isaiah ori kokan le logbon lati ese ikini igbeni fun awon ti o so kale lo si Egypt fun iranlowo nigbati ati pe awon mo Israeli kuro ninu Egypt ati je ki o di mo fun wi pe won ko tun ni ohunkohun lati se ni Egypt mo a je ki o di mo fun wi pe ibukun won ati ireti won ko si ni Egypt bi ko se ninu ile iliri nibi ti Olorun pe won lo sugbon o se ni laanu o si yani lenu pupo wi pe awon won yi ti a ti gba sile awon won yi ti a ti mo jade kuro ninu Egypt won tun so kale lo si Egypt won wa iranlowo eyi ni woli asa fi so fun won oro lati enu Oluwa wi pe igbe ni fun awon ti o so kale lo si Egypt fun iranlowo o ma n koni lominu nigbati a ba ri awon eniyan ti won wa si ile si bayi tabi awon ti won gbo eri ore Olorun awon ti won gbo eri igbala Olorun awon ti won mo ise iyanu ti Olorun se nipa gbigbanila nipa sisoni di mimo nipa fifi agbara emi Olorun kuni nipa dida awon onde sile ati nipa titu gbogbo sekeseke ti o ti deni tele tele ati nipa arun kogbogun ti Olorun ma nwo san nihi o ma yani lenu o si ma ko wa lomi inu lati ri awon ti won tun so kale lo si awon ti o wa ninu aye awa ti a ti gba kuro ninu aye awa ti a ti gba kuro lowo awon orisa awa ti a ti mu kuro ninu iborisa ti o wa ninu aye ki a tun ri eni ti o so wi pe oun je onigbagbo eni ti o di atunbi ki o tun ma ni ere ibeji ninu ile tabi ki o tun dabi eni wi pe o lo npa awon elebo logun ni aginju tabi ni ibi ti won ti n se iborisa won tabi ki a tun ma ri pe iru awon eniyan be ni won tun teju le kakiri ni won tun wa enikan se enikan ti o le funi lomo enikan ti o le funi ni yi ti o le funi ni torun eyi ni oro olorun so fun wi pe egbe ni fun awon ti o so kale lo si egypt ti won gwa iran lowo nibi ti ko si iran lowo ti won gbeke le esin ti won gbiye le keke nitori ti won po won si gbekele elesin nitori won le agbara jojo sugbon ti won ko wo eni mimo israeli won ko si wa oluwa nigbati abari eni ti o so wi pe ati gba nkuro ni egypt tele tele ati gba nkuro ninu aye ti o tun lo si iborisha o je wi pe iru eni be o ti ko olorun alaye sile o ko eni mimo israeli sile o ko igbala ti jesu christi se lori igi agbelebo o ko sile bi a ba ri eni keni ti o ti ni igbala tele tele ri sugbon ti o tun dabi eni wi pe o tun lo nse irobo o tun lo si ikorita o tun lo si awon atonije woli eke o tun lo si odo awon ton ma so wi pe mo wa ma be la wa mo turare wa gba awe se ti bi se ton abi awon ton ma so wi pe bi o ba le fun awon alagbe lowo bi o ba le fun awon mo kekeke ni sugar ati ireke bi o ba le fi agbado tore fun awon kan wi pe bo ba se be wi pe wahala to wa ni gbese aye re tabi awon ajalu ti o nde ba wi o to nde ba wi pe awon kan won yo kuro bi abari eni ti o ti ni igbala tele tele ti o ti n kepe olowa ti o ti moruko jesu christi olowa ti o ti n we ninu eje jesu christi pelu igbagbo sugbon ti o tun lo si odo awon eniyan wonyi o je wipe iru eni be o ti so ibare ibalo ibasepo pelu olorun o ti so awon kan wonyi nu o si di eni ti ko ni igbala olorun ninu okan re o ti olorun fe ki a se ni wipe bi a ba fe gbekele ohun ki a kunkun gbekele ohun ni tooto bi a ba fe gbekele ohun ki a ko iborisha sile nitori wipe eni ti o ba wa ninu iborisha ki o le ri oju olorun ki o si le je anfani ti awon omo olorun je ki a wo korinti kini ori kefa ese ikesan korinti kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaise oto ki yo jogun ijoba olorun o ni bi a ti n ka bibeli to yi se a ko ti mo wi pe awon alaise oto ki yo jogun ijoba olorun o ni bi a ti n somo olorun to ti a n wa si ile esi to se a ko ti mo wi pe alaise oto ki yo jogun ijoba olorun gege bi iwa olorun ti a mo gege bi isesi olorun ti a mo gege bi a ti mo wi pe olorun je eni mimo o si je olooto se a ko ti mo wi pe alaise oto ki yo jogun ijoba olorun o ni ki a ma setan yi je o ki se awon agbere tabi awon aborisha se ori fun ara re wi pe awon aborisha papa won ko leto si ijoba olorun o ni ki a ma setan ara wa je ki awa funra wa papa ki a ma tan ara wa je ki a ma je ki enikeni ki o tan wa je wi pe ki se awon aborisha ni yo le jogun ijoba olorun ninu korinti kini kan na ninu ori kewa ese ikerinla o n so ojuse ti a ni lati se o n so fun wa wi pe bi a ba ti n se iborisha ohun ti a ni lati se ni wi pe ki a ko iborisha sile ki a ke pe oruko olowa ninu korinti kini ori kewa ese ikerinla nitori na eyin olufe mi e sa fun iborisha wi pe ironu po wada ni o ye elese ìrònú pọ̀ àdá ni ó yẹ aborisha ìrònú pọ̀ àdá ni ó yẹ ẹni tó ń ṣe àgbèrè ìrònú pọ̀ àdá ni ó yẹ ẹni tí ó ń rí òfin ọlọ́run kọjá ó ní nítorí náà bí a bá ń fẹ́ ìtọ́ni ọlọ́run bí a bá ń fẹ́ ìtọ́jú ọlọ́run bí a bá ń fẹ́ ààbò láti ọ̀dọ̀ ọlọ́run bí a bá ń fẹ́ kí agbára tí ó wà nínú orúkọ jésù kí ó jẹ́ fún wa bí a bá ń fẹ́ kí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ jésù kí ó jẹ́ tiwa bí a bá ń fẹ́ iná ẹ̀mí mímọ́ kí ó máa jó nínú wa àti láyìíká wa bí a bá ń fẹ́ kí agbára ọlọ́run kí ó máa lé ọ̀tá kí ó máa lé èṣùsá ní ìgbésí ayé wa ó ní ó yẹ kí a kọ ìbọ̀rìṣà sílẹ̀ nítorí náà ẹ̀yin olùfẹ́ mi ẹ sá fún ìbọ̀rìṣà bí a bá ń sọ nípa ìrònú pọ̀ àdá kúrò nínú ìbọ̀rìṣà àti kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ tí à ń dá ìrònúpọ̀àdà yìí yóò fa àwọn nǹkan mìíràn lẹ́sẹ̀ pẹ̀lú wo ìṣe àwọn apóstẹ́lì orí kọkàndínlógún láti ẹsẹ̀ ìkejìdínlógún sí ìkọkàndínlógún. Ọ̀pọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ sì wá, wọ́n jẹ́wọ́, wọ́n sì fi iṣẹ́ wọn hàn. Ọ̀pọ̀ àwọn tí ó gbàgbọ́ wọ́n wá. Àwọn wọ̀nyí kìí ṣe àwọn tí ó sọ wípé wọ́n gbàgbọ́ ní ìkọ̀kọ̀ tí wọn kò lè darapọ̀ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run. Àwọn wọ̀nyí kìí ṣe àwọn tí wọ́n sọ wípé wọ́n gba orúkọ Jésù Kristì gbọ́, ṣùgbọ́n tí wọn kò jẹ́ kí a mọ̀ wípé onígbàgbọ́ ni wọ́n jẹ́ ní ìgboro. Ó sọ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n gbàgbọ́ ní tòótọ́, wọ́n wá, wọ́n jẹ́wọ́, wọ́n sì fi iṣẹ́ wọn hàn. Kìí sì ṣe díẹ̀ nínú àwọn tí ń ṣe ìṣekúṣe lì ó kó ìwé wọn jọ, wọ́n sì dáná sun wọ́n lójú gbogbo ènìyàn, wọ́n sì ṣírò iye wọn, wọ́n sì rí ó jẹ́ 1,500 ìwọ̀n fàdákà. Ohun tí a ń jẹ́ kí ó yé wa níhìn ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn wọ̀nyí gbàgbọ́, wọ́n ṣe ohun tí ó wúni lórí, wọ́n ṣe ohun tí ó fi hàn wípé wọ́n ti gbàgbọ́ ní tòótọ́. Kí ni wọ́n ṣe? Àwọn tí ó ti dàbí alálòpàyídà nínú wọn, àwọn tí ó ti dàbí ẹni wípé wọ́n ṣe ìṣekúṣe tàbí iṣẹ́kúṣẹ́ nínú wọn, àwọn tí ó ti dàbí ẹni wípé àwọn ohun ìkọ̀kọ̀ ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn agbára òkùnkùn ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn aṣọ, àwọn ìwé, àwọn nǹkan tí ó jẹ mọ́ ìbọ̀rìṣà tàbí àlòpàyídà ní ìgbésí ayé wọn, wọ́n kó wọn wá. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ owó ni wọ́n fi rà wọ́n, gbà tí wọ́n ṣírò wọn, wọ́n rí pé wọ́n jẹ́ 1,500 ìwọ̀n fàdákà. Síbẹ̀síbẹ̀ wọn kò fi nǹkan wọ̀nyí tọrẹ fún àwọn ẹlòmíràn, wọn kò tà á fún àwọn ẹlòmíràn, wọn kó wọn jọpọ̀ sójú kan lójú gbogbo àwọn ènìyàn, wọn dáná sun wọn. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni ó ti ronúpọ̀àdà tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀, ó dájú wípé àwọn òrìṣà tí ó wà ní ayé rẹ tàbí tí ó wà ní ilé rẹ, àwọn ọṣẹ dúdú, àwọn nǹkan mìíràn, àwọn aṣọ tí o ti gbà ní ilé àwọn wòlíì Èké tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn tùràrí, àwọn àbẹ́là tàbí àwọn talisman, àwọn nǹkan mìíràn èyí tí ó ń somọ́dì, èyí tó ń somọ́wọ́, èyí tó ń dèmọ́rùn, èyí tó ń gbé káàkiri nínú àpò, gbogbo nǹkan wọ̀nyí pátápátá, àti tó wà lábẹ́ pílò, àti tó wà lábẹ́ ibùsùn rẹ, gbogbo nǹkan ni a ó kó dànù bí a bá ti di onígbàgbọ́ tòótọ́. Ó ní kì í ṣe díẹ̀ nínú wọn ni ó wá, tí wọ́n fi àwọn iṣẹ́ búburú ọwọ́ wọn, àwọn iṣẹ́ òkùnkùn tí ó wà lé ọwọ́ wọn, tí wọ́n kojú lẹ̀, tí wọ́n sì fi hàn wípé ní tòótọ́ ni a ti ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé wọn. Kí sì ni ìdí tàbí kí ni àbáyọrí sí àwọn nǹkan wọ̀nyí wo ẹsẹ̀ ogún? Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Olúwa sì ń gbilẹ̀ sí i gidigidi, ó sì gbilẹ̀. Bí a bá lè kó àwọn òrìṣà wọ̀nyí sọnù, tí a mú ìgbẹ́kẹ̀lé wa kúrò nínú àwọn nǹkan asán wọ̀nyí, àwọn nǹkan tí kìí dáni sílẹ̀, àwọn nǹkan tí kìí gbanilà, bí a bá ronúpọ̀ àdà tòótọ́ tòótọ́, tí a sì gba Jésù Kristì Olúwa gbọ́ nínú ọkàn wa, ní ayé wa yóò yí padà. Bí àìsàn bá wà ní àgọ́ ara wa, àìsàn yóò lọ. Bí a bá rìn wọ́n wà mọ́lẹ̀ ní òru, gbogbo nǹkan wọ̀nyí ni ó kúrò pátápátá. Mo gba Ọlọ́run gbọ́ wípé àwa tí a bá jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ tí a ń sọ wọ̀nyí, a ó rí àmì rere Ọlọ́run ní ìgbésí ayé wa ní orúkọ Jésù. Jẹ́ kí a mọ̀ wípé bí a bá ti gba Jésù Kristì gbọ́, kò tún sí iṣẹ́ ibi, kò tún sí ọfà láti inú ayé, kò tún sí ọta láti inú ayé, kò tún sí oògùn tàbí májèlé tí ẹnikẹ́ni lè ṣe sí wa tí yóò lè ṣe wá níbi. Nítorí nínú Jọ́hánù 1:4 láti ẹsẹ̀ ìkẹrin, ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run ni ẹ̀yin, ẹ̀yin ọmọ mi. A ń sọ fún wa àwọn tí ó ti fi àwọn tí ó ti dá májẹ̀mú pẹ̀lú Ọlọ́run, tí wọ́n ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí wọ́n kọ ìbọ̀rìṣà sílẹ̀, tí wọ́n kọ ìgbẹ́kẹ̀lé nínú asán ayé yìí, tí wọ́n kọ wọ́n sílẹ̀, àwọn ni a ń pè ní ọmọ Ọlọ́run. Àwọn tí ó ti kọ èṣù àti iṣẹ́ rẹ̀, ìbọ̀rìṣà àti àwọn nǹkan tí ó rọ̀ mọ́ ìbọ̀rìṣà, àwọn tí wọ́n ti kọ́ sílẹ̀, àwọn ni a ń pè ní ọmọ Ọlọ́run. Àwọn tí wọ́n ti kọ ilé ijó, ilé tẹ́tẹ́, àwọn tí wọ́n ti kọ ìjà, jàgídíjàgan, ìbínú, àwọn tí wọ́n ti kọ sílẹ̀, àwọn tí wọ́n ti kọ ẹgbẹ́kẹgbẹ́ tí wọ́n ń bá káàkiri tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn tí wọ́n ti kọ̀ sílẹ̀, àwọn tí wọ́n ti kọ kí a máa mu sìgá tàbí kí a tún máa mu igbó tàbí kí a máa da ọpọlọ ara wa rú, àwọn tí wọ́n ti kọ̀ wọ́n sílẹ̀, àwọn tí wọ́n ti kúrò nínú iṣẹ́ ibi àti iṣẹ́ òkùnkùn ayé yìí, àwọn tí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó wà nínú òkùnkùn, àwọn tí wọ́n ti kúrò nínú ti àwọn oṣó tàbí àwọn àjẹ́ tàbí àwọn ẹ̀mí emèrè, àwọn tí wọ́n ti kọ̀ wọ́n sílẹ̀, tí wọ́n gba Jésù Kristì Olúwa gbọ́, tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, tí a ti dáríjì wọn, tí wọ́n ní ìjẹ́rìí rere ní ọkàn wípé àwọn di ọmọ Ọlọ́run, tí ìgbésí ayé wọn ti yí padà, tí a ti sọ wọ́n dọ̀tun pẹ̀lú wíwẹ̀ ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, àwọn ni à ń pè ní ọmọ Ọlọ́run. Níhìn ni ó ń sọ fún wa wípé ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run lè ẹ̀yin ṣe. Ǹjẹ́ bí Ọlọ́run bá wà fún wa, ta ni ó lè kọjú ìjà sí wa? Bí a bá jẹ́ ti Ọlọ́run, ṣe ò rántí ni nígbà tí àwọn ọmọ Ísíráẹ̀lì wọ́n jẹ́ ti Ọlọ́run, nígbà tí a pe Bálámù láti ọ̀dọ̀ Bálákì wípé kí ó wá fi wọ́n gégùn, bí wọ́n ti jẹ́ ti Ọlọ́run kò ṣeé ṣe láti fi wọ́n gégùn. Ohun tí ó yẹ ká bójútó ní ìgbésí ayé wa ni wípé a ti jẹ́ ti Ọlọ́run, wípé a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, wípé a ti di ọmọ Ọlọ́run, wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ wá. Ó ní ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run lè ẹ̀yin ṣe, ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, a ó ṣẹ́gun wọn. Mo ní a ó ṣẹ́gun wọn. Bí ọ̀tá bá lépa, ó dájú wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, àwa ni yóò ṣẹ́gun. Bí èṣù bá ń fọnu tí ó sì ń ké ramúramù gẹ́gẹ́ bí kìnìún, ó dájú wípé àwa ni yóò ṣẹ́gun. Bí ó bá dàbí ẹni wípé àwọn ayé ará ayé wọn ni wà sínú, wọ́n sì tàka sí wa wípé wọ́n ó ṣe wá níbi, ó dájú wípé àwa ni yóò ṣẹ́gun. Bí ó bá jẹ́ onígbàgbọ́ tòótọ́ ni wá, bí a bá sinmi lé Ọlọ́run, tí a gbẹ́kẹ̀lé Ọlọ́run, ibikíbi tí wọ́n ti lè pàdé wa, lójú òpópónà tàbí ní ahéré tàbí nínú àlá tàbí ní ojú gbangba, àwa ni yóò ṣẹ́gun ní orúkọ Jésù. Ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run lè ẹ̀yin ṣe, ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, nítorí ẹni tí ń bẹ nínú yín tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Bí àwọn onígbàgbọ́ tí ó dàbí ẹni wípé òye kò yé, bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan àjẹ́, wọ́n máa bẹ̀rù. Bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan oṣó, wọ́n máa bẹ̀rù. Bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan ní ẹ̀mí emèrè, wọ́n máa bẹ̀rù. Bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan ti ó dàbí èṣù fún ara rẹ̀, wípé ó dàbí ìwà àti ìṣe àti ọ̀rọ̀ ẹnu rẹ̀ àti àwọn tí ó ń ṣe ní àdúgbò, ó dàbí ọmọ èṣù tí ó jẹ́ pé ó lè da ìgbésí ayé ẹnikẹ́ni rú, wọ́n á máa bẹ̀rù. Ṣùgbọ́n ó sọ fún wa wípé bí a bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, ẹni tí ń bẹ nínú wa ó tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹnikẹ́ni, ẹnikẹ́ni lè halẹ̀, ẹnikẹ́ni lè sọ ohunkóhun tí ó fẹ́ sọ. Ṣé a mọ̀ wípé ìhàlẹ̀ Fáráò ó pọ̀ sí àwọn ọmọ Ísíráẹ̀lì? Ṣùgbọ́n ta ló ṣẹ́gun? Àwọn ọmọ Ísíráẹ̀lì ló ṣẹ́gun. Ṣé a mọ̀ wípé ìhàlẹ̀ Nebukadnessari ó pọ̀ nígbà tí ó fẹ́ gbé Ṣedrákì, Mèṣákì àti Abednego, ó fẹ́ gbé wọn sọ sínú iná? Ìhàlẹ̀ lásán ni. Nítorí wípé bí a bá jẹ́ ti Ọlọ́run, kò sí ẹni tí ó lè ṣẹ́gun wa. Ẹni tí ń gbénu wa ó pọ̀ ju ẹni tí ń gbénu ayé lọ. Ǹjẹ́ mo pè ọ́ níjà lónìí wípé bí o bá lè to agbára Ọlọ́run wò, bí o bá lè kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí o kọ àwọn ìbọ̀rìṣà àwọn nǹkan tí ó wà nínú ayé sílẹ̀, bí o ti ń ké pe Ọlọ́run, Ọlọ́run yóò máa jẹ́ fún ọ. Bí o ti ń gbàdúrà, yóò máa gbọ́ àdúrà rẹ. Bí o tilẹ̀ jẹ́ wípé èṣù ti kára rẹ̀ ló pàdé rẹ lójú ọ̀nà, ó dájú wípé ìwọ ló ṣẹ́gun. Nínú Róòmù orí 16:20, ó sọ fún wa wípé Ọlọ́run àlàáfíà yóò sì tẹ sàtánì mọ́lẹ̀ lé àtẹ́lẹsẹ̀ yín ní lọ́ọ́lọ́. Ṣé o gba èyí ni gbọ́? Wípé Ọlọ́run alágbára, Ọlọ́run ẹlẹ́dàá òun àti ayé, Ọlọ́run tí ó yọ àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò nínú ọ̀fìn àti kúrò nínú ìsìnrú tí ó wà nínú Íjíbítì, Ọlọ́run tí ó gba Ṣedrákì, Mèṣákì àti Abednego sílẹ̀, Ọlọ́run tí ó dáàbò bo Dánielì nínú ihò kìnìún, wípé yóò tẹ sátánì mọ́lẹ̀ ní àtẹ́lẹsẹ̀ rẹ ní lọ́ọ́lọ́. Ta ni oṣó? Ta ni àjẹ́? Ta ni ẹlẹ́bọlóògùn? Ta ni àwọn tí ó ń káàkiri bí pidánpidán? Bí sàtánì bá di ìtẹ̀mọ́lẹ̀ lé àtẹ́lẹsẹ̀ rẹ, ó dájú pé àwọn wọ̀nyí tí wọ́n sọra wọn di ọ̀tá, tí wọ́n fara pamọ́ sí òkùnkùn, tí wọ́n ń tafà sí ọ ní gbangba, ó dájú wípé ìwọ ló ṣẹ́gun. bi o ba ti ko awon kan aye buburu won sile ti o je ti olorun ni tooto olorun yo da bobo bi esan ba wa yo mu esan koro bi ibanuje ba wa yo mu iban yo mu ki ibanuje lo nitori be je ki adide duro bi o ba je aborisa sibe bi o ba je elese sibe bi o ba je alagbere sibe bi o ba je ewo ni o si ma nlo sile cinema kaakiri bi o ba je ewo ni o si ma nse ife ku fe kaakiri ki o so fun olorun wi pe o fe je ti olorun o fe ki eje jesu ki o we onu o fe ki oro olorun ki o joba ninu re o fe di eda tuntun o fe je ti olorun ni toto nitori pe nigba ti o ba je ti olorun ni o je wi pe esu ko ni lagba lori re awon ota ko ni lagba lori re awon elebo logun ko ni lagba lori re awon alalupa ida ko ni lagba lori re osu ati aje ko ni lagba lori re bi o ba je ti olorun ni toto kepe olorun so fun olorun wi pe o fe je ti olorun ni toto esu ati awon me eme wa re yo di atemole ni atelese re ko si si oyinja ti a se si o ti o le pa o lara ko si oyinja ti a se si o ti o le pa o lara ko si ofa ti a ta si o ti o le ba o kepe olorun yo ja gbogbo ede re yo se je ki esu ati awon omo ogun re ki o di itemole le atelese re kepe olorun gba oluwa gbo bi ese abi ise okunkun abi iborisa ba wa ni igbese aye re konkan won yi sile bi agbere panshaga ifekufe isekuse irede oru ijebo kaakiri bi o ba wa ni igbese aye re konkan won yi sile ki o le je ti olorun ni toto bi o ba si je olorun ni ti olorun ni toto o daju wi pe au da o sile au tu ide re a fa gbogbo ide ti o de o fa won ja eru ko si funi ti o je ti olorun eru ko si funi ti o gbagbo ninu jesu christi eru ko si funi ti o ti ko ese ati ise re sile eru ko si funi ti o ni agbara olorun ni igbese aye re nitori ti tobi ni ani ti n gbe inu re jesu christi ti o wa fi inu re se ebogbe o tobi ju awon ti o wa ninu aye lo

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálòpàídà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná sun wọn. Bí èrè ìbọ̀rìṣà bá ṣì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná sun wọn. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàídà, àwọn ẹlẹ́bọlóògùn, bó bá wà ní kawọ́ rẹ, kó wọn jáde kí o dáná sun wọn. Bí ó bá jẹ́ ìwọlé oṣù ń gbáradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná sun wọn. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́. Gba Olúwa gbọ́. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé tí Ọlọ́run lè ẹ̀yìn ṣe àti ẹni tí ń gbé inú yí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé, ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni a ṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa, kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹjẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ wípé a tún péjọ láti kà, láti kọ́, láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé ẹ̀mí ti ń ṣe àwárí ìjìnlẹ̀ ohun tí ọ̀rọ̀ yín jẹ́. Ẹ̀mí ti ń jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó yé ni. Kí ẹ fi fún wa lóòrọ̀ yìí lórúkọ Jésù. Wípé ohun tí a ó máa kà, ohun tí a ó máa kọ́, tí a ó máa gbọ́, wípé kí ó yé ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ìrírí tí a ń pè ní ìrírí ìsọ̀di mímọ́, kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa, kí ẹ sì wẹ gbogbo ọkàn wa mọ́, kí ẹ tú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn, kí ẹ tú kúrò lórúkọ Jésù. Tí ẹ̀yin fúnra yín yóò fi wo inú ọkàn ẹnì kọ̀ọ̀kan wípé ó jẹ́ mímọ́, ó jẹ́ ọ̀tun, ó di funfun, wípé a ó sì gbé ìgbésí ayé tí ó tẹ̀yìn lọ́rùn, tí ó múra wá sílẹ̀ de ọ̀run àti dìde Jésù. A dúpẹ́ ó ti gbọ́ wípé ẹ ó sì ṣe é fún wa lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Hebreu orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá àti ìkẹrìnlá. Hebreu orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá. Nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́ nípa ẹbọ tí Jésù Kristì fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ní ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé títí láé. Nínú Hebreu yìí kan náà ní orí kẹtàlá, ẹsẹ̀ ìkejìlá àti ìkẹtàlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Nítorí náà ẹ jẹ́ kí a jáde lọ tọ̀ ọ́ lọ lẹ́yìn ibùdó, kí a máa ru ẹ̀gàn rẹ̀. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí ni ó jẹ́ kí ó yé wa wípé ohun kan wà tí a ń pè ní ìsọdi mímọ́. Ohun kan wà tí Ọlọ́run máa ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ abẹ nínú ọkàn, tí ó máa fi ń mú ẹ̀ṣẹ̀ àbínibí, ẹ̀ṣẹ̀ àjogúnbá, ẹ̀ṣẹ̀ ti inú, tí ó máa fi mú kúrò. Ó sì sọ fún wa wípé nítorí ìdí èyí ni Jésù Kristì ọmọ Ọlọ́run ni ó fi jìyà fún wa, ni ó fi kó fún wa. Ikú Jésù lórí igi àgbélébùú ní Kálfárì kó ipa pàtàkì nínú ìgbàlà wa àti nínú ìsọdi mímọ́ wa. Bí a bá ń sọ nípa ìgbàlà, a ń sọ nípa ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀, a ń sọ nípa ìyípadà ọkàn. Èyí ni ìrírí kíní tí a máa ní bí a bá tọ Jésù wá. Bí a bá sì ń sọ nípa ìsọdi mímọ́, a ń sọ nípa kí a di òmìnira kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ti inú, kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ti àbínibí, ẹ̀ṣẹ̀ ti àjogúnbá, kí a ní ọkàn funfun. Kìkì nípasẹ̀ Kristì ni àwọn ìrírí méjèèjì wọ̀nyí, ìgbàlà àti ìsọdi mímọ́, ni wọ́n fi lè jẹ́ tiwa. Nípasẹ̀ ẹ̀jẹ̀ Kristì yìí ni a ti ń dáríjì ni tí a sì ń sọ ní di mímọ́. Ó sọ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú Éfésù orí kìíní, Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje, ó ní nínú ẹni tí a wà ní ìràpadà wa nínú ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni a ń sọ fún wa wípé nípa ẹ̀jẹ̀ yìí kan náà tí Jésù ta sílẹ̀ ni a ti ní ìwẹ̀nùmọ́, ìsọdọ̀tun pípé, ìsọdi mímọ́. Bí o bá wo Jọ̀hánù kíní orí kíní ẹsẹ̀ ìkeje, On soro ni pa awon ti won ti ba Jesu pade awon ti won ti ni iyi pada okan awon ti won rin ninu imole sugbo to wa nso we pe leyin igba ti won ti ba Jesu pade ti won rin ninu imole o nkan tuku ti eje Jesu to man se ninu Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole awon wo la mo gege bi eko iwe oro olorun wi pe o rin ninu imole yen ni awon mo igbala oni bi awa ti ati ba Jesu pade bi awa ti ati ni idariji oni bi awa ti ati ko ni oro olorun bi awa eni igbala bi a ba rin ninu imole bi o ti nbe ninu imole awa ni idapo pelu ara wa oni leyin na leyin igbala eje Jesu Kristi omo re ni we wanu kuro ninu ese gbogbo bi ese ba ku ni inu yi ti an pe ni ese abini bi tabi ajogunba o dajo we pe a o ti we wanu kuro ninu ese gbogbo sugbon nigba ti a ba ni iriri sodi mimo ti a we ese tinu ti a mu kuro yi lo nso fun a wi pe asowa di mimo onwe wanu kuro ninu ese gbogbo bi abawo awon adura ti Jesu gba a ri wi pe o gbadura fun idariji fun igbala awon elese lori ige agbelebo nitori o wi pe baba dariji won nitori won ko mo ohun ti won nse yi ni adura ti Jesu gba fun igbala awon ara aye awon to ni ese ninu aye won awon ti won o ti ba pade dariji won baba nitori we pe won ko mo ti won nse sugbon o ye ki aturan ti we pe bi o se gbadura fun igbala awon elese be ni o gbadura fun isodi mimo awon ti won ti de ni igbala ninu Johanu ori 17 ese 17 lo ti so we pe so won di mimo ninu otito otito li oro re yi ni adura ti Jesu gba sugbon ki se fun kiki awon won ni nikan ninu ese 20 oni ki se kiki awon won yi ni mo gbadura fun sugbon fun awon pelu ti yo gba oro mi gbo nipa oro won o gbadura fun isodi mimo wa pelu nitori na o ye ki o ye enikokan wa we pe bi abati nso nipa igbala be na ni o ye ki a ma so nipa isodi mimo yi ni o mu wa lati wo eko oro olorun ni oro yi lori agbelebo ati isodi mimo wa ki o le ye wa daradara a o pin eko yi si apa tabi koko meta ikini Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo ikeji kikan ara mo agbelebo saju isodi mimo yi nso fun a wi pe awa paapa a ni ohun kan lati se ki a to le so wa di mimo nitori a ko le ri ohun to dara lati inu ladofo o je wi pe awa paapa ani fi ara wa robo ani kara mo agbelebo ani jowo ohun gbogbo fun olorun ki a to le so wa di mimo kikan ara mo agbelebo saju isodi mimo iketa Christiani ni lati gbe agbelebo re lehin isodi mimo lehin ti a ba ti so wa di mimo lati pa iriri isodi mimo yi lati pa mo o ye o si nilo we pe ki a gbe agbelebo wa ki a ma to leyin igba ti a ba ti ri iriri ti o se pataki yi ti a ba ti ri igba ikini Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo ninu Efeso ori 5 lati ese 25 Efeso ori 5 ese 25 eyin oko e feran awon aya yin oni eyin oko lapapo. Eferon awon aya yin lapapo. Gege bi Christi ti feran ijo ti o si fi ara re fun bi a ba nso wi pe ijo o ye ko ye awa keko bibeli ki se adalu eniyan iruwa ogire wa ni an pe ni ijo ninu majemo titun ijo je awon ti a pe jade kuro ninu aye kuro ninu okunkun aye kuro ninu ose aye kuro ninu eri ati idoti ati egbin ti o wa ninu aye awon wonyi ti a pe jade lati ronoko ada ti won ti wole lese agbelebo ti won ti ju awon ese eri egbin aye ti o wa lowo won ti won ti ju sile ti won ti bere idariji ti ati we won mo ti ati we ese won nokoro ti won ni eri olorun ninu okan won wi pe won di ti olorun won di eni igbala awon wonyi ni an pe ni ijo olorun awon omo leyin Jesu Christi awon ti won jewo wi pe a pe won kuro ninu aye lati bo si lati wa si ijoba olorun o wa nso fun wa wi pe tori nitori ti won ni Jesu Christi lo ti lo fi ara re robo oni gege bi Jesu ti feran ijo ti o si fi ara re fun nitori kini ese ikerin din logbon ki ohun ki o le so di mimo ki Christi ki o le so di mimo awon ti won ti jade ninu aye awon ti a ti gba okan won la awon ti emi olorun ba emi won jere we pe won di omo olorun awon ti won gbe igbe aye otun oni iriri kan tun wa ti won ni lati ni oni ki o ki o le so di mimo leyin ti o ti fi oro we mo ninu agbada omi ki ohun ki o le mu o wa sodo ara re bi ijo ti o le ogo le ai ni aba won tabi alebo kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alai ni aboko nihi ni a ti so fun a wi pe Jesu fun ara re lo so ni di mimo se o mo wi pe eye meji ki je ki jasa enikan soso ti o ni amuye bi eleje pesere laarin iran omo eniyan ko si bi Jesu omo bibi olorun kan soso to ku lati ko ese wa lo bi o ba ranti itan adamu akoko lo mu wa subo sinu ere ese ni atete ko se aso fun wi pe bi ati

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ ọ̀rọ̀ yín. A bẹ̀bẹ̀ wí pé ìka ọwọ́ yín fún ara yín yóò kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí wa lé ọkàn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wí pé ẹ̀mí tí máa múni sùn tàbí tí máa múni tògbé lásìkò tí a ń ka ọ̀rọ̀ Ọlọ́run, tí ẹ ń fi ìran ọ̀run hàn ni, a ń bẹ̀bẹ̀ wí pé irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí, bí a ti ń gbọ́, bí a ti ń gbà, bí a ti ń dúró lé lórí, bí a ti ń fẹ́ láti ṣe, kí ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé olúkúlùkù wa lórúkọ Jésù. A dúpẹ́ wí pé ẹ ti gbọ́, ẹ là wá lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. Ẹ fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹtàlá, ẹsẹ̀ 38. Oko lè ayé, irúgbìn rere lè àwọn ọmọ ìjọba, èpò sì lè àwọn ẹni búburú ni. Irúgbìn rere lè àwọn ọmọ ìjọba. Lónìí, a ń fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ìjọba Ọlọ́run tàbí ìjọba ọ̀run, ìkan náà ni. Àwọn ẹlòmíràn, bí a bá ń sọ nípa ọmọ ìjọba ọ̀run tàbí ọmọ Ọlọ́run, kì í yé wọn. Wọ́n máa ń rò wípé bí a bá jẹ́ ẹni tí a ti sàmì fún láti kékeré, bí a bá jẹ́ ẹni tí a ti sọ ní orúkọ Kristiẹni, orúkọ àwọn onígbàgbọ́, tàbí ẹni tí a ti máa ń mú lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti kékeré, tàbí ọmọ tí a ti ka Bíbélì fún láti kékeré, tàbí bí a bá wá láti àwọn tí a máa ń pè ní agboolé ìgbàgbọ́, tó jẹ́ wípé lóòrọ̀ kùtùkùtù, bàbá alago, àsìkò gbogbo àjọ pé àáka Bíbélì, a máa ń rò pé nítorí bẹ́ẹ̀ a jẹ́ ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa ẹni tí ń ṣe ọmọ Ọlọ́run tàbí ẹni tí kì í ṣe ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn, wọ́n máa ń rò wípé ọmọlúàbí àti ọmọ Ọlọ́run wípé ìkan náà ni. Bí a bá rí ẹni tó ń rìn jẹ́jẹ́, ẹni tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́, ẹni tó lawọ́, ẹni tó máa ń ṣàánú àwọn alágbe, ẹni tí ó dàbí ẹni pé kì í nìkan jẹun, a máa pe àwọn ẹlòmíràn láti pín nínú àwọn ohun tí ó ní. A máa ń rò wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run, tàbí a máa ń rò wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn, ó ṣeé ṣe kó jẹ́ ilé ìsìn àwọn tí wọ́n ń ka Bíbélì, tàbí àwọn tí wọ́n ju Bíbélì sílẹ̀, tí wọ́n ń gbé nǹkan mìíràn lọ́wọ́ nínú ẹ̀sìn wọn, tàbí ẹni tí ń gbàdúrà, ẹni tí ń gbà ààwẹ̀, tàbí ẹni tó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ òṣìṣẹ́ ní àwọn ẹlẹ́yàmẹ̀yà ìjọ. A máa ń rò wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé wọ́n ti di ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì ni amọ̀nà atọ́ka láti jẹ́ kí a mọ̀ wípé ẹni báyìí ni a ń pè ní ọmọ Ọlọ́run, tàbí ẹni báyìí ni kì í ṣe ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí mo ti kà fún ọ, ó sọ fún wa wípé àwọn kan wà tí a pè ní irúgbìn rere, àwọn kan wà tí a ti sọ di rere nípa orí ọ̀fẹ́, tí a ti sọ di rere nípa ìwẹ̀ ìnùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì. Àwọn kan wà tí a ti yí wọn padà, tí wọ́n ti di rere, tí a ti mú nǹkan tí ó jẹ́ wípé ẹ̀dá àbínibí, tí ó jẹ́ kí a hu ìwà tí kò dára, tí a ti mú kúrò. Àwọn wọ̀nyí lè a pè ní ọmọ ọ̀run, ọmọ ìjọba ọ̀run. Kí ẹ̀kọ́ yìí kí ó lè yé wa dáradára, mo pín in sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà kínní, ọmọ Ọlọ́run. Àwọn wo ni Bíbélì pè ní ọmọ Ọlọ́run? Ìkejì, ọmọ nínú agboolé ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé Bíbélì fi yé wa wípé àwọn kan wà tí wọ́n jẹ ọmọ nínú agboolé ìgbàgbọ́. Ìkẹta, ìfarajìn àti ìfaraẹnirúbọ àwọn ọmọ Ọlọ́run. Ẹni tí ó bá jẹ ọmọ Ọlọ́run ní tòótọ́, kì í ṣòro mọ̀. A máa ń rí ní ìgbésí ayé wọn, a máa ń rí ìgbọràn wọn, a máa ń rí ìfaraẹnirúbọ wọn, a máa ń rí ìjólóòtọ́ wọn,
ati ifarajin ti won ni ninu ijoba olorun wo lati akori kini awon wo ni omo olorun wo orin dafidi ori ketale ni ogorun ese ikejila ati ese iketala bi ila orun ti jina si iwo orun be li o mu ire koja wa jina kuro lodo wa bi baba ti se iyonu si awon omo be li oluwa nse iyonu si awon ti o beru re ese meji ti mo ka fun yi o dabi awon ese ti o kuru popo sugbon won je awon ese ti o kun fun ijile itumo be ba nso nipa ore ofe olorun anu olorun idariji olorun be ba nso nipa ore ofe tin so wa di omo olorun lakoko o so fun wa wi pe ke a to le di omo olorun olorun ni se nkan kan nipa ese ati ire koja ti o wa ni igbese aye wa mo mo wi pe bi o ba je eni tin ka bibeli o mo wi pe ohun ti o ya wa ya olorun ni ese ti o wa ni igbese aye wa nitori olorun wa ni oke a wa ni isale ohun to wa laarin eni to wa loke ati eni to wa ni isale ohun ni ese ti o je idena tabi idabo laarin wa tabi ke a so wi pe enikan wa lori oke ikan wa ninu ogbun ohun ti o ya wa nipa ohun ni ese ti o wa ni igbese aye wa ke a lo gege bi apere ni ede miran ohun wa ninu imole awa wa ninu okunkun nitori be idabo wa laarin olorun ati eniyan gba ti a ba mu idabo yi kuro ti a ba mu awon ese won yi kuro igba na gan ni a mo wi pe a di omo olorun o wa so fun wa wo lekan si ni ese ikejila bi ila orun ti jina si iwo orun be ni o mu ire koja wa jina kuro lodo wa bi o ba foju inu wo ohun ti a pe ni ila orun o je ibi ti orun ti yo laaro bi o ba foju inu wo iwo orun o je ni asale nigba ti orun ba wo bi o ba wo lati ila orun si iwo orun o ri wi pe won jina sira won popo popo e je wi pe bi a ba mu nkankan si iwo orun eni to wa ni ila orun ko le ri iru nkan be e ni onisamu fi wa wi pe je o je mo wi pe o se se ki olorun sanu fun wa ki olorun ki o we ire koja wa nu ki olorun ki o mu aise dede wa ire koja wa awon ese wa ki o mu jina si wa gege bi ila orun ti jina

jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. A kì í fi gbogbo ìpàdé ojú ilé ká fi máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. A kì í fi gbogbo àkókò àdúrà kí a fi máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí ló dé nítorí wípé a ti mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí a ti mú jìnà sí wa. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàlá ó ní bí bàbá ti ń ṣe ìyọnú sí àwọn ọmọ. Bẹ́ẹ̀ ni Olúwa ń ṣe ìyọnú sí àwọn tí ó bẹ̀rù rẹ̀. Ìgbà tí o bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, á mú ìbẹ̀rù wọ inú ọkàn rẹ. Ìbẹ̀rù Ọlọ́run, ìbẹ̀rù ìdájọ́ Ọlọ́run. Bí Ọlọ́run bá ti ń sọ fún ọ wípé ẹ̀ṣẹ̀ ó máa mú ìjìyà wá, wípé ẹ̀ṣẹ̀ máa mú ìdájọ́ wá. Bí o bá jẹ́ ẹni tí ó fẹ́ súnmọ́ Ọlọ́run, ó rí wípé bí Ọlọ́run ti ń sọ fún ọ, tí ó ń fi àwọn ẹ̀ṣẹ̀ rẹ hàn ọ́, bẹ́ẹ̀ ni ìbẹ̀rù ń wọnú ọkàn rẹ. Ìbẹ̀rù yìí ló máa mú ọ lọ gbàdúrà. Ìbẹ̀rù ló máa sọ mú ọ ké pe Ọlọ́run wípé Ọlọ́run dáríjì mí, Ọlọ́run ṣàánú fún mi, Ọlọ́run mú ẹ̀ṣẹ̀ mi kúrò, Ọlọ́run má jẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọn kí ó jẹ́ ìparun mi. Ó ní bí o bá ti jẹ́ ẹni tó bẹ̀rù bẹ́ẹ̀, ẹni tó ń wárìrì níwájú Ọlọ́run nítorí àwọn ẹ̀ṣẹ̀ rẹ, ó ní yóò mú ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò, yóò dáríjì ọ́. Ìdáríjì yìí ni ó sọ wá di ọmọ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ wípé kì í ṣe gbogbo ẹni tí ń pè mí lé Olúwa Olúwa ni yóò wọ ìjọba ọ̀run. Kì í ṣe gbogbo ẹni tí ń kígbe pé Olúwa Olúwa ni à ń pè ní ọmọ Ọlọ́run. Kìkì àwọn tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì, kìkì àwọn tí a ti mú ìrékọjá wọn kúrò, kìkì àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ò tún máa jọba ní ìgbésí ayé wọn mọ́, àwọn ni à ń pè ní ọmọ Ọlọ́run. Báwo ni a ṣe lè ṣẹ́gun ẹ̀ṣẹ̀? Báwo ni a ṣe lè borí ẹ̀ṣẹ̀? Ìwé mímọ́ jẹ́ kí ó yé wa. Galatia orí kẹta, Galatia orí kẹta láti ẹsẹ̀ 22. Ṣùgbọ́n ìwé mímọ́ ti ṣe gbogbo nǹkan, ti ṣe gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀, kí a lè fi ìlérí nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì fún àwọn tí ó gbàgbọ́. Ohun tí a sọ fún wa níhìn-ín, ó jẹ́ ohun tí a ti sọ fún wa nínú Róòmù orí kẹta bákan náà wípé gbogbo ènìyàn ló sá ti ṣẹ̀, tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Èyí ni a fi sọ pé ìwé mímọ́ ti ṣe gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀, wípé ìbáṣe funfun, ìbáṣe dúdú, ìbáṣe púrúǹtù, ìbáṣe ọ̀mọ̀wé, ìbáṣe àwọn tí wọ́n wà ní oko ní abúlé tàbí àwọn tí wọ́n wà ní ìlú, ó ní gbogbo ènìyàn pátápátá ni a ti fi sí abẹ́ ẹ̀ṣẹ̀, tí ẹ̀ṣẹ̀ ń jọba nínú wọn, tí ẹ̀ṣẹ̀ ń jọba lórí wọn. Ó ní ṣùgbọ́n a fi ìlérí pamọ́ fún wa nínú ìgbàgbọ́ nínú Jésù Kristì wípé bí a bá ké pe Olúwa wípé a ó gbà wá là, a ó dáríjì wá, a ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé wa. Wọ ẹsẹ̀ 26, nítorí pé ọmọ Ọlọ́run ni gbogbo yín nípa báwo? Nípa ìgbàgbọ́ nínú Kristì Jésù. Ó ní bí a ṣe ń di ọmọ Ọlọ́run ni wípé gbà tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, gbà tí a kọ ìṣù sílẹ̀, gbà tí a kọ òkùnkùn àti iṣẹ́ òkùnkùn sílẹ̀, gbà tí a kọ àwọn ìrékọjá wa, gbà tí a kọ wọn sílẹ̀, gbà tí a ń sọ fún Ọlọ́run wípé kí ó ṣàánú fún wa, wípé kí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù. Tí a sì fi ojú ìgbàgbọ́ wo òkè Kálfárì, bí a kò tilẹ̀ rí i ní ojú ìyára, ṣùgbọ́n tí a mọ̀ wípé Jésù Kristì kú fún wa, gbà tí a ti rí Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́, tí a rí pé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa, ó ní nípa bẹ́ẹ̀, nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì, a di ọmọ Ọlọ́run. Nínú Yohánù orí kìíní, Yohánù orí kìíní láti ẹsẹ̀ 10, òun sì wà lé ayé, nípasẹ̀ rẹ̀ ni a sì ti dá ayé, ayé kò sì mọ́. Ó tọ àwọn tirẹ̀ wá, àwọn ará tirẹ̀ kò sì gbà á, ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́. Èyí jẹ́ kí ó yé wa wípé ìgbà tí Jésù Kristì wá, kì í ṣe fún àwọn Júù nìkan ṣoṣo ni Jésù wá fún. Wọ́n ní ó wà lé ayé, nípasẹ̀ rẹ̀ lé a sì ti dá ayé, ayé kò sì mọ́. Ó ṣeéṣe kí o ti bá àwọn ẹlòmíràn pàdé, àwọn òjìyàn, àwọn tí wọ́n máa ń tako ọ̀rọ̀ Ọlọ́run, àwọn tí ó jẹ́

0: nínú ìwà àìlóye àìkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n máa ń sọ wípé jésù kò wá fún àwọn ènìyàn dúdú wípé ẹ̀sìn ìbọ̀rìṣà ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn àbáláyé wípé èyí ni ní ti àwa ènìyàn dúdú wípé àwa tí a tún lọ gba ẹ̀sìn kìrìstíẹ́nì tí a ń ka bíbélì wípé àjèjì ẹ̀sìn ni fún ènìyàn dúdú wípé pátápátá ní gbogbo ayé gbogbo ènìyàn dúdú ni ó yẹ kó máa bọ̀rìṣà ṣùgbọ́n òye tí ò yé wọn ni wípé nípa jésù lè àti dá gbogbo ayé àti nàìjíríà àti áfíríkà àti aláwọ̀ dúdú àti aláwọ̀ funfun wípé nípa rẹ̀ lè àti dá kò sí ohun kan tí a dá lẹ́yìn jésù kristi nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ kí o fi àwọn òjìyàn àwọn eléke kí o fi wọ́n sílẹ̀ ó wá sọ wípé ó tún àwọn tirẹ̀ wá àwọn tirẹ̀ kò sì gbà á ó wá sọ fún wa ní ẹsẹ̀ kejìlá wípé ṣùgbọ́n iye àwọn tí ó gbà á ibikíbi tí a ti lè rí wọn iye àwọn tí ó gbà á ìbá àṣe ní ilẹ̀ aláwọ̀ dúdú ni tàbí àwọn aláwọ̀ funfun ìbá àṣe àwọn júù ìbá àṣe àwọn kèfèrí ibikíbi tí ìbàjẹ́ iye àwọn tí ó gbà á àwọn lè ó fi agbára fún láti di ọmọ ọlọ́run kò ṣeé ṣe fún ọ láti di ọmọ ọlọ́run láì gba jésù kristi gbọ́ àwọn ẹlòmíràn máa ń sọ wípé kásá ti jó lóòótọ́ nínú ẹ̀sìn kẹsìn tá a bá wà ìbá àṣe ẹ̀sìn ìgbàgbọ́ ìbá àṣe ẹ̀sìn mìíràn ohun tí ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn ni pé káwọn sáàtì jẹ́ olùfọkànsìn olóòótọ́ wípé àwọn mọ̀ wípé ní ọjọ́ ìkẹyìn àti ó ń tẹ̀lé jésù ni o àti ó ń tẹ̀lé ẹlòmíràn ni o wípé gbogbo wa pátápátá la ó lọ sí ìjọba ọ̀run kì í ṣe bẹ́ẹ̀ o ó ní àwọn tí ó gbà á àwọn nìkan lè fi agbára fún láti di ọmọ ọlọ́run àní ó tún tẹnumọ́ àwọn tí ó gba àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́ nígbà tí a bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a ti kọ̀ ọ́ sílẹ̀ èyí ni ó mú wa di ọmọ ọlọ́run èyí ni ó mú wa di àjùmọ̀jogún pẹ̀lú jésù kristi wo nínú róòmù orí kẹjọ róòmù orí kẹjọ láti ẹsẹ ìkẹrìnlá nítorí iye àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run wá àwọn ní ṣe ọmọ ọlọ́run ó ṣeé ṣe kí o ti gbọ́ ẹ̀rí àwọn ẹlòmíràn nígbà tí wọ́n wà nínú ẹ̀sìn mìíràn ó ṣeé ṣe kí wọ́n jókòó sórí awọ kí wọ́n sì máa sọ fún ọlọ́run wípé ọlọ́run fọ̀nà hàn mí àdúrà àwọn lójoojúmọ́ ni pé ọlọ́run fọ̀nà hàn mí pé bí ibi tí mo wà tí kìí bá ṣe ọ̀nà ọ̀nà tí mo ń rìn tí kìí bá ṣe ọ̀nà ọlọ́run sáfọ̀nà hàn mí ó ṣeé ṣe kí àwọn wọ̀nyí má mọ ìjìnlẹ̀ irú àdúrà bẹ́ẹ̀ ṣùgbọ́n ó rí wípé lẹ́sẹẹsẹ ọlọ́run a máa mú ọlọ́ka bíbélì lẹ́sẹẹsẹ ẹ̀mí ọlọ́run a máa lù wọ́n ní kùmọ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ń dá ní ìgbésí ayé wọn wọ́n á sáà máa sọ pé ọlọ́run fọ̀nà hàn mí títí a ó fi tọ́ wọn sí ọ̀nà ìhìnrere àwọn wọ̀nyí tí a ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run tí a mú wọn wá sínú ìrere tí òye wá yé wọn nísinsìnyí wípé kò sí ìgbàlà nínú ẹlòmíràn àfi nínú jésù kristi nìkan ṣoṣo àwọn wọ̀nyí ni ó di ọmọ ọlọ́run nípa ìgbàgbọ́ nípa ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀ wọn àti nípa pé a ti dáríjì wọn wọ ẹsẹ̀ kẹẹ̀dógún nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹrú láti máa bẹ̀rù mọ́ ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ nípa èyí tí àwa fi ń ké pé ábà bàbá bí kìí bá ṣe wípé ẹ̀mí ìsọdọmọ yìí wípé ọlọ́run fi ta wá lọ́rẹ a kìí bá pàdé lópòpọ̀nà a kìí bá pàdé nínú ahéré a kìí bá pàdé níbi tí wọ́n ti ń jó tí wọ́n ti ń kọrin tí wọ́n ń laago a kìí bá pàdé níbi ẹ̀sìn ọlọ́run fún ara rẹ̀ nígbà tí ó bá rí ògbé ọkàn wa ọlọ́run fún ara rẹ̀ nígbà tí ó bá rí wípé à ń wá ojúbọ ọlọ́run à ń fẹ́ rí ọlọ́run à ń fẹ́ sin ọlọ́run òun ló máa fún wa ní ẹ̀mí ìsọdọmọ bí ó bá jẹ́ ẹni tí ọlọ́run ti fi òye ẹ̀ṣẹ̀ yé ẹni tí ọlọ́run ti jẹ́ kí ó kúnlẹ̀ kí ó gbàdúrà kí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí ó kọ́ sílẹ̀ tí o sì rí wípé àlàáfíà ọlọ́run ti dé tí o rí wípé ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ o ti dé sí ìgbésí ayé rẹ o rí wípé ọlọ́run ṣe ọ ní olóríire ó fún ọ ní ẹ̀mí ìsọdọmọ jẹ́ kí ó yẹ ọ wípé a ti rí àwọn tí ó lọ sí ilé ìkẹ́kọ̀ọ́ bíbélì tí wọ́n lè ka bíbélì láti ìbẹ̀rẹ̀ dé òpin ṣùgbọ́n tí ọkàn wọn ò tẹ́ ọkàn wọn ò lọ sílẹ̀ ọkàn wọn ò gbà fún ọlọ́run láti lè dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n bí wọ́n ti ń jáde ó ṣeéṣe a lè pè wọ́n ní orúkọ kórúkọ a lè pè wọ́n ní bíṣọ́ọ̀bù a lè pè wọ́n ní àlùfáà ṣùgbọ́n ẹ̀mí ìsọdọmọ kò jẹ́ tiwọn àwa ni ọlọ́run ṣe lórí lóríire wípé nígbà tí a mọ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ a sì kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ a ké pé olúwa a gba iṣẹ́ orí igi àgbélébu ti jésù kristi a gbà á gbọ́ nígbà yìí gan ni ọlọ́run fún wa ní ẹ̀mí ìsọdọmọ wó ẹsẹ̀ 16 ẹ̀mí tìkára rẹ̀ ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ ọlọ́run lè àwa ṣe ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé ọmọ ọlọ́run lè àwa ṣe àwọn ẹlòmíràn wà akóniṣìnà dá ń pè wọ́n tó jẹ́ wípé bí ẹnìkan bá ti ń dénú ìjọ wọ́n máa gbà lọ́wọ́ wọn sọ pé gbà tó ti wọnú ìjọ ó ti di ọmọ ọlọ́run kì í ṣe ipò àlùfáà kì í ṣe ipò adarí kì í ṣe ipò adarí ìdàpọ̀ ojúlé láti sọ ẹnikẹ́ni di ọmọ ọlọ́run a ò lè sọ ẹnikẹ́ni di ọmọ ọlọ́run a ò tilẹ̀ lè sọ ara wa pàápàá di ọmọ ọlọ́run bí ò bá jẹ́ wípé a ronúpìwàdà a kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ a gba ìdáríjì látòkè wá ó ní ẹ̀mí fún ara rẹ̀ má gba iṣẹ́ ọlọ́run ṣe àlùfáà tí ó bá ń sọ fún ẹnìkan wípé gbà tó ti wá sínú ìjọ wa ó ti di ọmọ ọlọ́run láì ní àwọn ohun tí a ń retí lọ́wọ́ ẹni tí ó jẹ́ ọmọ ọlọ́run láì ní àwọn àmì ìyípadà ọkàn ìyípadà ìgbésí ayé ẹni láì ní irú nǹkan bẹ́ẹ̀ kí àlùfáà kan kí ó kàn sọ pé ó ti di arábìnrin ó ti di arákùnrin ó ti di onígbàgbọ́ máa wá dédé ọmọ ọlọ́run ni ó nísinsìnyí kí àwọn ènìyàn kò sì pàtó pé lágbára ti di ọmọ ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ àwọn ẹlòmíràn wọn ni tó bá ti forúkọ sí káàdì kan ó ti di ọmọ ọlọ́run àwọn ẹlòmíràn wọn ni tó bá ti ń sanwó ní déédé nínú ìjọ ó ti di ọmọ ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ ọlọ́run lè àwa ṣe mo fẹ́ bí ọ ní ìbéèrè kan tẹ́tí sílẹ̀ ṣé ó ṣe é ṣe kí ènìyàn kí ó máa wá sí ilé ìsìn kí ó máa lọ sí ilé ijó ní àṣálẹ́ kí ó máa lọ sí ilé sinimá ní àṣálẹ́ kí ó máa lọ sí ìdí ọtí mímu ní àṣálẹ́ ibi tí ó ti ń mu ọtí yìí kí ẹ̀mí mímọ́ ọlọ́run kí ó máa sọ wípé ó kárí ọmọ dáadáa gbà tó ti lọ sílé ìsìn láàárọ̀ tó wá mu àmúyíra ọtí nísinsìnyí kó máa bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé ó di ọmọ ọlọ́run ìwọ náà mọ̀ pé kò ṣeé ṣe bẹ́ẹ̀ ṣé ó ṣeé ṣe fún kẹ́nìkan máa wá sínú ilé ìsìn kí ó di ọ̀sán bí ó bá ti délé kó fi ìjà pẹ́ta pẹ̀lú ọkọ ẹ̀ kó sọ wípé òun jẹ́ gba bẹ́ẹ̀ kó bẹ̀ẹ̀ sí ń jà kó bẹ̀ẹ̀ sí ní pariwo ṣé níbi tó ti ń jà yìí ṣé ó ṣeé ṣe kí ẹ̀mí ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run ẹ̀mí òtítọ́ kí ó sọ fún wípé ọmọ ọlọ́run nìwọ ṣe rárá gbà tí ènìyàn bá kúnlẹ̀ lórí eékún ẹ̀ ṣùgbọ́n tí ó rí wípé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó bẹ̀ sí ní kígbe tí ó bẹ̀ sí ní sọkún tí ó bẹ̀ sí ní gbàdúrà tí ó ń jẹ́wọ́ fún ọlọ́run tí kò fi ohunkóhun pamọ́ tí kò di ẹ̀bi ẹ̀ṣẹ́ tiẹ̀ lé ẹlòmíì lórí wípé èèyàn dáadáa ni mí ọkọ mi lèèyàn burúkú èèyàn dáadáa ni mí ìyàwó mi ni ò ṣe bá gbélé pọ̀ èèyàn dáadáa ni mí bàbá àti ìyá mi àwọn náà ní tiwọn lọ́wọ́ èèyàn dáadáa ni mí ṣùgbọ́n àwọn ìdílé wa àwọn èèyàn burúkú àwọn ẹlẹ́ṣẹ̀ ìyà ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa ni mo ń jẹ irú ẹni bẹ́ẹ̀ tí ó jẹ́ ẹni tí ó ń wí àwáwí irú ẹni bẹ́ẹ̀ kò ní ní ẹ̀mí ọlọ́run láti sọ fún wípé ó ti di ọmọ ọlọ́run ẹni tí ẹ̀mí ọlọ́run máa bá jẹ́rìí ni ẹni tó ní ìrẹ̀lẹ̀ ẹni tó wá síwájú ọlọ́run ẹni tó tún bá níwájú ọlọ́run ẹni tó sọ fún ọlọ́run wípé òun kì í ṣe èèyàn dáadáa wípé nínú ẹ̀ṣẹ̀ láti bí òun nínú ẹ̀ṣẹ̀ ni ìyá òun lóyún òun àti wípé òun fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí ọlọ́run kí ó ṣàánú fún ẹni tó rọ̀ mọ́ àgbélébùú ẹni tí ó wẹ̀ nínú ẹ̀jẹ̀ jésù pẹ̀lú ìgbàgbọ́ wọn ni ẹ̀mí ọlọ́run bá jẹ́rìí nínú ẹ̀mí wọn wípé àwọn ti di ọmọ ọlọ́run ó wá ń sọ fún wa ó ní kì í ṣe àlùfáà ó ní kì í ṣe ẹnikẹ́ni kì í ṣe ajèrè ọkàn ló ń sọ wípé a ti di ọmọ ọlọ́run ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé a ti di ọmọ ọlọ́run wípé ọmọ ọlọ́run lè àwa ṣe bí a bá jẹ́ ọmọ ọlọ́run àmì wo la fi mọ ọmọ ọlọ́run àwa tí a ti pẹ́ díẹ̀ nínú ìjọ àwa tí a ní ẹ̀mí ọlọ́run ó máa ń mọ bí ó ṣe é ṣe kí ó máa lọ lójú títì kí o kàn tajú sókè kan kò rí ẹnìkan ẹ̀mí ọlọ́run á sọ fún ọ wípé arábìnrin wa nìyẹn bó bá ti ó lọ ba ẹ̀mí èèyàn máa sọ fún ọ wípé arábìnrin olúwa ni wà ní arábìnrin ẹ̀ ṣe gáfàrà fún mi o
1: mo fe di lowo die se onigbagbo ni yin ohun paapa bi o ba je eni ti o ni emi olorun bi o ba tin ri iwo na tori ami emi olorun lara re ami rele ami ti jesu christi ani arabirin a lo nigbagbo lohun wa ma ro lokan e ko lati je omo ojo wa lele pe se dipa ni abi e se gafra ani se dipa leyin na e gbara yin mo pe omo olorun ni mi aha ami niyan sugbon eni ta ri lode ta ri ami omo olorun eni ta ri lode ninu oro siso ninu iwoso ninu ki bi a se nse nkan ninu igbese aye wa ki a ma ri ami omo olorun o ye ki a ni ami omo olorun bi yato si pe a ti en so nipa ti omo olorun awa ti a wa lati ilu okere ti ki se eko nihin ni ati bi wa o se se ki a ri ara ile wa kan ko pe ta ti rira bi ati wa o se se ko je ibodo ko la wa eni ya ma wo wa wipe nje ara ile mi ko yi awa na ma wo pe lagbaja nje ko ju ara ile mi bo ba n ba elomi soro gba to ba n gbo ede enu e to ba n gbo oro enu e wa ma so pe nje lagbaja wa sumo die wa ni arakunrin abi arabirin nbo le ti wa a ni ilu bayi ni ilu be lo ti wa ilu be ni temi na a ni emi na mo ro pe mo mo nje lagbaja ko ni baba e a ni se mo won ni a ni omo le kan na ni wa le ma tun sun seyin le ma gba yin mu ba bo se nri niyan ni awa ta ti e wa ninu ara ka ma to so pe nipa ti omo olorun eni to ba ji omo olorun a ri ami omo olorun ni ti iwoso ni ti irin ni ti soro ni ti isesi a o ri ami omo olorun kini ru ami ta fi mo omo olorun e je ki a wo peteru kini ori kini lati ese ikerinla bi awon ele ti omo li aifi ara yin dasa bi ife kufe atijo ninu aimo yin sugbon gege bi eni ti o pe yin ti je mimo be ni ki eyin na si je mimo ninu iwa yin gbogbo nitori ati ko pe e je mimo nitori ti emi je mimo ami bi a se mo olorun niyi bi a se mo omo olorun o niyi o ni bi ele ti omo bi eni tin gboran bi a ba ri omo olorun gere ti o tin gbo nipa iwoso ni gbagbo lo ma so fun olorun pe olorun dariji mi o bi omo pe be ni o wa lese kese lo ti se atunse igbese aye re bi o ba je omo olorun bi o tin gbo nipa pe ko dara lati je akobirin jo we pe oko kan aya kan lese kese lo tin so fun olorun we pe olorun fun mi lori ofe o ki n le se ohun to fe ki n se awon yi ni a pe ni omo olorun yogbo eni to n gbo oro olorun to n gun ejika eni to n gbo oro olorun to n dagun la eni to n gbo oro olorun to n se beni pe eyi ni ko kan mi ami omo olorun da ni igbesi aye re bi abaje omo olorun iwa tutu iwa mimo eso ti emi yo wa ni igbesi aye wa o ni bi ati je omo olorun se amo we pe mimo le olorun se amo we pe ese ko si lowo olorun o ni tori be gege bi eni ti o pe yin ti je mimo awon elomiran ko mo eni ti o pe won won ko mo we pe olorun orun oni o pe wa sinu agbo oni o pe wa lati se wa loloriire oni o pe wa lati je eni bi eni tinu re oni bi a ba je eni ti olorun omo olorun bi eni ti o pe wa ti je mimo be ni ki a wa paapa ki a je mimo ninu iwa wa gbogbo ninu ohun gbogbo ti a nse ye ki a wo Heberu ori kejila lati ese ikefa nitori pe eni ti oluwa fe o ni ibawi a si ma na olukuluku omo ti o gba ye ki a duro nibe ara mi a ma ri awon elomiran o ma wa si inu ile isin wa nihin bi o ba si ri won nigba miran ti won o ba wa to ba bi won pe ki lo de arabirin a o ri yin mo a ni ohun wa sibe yin mo se o si o oni ko si ife nbe ni bawo lo se mo ibi ti jesu njoba ibi ti oro olorun ti fese mule ibi ti emi olorun ko fi wa sile ni igba kankan ri ibi ti o je wipe bi a tin kunle were bayi be ni olorun gbadura wa ibi ti iwa mimo ti o joba si bawo lo se so pe ko si ife nibe oni ojojumo tin ba ti wa se lo ma dabi eni pe won ti lo royin mi fun oluso agutan gbogbo iwa lebu owo mi patapata a kan ma la won lesese ni ojojumo lo dabi eni pe ko ye mi bi won ba tin soro olorun bi igba tan na mi legba ninu emi ni o mo pe ife olorun niyan o ohun la kayi oni nitori pe eni ti oluwa fe ohun ni bawi bi oro olorun ba na wa legba bi oro olorun ba nlu wa ni ko mo bi oro olorun ba so fun wi pe ona wa o da to oro enu wa o da to ise wa o da to I aso wiwo wa ko da to iloko laya wa ko da to ati jije mimu ko da to ona ti an gba sise wa ko da to bi olorun ba ba wi ife olorun ni awon elomiran ma so pe ijo ti won wa nsin gba ta won ti kuro ni deeper ijo daada won ki be ni keni wi oba ko mi rijo oba je omuti e oba ma jale nkan ki nkan to wo to ba ma se wi pe won ki be ni keni wi nbe ko si fe olorun nbe ife olorun wa ni bi ti a tin ba ni wi nitori pe eni ti oluwa fe oni ba wi a si ma na olukuluku omo ti o gba e ma mu suru la be ba wi olorun ba yin lo bi omo ni nitori pe omo wo ni nbe ti baba ki ba wi elomiran bi a ba ti ba wi die gege bi oro olorun a ma kaakiri a ma rojo a ma ti ojule kan de ojule keje we pe won ti sile mi o won ti doju so mi o ni ninu adugbo wa ni adugbo wa won je nsin mi nitori asise kekere kan ti mo se to ba ri ba wi ton fun mi ko si ife ninu ijo ko si ele ninu ijo ki o ye kan ma ba ni kedun sugbon tori asise kan ti mo se won ti da mi duro bi o ba mo ife olorun o mo soro labe ba wi nitori olorun o ma npa ni wi gege bi omo oni tani o je omo olorun tooto ti omo ti olorun ki ba wi wese kejo oni sugbon bi eyin ba wa le si ba wi bi eyin ba wa le si ba wi ninu eyi ti gbogbo eniyan ti je alabapin nje omo ale ni e ki se omo wo dara dara wo bibeli bi o ba je emi gege bi oluso agutan ni mo lo iru ede bayi o sese ke elomiran ki o jade ninu ijo ki o so wi pe ah bawo ni oluso agutan eyan olorun bawo ni o se le pe eyan ni omo ale nigba ti o je wi pe a fe sin olorun ni a se wa sinu ijo o ri ohun ti olorun so fun wa o ri bi emi olorun bi o se jolo to si to so wi pe gbogbo eniyan patapata ni o ye ki o wa labe ba wi bi a ba se ohun ti o dara oni sugbon o bi a ba nse ohun ti o dara ti won ba so fun wa pe ah ejule o ma kan ni o ma fowo kan o bo su sori aga ejule o bo n pariwo lasiko lesiko ti a se ijosin ejule o bi o je pe ani kokorin kokorin daada ton so pe ah lagbaja okorin ah ejule o e ma fowo kan ma kan ni o a ki ba wi o bi won so wi pe ah lagbaja o ma ji owo ijo ejule o e ma fowo kan o idajo ti owo olorun lo wa o gba to ba di orun apadi a ma bo lohun yanju e iru nkan te lomi nfe niyan mo gbadura we pe ki enikeni ninu wa ki o ma je ma kan ki o ma je enikeni eni ti a ni le ba wi eni ti a ni le so pe ah arakunrin yi ni o dara o arabirin eyi ni o da ba ba feran ara wa bi a ba je omo olorun bi a ba je ile ti omo o ye ki a le ma ba ni wi nigba ti a ba se ohun ti ko dara o ni pelu pelu ni ese ikesan awa ni baba wa nipa ti ara tin to wa awa si nbu ola fun won awa ki yo koko teriba fun baba awon emi ki a si ye nitori won to wa fun ojo die bi o ba ti dara loju won sugbon ohun fun ere wa ki awa ki o le se alabapin iwa mimo re iyi ni olorun so fun awe pe bi a ba je eni bi tinu olorun bi a ba je omo olorun a o fi han ninu iwa wa ami omo olorun yo wa ni igbese aye wa pelu je ki a wo akori keji omo ninu agbo ile igbagbo o ye ki a mo we pe ohun kan wa ti a npe ni agbo ile igbagbo yi ki se ibi ti a ngbe ni ile wa a n so nipa ijo nihin nibi ti a wa wepe a je agbole igbagbo bawo ni o se ye ki a se ninu agbole igbagbo bawo ni a se le mo wepe a je omo olorun ni agbole igbagbo wo galatia ori kefa ese ikewa nje bi a tin ri akoko e je ki a ma sore fun gbogbo eniyan ati paapa fun awon ti se ara ile igbagbo awon woyi bawo ni a se mo we pe enikokan wa a je omo ninu ile omo ninu ijo awon ami wo la fi mo we pe ati ni isodomo o ye ki o ye wa we pe awon elomiran o ma ya mi lenu bi mo ba n gbo ede ti awon elomiran ti won lo lenu nigba ti won ba binu to ba n gbo bon se nsoro won so wi pe awon ko gba enikeni gege bi baba ninu igbagbo awon ko gba enikeni gege bi alufa jesu nikan la won gba o ye ki a mo we pe bi a ba wa ninu ijo a je omo fun alufa ni bi a ba wa ninu ijo a je omo fun oluso agutan aba ihu lori aba darugbo gba ti a ti wa ninu ijo eni to je oluso agutan iba kere ju mi lo iba si dagba ju mi lo bi a ba ti pe eniyan ni oluso agutan o je bi baba fun wa asin lati ni iteriba ani lati ni igboran bi a ba so fun a wi pe nkan to nbere yi oluso agutan ti fun a ni idahun ni igba kan wi pe bayi lori gba to ba ti gbo wi pe oluso agutan baba lo je fun o ninu igbagbo oni lati teriba oni lati gbo oro olorun sugbon ki se wi pe ka so wi pe oluso agutan ma ti so fun wa dara o si ti laye wa ninu olorun wi pe oko kan aya o ti e si bibeli fun wa o la wa loye daada ti e lo so mi o gba enikeni ti baba ninu igbagbo mi o sin enikeni temi ni mo wa jeje mi ni mo wa mo sin olorun ni o le sin olorun lai teriba fun oro olorun o le sin olorun la to ba ndaga la masa si oro olorun ka so fun wi pe ati so bayi ati ko ni bayi ko so pe o gba iru eni be ko le je omo olorun wo galatia ori kerin ese ikokandilogun eyin omo mi kekeke eyin ti mo tun robi eyin ti mo tun robi titi a o fi se eda kristi ninu yin mo fe bi o ni awon ibere se gbogbo awon ti won wa ni ijo ni ekun galatia se gbogbo won ni won je ipere awon mo kekeke rara arugbo wa ninu won agbalagba wa ninu won awon to le fori ko forun ko fese ko poko awon ti won mo we debi ta mo we de o sese kan wa laarin won awon to je pe won nise lowo won lowo won ni nkan popo won wa laarin won o je mo gbogbo won patapata atomode atagba atarugbo awon ti Paul apostle to ti se wahala le lori nipa ti ijoba Olorun o ni eyin omo mi kekeke nitori be o ye ki igbega ki o kuro lokan wa bi a ba wa ninu ijo a je omo lowo oluso agutan a je omo lowo eni tin dari a je omo lowo eni tin koni ni oro Olorun o ye ki a ni iteriba bi a ba je omo ni toto a fi han nipa irele a fi han nipa iwa ti a ni ati nipa bi a se ko ara si oro Olorun ninu Korinti kini ori kerin lati ese ikedogun nitori bi eyin ti le ni egbarun olukoni ninu Kristi sugbon eyin ko ni baba popo nitori pe ninu Kristi Jesu ni mo ti fi ihinrere bi yin nihin ni Paul tun so fun awon elomiran a ri apere nihin awon elomiran ti oye won ma so fun a wi pe gbogbo yin se oluso agutan na ni gbogbo yin ni ni ekun ketu ni ekun alimoso ni ekun agege ni ekun mushi ni ekun isolo gbogbo yin na oluso agutan kan soso ni gbogbo yin ni ti yi o tun ma le gba kan oye won se ori awon ara galatia awon wa ni bomiran Paul n so fun won wi pe o nje baba fun won gba to tun ba awon ara korinti soro awon ti won wa ni ilu miran gedegede to yato si galatia o tun so wi pe won le ni egbarun awon olukoni sugbon ohun nikan soso o nje baba fun awon ara korinti o nje baba fun awon ara galatia awa ti an tele bibeli bi a ba n ka bibeli inu wa ma n dun a ma n so fun olorun pe a dupe wipe o je ki dipa o je ki a ba bibeli pade o fun wa ni eko ti bibeli bi a ba ti n wa so bibeli enikeni lo mo wipe a ki se amulumala a ki gbo jege pelu enikeni gege bo ti ri gan la ma n so fun wa o ye ki iwo paapa to wa je olori re ti Olorun mu wa to wa ni iru ijoba yi ijo ti a tin ko ni oro Olorun ijo ti a ti joko ninu oro Olorun ti a ki se amulumala ti a ki fi boko boyo fun enikeni o ye ki inu re ki o le ma dun ki o ma bi lowo Olorun pe ki Olorun ki o fun o lori ofe ki o je omo omo ti gboran omo ti se gege bi oro Olorun omo ti dro gege bi eko ihinrere wipe ohun gbogbo ti a ti so fun wa ohun gbogbo ti a ti la wa loye nipa re wipe a o duro gege bi oro Olorun kini o ye ki o je ifaraji ati ifarani rubo awon omo Olorun kini o ye ki o je ifaraji ati ifarani rubo awon omo Olorun awon elomiran ti won wa ninu ijo o se wa lanu wipe won ko se gbekele awon elomiran ti o wa ninu ijo o se wa lanu wipe won ko je ni ti o ni ifaraji bi se bi baba bi o ba se onkohun ba je agbe ni baba bi awon ba tin de lati ile iwe to ba je omo to gbon omo to se daada bo be lo mu oko be lo mu ada bo wa ni nbo lo nlo ah a lo n fe lo ba baba ninu oko bi baba ba je bi gbena gbena bi omo ti nde lati ile iwe ni omo mu boje shobiri boje nkankan to fe mu a be si ni mu mo ni kilo de ah a lo n fe ran baba lowo ni bi a ba ri enikeni boya eya lo n taja loja ni bi omo ba ti nde lati ile iwe bo se n boso ile iwe bo se n jeun bo se n se nkan be lo n lo ba mama loja wi pe o n fe lo ba mama iru awon be la n pe ni omo omo toto omo rere ninu ebi sugbon iwo ti o je omo ijo o gbo sisun o gbo sise ise wa ninu ijo o se ijo looto ari lowo re ko si ohun ti won se ninu ijo to nda si te ni pe ko de ko jeun te ni pe ko de ka gbadura fun o te ni wi pe to ba ti wa nkan ki nkan to ba ti nfe mo fe ri oluso agutan ko ri oluso agutan mo fe adura ka gbadura fun o mo fe eko bibeli ko se ka se fun o mo fe gu iwe wa inu iwe mimo o ti e lowo to ma fi ra ka ra fun o ka kan ma bo lojojumo ewo ni ise esin ti re ewo ni ifaraji ti re ewo ni ifa eni rubo ti re se o kan fe ma wa ko ma jade ko ma wa ko ma jade lai ri nkan se fun Olorun o ye ko gba yewo ninu odun titun yi wipe o fe je omo ti o ni ifaraji ifa eni rubo eni ti o je olooto eni ti o n gboran si gbogbo ife oro Olorun ki a si je gege bi omode akoko o si fun lati ka ese Olorun popo sugbon ki a wo Matthew ori kejidinlogun Matthew ori kejidinlogun lati ese iketa o si wipe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki e se dabi omo kekere eyin ki yo le wole ijoba orun opolopo ni o dabi eni wipe obo le aki won lojo idajo a si ya opolopo lenu awon ti won tin ro wipe tara ijoba Olorun la nlo Jesu nso fun wipe ka mo soro wipe awon wonyi papa awon aposteli o ni aposteli awon ti won jiyan laarin ara won wipe ta le eni ti o poju ninu ijoba orun wo lati ese ikini lakoko na le awon omo ehin Jesu to wa won bi pe ta le eni ti o poju ni ijoba orun je yi ki se ibere igberaga ibere mo ti totan ibere we pe mo dara ju awon elomiran lo ta le o poju ninu ijoba orun Jesu si pe omo kekere kan sodo re o mu duro laarin won o si wipe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki e se dabi awon omo kekere eyin ki o le wole ijoba orun nitori be o ye ki a gbadura o ye ki a so fun Olorun wipe anpe eniyan ni omo Olorun o gba ore ofe popo o gba ami omo Olorun ni igbese aye wa ami irele ami ka woso bi onigbagbo ka rin bi onigbagbo ka soro bi onigbagbo ka se gbogbo nkan gege bi onigbagbo ki a pada lati ni okan to te okan to ro okan to se ko okan to se dari okan to je pe bi atile bani wi a o gba gege bi omode ife wa koni dikun ijolo to wa koni dikun elomiran bi a ba ti ba wi o di ki o wu o di ki o ma le ba enikeni soro o di ki o ma le wa sinu ijo ki ani kilode ka tun ma be pe pa fe ko wo ijoba Olorun ipe ma gba nkan yi sodi o le oksu ago ton fe ire re ni awon adari nfe ore re ni won fe se olore ni ma gba nkan won yi sodi e bon se ba mi soro yen ko temi Olorun ewo ni o te Olorun sebeleshe ni wa tolorun mu akuro lati oko agiju to si mo wa si ijoba olorun to nwe wa mo lojojumo to nfo wa mo lojojumo to nsoro oro won yi oro ijoba olorun to nso so lojojumo ka ba le se wa pe ma se gba oro olorun sodi je ki adabi omo kekere eni ti o ni okan ti o rele eni ti o nfe se ife olorun e je ki adide duro e je ki adide duro ki a so fun olorun wi pe a fe je omo olorun ni toto bi o ba ti ni idariji ese ati ntenumo lojojumo gbadura titi o firi pe ati dari ese re je o so fun olorun wi pe o fe je ile ti omo o si nfe ni ami awon omo olorun o nfe ki emi olorun ki o ma ba emi re je ni igbagbogbo wi pe o ti di omo olorun dide duro lati gbadura ma se lo si lai ri wi pe o ti ni ore ofe o ti di atunbi o ti gba idariji o ti di omo olorun o si ti ni agbara isodomo emi isodomo ni igbese aye re so fun olorun ki o so gbadura ti emi olorun yo fi ba emi re je re wi pe o ti di omo olorun.

0: ó ti wà nílé ọkọ, ó sì wà nílé ọkọ fún ọjọ́ pípẹ́, fún ọdún pípẹ́, ṣùgbọ́n kò sí ọmọ. Fún ọdún púpọ̀ ló fi wà láìrọmọ bí, ṣùgbọ́n a sọ fún aníhìn wípé ó tó àkókò kan tí Sarah tí ó gba Ọlọ́run gbọ́, bí ó tilẹ̀ ti kọjá ìgbà tí obìnrin lè lóyún, ìgbà tí obìnrin lè bímọ, síbẹ̀ síbẹ̀ ó gba Ọlọ́run gbọ́, èyí jẹ́ ohun tí ó dára púpọ̀. Nínú ìjọ wa níhìn, ìwọ náà o lè jẹ́ ẹlẹ́rìí fún mi, o lè jẹ́ ẹlẹ́rìí, o lè jẹ́ agbẹnusọ fún Ọlọ́run wípé a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ó jẹ́ wípé bí wọ́n ti wá sí inú ìjọ, wọ́n ti gbéyàwó, wọ́n ti lọ́kọ fún bí ọdún márùn-ún, ọdún mẹ́wàá, ọdún mẹ́ẹ̀ẹ́dógún, a tilẹ̀ ń ka ti ọlọ́dún mọ́kànlélógún, méjìlélógún, mo àrí kan nínú wa tí ó jẹ́ wípé ọdún mọ́kàndínlọ́gbọ̀n ni ó ti wà nílé ọkọ tí ò bímọ rí. Ṣùgbọ́n nígbà tí ó wá sí yìí, a gbàdúrà Ọlọ́run tí ó sì yẹ ìgbàgbọ́ wa sí, ó jẹ́ kí ó lóyún, ó jẹ́ kí ó bímọ láyọ̀ àti lálàáfíà, ṣùgbọ́n ní sòro. Ṣé èyí ni ohun tí ó ga jù nínú ìgbàgbọ́? Rárá, nítorí ìwọ náà pàápàá ó ṣeéṣe kí o mọ ẹnìkan tàbí méjì tàbí mẹ́ta tí ó jẹ́ wípé nípa ìgbàgbọ́, nígbà tí wọ́n wá sínú ìjọ, wọn ò lóyún tẹ́lẹ̀, wọn ò bímọ tẹ́lẹ̀, ìgbà tí wọ́n wá sínú ìjọ, wọ́n lóyún, wọ́n bímọ. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé wọn o, ìgbàlà kò jẹ́ tiwọn o, iṣẹ́ òdodo, ìrìn òdodo, ọ̀rọ̀ àlàáfíà kò sí ní ìgbésí ayé wọn o. A rí àwọn ẹlòmíràn tó jẹ́ wípé wọ́n ní ìgbàgbọ́ wípé bí olùṣọ́ àgùntàn bá ti gbàdúrà fún mi, bí ó bá ti dárúkọ Jésù sí ìṣòro àìrọ́mọ bí tí mo ní yìí, ó dá mi lójú wípé màá lóyún màá bímọ. Ìgbà tí a sì gbàdúrà ní tòótọ́ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ̀, ó lóyún, ó bímọ, ṣùgbọ́n yẹ tí ò kúrò létí, ẹ̀gbà kúrò lọ́rùn. Àwọn nǹkan tán fi ń kun ètè àtọwọ́ kò kúrò ńbẹ̀, kò ṣẹ́gun ayé, kò ṣẹ́gun ẹ̀ṣẹ̀, ìbínú ò kúrò ńbẹ̀, ìjà kò kúrò ńbẹ̀. O lè ká máa fọwọ́ ráńkọ́, ká máa jí owó ọkọ, ká máa jí owó àwọn aládùúgbò, kò kúrò ńbẹ̀. Ká máa ṣépè ńkọ́, tàbí ká máa nódì, tàbí ká máa ní àrán kan, tàbí ká máa jowú ẹnì kejì, kò kúrò ńbẹ̀. Ohun tí a ń sọ ni wípé ẹlòmíràn ó ṣeéṣe kí a rí i wípé ó ní ìgbàgbọ́ àti lóyún, ó ní ìgbàgbọ́ àti bímọ. Ìgbàgbọ́ yìí tí ó ní kò lè gbé e dọ́run, nítorí wípé ẹ̀ṣẹ̀ kò kúrò ní ìgbésí ayé rẹ̀. Ohun tí ó ga jùlọ, ohun tí ó tóbi jùlọ tí ìgbàgbọ́ lè ṣe nínú ayé rẹ tàbí nínú ayé tèmi, òun ni wípé kí ìgbàgbọ́ kí ó dá mi ní ìdí kúrò nínú ẹ̀ṣẹ̀, kí ìgbàgbọ́ kí ó gbà ọ́ sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Gbà tí ó ń bá ayé jagun, gbà tí ó ń bá ẹ̀ṣẹ̀ jagun, gbà tí ó ń bá ẹran ara jagun, gbà tí ó ń bá àwọn nǹkan tí ó wà nínú ayé yìí tí ó ń bá wọn jagun, ìgbàgbọ́ tí ó ga jùlọ ni wípé kí ìgbàgbọ́ yìí kí ó dá ọ sílẹ̀ kúrò nínú àwọn nǹkan tí ó wà nínú ayé. Kí a rí wípé ẹ̀ṣẹ̀, irọ́, àgbèrè, àrankan, ìjà, gbẹ̀nodì, gbogbo nǹkan wọ̀nyí kí ó kúrò ní ìgbésí ayé rẹ nípa ìgbàgbọ́. Èyí ni ohun tí ó ga jùlọ, wípé ìgbàgbọ́ sọ wá di ẹni mímọ́, ìgbàgbọ́ sọ wá di olódodo, ìgbàgbọ́ sọ wá di ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí a dá ní ìdè kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, èyí ni ó jẹ́, èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó máa rò nínú ọkàn wa, èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó máa gbàdúrà lé lórí, èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó gúnlẹ̀ lé lórí, tí a ó sọ fún Ọlọ́run wípé bí kò bá di ìgbà tí ìgbàgbọ́ tí ó sọ mí di olódodo, ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí ó rin ìrìn òdodo, ẹni tí ó ń sọ̀rọ̀ òdodo, bí kì í bá ṣe wípé ìgbàgbọ́ ṣe iṣẹ́ àṣepé ní ìgbésí ayé mi, n kì yóò dúró. Ohun tí ó yẹ kí a gbé yẹ̀wò nìyí. Wẹ̀sẹ̀ ogún, ó ní nípa ìgbàgbọ́ ni Isaaki súre fún Jakobu àti Esau. Ní ti ohun tí ń bọ̀, èyí jẹ́ ohun tí ó ṣe pàtàkì, ó jẹ́ ohun tí ó wúni lórí. A sì máa ń rí wípé nínú ìjọ wa níhìn-ín, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni Ọlọ́run lè lo olùṣọ́ àgùntàn tí ó jẹ́ wípé bí ó bá ti súre fún ọ, bí ó bá ti gbàdúrà fún ọ, bí ó bá ti sọ wípé báyìí ni, báyìí ni, báyìí ni yóò rí, bẹ́ẹ̀ náà ni yóò rí. Ó jẹ́ ohun tí a ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún, wípé Ọlọ́run fi ń kẹ́ wa, ó fi ń gẹ̀ wá nínú ìjọ wa níhìn-ín. Ó sì ṣeéṣe kó jẹ́ adarí wa, ó ṣeéṣe kí ó jẹ́ arábìnrin nínú Olúwa. Ni a rí wípé ó jẹ́ onígbàgbọ́, ó jẹ́ ẹni tí ń gbàdúrà, ó jẹ́ bàbá ti ní ìṣòro, bí a bá ti ní àjálù, bí a bá ti ní wàhálà nínú ẹbí wa, bí a bá ti lọ bá arákùnrin yìí nínú ìjọ, arábìnrin yìí nínú ìjọ, bí ó bá ti sọ wípé má bẹ̀rù, ohun tó lè lónìí yóò rọ̀ lọ́la, inú rẹ̀ á dùn. Wà á sọ wípé arábìnrin bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni yóò rí. Ní tòótọ́ tòótọ́, o ba si di ojo keji nkan to le tele tele a ri wi pe gbogbo re olorun a pero si o je ohun ti o dara adupe lowo olorun o je ohun ti olorun ti o fi ntoju wa gege bi baba si omo sugbon ye kin bere lowo re se eyi ni ise igbagbo ti o gaju ti a le toka si wi pe nipa igbagbo isaac sure fun jacob ori be nipa igbagbo oluso agutan o gbadura fun wa ori be oni ki abimo oni ki alowo oni ki arise oni ki igbese aye wa ki o denu ju be lo oni ki oko ti o fe ti wa jade o sure fun a wi pe koni ti wa jade mo o si ri be se yi ni ohun ti o gaju tabi o sese nkan rin ni ago ara re tabi o sese ki o je wi pe alakara lo nba oja tabi awon nkan kan ni o de si o bi oluso agutan si ti so wi pe ki nkan won ni ki o pora o si pora ni toto se eyi ni ohun ti o gaju ti igbagbo le se je ki a wo Matthew orikeje lati ese ikokanlelogun ki se gbogbo eni tin pe mi le oluwa oluwa ni yo wole ijoba orun bi ko se eni tin se ife baba mi tin be le orun opolopo eniyan ni yo wi fun mi le ojo na pe oluwa oluwa awa ko ati so tele le oruko re ati oruko re ki awa fi le awon emi esu jade ati le oruko re ki a fi se opo ise iyanu nla nigba na le emi o si je wo wi fun won pe emi ko mo yin ri e kuro lodo mi eyin oniseese se ori nihin o sese ki a mo bi ati sure o sese ki a mo bi ati gbadura o sese ki a gbadura fun eniyan ki emi esu ki o pora ki o jade ki a ri wi pe awon aisan awon isenise awon iponju ti o ti wa ni igbese aye iru eni be tele tele lese kese ti a gbadura fun o pora sugbon jesu nso fun awuko ni je o mo wi pe eyi ko so wa di eni ero ijoba olorun wi pe bi a o ba bori ese bi igbagbo ti a ni bi ko ba je ki a bori awon ese ti o n jade ni igbese aye eni kookan wi pe ise iyanu ti a n so nipa re yi lile emi esu jade ti a n so nipa re yi wiwo alaisansan ti a n so nipa re siso tele tabi lilala ti awon eniyan n so nipa re eyi ko mu wa lo si orun o ni a ni lati bo lowo ese eyi ni ise iyanu ti o ga julo eyi ni isegun ti o ga julo ti igbagbo le se ni aye re ati ni aye mi paapaa nitori be o ye ki a pada sinu bibeli ki a je ki o ye wa wi pe igbagbo ni toto o ma je ki a bori ese tele tele ni ijo wa ye ni dipa awa ti o ba pe die ti a ti n wa a o je eleri wi pe tele tele nkan ti a ma n sogo ninu re ni wi pe mo dupe lowo olorun o lati igba ti mo ti de inu ijo olorun je ki n bo lowo ese wi pe tele tele mo je sose sose tele tele mo je onija gidi jagan eniyan tele tele mo je amutipara tele tele ko si nkan ti mi o le mu ni siga bo je e ti won pe ni igbo ni tabi e ti won we sinu paper funfun ni ko si e ti mi o le mu ni siga tele tele o bi won da ito sinu igo mo le mu sugbon nisisin yi mo olorun ti tun mi sile mo ti bo lowo ise mo ti bo ni lowo ijekuje mo bo ni lowo imukunmu tele tele arinde oru ni mi wi pe tele ko si ibi kibi ti won tin jebo ibi kibi ti won tin jo ibi kibi ti won tin se nkan ki nkan ayeye mu lati debe ni sugbon nisisin kin joko sile ni kin ma ka bibeli ni kin ma waasu irere ni eyi ni osogo wa tele tele gege bi omo dipalai wi pe abo lowo ese iro kuro lenu wa o le kuro lowo wa irinde oru kuro lese wa ati nkan aye isoso aye irin aye oro aye ka ma kun ete ka ma kun oju ka ma kun ekanna ka ma jo irun nina wi pe gbogbo nkan yin won kuro ni igbese aye wa isogo wa ni tele tele wi pe ade omo olorun bi a ba jade lati jeri eri wa ni wi pe jesu kristo so mi dominira o je kin bo lowo ese o je kin bo lowo isu o je kin bo lowo awon kan ti o so mi lojo tele tele awon kan ti o de mi ni igbekun ninu aye yi tele tele o je kin bo lowo won ohun ti a fi man jeri tele tele ni yi sugbon o se ni laanu we pe opolopo ni won yi ilana pada ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé bí wọ́n ti ń wá sínú ìjọ nísinsìnyí ìṣògo wọn ìjẹ́rìí wọn ni wípé mo ní ìmúláradá tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ di adẹ́tẹ̀tán ṣùgbọ́n gbà tí wọ́n ti gbàdúrà fún mi mo ti bọ́ lọ́wọ́ nǹkan wọ̀nyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo jẹ́ ẹni tí nǹkan máa rìn lára rẹ̀ ṣùgbọ́n nísinsìnyí nǹkan ti gbogbo nǹkan wọ̀nyí ti kúrò ṣùgbọ́n wọn ò bọ́ lọ́wọ́ sìgá mímu o wọn ò bọ́ lọ́wọ́ ọtí o wọn ò bọ́ lọ́wọ́ olè wọn ò bọ́ lọ́wọ́ irọ́ pípa wọn ò bọ́ lọ́wọ́ ìjà jíjà wọn ò bọ́ lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ wípé ó jẹ́ ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wọn ò mọ̀ ohun tí ọlọ́run sọ fún wa wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò lè rí ọlọ́run nítorí bẹ́ẹ̀ ni mo fi ka orí kejìlá fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹ kí a wo orí kejìlá nísinsìnyí nínú orí kejìlá ẹsẹ̀ ìkíní ó ní nítorí náà bí a ti fi àwọ̀ sánmọ̀ tí ó kú tó báyìí fún ẹlẹ́rìí yí wa ká ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan àti ẹ̀ṣẹ̀ tí ó rọnù láti dì mọ́ wa kí a sì máa fi sùúrù sa eré ìje tí a gbé ka iwájú wa kí a máa wo jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣẹ pé ìgbàgbọ́ wa ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀ ó farada àgbélébùú láìka ìtìjú sí tí ó sì jókòó lé ọwọ́ ọ̀tún ìtẹ́ ọlọ́run sàárò tí ẹni tí ó farada irú ìsọ̀rọ̀ òdì yìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ sí ara wọn kí ẹ má bàá rẹ̀wẹ̀sì nínú ọkàn yín kí àárẹ̀ sì mú yín ẹ̀yin kò tí ì kọjú ìjà sí ẹ̀ṣẹ̀ títí di ẹ̀jẹ̀ ní ìjàkadì yín dúró níbẹ̀ ó ti sọ fún wa nínú orí kọkànlá ó sọ nípa ìgbàgbọ́ ó sọ nípa Noah tí ó kan ọkọ̀ pẹ̀lú ìgbàgbọ́ ó sọ nípa Abrahamu tí ó jáde láti ibì kan lọ sí ibòmíràn nípa ìgbàgbọ́ ó sọ nípa Sarah tí ó lóyún tí ó bímọ nípa ìgbàgbọ́ ó sọ nípa Isaaki nípa Joseph ó sọ nípa Jacob nípa ìgbàgbọ́ ó sọ nípa Mose nípa ìgbàgbọ́ ó sọ nípa àwọn òbí Mose pẹ̀lú nípa ìgbàgbọ́ ó sọ nípa Jephtha ó sọ nípa Dáfídì ó sọ nípa Samsoni ó sọ nípa Gideoni nípa ìgbàgbọ́ ó sọ nípa àwọn nǹkan tí a lè fojú rí apín òkun pupa níyà ni tàbí abímọ tàbí agba ilẹ̀ ìní tàbí akan ọkọ̀ tàbí ohun mìíràn tí a ṣe wípé a ṣẹ́gun àwọn Filistini tàbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn tí a ṣe odi Jericho ni a wólulẹ̀ ni ó sọ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó wà nípa ìgbàgbọ́ ṣùgbọ́n ní orí kejìlá wa sọ wípé nísinsìnyí kí a mójú kúrò ní wípé a pín òkun pupa níyà kí a mójú kúrò nínú wípé a jẹ́ kí Goliath kí ó kú kí a mójú kúrò nípa wípé a ṣẹ́gun àwọn ọ̀tá kí a kọjú sí nǹkan kan wípé aṣẹ́gun ẹ̀ṣẹ̀ kí a kọjú ìjà sí ẹ̀ṣẹ̀ títí di ẹ̀jẹ̀ ní ìjàkadì wa kí a sì máa wo Jésù Kristì olùpilẹ̀ṣẹ̀ àti aláṣẹ pé ìgbàgbọ́ wa ẹni tí ó jẹ́ wípé ó farada àgbélébùú ẹni tí ó jẹ́ wípé ó ṣe gbogbo nǹkan tí Ọlọ́run fẹ́ kí ó ṣe ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀ òun ni ó tẹjú mọ́ àwa náà pàápàá ó yẹ kí ó yé wa wípé ìṣẹ́gun tí ó ga jùlọ ìṣẹ́gun tí ó pọ̀ jùlọ òun ni ó pé aṣẹ́gun ẹ̀ṣẹ̀ aṣẹ́gun èṣù aṣẹ́gun ẹran ara àwọn nǹkan tí ó ń dojúkọ wá àwọn nǹkan tí ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ìdánwò ní iwájú wa àdojúkọ wọn a sì ṣẹ́gun wo ẹsẹ̀ ìkẹrìnlá ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́ láìsí èyí ni kò sí ẹni tí yóò rí olúwa ó ní ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti wípé kí a sì máa lépa ìwà mímọ́ láìsí ìwà mímọ́ yìí kò sí ẹni tí yóò lè wu olúwa tí yóò lè rí olúwa sórí wípé láàrin wa ó jẹ́ ohun tí mo gbàgbọ́ wípé yóò máa ṣe Jésù Kristì láàánú yóò sì máa bà á nínú jẹ́ wípé a kò lépa ìwà mímọ́ ìwòsàn la ń lépa ẹ̀ a kò lépa ìwà mímọ́ bá ó ṣe jẹ bá ó ṣe mu la ń lépa ẹ̀ a kò lépa ìwà mímọ́ yẹ kí n bímọ yẹ kí n lọ́kọ yẹ kí n láya la ń lépa ẹ̀ a kò lépa wípé bí ìpè bá dún nígbàkigbà tàbí bí Jésù Kristì bí ó bá farahàn láwọ̀sánmọ̀ wípé ǹjẹ́ a ó lè rí olúwa a kò lépa ìwà mímọ́ àwọn nǹkan ayé yìí awon omule mo fo aye awon nkan itafoba file awon nkan ti o je wu pe a o le mu lo sorun o ba ni gbogbo owo aye yi a o le ko lo sorun o ba ara gbogbo won to aye a o le ko won lo sorun o ba ni gbogbo awon ore aye a o le ko won lo sorun o ba di eni gba ojumo ninu aye o ba di oselu pataki ninu aye a o le mu eyi lo si orun o ba di eni keni kini lo le je ninu ijo a o le mu awon nkan won yi lo si orun ohun kan soso ti a le mu lo si orun ti o je iwe irinna lati rin ninu aye yi lo si orun rere ohun ni iwa mimo nje o jemo o se wa laanu wi pe opolopo ni o le pa bi a o ti di atunbi opolopo ni o le pa bi a o se bo lowo ese opolopo ni o le pa bi a o se bori awon idanwo ti o n kodu ara wa ti o n wa si ago ara wa opolopo ni o le pa bi a o se je mimo ninu mimo lode mimo ninu ebi mimo ni igboro mimo ni ileto mimo ninu ile mimo pelu awon aladugbo wa opolopo ni o le wa ni o le pa iwa mimo iwa ododo ni bi ise ni iwa ododo ni bi oja wa ni iwa ododo iwa mimo ni bi kibi ti awa sibe sibe anje ki o ye wa o wi pe lai si iwa mimo ko si eni ti o le ri olorun so fun mi bi pe badun nisinsiyi ni bo lo wa so fun mi bi pe badun nisinsiyi ni bo lo pari ire ije igbagbo re ni bo lo pari esi se o ti di olododo se o ti bo lowo ese se o ti bo lowo awon faaje aye yi awon omule mofo afoba file aye yi se o ti bo lowo won abi won de oni igbekun agbere ese iropepa o le jija ibinu abi awon nkan won yi ni won de omole ti won ni je ki o le ba jesu lo se o ti ni iwa ododo ti an so nipa re yi iwa mimo ti an so nipa re yi se won ti je ti re dide ki o gbadura dede ki o so fun olorun lai si iwa mimo ko seni ti o le wo olorun eyi ni ohun ti o ga julo ohun ti o ga julo ti igbagbo le se ni igbese aye wa wi pe ke a wo ese wa nu pelu igbagbo ke a so wa di olododo nipa igbagbo ke a so wa di eni iwa bi olorun nipa igbagbo ke a di eni ti o ni iwa mimo nipa igbagbo so fun olorun wi pe bi ki ba se pe o so mi di olododo ni ki o kuro ni bi loni bi o ba so fun olorun bi o ba gbagbo yo se fun yo gba okan re la yo tun obi yo wo ese enu yo so di olododo ati eni mimo
1: I'm going to go to the hospital.

I'm

I'm

0: Ìwé wòlíì Jeremaya, orí ìkejìlélọ́gbọ̀n. Ọ̀rọ̀ tí ó tọ Jeremaya wá láti ọ̀dọ̀ Olúwa ní ọdún kẹwàá Sedekiah, ọba Juda, èyí tí ó jẹ́ ọdún kejìdínlógún ti Nebukadnesari. Nígbà náà ni ogun ọba Babeli há Jerusalemu mọ́, a sì ṣe Jeremaya wòlíì mọ́ àgbàlá ilé túbú tí ó wà ní ilé ọba Juda. Nítorí Sedekiah ọba Juda ti ṣe mọ́ wípé, èyí ṣe tí ìwọ sọ tẹ́lẹ̀ tí o sì wípé, báyìí ni Olúwa wí, wo, èmi ò fi ìlú yìí lé ọwọ́ ọba Babeli, òun ó sì po. Àti Sedekiah ọba Juda kì yóò bọ́ lé ọwọ́ àwọn ará Kaldea, ṣùgbọ́n a ó fi lé ọwọ́ ọba Babeli, lóòótọ́, yóò sì bá a sọ̀rọ̀ ní ojúpojú, ojú rẹ̀ yóò sì rí ojú rẹ̀. Òun ó sì mú Sedekiah lọ sí Babeli, níbẹ̀ ni yóò sì wà títí èmi ó fi bẹ̀ẹ́ wò, ni Olúwa wí. Bí ẹ̀yin tilẹ̀ bá àwọn ará Kaldea jà, ẹ̀yin kì yóò ṣe rere. Jeremiah sì wípé ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé, wo, Anamieli ọmọ Ṣalumu, ẹ̀gbọ́n rẹ yóò tọ̀ ọ wá wípé, ìwọra oko mi tí ó wà ní Anatoti, nítorí títọ́ ìràsílẹ̀ jẹ́ tirẹ̀ láti rà á. Anamieli ọmọ ẹ̀gbọ́n mi sì tọ̀ mí wá lé àgbàlá ilé túbú, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa. Ó sì wí fún mi pé, jọ̀ọ́, ra oko mi tí ó wà ní Anatoti, tí ó wà ní ilẹ̀ Benjamini, nítorí títọ́ ogun rẹ̀ jẹ́ tirẹ̀, àti ìràsílẹ̀ jẹ́ tirẹ̀, rà á fún ara rẹ. Nígbà náà ni mo mọ̀ pé èyí lé ọ̀rọ̀ Olúwa. Èmi sì ra oko náà lọ́wọ́ Anamieli ọmọ ẹ̀gbọ́n mi tí ó wà ní Anatoti, mo sì wọn owó fún ṣékélì méje àti ìwọn pàdákà mẹ́wàá. Mo sì kọ́ sínú ìwé, mo sì di, mo sì pe àwọn ẹlẹ́rìí sí, mo sì wọn owó náà nínú òṣùwọ̀n, mo sì mú ìwé rírà náà, èyí tí a dí nípa àṣẹ àti ìlànà, àti èyí tí a ṣí sílẹ̀. Mo sì fi ìwé rírà náà fún Baruki ọmọ Neraya, ọmọ Maseaya, lé ojú Anamieli ọmọ ẹ̀gbọ́n mi, àti níwájú àwọn ẹlẹ́rìí tí ó kọ orúkọ wọn sí ìwé rírà náà, níwájú gbogbo ọkùnrin Júdà tí ó jókòó ní àgbàlá ilé túbú. Mo sì pàṣẹ fún Baruki lé ojú wọn wípé, báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísírẹ́lì wípé, mú ìwé wọ̀nyí, ìwé rírà yìí tí a dí, àti ìwé yìí tí a ṣí sílẹ̀, kí o sì fi wọ́n sínú ìkòkò, kí wọn kí ó lè wà ní ọjọ́ púpọ̀. Nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísírẹ́lì wípé, a ó tún ra ilé àti oko àti ọgbà àjàrà ní ilẹ̀ yìí. Mo sì gbàdúrà sí Olúwa lẹ́yìn ìgbà tí mo ti fi ìwé rírà náà fún Baruki ọmọ Neraya wípé, Olúwa Ọlọ́run, wo, ìwọ tí o dá ọ̀run òun ayé nípa agbára ńlá rẹ àti nínà apá rẹ, o sí ohunkóhun tí ó ṣòro fún ọ. Ìwọ ṣe àánú fún ẹgbẹẹgbẹ̀rún, o sì san àìṣedédé àwọn baba sí àyà àwọn ọmọ lẹ́yìn wọn. Ọlọ́run ti tóbi, alágbára, Olúwa àwọn ọmọ ogun lórúkọ rẹ̀, títóbi ní ìgbìmọ̀ àti alágbára ní ìṣe. Ojú rẹ̀ ṣí sí gbogbo ọ̀nà àwọn ọmọ ènìyàn láti fi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀ àti gẹ́gẹ́ bí èso ìṣe rẹ̀. Ẹni tí ó gbé àmì àti iṣẹ́ ìyanu kalẹ̀ ní Íjíbítì títí di òní yìí, àti lára Ísírẹ́lì, àti lára ènìyàn mìíràn tí ìwọ sì ti ṣe orúkọ fún ara rẹ̀ gẹ́gẹ́ bí ó ti rí lé òní yìí, tí ó sì pe àmì àti iṣẹ́ ìyanu àti ọwọ́ agbára àti nínà apá àti ẹ̀rù ńlá mú Ísírẹ́lì ènìyàn rẹ̀ jáde ní ilẹ̀ Íjíbítì, tí ìwọ sì ti fún wọn ní ilẹ̀ yìí, èyí tí ìwọ búra fún àwọn bàbá wọn láti fi fún wọn, ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti oyin. Wọ́n sì wá, wọ́n sì ní, ṣùgbọ́n wọn kò gba ohùn rẹ gbọ́, bẹ́ẹ̀ ni wọn kò rìn nínú òfin rẹ, wọn kò ṣe gbogbo èyí tí ìwọ pàṣẹ fún wọn láti ṣe, ìwọ sì pe gbogbo ibi yìí wá sórí wọn. Wo, ó di ọ̀tá, wọ́n súnmọ́ ìlú láti kó, a sì fi ìlú lé ọwọ́ àwọn ará Kaldea tí ń bá ajà, níwájú idà àti iyàn àti àjàkálẹ̀ àrùn, àti ohun tí ìwọ ti sọ́ṣẹ sì wò ó, ìwọ rí, ṣùgbọ́n ìwọ ti sọ fún mi, Olúwa Ọlọ́run, pé ìwọ fi owó ra oko náà fún ara rẹ, tí o sì pe àwọn ẹlẹ́rìí síbẹ̀, a ó fi ìlú lé ọwọ́ àwọn ará Kaldea. Nígbà náà ni ọ̀rọ̀ Olúwa tọ Jeremiah wá wípé, wo, èmi lé Olúwa Ọlọ́run gbogbo ẹran ara, ohun kan wà tí ó ṣòro fún mi bí? Nítorí náà, báyìí ni Olúwa wí, wo, èmi ó fi ìlú yìí lé ọwọ́ àwọn ará Kaldea, àní lé ọwọ́ Nebukadnesari ọba Babeli, òun ó sì kó, àti àwọn ará Kaldea tí ń bá ìlú yìí jà, wọn ó wá, wọn ó sì tẹ iná bọ ìlú yìí, wọn ó sì kún àti ilé lórí òrùlé, èyí tí wọ́n ti ń rúbọ tùràrí sí Baali, tí wọ́n sì ti ń da ẹbọ ohun mímu fún ọlọ́run mìíràn láti mú mi bínú. Nítorí àwọn ọmọ Ísírẹ́lì àti àwọn ọmọ Júdà ti ṣe kìkì ibi níwájú mi láti gba ìwé wọn wá. Nítorí àwọn ọmọ Ísírẹ́lì ti fi kìkì iṣẹ́ ọwọ́ wọn mú mi bínú, ni Olúwa wí. Nítorí ìlú yìí ti jẹ́ ohun ìbínú àti ìrunú fún mi láti ọjọ́ tí wọ́n ti kọ́ wá títí di òní yìí, tó bẹ́ẹ̀ tí èmi mú un kúrò níwájú mi. nítorí gbogbo ibi àwọn ọmọ Israẹli àti àwọn ọmọ Júdà tí wọ́n ti ṣe láti mú mi bínú, àwọn ọba wọn, ìjòyè wọn, àlùfáà wọn àti wòlíì wọn, àti àwọn ọkùnrin Júdà àti àwọn olùgbé Jerusalemu. Wọ́n sì ti yí ẹ̀yìn wọn padà sí mi, kìí sì ṣe ojú. Èmi kọ́ wọn, mò ń dìde ní kùtùkùtù láti kọ́ wọn, síbẹ̀ wọn kò fetí sílẹ̀ láti gba ẹ̀kọ́. Wọ́n sì gbé ohun ìríra wọn ka inú ilé náà tí a fi orúkọ mi pè láti sọ ọ́ di àìmọ́. Wọ́n sì kọ́ ibi gíga Baali tí ó wà ní àfonífojì ọmọ Hinomu láti fi àwọn ọmọkùnrin wọn àti àwọn ọmọbìnrin wọn fún Moleki, kí èmi kò pàṣẹ fún wọn. Bẹ́ẹ̀ ni kò wá sí ọkàn mi pé kí wọn kí ó máa ṣe ohun ìríra yìí láti mú Júdà ṣẹ̀. Ǹjẹ́ ní ìsinsìnyí, báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, ní ti ìlú yìí, sípa èyí tí ẹ̀yin wí pé a ó fi lé ọwọ́ ọba Bábélì, nípa idà àti nípa èèyàn àti nípa àjàkálẹ̀ àrùn, wò ó, èmi ó kó wọn jọ láti gbogbo ilẹ̀ jáde, níbi tí èmi ti lé wọn sí nínú ìbínú mi àti nínú ìrunú mi àti nínú ìpanu ńlá, èmi ó sì jẹ́ kí wọn kí ó máa gbé láì léwu. Wọn ó sì jẹ́ ènìyàn mi, èmi ó sì jẹ́ Ọlọ́run wọn. Èmi ó sì fún wọn lé ọkàn kan àti ọ̀nà kan kí wọn kí ó lè bẹ̀rù mi lé ọjọ́ gbogbo fún rere wọn àti ti àwọn ọmọ wọn lẹ́yìn wọn. Èmi ó sì bá wọn dá májẹ̀mú ayérayé pé èmi kì ó yí padà lẹ́yìn wọn láti ṣe wọ́n ní rere. Èmi ó fi bẹ̀rù mi sí ọkàn wọn kí wọn kì ó lọ kúrò lọ́dọ̀ mi. Lóòótọ́, èmi ó yọ̀ lórí wọn láti ṣe wọ́n ní rere. Èmi ó sì gbìn wọ́n sí ilẹ̀ yìí lé òtítọ́ tinútinú mi àti tọkàntọkàn mi. Nítorí báyìí ni Olúwa wí, gẹ́gẹ́ bí èmi ti mú gbogbo ibi ńlá yìí wá sórí àwọn ènìyàn yìí, bẹ́ẹ̀ ni èmi ó mú gbogbo rere tí èmi ti sọ nípa tiwọn wá sórí wọn. Ènìyàn ó sì ra oko ní ilẹ̀ yìí nípa èyí tí ẹ̀yin wí pé aporo ni láìsí ènìyàn, láìsí ẹran, àfilé ọwọ́ àwọn ará Kádíà. Ènìyàn yóò fi owó ra oko, wọn ó kọ́ ọ sínú ìwé, wọn ó sì pe àwọn ẹlẹ́rìí ní ilẹ̀ Bẹ́ńjámínì àti ní ibi wọn nì, ní Jerusalemu ká, àti ní ìlú Júdà, àti ní ìlú ọwọ́ òkè náà, àti ní ìlú àfonífojì, àti ní ìlú ìhàgúsù, nítorí èmi ó mú ìgbèkùn wọn padà wá, ni Olúwa wí.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé wòlíì Jeremiah, orí 23. Ọ̀rọ̀ Olúwa sì tọ Jeremiah wá lẹ́ẹ̀kejì, nígbà tí a sì ṣe mọ́ nínú àgbàlá ilé túbú wípé, báyìí ni Olúwa wí, ẹni tí ó ṣe é, Olúwa tí ó pinnu rẹ̀ láti fi ìdí rẹ̀ múlẹ̀, Olúwa ni orúkọ rẹ̀. Képè mí, èmi ó sì dá ọ lóhùn, èmi ó sì fi ohun ńlá àti alágbára hàn ọ́ tí ìwọ kò mọ̀. Nítorí báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, ní ti ilé ìlú yìí àti ní ti ilé àwọn ọba Júdà tí a wó lulẹ̀, àti nítorí odi àti nítorí idà, wọ́n wá láti bá àwọn ará Kádíà jà, ṣùgbọ́n láti fi òkú ènìyàn kún wọn, àwọn ẹni tí èmi pa nínú ìbínú mi àti nínú ìrunú mi, àti nítorí gbogbo búburú wọn nì, nítorí èyí tí èmi ti pa ojú mi mọ́ fún ìlú yìí. Wò ó, èmi ó fi ọ̀já àti ogun ìmúláradá dì í, èmi ó sì wò wọ́n sàn, èmi ó sì fi ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà àti òtítọ́ hàn fún wọn. Èmi ó sì mú ìgbèkùn Júdà àti ìgbèkùn Ísírẹ́lì padà wá, èmi ó sì gbé wọn ró gẹ́gẹ́ bí ti ìṣáájú, èmi ó sì wẹ̀ wọ́n nù kúrò nínú gbogbo àìṣedédé wọn nípa èyí tí wọ́n ti ṣẹ̀ sí mi. Èmi ó sì dárí gbogbo àìṣedédé wọn jì nípa èyí tí wọ́n ti ṣẹ̀ àti nípa èyí tí wọ́n ti ṣe ìrékọjá sí mi. Ìlú náà yóò sì jẹ́ orúkọ ayọ̀ fún mi, ìyìn àti ọlá níwájú gbogbo orílẹ̀-èdè ilẹ̀ ayé, kí wọ́n gbọ́ gbogbo rere tí èmi ṣe fún wọn. Wọn ó sì bẹ̀rù, wọn ó sì wárìrè nítorí gbogbo ore àti nítorí gbogbo àlàáfíà tí èmi ó ṣe fún un. Báyìí ni Olúwa wí, a ó sì tún gbọ́ ní ibí yìí tí ẹ̀yin wí pé ó da poro láìní ènìyàn àti láìní ẹran, àní ní ìlú Júdà àti ní ìlú Jerusalemu tí ó da poro láìní ènìyàn àti láìní olùgbé àti láìní ẹran. Ohun ayọ̀ àti ohun inú dídùn, ohun ọkọ ìyàwó àti ohun ìyàwó, ohun àwọn tí ó wí pé ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn ọmọ ogun, nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé, àti ti àwọn tí ó mú ẹbọ ọpẹ́ wá sí ilé Olúwa, nítorí tí èmi ó mú ìgbèkùn ilẹ̀ náà padà wá, gẹ́gẹ́ bí àtètèkọ́ ṣe, ni Olúwa wí. Báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí pé, pápá oko àwọn olùṣọ́ àgùntàn yóò tún wà, tí wọ́n mú ẹran ọ̀sìn dùbúlẹ̀ ní ibí yìí, tí ó dáporo láìní ènìyàn àti láìní ẹran, àti ní gbogbo ìlú rẹ̀, nínú ìlú òkè wọn ni, nínú ìlú àfonífojì, àti nínú ìlú ìhàgúsù, àti ní ilẹ̀ Bẹ́ńjámínì, ati ni ibi won ni ki Jerusalem ka ati ni ilu Juda ni agbo aguntan yo ma koja ni agbo aguntan yo ma koja labe owo eni tin ka won ni Oluwa wi o ojo nbo ni Oluwa wi ti emi o mu ohun rere na ti emi ti leri fun ile Israel ati fun ile Juda se le ojo won ni ati le akoko na emi o je ki eka ododo ki o ku soke fun Davidi eni ti yo si se dajo ati ododo ni ile na ni ojo won ni ni a o gba Juda la Jerusalem yo si ma gbe ri ailewo oruko yi le o ma pe Oluwa ododo wa nitori bayi ni Oluwa wi ati o fi okunrin kan ku lodo Davidi lati joko lori ite ile Israeli lailai be ni awon alufa awon omo Lefi ki yo fi okunrin kan ku ni waju mi lati we ebo sisun ati lati dana ore ohun jije ati lati se irubo lojojumo oro Oluwa si to Jeremiah wa wi pe bayi ni Oluwa wi bi eyin ba le ba majemu mi ti osan je ati majemu mi ti oru ti osan ati oru ko le si bi akoko won nigba na ni majemu mi pelu Davidi iranse mi le baje pe ki ohun ki o ma le ni omo lati joko lori itere ati pelu awon omo Lefi awon alufa awon iranse mi gege bi akoti le ka iye ogun orun tabi ki a le won iyanrin eti okun be ni emi o so iru omo Davidi iranse mi de pupo ati awon omo Lefi ti n se iranse fun mi oro Oluwa si to Jeremiah wa wi pe iwo ko aro eyi ti awon eniyan yi ti so wi pe idile meji ti Oluwa ti yan o ti ko won sile nitori na ni won ti se kega awon eniyan mi pe won ki o le je orilede kan mo ti oju won bayi ni Oluwa wi bi emi ko ba pase majemu mi ti osan ati ti oru pelu ilana orun ati aye nigba na ni emi bata iru omo Jakobu nu ati Davidi iranse mi ti emi ki o fi mu ninu iru omo re lati se alakoso lori iru omo Abrahamu Isaki ati Jakobu nitori emi o mu ki igbeku won ki o pada bo emi o si saanu fun won.
2: Je ki a gbadura Baba wa ti nbe le orun a dupe wi pe e ti ran wa lowo titi de akoko yi a dupe awon oro ti a ti gbo a dupe awon ti e ti se fun wa a dupe fun awon ibokun nlanla ti e ti fun eni kokan wa a dupe fun idaniloju wi pe e wa pelu wa a dupe wi pe e o fi wa sile a dupe wi pe bi a ti reti bi a ti gbadura ti a ro mo ileri yin wi pe e ti se ohun ti a n beere e gba ope ati iyin wa loruko Jesu a si n gbadura wi pe awon ibokun temi tara eyi ti e ti fun wa yio je ajemonu loruko Jesu wi pe a o ni padanu ohunkohun ti e ti se fun wa bi a ti de ipari awon eto wa fun ti ipago ajinde yi a n beyin wi pe oro ta o gbo nisinsinyi ki o se ise asepe ninu okan eni kookan wa bi e ti ran wa jade lo lati sise fun yin a n bere wi pe ogbon ati agbara ati oye ati itara lati se ise naa pelu itewogba e o fi fun eni kookan wa loruko Jesu a dupe wi pe e ti gbo loruko Jesu ni a gbadura a dupe lowo Olorun wi pe o mu wa ri ibere o tun mu wa ri ipari ipago wa a si dupe fun opolopo ohun ti Olorun ti se fun wa mo gbagbo wi pe ko si eni to n pada lo si ile ni owo ofo a le gbe opa ebinisa wa soke wi pe titi de yi ni Oluwa ran wa lowo de bi a se ma n so ni ilu wa wi pe bayi la o ma ri a o ni ri bayi bayi a ti so nipa

fún àpérò bíi èyí. Àwọn tó nílò ìyípadà ọkàn àti láti darí àwọn onígbàgbọ́ fún ìyaraẹnisọ́tọ̀. Látinú ìyaraẹnisọ́tọ̀ yìí, kí wọ́n lè ní ìfọwọ́sí orí ọ̀fẹ́ Ọlọ́run ti àwọn ẹ̀bùn àti àwọn tí wọ́n ń dì mú ṣinṣin. Àwọn ọ̀rọ̀ tó yẹ kí a ní àpérò bí èyí yóò sì so èso ìtẹ̀síwájú ìyípadà ọkàn, ìyaraẹnisọ́tọ̀, ìfaraẹnijì àti ìtẹ̀síwájú. Mo sì gbàdúrà pé àpérò yìí yóò so èso nínú ayé ẹni kọ̀ọ̀kan wa ní orúkọ Jésù. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ yín, a fi ìbùkún fún orúkọ yín, nítorí pé ẹ jẹ́ Ọlọ́run tí ó ga, tí ó tóbi. Ẹlẹ́dàá ńlá olùwàpadà, ẹ sì ń wá sí ọ̀dọ̀ ara yín, ẹ sì ṣe wá ní onígbàgbọ́ àyànfẹ́ ọmọ Ọlọ́run. À ń béèrè Olúwa pé ẹnì kọ̀ọ̀kan wa, àwọn àìní tí ó ń yí padà, tí ó mú ìsọdọ̀tun wá, tó mú ìyípadà ọkàn wá, ìyaraẹnisọ́tọ̀ àti ìfọwọ́sí iṣẹ́ Ọlọ́run, àti a ó ní ìrírí yín lọ́tun nínú ayé wa ní orúkọ Jésù. Ẹ fún wa ní ọkàn tí ó ń tẹ́tí sílẹ̀, ọkàn tí ó fẹ́ gbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. A dúpẹ́ Olúwa pé a mọ̀ pé ẹ ti dáhùn àdúrà. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Kí àwọn ènìyàn Ọlọ́run sọ àmì mìíràn. Kí Ọlọ́run bùkún fún ẹ lè jókòó. À ń wo Tímótì kejì orí kìíní. A ó sì máa kẹ́kọ̀ọ́ láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkejìdínlógún. A sì pín orí yìí sí mẹ́ta, ẹsẹ̀ ìkíní sí ìkarùn-ún abala àkọ́kọ́, ẹsẹ̀ ìkẹfà sí ìkejìlá, ìyẹn ni abala kejì, àti abala kẹta, ẹsẹ̀ ìkẹtàlá sí ìkejìdínlógún. Ìránṣẹ́ tí a yàn fún iṣẹ́ ìránṣẹ́ tí a yàn, èyí ni àkòrí ìwàásù. Ọlọ́run nínú iṣẹ́ rẹ̀, nínú ètò rẹ̀, Ọlọ́run nínú iṣẹ́ rẹ̀, nínú ohun tí ó tẹnumọ́, ó ní iṣẹ́ ìránṣẹ́, ó sì gba ìránṣẹ́ rẹ̀, àwọn ènìyàn rẹ̀, láti kópa nínú iṣẹ́ ìránṣẹ́ yìí. Kì í kàn sọ pé lọ ṣe ohunkóhun tó bá fẹ́ ṣe, ó ń fi iṣẹ́ ìránṣẹ́ fún ni. Eléyìí tí ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ ìwàásù tí ó fọwọ́ sí. Báyìí, a wá ní ìránṣẹ́ sí ayàn. Bí a ti wà níhìn, má bìkítà nípa oyè, bóyá a pè ọ́ ní apọ́sítélì tàbí wòlíì tàbí evangelisti tàbí olùṣágùn tàbí olùkọ́ni tàbí àjèrè ọkàn, tàbí a kò pè ọ́ ní adarí tí ó ń tẹ̀lé, adarí tó jẹ́ Kristi. Ìwàásù tí Ọlọ́run ti fi fún àwọn ènìyàn rẹ̀, torí náà a wá ní ìránṣẹ́ tí a yàn. Ronú nípa ara rẹ̀ lónìí gẹ́gẹ́ bí ìránṣẹ́ tí a yàn. Fún iṣẹ́ ìránṣẹ́ tí a yàn, iṣẹ́ ìránṣẹ́, ọ̀rọ̀ iṣẹ́ tí ó ti yàn ọ́ sí, jẹ́ kí n kà fún ọ láti orí ìkíní ẹsẹ̀ ìkíní ti Tímótì kejì orí ìkíní ẹsẹ̀ ìkíní. Pọ́ọ̀lù, apọ́sítélì Kristi Jésù. Ní ìhà ti Pọ́ọ̀lù apọ́sítélì, Olúwa fún un ní iṣẹ́ ìránṣẹ́ tí a yàn fún ti apọ́sítélì. Ní ìhà ti Tímótì, Ọlọ́run fún un ní iṣẹ́ ìránṣẹ́
ti a yan fun nitori pe a pe ni evangelism ni ese ikarun o ni se ise evangelism o wa tele leyi o ni se ise iranse lati pe ni ati titu o pe ni oluko oluko oro olorun o si wi pe o ti gba oro na ko ni ni oro na ki awon eniyan ki o le mo ohun ti se okan olorun ohun ti ipe olorun je tori na ajere okan esele esele asile okan o je nipa emi mimo nigba ti agbara emi mi o ba sori yin ewo si ma se eleri mi o ma ji ajere okan ni Jerusalem ni Judea ise na se yo ti o je ti o ti yan fun wa o nfe ki a ran ara wa leti pe o ti yan wa o ni o ti fi wa si ipo o ti fa si ise ki a ba le ni ise iranse ti a yan yi o meta na wa akoko akoko iranse ti a yan sinu ise iranse nipa ore ofe olorun iranse ti a yan si ise iranse nipa ore ofe olorun ki se nipa talenti ti ara lasan ki se nipa ipa eniyan tabi ife okan eniyan ohun fun ara re o ti yan wa yiyan yi o ti yan wa si abala eka ise iranse iwo ti a ba ni o je nipa ore ofe wo ikeji ikeji idaniloju fun iranse naa idaniloju fun aposeli naa idaniloju fun woli naa idaniloju fun evangelism idaniloju fun olusaguntan olukoni ki so fun wa pe ki agba ki so pe ki a sise fun ebun ni ebun o je ohun ti o sanwo fun sugbon o na ni lowo o niye lori elomi san iye re o mo pe daju daju aranti ohun ti o so fun wa Kristi san iye re bee ni o san iye igbala wa o san owo isori mimi wa o san iye ibaptisi wa ninu emi mimo o san iye gbogbo ohun ti o dawọ re le ki o ba le ni idaniloju iketa bayi iketa o ni fifi ese ase re mule nipa ifarada ti olorun fifun ni ifarada o ni lati di nkan musisin di musisin di musisin pe ki ohunkohun ko mo le gba kuro ni owo re ki yio si ohunkohun si o gba kuro ni

ó fẹ́ kí àwọn òǹde rẹ̀ kí wọ́n wà nínú ìdè nínú àhámọ́ tó dì wọ́n mú bí ìwọ ta bá pè ọ́ gẹ́gẹ́ bí àjèrè ọkàn ta bá pè ọ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ láti wá gba àwọn ènìyàn yìí tó ń dì mú tí ó sì fẹ́ mú wọn lọ sí ọ̀run àpáàdì ní gbogbo ọ̀nà ṣùgbọ́n ìwọ ó wá òní ara ìwọ ò ní mú eléyìí lọ sọ́run àpáàdì ó wá já gbà nípa ìwàásù ọ̀rọ̀ náà ó sì ń dárí rẹ̀ sí ìrònú padà sí ìyípadà ọkàn nínú olúwa. Pé ó mú lọ sí ọ̀run rere sátani kò fẹ́ eléyìí a fẹ́ kó pa iṣẹ́ ìránṣẹ́ ìlera kó gbà kúrò lọ́wọ́ rẹ ṣùgbọ́n nígbà tó bá dì í mú tó bá wá wọ́mọ ṣinṣin tó sọ pé sátani fara rẹ̀ kò ní lè dàgbà ó mọ àwọn kan wà wọ́n sọ pé ọlọ́run rán kristi láti kú fún wọn a sì wá kéde pé ìwàásù tó ń yí ayé èèyàn padà sí kristi jésù ẹni tó yí ayé padà ó mọ̀ ó tàn wọ́n wá bóyá ní ọ̀kọ̀ọ̀kan tàbí lápapọ̀ nínú àwùjọ wọn ò lóye pé kristi òun ni a fi hàn fún wọn gẹ́gẹ́ bí ẹni tó yí ayé padà torí náà wọ́n lẹ rárá wọ́n sì fẹ́ kí ìwọ tí ojú jésù náà sílẹ̀ ẹni tó yí ayé padà ò ní fẹ́ wá torí ní kété tó bá sọ kristi wá bí ẹnikẹ́ni bá wà

Thank you.

Recently, 26.

ẹ bá mi lọ báǹkì yẹn tán ṣe bẹ̀rẹ̀ sẹ́ fàṣọlá jíire náà ohun yìí.

gbogbo ènìyàn ẹ kí alleluia. A fi ìbùkún fún orúkọ Olúwa pé ó mú wa papọ̀ láti sínú ìpàdé àpérò àwọn ìránṣẹ́ Ọlọ́run. Mo ń gbàdúrà wípé Olúwa yóò bùkún wa lónìí lórúkọ Jésù. Ó jẹ́ ìyanu láti jẹ́ ọmọ Ọlọ́run, láti jẹ́ onígbàgbọ́ nínú Jésù Kristi Olúwa wa. Ká máa tẹ̀lé Olúwa, ká sì máa ní ayọ̀, kínú wa dùn láti máa gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Mo ń gbàdúrà wípé ayọ̀ tó mú wá sí yìí nípa gbígbọ́ ọ̀rọ̀ Olúwa, ayọ̀ náà yóò máa pọ̀ síwájú sí lórúkọ Jésù. Ìfaraẹnijì rẹ kó o fẹ́ mọ̀ kí ni tí Olúwa sọ. Mo ń gbàdúrà wípé ìfaraẹnijì náà yóò ní ìmúṣẹ àti ìfihàn láti ọ̀dọ̀ Olúwa lórúkọ Jésù. Ẹ jẹ́ ká gbàdúrà papọ̀. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ẹ̀fàní tá a nílẹ̀ ẹ̀kọ́ sí wípé a wá papọ̀ láti gbọ́ ohun tí Olúwa tí yóò sọ. Olúwa, gbàdúrà ìpín ẹ̀mí rẹ yóò ṣe ìtumọ̀ ọ̀rọ̀ náà fún olúkúlùkù ọkàn, yóò sì mú ọ̀rọ̀ náà wá sí inú ayé ẹnìkọ̀ọ̀kan wa. Olúwa, ràn wá lọ́wọ́ nínú okun àti nípasẹ̀ okun ti ẹ̀mí rẹ àti orí ọ̀fẹ́ rẹ láti gbé gẹ́gẹ́ bí ohun tí o ṣe àfihàn fún wa lórúkọ Jésù. Olúwa, dúpẹ́ pé a mọ̀ pé o ti dáhùn àdúrà wa. Ní orúkọ Jésù la gbàdúrà. Àmì tó dára sí kó o tó jókòó. Olúwa, kó bùkún fún ọ. Lónìí, a wá sínú Tímọ́tì kejì, orí ìkejì. A sì ń ka ẹsẹ̀ ìkíní dájúdájú. A pinnu láti sọ àsọ́ká gba gbogbo orí náà, yẹn láti orí ìkíní. Orí kejì láti orí kejì báyìí, ẹsẹ̀ kíní sí ìkẹjọ, ẹsẹ̀ kẹjọ sí ìkẹẹ̀dógún àti ẹsẹ̀ kẹẹ̀dógún sí ìkẹtàdínlọ́gbọ̀n. Ìkẹrìndínlọ́gbọ̀n, kí Olúwa kó fún wa ní òye ohun tí ó ń sọ fún wa lórúkọ Jésù. Nínú Tímọ́tì kejì orí kejì ẹsẹ̀ ìkíní. Nítorí náà, ìwọ ọmọ mi, jẹ́ alágbára nínú orí ọ̀fẹ́ tí ń bẹ nínú Kristi Jésù. Èyí ni ọ̀rọ̀ àkọ́sọ ti ìránṣẹ́ Ọlọ́run tí ó ń bá ọmọ rẹ̀ sọ̀rọ̀, Tímọ́tì, dájúdájú. Ó jẹ́ ọmọ sí tààkọ Epístélì yìí sí Paul Apostélì. Ó wá ń dárúkọ rẹ̀, ó sì wá ń sọ wípé nítorí náà ìwọ ọmọ mi, o máa lóye ọmọ, o jẹ́ ọmọ sí Ọlọ́run. Ọlọ́run sọ pé jáde kúrò ní àárín wọn, kí ẹ sì yára yín sí ọ̀tọ̀, ni Olúwa wí. Èmi ó sì jẹ́ bàbá fún yín, ẹ̀yin ó sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi. Torí náà, ọmọ Ọlọ́run, bóyá ọkùnrin tàbí obìnrin, nígbò ṣe ó wá di ẹni tí Paul Apostle gbé dìde, ó wá di ọmọ mi. Ọmọ Paul Apostle àkọ́kọ́, ó jẹ́ ọmọ, kì í ṣe àlejò. Ó mọ̀ nígbà tó bá wá sí ọ̀dọ̀ Olúwa ní àgbájọpọ̀ àwọn onígbàgbọ́, ó wá kì í ṣe gẹ́gẹ́ bí àlejò. Bóyá bẹ́ẹ̀ ni pé ó jẹ́ àlejò sí ohun gbogbo tó ń lọ, ọ̀rọ̀ tá à ń wá sùn, bíbélì tí à ń kà sí Kristi tàbí ìgbàgbọ́ àwọn Kristẹni. Ó jẹ́ ọmọ, kì í ṣe àlejò. Ìkejì, ó jẹ́ ọmọ tá a ti gbàlà, ìyẹn ni wípé ó ti gba inú ọ̀nà náà wọlé, ojú ọ̀nà tóóró tó lọ sí ìyáyéráyé. Ó ti gba ẹni ọ̀nà ìwẹ̀nù mọ́ ti ìdáríjì tó ń wá nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi. Ó jẹ́ ọmọ tá a ti gbàlà. Ìkẹta, ó jẹ́ ọmọ tá a ti sọ di mímọ́, ìyẹn ni pé bó bá tẹ́tí sí àdúrà Jésù Kristi Olúwa wa tó ní Olúwa, mo fẹ́ ìmúṣẹ eléyìí nínú ayé mi, sọ mí di, ó ní sọ wọ́n di mọ́ nínú ọ̀rọ̀ rẹ, òtítọ́ ní ọ̀rọ̀ rẹ. Ó sì fẹ́ kí eléyìí kó wá sí ìmúṣẹ, nítorí pé òun náà kí ó bá lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn èèyàn di mímọ́. Ó jìyà lẹ́yìn ibodè ọmọ,
o je omo ta ti gbala omo ta ti so di mimo o tun wa di omo to jo wa ara re nitori bi pe Paul apostle o fun ni awon itori yen ni pe fun Timothy ni awon itori oni Timothy mi o ma ko eleyi mi o ma waasu lasan o mo ro eleyi si ota ara ta ko ba le je wi pe o le je olugboran si ohun ti mo ran si o oju omo ti o jowo ara re nigba ti Paul apostle nigba to nko iwe Timothy ko ma re ti pe Timothy yo wa je to fe iti o wa da be ni pe o ti re mi o ti e le kon kon o mi o le keko o oni fi ara re han gege bi akeko ti o yoju lati owo Olorun o nko iwe si omo re to ji owo ele ti o gba oro Olorun ti o si gba oro na ti o si ka yo ka yo ka ki se pe yo ko ka laso o tabi yo kan ma waasu ki se pe yo kan ma ka pe ki n ba le so eleyi fun awon eniyan rara o n ka fun ara re ko ba le je wi pe Oluwa yo le ri wi pe aye re o jele ta fi owo si lati owo Olorun ohun kan na si le pelu wa o odi atobi oji onigbagbo jomo Olorun oji omo ninu igbagbo oji omo ta ti gbala oji omo ti a ti so di mimo o si wa je omo ti o jo wa ara re to Joseph Oluwa ikarun oji omo won ni toto ye ni pe oji omo ti aye re to wa ni ibalo pelu iwe mimo ki se pe o se nti awon omo kan se lohun rara o pada sinu iwe mimo bi o se n pada sinu iwe mimo o se awari ohun ti omo to gbodo se wo Joshua gege bo ti dahun si Mose ati pe ohun gbogbo ti Mose pa ni ase gbogbo e papata ohun lo se eleyi le o ba iwe mimo mu wo awon omo eyin bi o ti n tele ipase Jesu Kristo Oluwa wa o so wi pe won yo se won so tesiwo lati ma se ohun gbogbo ti mo ti pa ni ase fun yi titi opin aye yo fi de tori na o je omo ti aye re wa ni ibamu pelu iwe mimo ori Timothy o dahun si Timothy si Paul apostle Timothy ko ma tele Paul apostle ko ma se ife nu ara re pe ko ma ma se ohun to wa lati inu oko re ko je Olorun lile alagidi en ti oko re le rara o o je omo ti ohun iwe mimo o ti Paul apostle ba si so fun ki se lati inu opolo ara re o je ifi o to nwa latodo Oluwa nitori bi pe o je ohun to ba iwe mimo mu lo se afihan fun mi nitori na mo pinu pe won ma tele gege bi ilana iwe mimo o ji omo ti aye re wa ni ibaru pelu ilana iwe mimo o tun ji omo to duro sinsin ki se omo to so pe won o se leyi o nigba to ba wa nibe won o se nigba ti o ba wo mi won o se leyi o nigba to ba wo mi rara ko ri be toro ke Paul apostle ni opolopo igba o ma wa ni ogba ewon ko si wa pelu Timothy ni opolopo igba eyi si ni a epistle to keyin to ko ni gbogbo awon epistle to ko eleyi ni epistle to keyin o wa nso wi pe akoko ati lo mi o ti sumo etile mo setan lati di pe a mu mi lo kuro nitori pe mo ti ja mo ti pa ireje mi mo ti pa igbagbo mo bayi oni ade ododo la fi lele fun mi bayi o wa so pe Timothy o mo o gbodo tesi waju ninu ohun ti mo so fun o pe ko ma se o si gbodo se ni akoko to wo ati ni akoko ti ko wo waasu oro na ba ni wi se itoni nitori pe akoko yo de ti awon eniyan ni 30 si ti won le tewo gba ti won fe ma gbe ninu eko to ye ko sugbo Timothy duro sinsin o je o je omo to duro sinsin idi re o to fi bere ori yi wi pe nitori na iwo omo mi ohun kan na ni obi ati wa sinu ipade aporo awon nigbagbo a fe ni afowosi pe looto la je omo ta ti gbala ajo won ta so di mimo ati omo ta fi emi Olorun kun to jo wa ara re to ba iwe mimo mu to duro sinsin ti o si nsin Oluwa o si Oluwa
ìdílé tó fi wà o fẹ́ mọ̀ bó ṣe yẹ kó máa sin olúwa ní ọ̀nà tó dára sí bó ti yẹ kó máa gbé ní ọ̀nà tó dára sí bó ti yẹ kó máa sin olúwa pẹ̀lú gbogbo ọkàn àti gbogbo ẹ̀mí rẹ àti gbogbo agbára rẹ ọmọ tó ń sìn báyìí a wá ń wo ìránṣẹ́ ọlọ́run tí a fi ọwọ́ sí pẹ̀lú àṣẹ àwòkọ́ṣe òun ni àkórí ìwàásù náà kókó mẹ́tàlá fẹ́ wò àkọ́kọ́ kókó àkọ́kọ́ ni àwọn àwòkọ́ṣe ìránṣẹ́ ọlọ́run tí a yàn láti ọ̀run wá ìkejì kókó ìkejì òun ni ṣíṣe àwọn ìránṣẹ́ tí a fi ọwọ́ sí láti ọ̀run wá ìkẹta òun náà ni àwọn àmì àtòkè wá ti àwọn ìránṣẹ́ ọlọ́run tí a mọ rírì wo kókó àkọ́kọ́ báyìí kókó àkọ́kọ́ òun ni àwọn àwòkọ́ṣe ìránṣẹ́ ọlọ́run tí a yàn láti ọ̀run wá olúwa ó ti yàn wá ó fún wa ní àwòkọ́ṣe tá a gbọ́dọ̀ tẹ̀lé wo eléyìí lẹ́ẹ̀kan sí à ń wo tímọ́tíù kejì orí kejì ní ẹsẹ̀ kínní nínú tímọ́tíù kejì orí kejì ẹsẹ̀ ìkínní nítorí náà ìwọ ọmọ mi nínú ìgbàgbọ́ jẹ́ alágbára nínú oore ọ̀fẹ́ tí ń bẹ nínú kristi jésù eléyìí ni ọmọ tó jẹ́ àwòkọ́ṣe ó fún wa ní àwòkọ́ṣe jésù kristi olúwa wa ọmọ ọlọ́run àwòkọ́ṣe yìí ó retí wa ká tẹ̀lé àkọ́kọ́ ni àwòkọ́ṣe ti ọmọ ọlọ́run àwòkọ́ṣe ti ẹni náà tó sọ wípé èmi ń ṣe ohun gbogbo tí ó wu bàbá ní ìgbà gbogbo òun ni mo wá láti ọ̀run kì í ṣe láti ṣe ìfẹ́ ti èmi fúnra mi ṣùgbọ́n láti ṣe ìfẹ́ ti ẹni tí ó rán mi eléyìí ni àwòkọ́ṣe náà à ń wo ẹsẹ̀ kejì ó sọ wípé àti ohun ọ̀nì tí ìwọ ti gbọ́ lọ́dọ̀ mi láti ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́rìí àwọn náà ni kí ìwọ kí ó fi lé àwọn olóòótọ́ ènìyàn lọ́wọ́ àwọn tí ó lè máa kó àwọn ẹlòmíràn pẹ̀lú ó fún wa ní àwòkọ́ṣe ti olùkọ́ àwòkọ́ṣe ti ẹni tó jẹ́ ẹni tó ń kó àwọn ènìyàn tó sọ wípé ìwọ a ti kọ́ ọ báyìí mo fún ọ ní àwòkọ́ṣe náà ó ti rí bí mo ti kọ́ ó sì ti rí bí o ti dáhùn bó ti tẹ́wọ́ gba ẹ̀kọ́ náà bó o ti gbà á wípé ọ̀rọ̀ náà báyìí a ti kọ́ sórí tábìlì àyà rẹ báyìí pẹ̀lú ìjólóòótọ́ tí mo fi kọ́ ìwọ náà lọ kọ́ ẹlòmíràn nípa ti ìjólóòótọ́ eléyìí tí mo kọ́ lọ kọ́ àwọn ẹlòmíràn ó wá sọ pé pẹ̀lú gbogbo àfọkànsí àti àwọn ọ̀nà tí mo gbà kọ́ àti pẹ̀lú ète ìsọdọ̀tun eléyìí tí mo ní nígbà tí mo ń kọ́ eléyìí ni àwòkọ́ṣe náà ìwọ náà jẹ́ àwòkọ́ṣe ti olùkọ́ wo ẹsẹ̀ ìkẹta ní ẹsẹ̀ ìkẹta ó sọ wípé ṣe alágbára pẹ̀lú mi nínú ìpọ́jú bí ọmọ ogun rere jésù kristi eléyìí ni àwòkọ́ṣe ti ọmọ ogun kì í ṣe ọmọ ogun lásán ọmọ ogun rere eléyìí ni tí yóò dáàbò bo agbo tí yóò dáàbò bo orílẹ̀-èdè tí ó máa dáàbò bo àwùjọ ó sì wà níbẹ̀ lálẹ́ wà níbẹ̀ ó wà níbẹ̀ ní ọwọ́ ọ̀sán ó wà níbẹ̀ ní àṣálẹ́ ó wà níbẹ̀ ní gbogbo ìkọ̀rọ̀kọ́ndú ó wà níbẹ̀ ní iwájú àwọn ọ̀tá ó sì jẹ́ ọmọ ogun ó sì farada ìpọ́jú tí bójú ọjọ́ ṣe rí ó farada bí àwọn kùrukùru bó ṣe wà ó farada àwọn ìpèníjà àti ìṣòro tó yí ká ní àgbègbè ibi tó wà ó sọ pé timotiu ó jẹ́ àpẹẹrẹ ti olùkọ́ ó tún jẹ́ àpẹẹrẹ ti ọmọ ogun rere ọmọ ogun kì í máa fà sẹ́yìn nítorí pé ojú ogun ó wá le koko pé àyídáyidà yẹn ó le koko àti pé àwọn ọ̀tá wọ́n wá pọ̀lọ́pọ̀lọpọ̀ nígbà táwọn ọ̀tá wá dé lòdì sí ọmọ ogun kì í ṣe láti bọ́ ọmọ ogun yẹn ṣọ̀rẹ́ o ṣùgbọ́n láti jà lòdì sí àwọn ọmọ ogun
omo ogun yi si gbodo mo pe ko to de pe ohun lo si oju ogun lati ja ni o nitori na isoro ma wa loju ogun na o lati ji apere ti omo ogun rere Jesu Christi bayi omo ogun o ma ngbo nigba gbogbo si balogun to wa lori won ko ni lo si oju ogun ko lo si oju ija ni owo waju ko wa ma lo se ohun to wu rara o ko ma lo se ohun ti iya re to so fun ile tabo ti baba re to so fun ile rara o ko ni se o ma lo ti teti si olori ogun ohun ti olori ogun pase lati se o le mu wahala wa o le le koko o le mu isoro to le koko wa sugbon sibe sibe ti mo ti o mo o di apere ti omo ogun rere duro sisin ki o si pa oju re ko ma to rokoso ma se je ki ota kokan ko mu ko ma wo le o baba mu ko ma wo le to ma wo won tarata o ni ri o gba to ba yin bo o sugbon o bo tile je wi pe won gbe ohun ko to jo won ijada ni gboju soke wo won tarata ko si wo won daada nibi to ba wa o wa ni be gẹgẹ bi omo ogun lati ja ni o awa na wa ni yin a je omo ogun Kristi akoko lati ja lodi si ese ikeji lati ja lodi si iwa ti ara eye ni pe iwa ti ara iwa ti ara eni igbere eni ga ti ara eni imoriri ti ara eni ohun gbogbo ti ara n fe yen ni pe o fe akoko lati mu olorun ko ninu aye re awon eyan kan wa won ma ro wi pe awojo nigbagbo ni o won ni ero to lodi nigba ti won gba olorun kuro ninu aye won nigba ti won ko fun ara ara ohun ti mo fe ohun ti mo fe ohun ti mo gbodo se ti ma se eleyi ni iwa ti ara sugbon gege bi omo ogun rere to nja dada o nja lodi si ese o nja lodi si iwa ti ara o si nja lodi si satani o mo satani o mo wipe o ni ona abawole sinu aye opolopo awon eyan o le so fun re pe se eleyi won o si so pe rara won mo ko lodi o mo pe ko ba iwe mi wa mu o je ohun to lodi si ola ati owo ta ni si olorun o sugbon won ko rorun won je eru fun satani ohunkohun adari kilo ki adari wa se o je awokose a si je awokose ti omo ogun rere a n ja lodi si ese a n ja lodi si iwa ti ara igbe ara eni ga a n ja lodi si eleyi a tun ja lodi si satani satani ninu won a n ja lodi si satani si mo wipe a n ja lodi si ohun je ke ran leti o wipe paul apostoli ati sila won wa ni ilu na won si wa nibe lati ja lodi si ese lati ja lodi si iwa ti ara bayi odomokunrin kan nigba to lo si bi adura odomobirin yi o ni awon woyi ni iranse olorun to fi ona igbala ran wa paul apostoli o panumo sila o na panumo ni ojo keji o tun pada re lekan si o so wipe awon woyi ni awon iranse olorun to n kede ona igbala fun yin o je ohun to ri ni lara o je nkan to mu abuku wa bayi nigbo se nigba to tesiwaju gege bi en to nigboya o mo ngba to ba ni omo omo ni toto omo ta ti gbala ni toto omo ta ti so di mo ni toto omo to jo wa ara re ni toto omo ta ti fi emi olorun kun ni toto omo to duro sisin ni toto omo to ba iwe mo mu ni toto omo to si oluwa ni toto ni toto o je omo ore nigba to ba wa se nkan kan to ba woju e bayi lai je pe o soro o ti loye ohun to so wi pe n to hun se ye o to niyan o to ba je omo to to ni o
nígbà tó bá ní ọmọ ọmọ rẹ ní tòótọ́ tó ń ṣe ó bẹ̀rẹ̀ sí ṣe àwọn eré náà lẹ́ẹ̀kan sí ó ń fi ayé rẹ̀ ta tẹ́tẹ́ ó wá ṣe ọmọ náà ó máa lóye ohun tó ń sọ fún òun ọmọ náà tó bá jẹ́ ọmọ tòótọ́ ni o kì í ṣe àlejò ó mọ̀ wípé nǹkan tó ń ṣe yẹn pé kóhun dáwọ́ dúró ni o ṣùgbọ́n ọ̀dọ́mọbìnrin tà sọ nípa rẹ̀ yìí kò lóye àmì kankan láti ọ̀dọ̀ ìdákẹ́jẹ́jẹ́ àti ìpanumọ́ Paul àti Sila nítorí náà Paul ó wá yí padà sí ó sọ wípé mo pàṣẹ fún ọ jáde kúrò ní ara rẹ̀ ǹjẹ́ ó mọ̀ ẹni tó yẹ kó jáde yẹ ló pàṣẹ fún ó pàṣẹ fún gẹ́gẹ́ bí ọkùnrin ni gẹ́gẹ́ bí ọkùnrin ló pàṣẹ kì í ṣe gẹ́gẹ́ bí ọ̀dọ́mọbìnrin obìnrin sì ló ń sọ̀rọ̀ jáde tó ń sọ̀rọ̀ jáde kì í ṣe obìnrin ẹ̀ ṣùgbọ́n èmi tó wà nínú rẹ̀ ni sàtáànì tó wà nínú rẹ̀ ni ẹ̀mí èṣù tó wà nínú rẹ̀ ni òun ló ń sọ̀rọ̀ yìí paul apostoli kò láti máa wá bá paul apostoli wà láti bá arajà àti ẹ̀ṣẹ̀ àti sàtáànì ìdí rèé tá a fi wà níyìí pé àwa pẹ̀lú gbọ́dọ̀ ọmọ èmi náà mọ̀ ìwọ náà sì mọ̀ wípé mo gbọ́dọ̀ tẹ̀lé àwòkọ́ṣe ti ọmọ ogun rere jésù kristi ìwọ pẹ̀lú tó jẹ́ ọmọ ọlọ́run ìwọ náà tó jẹ́ ọmọkùnrin àti ọmọbìnrin ọlọ́run ìwọ pẹ̀lú láti tẹ̀lé àwòkọ́ṣe ti ọmọ ogun rere ti jésù kristi olúwa wa àmì tó dára tó bá tẹ́wọ́ gbẹ eléyìí ó sì jà lòdì sí ẹ̀ṣẹ̀ ibikíbi tí ẹ̀ṣẹ̀ náà tó bá wà ìdí rèé gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run o kì ń ní ẹnikẹ́ni tó ṣe ojúrere fún nínú iṣẹ́ ìránṣẹ́ nítorí wípé tó o bá ṣe ojúrere sí àwọn èèyàn judas iscariotu tó sì sún mọ́ àwọn ọ̀tá ìjọ ju àwọn tí a fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nínú ìjọ lọ tó bá ní judasi gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ṣojúrere fún o ní lè jà lòdì sí ẹ̀ṣẹ̀ tó wà nínú rẹ̀ àti ìgbọ̀jẹ̀gẹ́ tó wà nínú rẹ̀ nítorí náà bí ẹnikẹ́ni tó bá máa dàbí bá jésù ó ti ẹ̀ni jésù nínú orúkọ rẹ̀ ṣùgbọ́n bá jésù ni nínú ìṣe rẹ̀ ó máa gbìyànjú láti yí baálẹ̀ ní ọkàn padà kúrò nínú ìgbàgbọ́ láti pọkàn baálẹ̀ dà kúrò nínú ìgbàgbọ́ láti mú kí ọkàn baálẹ̀ kó yí padà kúrò lọ́dọ̀ olúwa ó ní orúkọ jésù ní orúkọ rẹ̀ ṣùgbọ́n bá jésù ni ó ní ọkàn tó burú ó gbọ́dọ̀ jàlòdì sí ẹ̀ṣẹ̀ kó jàlòdì sí ìwà ti ara kó o sì jàlòdì sí sàtáànì paul apostoli ó wá yí padà sí ọ̀dọ̀ ọmọbìnrin náà ní kí n la o mo jẹ́ ọmọ ó jẹ́ ọmọ èṣù kì í ṣe ní kọ̀kọ̀ báyìí ní gbangba ó ní olùṣọ́àgùtàn olùmọ̀ sọ fún olùṣọ́àgùtàn pé olùṣọ́àgùtàn máa fẹ́ràn yín o ṣùgbọ́n o ìgbà míì wà a kì í fẹ́ràn tẹ́ ẹ ṣe olùṣọ́àgùtàn ní ẹ sọ fún mi kí ni mo ṣe wọ́n ní tó fi yẹ kẹ́ ẹ pè wọ́n ní kọ̀ọ̀kọ̀ nítorí ìgbéga ipò tí wọ́n wà tó yẹ kẹ́ ẹ pè wọ́n wọ́n ní ojúṣe wọ́n ní oyè ó yẹ kẹ́ ẹ pe ẹyin yẹn sí ìkọ̀kọ̀ sí kọ̀kọ̀ sí kọ̀kọ̀ pé kẹ́ ẹ má sọ ní gbangba ẹ kò sọ fún bóyá ọkùnrin tàbí obìnrin pé eléyìí ò tọ́ o eléyìí ò dáa báyìí o èyí yóò jẹ́ ìtẹ́wọ́gbà sí wa o olùṣọ́àgùtàn ni mo mọ̀ pé àwọn nǹkan kan wà tẹ́ ẹ gbọ́dọ̀ lóye nípa rẹ̀ eléyìí tí wọ́n ní àwọn kọ́ nípa àwọn ẹ̀kọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀ kó tó di pé àwọn di ẹni tó jẹ́ oníwàásù lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ní nǹkan táwọn máa ń ṣe ní gbangba nígbà tí ẹnìkan bá dá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ ẹ bá ẹni yẹn wí ní ìkọ̀kọ̀ ni o torí pé ẹnikẹ́ni ò mọ̀ nípa rẹ̀ nígbà tí ẹnìkan tó bá dá ẹ̀ṣẹ̀ ní gbangba tí gbogbo àgbájọpọ̀ ìjọ sì mọ̀ nípa rẹ̀ tá a sì fi ṣọwọ́ sí gbogbo ayé tí gbogbo ayé sì mọ̀ pé èyí ó jẹ́ ẹ̀ṣẹ̀ ní gbangba ni o a máa bá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ wí ní ìkọ̀kọ̀ a wá bá ẹ̀ṣẹ̀ gbangba wí ní gbangba
se loye bayin e da mi lohun be ba loye idi re o to bi je wi pe bi en pe on ko ba sele to je ise to je iwa ti ara to je satan lo ru eleyin soke ta se re ni gbangba ti olusoad kan si laofani awon aba wi ni gbangba idi re awon ya so pe olusoad to a feran yin o ṣugbọn a feran ona te ngba toni sona e gbodo loye e wi pe iwe mimo ni mo tele mo ngbe nipa iwe mimo mo se ranse nipa se iwe mimo e si gbodo tewo gba iwe mimo mo gbagbo ko tewo gba iwe mimo mo tewo gba iwe mimo wese ikerin ese kerin timothy ukeji ori ikeji ese kerin o ni sin ko si eni to njagun ti n fi ohun aye yi di ara re lowo o si so nipa omo ogun o oni ki o le mu inu eni ti o yan ni omo ogodun o ti yan wa ki ko yan wa o yan wa ka le je omo ogun ni ka le ma gbe ege bi omo ogun ti o nda bobo ijoba na ijoba ti olorun ele ni ipe re o awo ese karun ni ese karun o so wi pe bi enikeni ba si nja a ki de ni ade bi ko se pe o ba ja ni aise ero o so nipa awon ere to sa ere ije o so nipa wo ko se ti je en to sa ere ije won ti se opolopo igbaradi won ti sa ere ati pe bo se ma ade opin ere ije na nigba gbogbo ni en to sa ere ije yi o sa ere nigba gbogbo le to sere dada aya yi o wo ila to gbeyin to ma pari si o le je to npo ese ni o le je to sa ere ni o le je to nwe omuwe ṣugbọn gbogbo ilana to ni se pelu ere dada aya yi o lo npamo awa na je awokose ti en to sa ere ije bi pe a o ma sare pelu ijo looto a o ma score daradara a ma ise iranse pelu ododo eyi ni awokose ta ni nigbati a si nsare fun oluwa a nsare ije na ti a si nse ohun kan to ye ka se fun oluwa a nse leyi pelu imoye pe eleyi ni ilana na eleyi ni oro na ki se pe kakan wa sibe kakan wa se ohun to ba wu wa ohun to ba wu mi ki wa se rara o en to yan wa o si gbodo ma ja lai se eru o gbodo ma ja lai se eru en ti o si sare eje ko ma ba oga won ja en to ndari won ko ma ba won ja to ba wa ninu ere ije ti olympic ori en to fufere nibe o fufere pe ko duro o ti wa ni ori ila na referee so wi pe owo re ti kan eleyi ko ye ko owo re kan oya mu ball yen wa fi si ibe yen bere le kan si o o ma tele ilana na o ni ma ba en to nse akoso na ja referee o ni ma ba ja ni ori papa e ta tin gba ball o ma sare dara dara ege bi oro olorun mo ri pe opolopo awon eniyan to lo sinu ijo mi o mo mi o se le se alaye won o ma tele ilana na won o ma tele ilana kokon rara rara to ba so fun won pe ohun to nse yi en to nsare ije yi o gbodo gbaradi dara dara njo gbaradi en ti o nsare ije o gbodo ronun ko si ronun jile ko to di pe ojo ti o ma wa si ori papa to ma de ko si le se ohun gbogbo to ma se to ma fi se tewo gba ni waju oluwa njo ronun nipa eleyi bi pe n o le wasu lati nu nkan to ba ti egbogan aya fi tin ba ti pese wasu na sile daada ege bi en to nsare eje mo wa okose na mo wa gbaradi mo wa tele ilana na ati bo se ki nse ki nkan ni ma se bakan bakan idita na fi wa ni re ko le keko lati nu eleyi ko si wa tele awokose ti omo ma tele awokose
ti olukọ ma tẹle awokọse ti omo ogun rere ko si ma tẹle awokọse ti eni ti o ngbaradi daradara wo ese kefa ni ese kefa o so wi pe agbe ti o se laala eleni oro miran ta lo fun agbe yen ni pe o fe bo orilede o fe bo awujo nsele yen ni pe agbe to se laala ni oni lati ko mu

jẹ́ ẹni ti ẹ̀mí kì í ṣe ẹni ti ara o jẹ́ ẹni ti ẹ̀mí kì í ṣe ẹni tayé o jẹ́ ẹni ti ẹ̀mí kì í ṣe ọmọ tí ò dúró dédé o jẹ́ ẹni tí a fi ẹ̀mí kún jẹ́ ẹni tí a fi ẹ̀mí kún ọmọ tó dúró ṣinṣin ọmọ tí ayé rẹ̀ bá ìwé mímọ́ mu sọ fún olúwa jẹ́ olùkọ́ jẹ́ olùkọ́ tó ti gba ìdálẹ́kọ̀ọ́ tá a ti kọ́ tí jẹ́ olùkọ́ tá a ti sọdọ̀tun jẹ́ olùkọ́ tó ṣe é gbẹ́kẹ̀lé jẹ́ ọmọ ogun jẹ́ ọmọ ogun tó ní ìgboyà fún olúwa

jẹ́ àgbẹ̀rere ajínrere máa bọ orílẹ̀-èdè máa bùkún fún orílẹ̀-èdè máa yí àwọn ẹlẹ́ṣẹ̀ àti apadà sẹ́yìn padà àwọn apadà sẹ́yìn tí wọn ò lè ṣàkóso ara wọn mọ́ tí wọ́n sì fẹ́ máa ṣe àkóso oníwàásù tí wọ́n fẹ́ máa ṣe àkóso ajínrere tí wọ́n fẹ́ máa ṣe àkóso olùkọ́ wọn ò sì lè ṣe àkóso ara tiwọn o ìpẹ̀yìndà wọn a ṣe ìdámọ̀ rẹ̀ láti wá ṣe àkóso ara wọn kúrò ní ipò ilẹ̀pẹ̀pẹ̀ ti ọmọ onínàkúnà wọn kúrò nínú ipò búburú wọn wọn ò lè ṣe eléyìí ṣùgbọ́n fẹ́ ṣe àkóso oníwàásù borí wọn o borí wọn o borí wọn ṣẹ́gun wọn pa wọn lẹ́nu mọ́ borí ìwà ti ara.

ó ti fi àpẹẹrẹ náà hàn án. Ó ní agbára láti ṣe ọ́ gẹ́gẹ́ bí àwòkọ́ṣe náà. Ó sì fi àwọn àmì náà hàn, àwọn àmì ti ìránṣẹ́ Ọlọ́run tí a yàn, tá a fọwọ́ sí, tá a sì mọ rírì rẹ̀.

said to be a joint.

Ẹ kí alleluia. Olúwa ti bùkún fún ọ. Olúwa yóò ṣe bùkún fún ọ ní ìsinsìnyí. Olúwa yóò tẹ̀síwájú láti máa bùkún fún ọ títí ìyókù ọjọ́ ayé rẹ nínú iṣẹ́ ìránṣẹ́ nu ayé lórí kan Jésù. Ẹ jẹ́ kí a gbàdúrà papọ̀. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín fún oore yín. A dúpẹ́ fún àkókò ìpéjọpọ̀ lọ́wọ́ yìí. A dúpẹ́ Olúwa nítorí pé ẹ ń fi ìfẹ́ yín hàn. Ohun gbogbo tí ẹ ń sọ fún wa, ohun gbogbo tí ẹ ń fi hàn fún wa nítorí ìfẹ́ yín sí wa ni. A sì gbàdúrà pé ìfẹ́ yìí yóò ní ipá, yóò sì so, yóò fẹ gbòǹgbò múlẹ̀ nínú ayé ẹnìkọ̀ọ̀kan ní orúkọ Jésù. Ẹ bùkún fún gbogbo ọmọkùnrin, gbogbo ọmọbìnrin, gbogbo ìránṣẹ́ Ọlọ́run, gbogbo oníwàásù, gbogbo onígbàgbọ́ níhìn-ín àti ní ibi gbogbo ní orúkọ Jésù. A dúpẹ́ Olúwa pé ti dáhùn àdúrà ní orúkọ Jésù ni a gbàdúrà. Kí Ọlọ́run bùkún fún yín, ẹ lè jókòó. À ń wo Timothy 2 orí ìkẹta ẹsẹ̀ ìkíní. Ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ó túmọ̀ sí pé o ti mọ nǹkan míì nípa ìgbàlà, o ti mọ nǹkan míì nípa ìwà mímọ́ láìsí ètùkẹ́ sí òrìlúwa, o ti mọ̀ nípa ẹ̀yin ò gba agbára nígbà tí ẹ̀mí wọn bá bà lé yín. Ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu, ní Judea, Samaria àti dé òpin ilẹ̀ ayé. Ẹ ti mọ̀, ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù ìhìnrere fún gbogbo ẹ̀dá. Ẹ ti mọ̀, máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo ohunkóhun tí mo ti pa ní àṣẹ fún yín. Ẹ ti mọ̀, wọ́n sì tú káàkiri, wọ́n sì lọ síbi gbogbo, wọ́n wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ ti mọ̀ bí Filipi ṣe lọ sí Samaria, tí ó sì wàásù ọ̀rọ̀, ó wàásù Kristi, ìjọba Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ni àwòsàn adá wọn nídè, bẹ́ẹ̀ sì ni ayọ̀ púpọ̀ sì wà ní ìlú náà. Ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé pẹ̀lú gbogbo tí o ti mọ̀, pẹ̀lú gbogbo tí o ti gbọ́, pẹ̀lú ohun gbogbo tí o ti ní ìrírí rẹ̀, ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ewu yóò dé. Ó fẹ́ kí a mọ̀ ọjọ́ tí a wà, ìran tí a wà yìí. Ó fẹ́ kí a mọ̀ pé àkókò ìkẹyìn ọjọ́ nìyí, pé ẹ̀gbà ewu la wà yìí. Síbẹ̀ ìhìnrere yìí ti ìjọba yìí ní a ó kò púpọ̀ sí aláìwàásù ní gbogbo orílẹ̀-èdè títí òpin yóò fi dé. Ìgbà ewu bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ó jẹ́ àkókò ìwàásù. Ìgbà ewu bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ó jẹ́ àkókò tí àrùn òòràn tí ojúṣe tí Ọlọ́run ti fi fún wa, tí a ó sì ṣe pẹ̀lú gbogbo ọkàn wa. A ò wo àkókò, à ń wo Kristi, a ò wo ewu, à ń wo ọmọ alálẹ́ àlàáfíà, a ò wo ohun tí ayé lè ṣe, à ń wo ohun tí ọ̀rọ̀ tí a ti ṣe pé Kristi tí o ti pè wá sí láti ṣe. À ń sọ̀rọ̀ lónìí lórí àwọn àkòrí ìránṣẹ́ tí a fi àmì òróró yàn pẹ̀lú ìwàásù tí a fi lọ́wọ́. Ìwàásù bẹ́ẹ̀ ni, ta ni ìránṣẹ́ láìsí ìwàásù? Ta ni oníwàásù láìsí ìwàásù? Okòwò tí yóò wàásù? À ń wo ìránṣẹ́ tí a fi àmì òróró yàn pẹ̀lú ìwàásù tí a fi lè lọ́wọ́. Ohun mẹ́ta là ń wò. Wo àkọ́kọ́, àkọ́kọ́, lílóye àkójọpọ̀ tí ó péye nípa ipò ìgbà ìkẹyìn. Lílóye àkójọpọ̀, lílóye nínú òye kíkún. Bí a bá ti pè ọ́ ní ìránṣẹ́, oníwàásù, ajèrè ọkàn, evangelist, tí ò bá lóye, tí ò bá mọ̀ èyí ipò tí o bá ara rẹ, o mọ̀ ní ìdáyàfò, o wà nínú ìdáyàfò,
o si fi ise ranse na sile sugbon to ba ni oye to peye pe oro olorun so pe eyi lo ma sele a oye yi mi ni sismo mo o ni ejade lo nigbati ejade lo eleyi o sele o ni mo ko ijo mi ko pelu mi nigbati o nko pelu re eleyi o sele ani lo oye ti o peye ti pa ipo igba ikeyin ikeji ifara eniji ti ara eni lati je olooto nipa ise isin agbodun mo bi a pe wa lati sin a o pe wa lati ma lu awon eniyan a pe wa lati ma je gaba lori awon eniyan a o pe wa lati ma fi pa mu awon eniyan lati te ba si wa tani wa no nipa ori olorun akon je rupe akon je eniyan lasan lai se kristi a o le so nkon a o se pataki be sugbon a loye ise isin a nsin oluwa a nsin awon eniyan a se kristi a nsin awon kristiani ti a nsin won o wa loke ni ipele kan na kristiani ti a nsin awon mi wa ni isale pepe awon mi wa je omo owo awon mi won se ndabo tujo awon mi won dagba si awon mi won ni on gba edun okan gba edun okan awon kristiani sugbon a ni edun okan fun won awon mi won dagba soke awon mi won je olododo awon mi won ye fun igba soke sugbon a gboro sin gbogbo won lapapo yo je ise isin ti a fi ara baje fun o mo ise isin ti a fara je fun o ti mo se pe o ni awon ere kan ti o gba fun ise isin o ni idanimo sin o ni imoriri sin o ni imoriri to o dabi amo awon eniyan awon odo omo wo awon ti o n bo ti won ge ka jo bo won je bayi ti o ba bo won nitori mo fe bo omo obirin e sugbon o je omo won to bege ti o ge mi ni ka je tori na bi bo ni o ta won duro eleyi ki n se ise isin iranse ti o farajin awon agbe mele lo lo soko awon egun ada bi a pa awon lara won o ni fi ise oko sile awon mi elo awon oloja won wa soja boya iru ispo kon sele ti o pa won lara won o ni dawo wiwa si oja lati wa taja duro fun wa awon melu lo pese ounje wa sile ti ani oru awon mi ki se oru lasan won ni irora won dawo lo lati ma sin wa won fara won jin bi agbe ba gbin to fara jin bi oloja iyaloja baloja to ntaja to fara jin bi awon eniyan awon oyin rere to npese ounje wa lati mo kalokun bi won ba fi ara won jin bi awon eniyan yoku gege bi awon onise ero to wa se ina wona fun wa to wa ti wa la sele won a pe won ti wa lesekese eleyi o sise tohun o sise gbogbo won sin wa mo bikita won ni awon ipenija sugbon won pa ipenija won ti segbe kan won a sin bi o ba sin wa be nigba nu awon na ye ki a sin kristi si awon kristeni sin ijo ifoneni jiti ara ni lati je olooto nipa ise isin ti a fara wa jin fun wo iketa ifoneni ji ti o lere fun titayo ninu iwe mimo awon mi lasan wa omi lasan yi bi awon nimo ero bi won ba se alaye nipa awon to wa ni omi yi won ni eleyi o je omi to le won ni awon opolopo ni to me to le ri ninu omi yi igba miran si wa won ni lati lo ilana kan
won si se omi yi won fo mo won tun se bayi omi yi omi lasan ko ni se ohun ti awon ni mo ijinle ipe isegun ti wa ti won ti won le lu awon ti o nse imo yi nipa nipa imo imo isegun won ni le lu awon omi ti won ti fo mo wa won ti mo gbo imo gbogbo lile kuro ninu omi na won ti mu gbogbo awon iyo iyo omi to ni iyo won ti mu kuro ninu omi yi ati wa ni omi to mo bakan na ni pelu iwe mimo iwe mimo yi o je oro omi iye daju daju aye wa awon ikude kude wa daju daju ninu aye wa awon awon kan wa ti yo pa ara wa lara sugbon bi iwe mimo ti o ba je le ti a gbe mo ti a o ba je le ti a fo mo to ba je le ti o mo to ba wa sinu aye wa bayi o ba fun wa ni wa fun ni igbe aye to duro sinsin o fun ni igbe aye to duro dede o fun ni igbe aye to mu ki a mo pe eleyi ni ona na e ma rin ninu re a nilo lati fokan wa si eleyi iketa ifaraninji ti o lere fun titayo ninu iwe mimo akoko akoko liloye akojopo ti o peye nipa ipo igba ikeyin an wa si Timothy keji ori iketa ese ikini mo lero po loye bi a tin ka iwe mimo yi mo tin salaye emi o se atako enikeni mo ni lati salaye iwe mimo ko ba le je pe iwo o ni oye to peye bi filayi ti ko ba wori e dada ma so pe ki lo fa elele ti mo fi so be ni pe ki o ba le je pe mo le ran lowo lati loye mo le ran lowo lati se akojopo o sin ni liloye akojopo ti o peye nipa ipo igba ikeyin ile ti abara wa awo Timothy keji ori iketa se kini sugbon eyi ni ki o mo oro na mo o tumo pe lati loye o tumo pe lati se akojopo o tumo se pe lati mo duju duju le fiwe aye re fiwe ise ranse re eyi ni mimo ti o je akojopo pe ni igba ikeyin ni ikeyin ojo igba iwu yo de igba iwu ki lo mu je igba iwu wese ikeji ese ikeji o ni nitori awe eniyan yo je olufe ti ara won sugbon wo loye o won o je olufe ti ara won awon egbe awon inu meji lo wa egbe kan o wa lowo tun egbe kan wa lowo si awon ti won je olufe ti ara won sugbon won o loye je n fun oni apere ni ihaye ani eso ibi npa inu re jaje o si padanu ara re pe mo nilo je bayi bayi nitori na bi Jacob se wa bi Jacob se se awon kan onje ti Esau si n wole lati papa ti o ku lo be ni Esau o feran ara re sugbon o gbagbe awon kan to se pataki jojo o ni se o le fun lara ipete re Jacob wi pe mo fun o feran ikun re o fe te ikun re lorun daju daju ma fun e sugbon lori amoye kan soso wa ta ogun ibe re fun mi tori na o ni mo feran ikun mi mo feran ara mi mo nilo ipete yi bayi bayi ogun ibi kere le fe se fun mi mo ta fun e mo fun e o si gbagbe anfani ogun ibi
ó gbàgbé nípa ìrẹ ọjọ́ iwájú pé ọjọ́ iwájú rẹ̀ asopọ̀ mọ́ ogún ìbí. Ó gbàgbé ayérayé rẹ̀ ó ní asopọ̀ mọ́ eléyìí, ṣùgbọ́n ó jẹ́ olùfẹ́ ara rẹ̀. Ó rántí Absalomu, òun pẹ̀lú ó wà ní ààyè, ó fẹ́ agbára, ó fẹ́ ipò, ó fẹ́ ìgbéga, ó sì fẹ́ púpọ̀ gidigidi pé èmi Absalomu mo fẹ́ràn láti ní eléyìí. Ó jẹ́ olùfẹ́ ara rẹ̀, àní bó tẹ̀ jẹ́ pé eléyìí yóò mú kó pa bàbá rẹ̀, bàbá rẹ̀ kò jẹ́ nìkankan fún un. Níwọ̀n ìgbà tí kò bá ti ní ipò yìí, ìgbéga yìí, agbára yìí, bàbá kò ṣe pàtàkì wúlò. Torí náà ó lé bàbá rẹ̀ jáde nítorí olùfẹ́ ara rẹ̀. Ó wá sí májẹ̀mú tuntun Herodu kan wà, ó wo ìjọ, ó sì rí pé pípa àwọn ènìyàn nínú ìjọ, ó sì mú Jákọ́bù, ó sì pa á. Bíbélì wí pé nítorí Herodu rí pé eléyìí ó tẹ àwọn Júù lọ́rùn, ó sì náwó rẹ̀ jáde, ó mú Pétérù, ó fẹ́ ìboríyìn àwọn ènìyàn, ìfowósí àwọn ènìyàn. Ọba ńlá, ọba tó ga, pa wọ́n nu, ó sì ti mú olórí wọn. Ọkùnrin yìí ó fẹ́ràn ìyàwó ènìyàn ju Ọlọ́run lọ, olùfẹ́ ara rẹ̀. Ṣáájú kí orí tó kó gbá wọlé, ìṣe orí kejìlá, àwọn ènìyàn wá papọ̀, wọ́n sì ń gbé e ga pé wọ́n yìn pé torí rẹ̀ ìwọ ni agbára nínú gbogbo fún wa. Ọkùnrin Herodu ó jáde wá, ó fẹ́ràn ìyìn, ó fẹ́ràn ìpọ́ni, ó wá dìde, ó sì wí pé ó sọ báyìí, àwọn ènìyàn wá óye pé eléyìí kì í ṣe ohun ènìyàn lásán, ohun Ọlọ́run ni. Herodu ó fẹ́ràn ara rẹ̀, ó fẹ́ràn eléyìí, ìpọ́ni, ìyìn. Nígbàtí Ọlọ́run rí pé ó ti ré kọjá àǹfààní orí ọ̀fẹ́, ó rán agẹ́lẹ̀ kan, ó lù ú, ó sì kú. Olùfẹ́ ara wọn, ó sọ pé ìhà méjì ló wà, ìhà kan ní ọwọ́ òsì, a lè sọ nípa Esau báyìí, mo lọ sí ti ọwọ́ ọ̀tún báyìí. Olùfẹ́ ara wọn, Jákọ́bù, ó fẹ́ràn ara rẹ̀ pẹ̀lú, ṣùgbọ́n ó fẹ́ràn ara rẹ̀, ó ju Esau arákùnrin rẹ̀. Bíbélì pé ó fẹ́ràn aládùúgbò rẹ̀ bí ara rẹ̀. Má fẹ́ràn ara rẹ̀ kó kórìíra aládùúgbò rẹ̀, kó jù ú. Jákọ́bù ó fẹ́ràn ara rẹ̀ bí ó ṣe mọ̀ pé òun ti ń wá ogún ìbí yìí. Bó lè tò yìí ṣe jẹ́ wọ́n fi ogún ìbí fún arákùnrin mi, ohun tí mo fẹ́ lérè, ohun tí mo sì gbọ́dọ̀ ní lérè, ó ti ń dúró de léyìí àǹfààní tipẹ́tipẹ́. Nítorí nígbà tí Esau wí pé ṣé o lè fún mi ní àṣàrò, ó ní dájú ẹ̀ máa fún ẹ, ṣùgbọ́n ìwọ fẹ́ràn àṣàrò, èmi fẹ́ràn ogún ìbí. Bí o bá fún mi ní ohun tí mo fẹ́ràn, máa fún ní ohun tó fẹ́. Esau sì rí pé kí logún ìbí ní ṣe fún mi, mo á fún ọ, ṣùgbọ́n o gbọ́dọ̀ jẹ́jẹ́, kì í kàn ṣe ọ̀rọ̀ ẹnu lásán. Eléyìí o, a gbọ́dọ̀ kọ́ sílẹ̀, eléyìí a gbọ́dọ̀ ṣe, gbogbo ènìyàn yóò mọ̀ pé báyìí pé èmi ló ní ogún ìbí. Jákọ́bù ó sì jẹ́ olùfẹ́ ara rẹ̀, kò fẹ́ arákùnrin rẹ̀, ohun tó ṣàfẹ́ òun ni ogún ìbí. Ṣé àwọn ènìyàn wà bí Jákọ́bù lónìí bí? Wọ́n á lu àwọn míì bolẹ̀, wọ́n á gba ẹ̀tọ́ kúrò lọ́wọ́ rẹ̀,
wa fun mi ni eto yi eto ase eto agbara eto ipo ohun to fe leleyi ohun ti arabinrin fe ni fun mi ni eto yi o si ju awon elomiran ni eto ti won awon elomi ni eto o fe ninu didun awa na leto lati ninu didun o fe sasiyori o fe joba awon na leto lati jaje onigbagbo aje omo olorun kini idi re ti o fi gbodo gba eto to je ti arakunrin miran arabinrin miran ara iranse olorun miran oniwaasu miran gba eto re kuro lowo re ko ba le je pe awa a o le ni eto eleyi oni iwa si igbe aye Jacob o mo nigba mi o ma sele ninu ile bi oko to je olori ebi ninu ile oko oni eni to nse ipinu nigba na aya oni aba aba adota adota imi iwo leto imi na ni eto mo fe ni eto yen o si se un gbogbo ohun kohun ko ba le je pe a du okan re ni eto e ko ba le je pe eleyi yo je olusakoso eleyi yo je eni ti o n dari o si gba o si wi pe emo Africa le la wa yi awon in Africa ton fun ni ola yi ton fi olori ebi fun oko won o kin se le ni ilu Britain won o kin se ni America won o kin se be ni agbegbe ila oke okun lo awa agbodo ni eto awo sin gba eto yi lowo oji eto yi lowo eni ti olorun ti fi eto yi fun o mo o je olufi ara won bo feran ara mi ani ohun ti mi o te leto si mo fe di mu bo fe pa mo ko ba le je pe eto ko ni je ti ogun ibi ko ni je ti Esau yo je pelu Jacob o je fife ara eni jo fife olorun lo wele wese ikeji nitori awe eniyan yo je olufe ti ara won olufe owo eleyi ni eda awon eniyan ati ise awon eniyan ni opin ojo won je olufe owo afunu afunu ani awa ti a so pe a je ase iranse ninu ijo olorun o mo ni opolopo ibi wa jade wa a koko won a fonu wa fonu wa fihan eni ti won je bi o ba pe mo to ni arakunrin mi arabinrin mi omo birin mi e se tani lati se be o dabi pe oun ru soke oni lati ru soke sa se ranse sa so fun wa ohun ti oluwa fe ki a gbo rara o sugbon won gbodo ni idanimo won gbodo ni igberaga aye won ki a ru soke ki a fihan fun awon eniyan afunu agberaga kini igberaga nigbati enikan ti o nilo lati mo sugbon ko mo sugbon o fe fihan pe oun mo ju oloko lo pe oun mo ju awon eniyan ti won dari re lokan lobirin aje asoro boboro o ti je ami ojo yi ti a wa yi asa igboran si obi omo ile yi ani awon omo nile a se pe won a so pe omo mi joko sibe yen mo nbo odi baba agbalagba o lele pe awo odo toni adabi awo odo igba ti re a o ki se be mo won ti ko awon isura igboran sile ati si awon obi won nipa tara obi nipa temi ati obi nipa temi pelu ara won si danimo obi
o ja sa igboran si obi alailope alailope nigba ta je odo ti o ba fi ohun ko fun wa ati a fi ohun kan yi boya ati en se akan e se bo de pe o mo pe ohun kan yi ati ebo o je kekere ohun ti a fi kan bo a so pe le kekere kilele to fun mi ni ohun kekere bayi a ni so be ani e se adupe ironi ki se ohun to wa nbe ki se iye to ni n to te fi fun wa o gba ero pe o fe buku fun aye re o fe se rere fun o ohun ko ohun to le je o kere ni o ki se n to reti a gbodo so pe e se po sugbon iran ta wa yi iran igba ikeyin yi ko si e tin won kin se adupe won ti alai lope alai mo o awon elomi le menu ba iwa mi mo sugbon won menu ba pelu okan ipele awada tabi efe tabi fifi sefe iwa mi mo si oluwa sugbon ninu okan won ni toto efe ni kin se idanile tu won ni won ni aimo gbe se keta oni alai ni fe ani ife ni awon ojo ta wa yi ni awon ojo ti a nse ranse yi ko si ife ti o ti gbo nipa iya toju omo owo re si ibi le dalenu si enikan lo sibe ori omo alaye iya yen o je alai ni fe o nsele awon yi ni awon ojo ti a gbe wa ti gbo nipa baba tabi iya okan obinrin to je baba awon omo to so pe ebi eduro si bi won si wa ni bi lori lede wa o si lo si oke okan lohun o lo si ibi ti ile ti dara bi o se debe o wa yi fonu gba fonu re pada iya awon omo won le pe bi o se de ohun boya o bara re je pelu awon obinrin miran ko ba le je pe yo le gba awon iwe eri lati ma gbe ni ilu okunrin iyawo re nke ni Nigeria o bi o ba kan le fi owo die ranse nigba to ba de Nigeria ta wa paro re si naira a fi toju iyawo re ati awon omo re sugbon ojo ta gbe yi ko si ife alaide dareji ni pe o se leri se o mu obinrin gege bi iyawo re se o mu okunrin se o gba gege bi oko re o nikan soso obinrin nikan soso titi ku yo fi ya wa yin nipa be ni mo se ose kan leyin eleyi won ti ja ba ileri je osu kan odun die si won ti ba ileri je okan won bayi o ti wa pelu awon obinrin miran okan won ti wa pelu awon okunrin miran eleyi ni ojo ta gbe awon onimo asu ni lati mo eleyi kemokemo wa su iwasu ti o niye ninu iwasu ti o ni toka si ipo ti a wa yi wo ohun to kan ni oni ma puro enikeni ma fe deruba won boya lati yin wa saju ki ero ayelujera to de o kan le paro fun enikan bi eni meji boya fun egbe awon eniyan kereje sugbon nisinsin yi
àwọn ènìyàn jáde lọ sórí ayélujára wọ́n á sì sọ oríṣiríṣi àwọn irọ́ ńláńlá tó jẹ́ pé yóò gba ẹnìkan tó ń wọnú rẹ̀ lọ tó á ṣe àwárí pé irọ́ lélẹ́yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn irọ́ míì ó máa ń panirun ọ̀pọ̀lọpọ̀ irọ́ míì ó jẹ́ eléyìí tó máa ń darí àwẹ̀ ó máa mú wọn ṣáko bóyá òun tẹ̀lé ohun tó ń ṣẹlẹ̀ ohun tó ń lọ lórí afẹ́fẹ́ ẹnìkan ó sọ ipa irọ́ kan tó jẹ́ pé nípa tara gbogbo ènìyàn yóò gbà á gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ pé ẹni yìí sọ pé ọjọ́ ìsinmi ni mo lọ ṣọ́ọ̀ṣì gbogbo aládùúgbò ti lọ ṣọ́ọ̀ṣì ọkùnrin kan ó kanlẹ̀kùn mi ò mọ̀ torí náà mo ṣílẹ̀kùn ó wá di ìmímú obìnrin ni ó wá fi orí rẹ̀ lu fìríjì ó wá fipá bá a lò pọ̀ ó wá ṣe àpèjúwe ṣàlàyé eléyìí ó jẹ́ ẹ̀tàn àwọn ènìyàn bá kẹ́dùn ó sì fi nọ́mbà rẹ̀ síbẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí fi owó ránṣẹ́ sí láti ṣe ìtọ́jú rẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà tàbí gbogbo ẹ̀ kí ọjọ́ méjì tó gorí rẹ̀ ó ti gba bíi mílíọ̀nù kan ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ rẹ̀ ojú àwọn ọ̀rẹ́ tòótọ́ wọ́n sọ pé ọ̀rẹ́ mi igbó lélẹ̀ ìṣẹlẹ̀ sí ọ ni mo kàn tán àwọn èèyàn jẹ́rì mo kàn tán wọ́n jẹ́ ni mo purọ́ fún wọn kí ló fà á kí n bá lè rí owó ọ̀rẹ́ rẹ̀ ló wá polongo rẹ̀ ó wá di ẹjọ́ ńlá tí wọ́n láti fi ọlọ́pàá mú un kókó náà nìyí àwọn ẹlẹ́tàn wà tí wọ́n lè tàn kálẹ̀ báyìí eléyìí ni irú àwọn àwùjọ tí a wà tí a ṣe ìránṣẹ́ fún a sì gbọ́dọ̀ mọ̀ ipa ti àwùjọ yìí nínú iṣẹ́ ìránṣẹ́ wa a ò lè dákẹ́ mọ́ kí a sì wà bẹni pé a ò mọ̀ ipò tí ìgbà ìkẹyìn abanijẹ aláìlè kúnra ní ìjánu òǹrorò nígbà tó bá ní èèyàn bínú òǹrorò ẹni tó ní ìbínú kíkorò ó máa ń jẹ́ ní kọ̀kọ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn wọ́n ń bẹ̀rù àwọn èèyàn ń bínú ṣùgbọ́n nísinsìnyí ó ti wá sí ìta gbangba ó ti wá wọ́n fi ìwà wọn hàn lòdì sí ìjọ àti lòdì sí àwọn adarí àti sí ẹ̀kọ́ ìjọ ó jẹ́ ìgbà ìkẹyìn aláìní ìfihànrere wo ẹsẹ̀ ìkẹrin oníkópa ni alágídí ni pé ká jẹ́ olórí kankan ọlọ́kàn gíga olùfẹ́ fàájì ju olùfẹ́ ọlọ́run lọ kí ló lé tí a kàn ń ka bíbélì tí mo mọ̀ ẹ lọ sí ẹsẹ̀ mi rárá ò mọ̀ àwọn tá ń ṣe ìránṣẹ́ fún wọ́n fẹ́ràn ọtí fìdígbòógì ju olódùmarè lọ wọ́n fẹ́ràn ọtí fìdígbòógì ju ọlọ́run olódùmarè a gbọ́dọ̀ sọ fún ani láti fihàn wọn pé eléyìí ni ẹ̀mí ìgbà ìkẹyìn àwọn èèyàn wà wọ́n jẹ́ olùfẹ́ wà ju jíjẹ alábùkún fún lọ jíjẹ alábùkún fún jẹ́ ọ̀rọ̀ jésù alábùkún ni àwọn òtòṣì ní ẹ̀mí torí tí wọ́n ní ìjọba ọlọ́run alábùkún fún ni àwọn tí wọ́n káàánú nítorí a ó tù wọ́n nínú alábùkún fún ni àwọn tí ògbẹ́gbẹ́ ti bí ń pa sípà òdodo nítorí wọn ó yò ó alábùkún fún ni yín àwọn onítútù nítorí àwọn ni yóò jogún ayé alábùkún fún ni àwọn onínú funfun nítorí tí wọ́n ní ìjọba àwọn ìjọba ọlọ́run ṣùgbọ́n ní ìkẹyìn ọjọ́ tí à ń gbé yìí àwọn ènìyàn tí
o fẹ́ràn ọtí fìdí gbogi ju olódùmarè. Wọ́n lè sọ pé ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run olódùmarè, wọ́n lè lọ sọ́ọ̀sì, ṣùgbọ́n wọn ò ní fi ọtí fìdí gbogi mọ sílẹ̀. Rárá, ọlọ́run olódùmarè mo fẹ́ràn rẹ, ṣùgbọ́n mo fẹ́ràn ọtí fìdí gbogi mi ju. Àwọn ènìyàn sì wà tí wọ́n fẹ́ràn ẹwà, wọ́n ná iyekíye, wọ́n sẹ́ ara wọn ní ohunkóhun, wọ́n lọ sí omomi tí wọ́n ti ń fi iná sun wọ́n lórí, ni wọ́n ṣe léyìí, wọ́n ò lè ṣe láì ṣe, wọ́n ò lè ṣe bẹ́ẹ̀ fún alábòkó fún, ṣùgbọ́n wọ́n ṣe é fún ẹwà wọn. Àwọn ènìyàn wà tí wọ́n fẹ́ràn ìdíbàjẹ́ wọn ju Kristi lọ, wọ́n fẹ́ràn ìdíbàjẹ́, wọ́n fẹ́ràn ìgbọ̀jẹ̀gẹ́, ṣùgbọ́n wọn ò fẹ́ràn Kristi. Kí ni à ń wàásù nígbà náà? À ń wàásù fún àwọn ènìyàn, à ń sọ ohunkóhun tá a bá fẹ́ sọ, à ń sọ ọ̀rọ̀ tó yẹ kóró, ṣùgbọ́n ipò tí a wà ní ìkẹyìn ọjọ́ tí à ń gbé, a gbọ́dọ̀ padà ká sọ̀kalẹ̀, ká ju àbẹ́ǹkó. Ó sì mọ̀ pé àwọn ènìyàn wà tí wọ́n fẹ́ràn orin ju ìwàásù lọ. Ọlọ́run ó ti rán ọmọ bíbí rẹ̀ kan so, ó sì ti fún wa ní ìwàásù tó kẹ́yìn, ìwàásù tó ń gbanilà, ìwàásù tó ń sọni mímọ́, ìwàásù tó ń woni sàn, ìwàásù tó ń fúnni ní orí ọ̀fẹ́, ìwà bí Ọlọ́run. Ṣùgbọ́n àwọn ènìyàn wà, wọ́n lọ sọ́ọ̀sì yìí, mi ò fẹ́ràn orin yẹn. Báwo ni ìwàásù? Ìwàásù ọkàn mi, wọ́n ti lọ sí ìjọ míì, mi ò fẹ́ràn orin wọn. Báwo ni ìwàásù? Gbàgbé nípa eléyìí, wọ́n fẹ́ràn orin ju wọ́n fẹ́ràn ìwàásù lọ. Olúwa sì ń sọ fún wa pé èyí ni ọjọ́ tí à ń gbé, èyí ni àkókò ìran tí a wà, já sí ìránṣẹ́. Àwọn ènìyàn wà tí wọ́n ní wọ́n fẹ́ràn afẹ́ ju olùfẹ́ Ọlọ́run lọ. Wọ́n ẹsẹ̀ ìkarùn-ún, ẹsẹ̀ ìkarùn-ún, ó ní àwọn tí wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run, ṣùgbọ́n tí wọ́n ṣẹ́ agbára rẹ̀, yẹra kúrò lórí àwọn wọ̀nyí pẹ̀lú. Ó ní ìgbà ìkẹyìn ní yóò ní ìṣẹ̀pa tí ó pa àwọn ènìyàn run, àwọn èèyàn ìgbà ìkẹyìn. Wo ẹsẹ̀ ìkeje, wọ́n ń fi ìgbà gbogbo kẹ́kọ̀ọ́, wọ́n tẹni sílẹ̀, wọ́n gbọ́nà, wọ́n ń fi ìgbà gbogbo kẹ́kọ̀ọ́, wọ́n kò sì lè dé ojú ìmọ̀ òtítọ́ ti ìgbàlà. Wọ́n gbọ́, wọn ò lè wá sí ìmọ̀ òtítọ́ ti bó ló ṣe lè fẹ́ ládùúgbò rẹ, bí o ṣe fẹ́ ara rẹ. Kó o má wu ara rẹ, ṣùgbọ́n kó o wu aládùúgbò rẹ láti gbé ró. Rárá o, wọ́n ń kọ́, ṣùgbọ́n wọn ò lè dé ojú ìmọ̀ òtítọ́. Ilé lóye àkójọpọ̀ tí ó péye nípa ipò ìgbà ìkẹyìn. Jẹ́ ká wá sí kókó ìkejì, ìfaraẹnijì ti ara ẹni láti jẹ́ olóòótọ́ nípa iṣẹ́ ìsìn tí a fi ara jì fún. Àwo Timotiwì kejì, orí ìkẹta, mò ń kà ní ẹsẹ̀ ìkẹwàá. Timoti kejì, orí ìkẹta, ẹsẹ̀ ìkẹwàá. Ṣùgbọ́n èyí ń bá Timoti sọ̀rọ̀, ṣùgbọ́n ìwọ ti mọ ẹ̀kọ́ mi. Paul Apostle, eléyìí ni ìfaraẹnijì ti ara rẹ̀, ó fi ara rẹ̀ jì fún àwọn ẹ̀kọ́ Kristi. Ó ní mi ò ṣètò rẹ̀, èmi kọ́ ni mo mú jáde, ṣùgbọ́n Kristi ó ní ó fi hàn mí, mo sì sọ di tèmi, mo gbà á gẹ́gẹ́ bí tèmi, ó fún mi ní ìrere, mo gbà á gẹ́gẹ́ bí tèmi, ó fún mi ní ẹ̀kọ́, mo sì gbà á gẹ́gẹ́ bí tèmi. Ìwọ ti mọ ẹ̀kọ́ mi, ìgbésí ayé mi, ó jẹ́ farisí tẹ́lẹ̀, ìgbésí ayé àwọn farisí, ó ronú pàràkùrì nínú wọn.
nigba kan o je iran omo eyin gameleli sugba gameleli o kan ko ni awon ofin majemu lai lai o ti yi pada si krisi olupilese ati eni ti o se eda majemu tuntun o so pe bayi eleyi ni igbe aye mi ati kan mi mu agbelebo pelu krisi sibe mo wa laaye sugbon ki se mimo sugbon krisi wa laaye ninu mi wiwa ti mo se wa laaye ninu ara mo wa laaye nipa igbagbo omo olorun eleyin igbese aye mi o wa tun so pe ipinu o so pe mi o gbe ipinu seyin o ni tori pe fun ede yi ni mo se yan mo se pe o ko ba le je pe o lo si afihan krisi olugbala fun awon kefiri fun awon kefiri o sin se afihan re otito ti o jinle ti awon mi o ti mo otito amama ridi o ni o se fihan fun awon eniyan o mo o ko le jiya fun eleyi o awon eniyan won yi awon ara filipi won le gbe won soke so pe eyi ni eni to yi aye po o ti wa si iheye pelu pe bayi won so pe orisa wa olorun wa ki so olorun mo won si ru awon eniyan won ru awon eniyan ki won ma se tele orisa wa nigba na awon eniyan yo jide fun wakati meji won ki gbe won fi ehonu won pe orisa la ni

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andúró dè ọ́.

0: Orí ìkẹrìnlélọ́gbọ̀n. Ọ̀rọ̀ tí ó tọ́ Jeremiah wá láti ọ̀dọ̀ Olúwa ní wákàtí tí Nebukadnessari ọba Bábélì àti gbogbo ogun rẹ̀ àti gbogbo ìjọba ilẹ̀ ìjọba ọwọ́ rẹ̀ àti gbogbo àwọn orílẹ̀-èdè ń bá Jerusalemu àti gbogbo ìlú rẹ̀ jà wípé, báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, lọ kí o sì sọ fún Sedekiah ọba Júdà, kí o sì wí fún un pé báyìí ni Olúwa wí, o, èmi ó fi ìlú yìí lé ọwọ́ ọba Bábélì, òun ó sì fi iná kùn ún, ìwọ kì yóò sì lè sálà kúrò lọ́wọ́ rẹ̀, ṣùgbọ́n ní mímú a ó mú ọ, a ó sì fi ọ lé e lọ́wọ́, ojú rẹ yóò sì rí ojú ọba Bábélì, òun ó sì bá ọ sọ̀rọ̀ lójúkojú, ìwọ ó sì lọ sí Bábélì. Síbẹ̀, gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ Sedekiah ọba Júdà, báyìí ni Olúwa wí ní tìrẹ, ìwọ kì yóò ti pa idà kú, ìwọ ó kú ní àlàáfíà, àti bí ìjóná ìsìnkú àwọn bàbá rẹ, àwọn ọba ìgbàanì tí ó wà ṣáájú rẹ, bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe ìjóná ìsìnkú fún ọ, wọ́n sì pohùn réré rẹ, pé yéè Olúwa, nítorí èyí ni ọ̀rọ̀ tí èmi ti sọ ni Olúwa wí. Jeremiah wòlíì sì sọ gbogbo ọ̀rọ̀ wọ̀nyí fún Sedekiah ọba Júdà ní Jerusalemu. Ní wákàtí náà, ogun ọba Júdà ń bá Jerusalemu jà àti gbogbo ìlú Júdà tí ó kù, Lákíṣì àti Áṣekà, wọ̀nyí ni ó kù nínú ìlú Júdà nítorí wọ́n jẹ́ ìlú olódi. Ọ̀rọ̀ tí ó tọ Jeremiah wá láti ọ̀dọ̀ Olúwa lẹ́yìn tí Sedekiah ọba ti bá gbogbo ènìyàn tí ó wà ní Jerusalemu dámájẹ̀mú láti kéde òmìnira fún wọn, pé kí olúkúlùkù ènìyàn lè jẹ́ kí ìránṣẹ́kùnrin rẹ̀ àti olúkúlùkù ènìyàn ìránṣẹ́bìnrin rẹ̀ tí í ṣe ọkùnrin Héberù tàbí obìnrin Héberù lọ́lọ́fẹ̀ẹ́, kí ẹnikẹ́ni kí ó máa mú ara Júdà arákùnrin rẹ̀ sìn. Ǹjẹ́ nígbà tí gbogbo àwọn ìjòyè àti gbogbo ènìyàn tí wọ́n dámájẹ̀mú yìí gbọ́ pé kí olúkúlùkù kí ó jẹ́ kí ìránṣẹ́kùnrin rẹ̀ àti olúkúlùkù ìránṣẹ́bìnrin rẹ̀ lọ́lọ́fẹ̀ẹ́, kí ẹnìkan má mú wọn sìn wọ́n mọ́, wọ́n gbọ́, wọ́n sì jọ wọn lọ́wọ́. Ṣùgbọ́n lẹ́yìn náà, wọ́n yí ọkàn padà, wọ́n sì mú kí àwọn ìránṣẹ́kùnrin àti àwọn ìránṣẹ́bìnrin àwọn ẹni tí wọ́n ti jẹ́ kí ó lọ lọ́fẹ̀ẹ́ kí ó padà, wọ́n sì mú wọn sìn bí ìránṣẹ́kùnrin àti bí ìránṣẹ́bìnrin. Nígbà náà ni ọ̀rọ̀ Olúwa tọ Jeremiah wá láti ọ̀dọ̀ Olúwa wípé, báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wípé, èmi bá àwọn bàbá yín dámájẹ̀mú lé ọjọ́ tí èmi mú wọn jáde láti ilẹ̀ Íjíbítì kúrò nínú oko ẹrú wípé, lé òpin ọdún méje, kí olúkúlùkù ènìyàn jẹ́ kí arákùnrin rẹ̀ kí ó lọ ní ara Héberù tí ó ta ara rẹ̀ fún ọ, yóò sì sìn ọ́ lé ọdún mẹ́fà. Nígbà náà ni ìwọ jẹ́ kí ó lọ lọ́fẹ̀ẹ́ lọ́dọ̀ rẹ, ṣùgbọ́n àwọn bàbá yín kò gbọ́ tèmi, bẹ́ẹ̀ ni wọn kò tẹ́tí wọn sílẹ̀, ẹ̀yin sì yí ọkàn padà lónìí, ẹ sì ti ṣe èyí tí ó tọ́ lé ojú mi ní kíkéde òmìnira ẹnì kínní fún ẹnì kejì rẹ̀, ẹ̀yin sì ti dá májẹ̀mú níwájú mi ní ilé tí a fi orúkọ mi pè, ṣùgbọ́n ẹ̀yin yí padà, ẹ sì sọ orúkọ mi di èérí, olúkúlùkù ènìyàn sì mú kí ìránṣẹ́kùnrin rẹ̀ àti olúkúlùkù ènìyàn ìránṣẹ́bìnrin rẹ̀ tí òun ti sọ di òmìnira ní ìfẹ́ wọn kí ó padà, ẹ̀yin sì mú wọn sìn láti jẹ́ ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin fún yín. Nítorí náà, báyìí ni Olúwa wí, ẹ̀yin kò fetí sí mi ní kíkéde òmìnira, ẹ̀gbọ́n fún àbúrò rẹ̀ àti ẹnì kínní fún ẹnì kejì rẹ̀, wò ó, èmi ó kéde òmìnira fún yín, ni Olúwa wí, sí idà, sí àjàkálẹ̀ àrùn àti sí ìyàn, èmi ó sì fi yín fún ìwọ̀sí ní gbogbo ìjọba ilẹ̀ ayé, èmi ó sì ṣe àwọn ọkùnrin náà tí ó ti ré májẹ̀mú mi kọjá, tí kò ṣe ọ̀rọ̀ májẹ̀mú tí wọ́n ti dá níwájú mi, bí ẹgbọrọ màlúù tí wọ́n ti ké méjì, tí wọ́n sì kọjá láàrin ìpín méjèèjì rẹ̀, àwọn ìjòyè Júdà àti àwọn ìjòyè Jerusalemu, àwọn ìwẹ̀fà àti àwọn àlùfáà àti gbogbo ènìyàn ilẹ̀ náà tí ó kọjá láàrin ìpín méjèèjì ẹgbọrọ màlúù náà, èmi ó fi wọn lé ọwọ́ àwọn ọ̀tá wọn àti lé ọwọ́ àwọn tí ń wá ẹ̀mí wọn, òkú wọn yóò sì jẹ oúnjẹ fún àwọn ẹyẹ ojú ọ̀run àti fún àwọn ẹranko ìgbẹ́, àti Sedekiah ọba Júdà àti àwọn ìjòyè rẹ̀ ni èmi ó fi lé ọwọ́ àwọn ọ̀tá wọn àti lé ọwọ́ àwọn tí ń wá ẹ̀mí wọn àti lé ọwọ́ ogun ọba Bábélì tí ó ṣí lọ kúrò lọ́dọ̀ yín, wò ó, èmi ó pàṣẹ, ni Olúwa wí, èmi ó sì mú wọn padà sí ìlú yìí, wọn ó sì bá a jà, wọn ó sì kó o, wọn ó sì fi iná kùn ún, èmi ó sì ṣe ìlú Júdà lé aforo láì ní olùgbé.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Orí ìkarùndínlógójì. Ìwé wòlíì Jeremiah. Ọ̀rọ̀ tí ó tọ Jeremiah wá láti ọ̀dọ̀ Olúwa ní ọjọ́ Jehoiakimu ọmọ Josiah, ọba Júdà wípé, lọ sí ilé àwọn ọmọ Rekabu kí o sì bá wọn sọ̀rọ̀, kí o sì mú wọn wá sí ilé Olúwa, sí ọ̀kan nínú ìyàrá wọn ni, kí o sì fún wọn ní ọtí wáìnì mu. nígbà náà ni mo mú Jasanaya, ọmọ Jeremiah, ọmọ Abasinaya, àti àwọn arákùnrin rẹ̀, àti gbogbo àwọn ọmọ rẹ̀, àti gbogbo ilé àwọn ọmọ Rekabu, mo sì mú wọn wá sí ilé Olúwa, sínú iyàrá àwọn ọmọ Hanani, ọmọ Igdaliah, ènìyàn Ọlọ́run, tí ó wà lẹ́bàá iyàrá àwọn ìjòyè, tí ó wà ní òkè iyàrá Maaseiah, ọmọ Ṣálúmù, olùtọ́jú ẹnu ọ̀nà. Mo sì gbé ìkòkò tí ó kún fún ọtí wáìnì pẹ̀lú agoka iwájú àwọn ọmọ ilé Rekabu. Mo sì wí fún wọn pé ẹ mu ọtí wáìnì, ṣùgbọ́n wọ́n wí pé àwa kì yóò mu ọtí wáìnì, nítorí Jonadabu ọmọ Rekabu bàbá wa pàṣẹ fún wa pé ẹ̀yin kò gbọdọ̀ mu ọtí wáìnì, ẹ̀yin àti àwọn ọmọ yín láéláé. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ kọ́ ilé, tàbí kí ẹ fún irúgbìn, tàbí kí ẹ gbin ọgbà àjàrà. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ ní, ṣùgbọ́n ní gbogbo ọjọ́ yín ni ẹ̀yin ó máa gbé inú àgọ́, kí ẹ̀yin kí ó lè wà lé ọjọ́ púpọ̀ ní ilẹ̀ náà níbi tí ẹ̀yin ń ṣe àtìkó. Báyìí ni àwa gba ohùn Jonadabu ọmọ Rekabu bàbá wa gbọ́ nínú gbogbo èyí tí ó pa láṣẹ fún wa, kí a má mu ọtí wáìnì ní gbogbo ọjọ́ wa, àwa, àwọn aya wa, àwọn ọmọkùnrin wa, àti àwọn ọmọbìnrin wa, àti kí a má kọ ilé láti gbé. Bẹ́ẹ̀ ni àwa kò ní ọgbà àjàrà tàbí oko tàbí ohun ọ̀gbìn, ṣùgbọ́n àwa ń gbé inú àgọ́, a sì gbọ́ràn, a sì ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí Jonadabu bàbá wa pa láṣẹ fún wa. Ó sì ṣe nígbà tí Nebukadnesari ọba Bábélì gòkè wá sí ilẹ̀ náà ni àwa wí pé ẹ wá, ẹ jẹ́ kí a lọ sí Jerusalemu, nítorí ìbẹ̀rù ogun àwọn ará Kaldea àti nítorí ìbẹ̀rù ogun àwọn ará Syria. Bẹ́ẹ̀ ni àwa ń gbé Jerusalemu. Nígbà náà ni ọ̀rọ̀ Olúwa tọ Jeremiah wá wípé, báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Israẹli wípé, lọ kí o sì sọ fún àwọn ọkùnrin Júdà àti àwọn olùgbé Jerusalemu pé ẹ̀yin kì yóò gba ẹ̀kọ́ láti fetí sí ọ̀rọ̀ mi, ni Olúwa wí. Ọ̀rọ̀ Jonadabu ọmọ Rekabu tí ó pa láṣẹ fún àwọn ọmọ rẹ̀ pé kí wọn kí ó má mu ọtí wáìnì ni a mú ṣe. Wọn kò sì mu ọtí wáìnì títí di òní yìí, nítorí tí wọ́n gbọ́ òfin bàbá wọn. Èmi sì ti ń sọ̀rọ̀ fún yín, èmi dìde ní kùtùkùtù, èmi ń sọ, ṣùgbọ́n ẹ̀yin kò fetí sí ti èmi. Èmi sì ti rán gbogbo àwọn ìránṣẹ́ mi, àwọn wòlíì sí yín pẹ̀lú. Èmi dìde ní kùtùkùtù, mo rán wọn wípé ẹ yí padà ní ìsinsìnyí, olúkúlùkù kúrò ní ọ̀nà búburú rẹ̀, kẹ sì tún ìṣe yín ṣe rere. Kẹ má ṣe tọ àwọn ọlọ́run mìíràn lẹ́yìn láti sìn wọ́n. Ẹ̀yin ó sì máa gbé ilẹ̀ náà tí mo ti fi fún yín àti fún àwọn bàbá yín, ṣùgbọ́n ẹ̀yin kò tẹ etí yín, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò sì gbọ́ tèmi. Lóòótọ́, àwọn ọmọ Jonadabu ọmọ Rekabu pa òfin bàbá wọn mọ́, tí ó pa láṣẹ fún wọn, ṣùgbọ́n àwọn ènìyàn yìí kò gbọ́ ti èmi. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run Israẹli wí pé, wò ó, èmi ó mú wá sórí Júdà àti sórí gbogbo olùgbé Jerusalemu, gbogbo ibi tí èmi ti sọ sí wọn, nítorí tí èmi ti bá wọn sọ̀rọ̀, wọn kò sì gbọ́, mo sì ti pè wọ́n, wọn kò sì dáhùn. Jeremiah sì wí fún ilé àwọn ọmọ Rekabu pé, báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Israẹli wí pé, nítorí tí ẹ̀yin gba òfin Jonadabu bàbá yín gbọ́, tí ẹ̀yin sì pa gbogbo ìlànà rẹ̀ mọ́, tí ẹ sì ṣe gẹ́gẹ́ bí èyí tí ó ti pa láṣẹ fún yín, nítorí náà, báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Israẹli wí pé, Jonadabu ọmọ Rekabu kì yóò fi ọkùnrin kan kù láti dúró níwájú mi láéláé.
2: Ìwé wòlíì Jeremiah, orí 36. Ó sì ṣe ní ọdún kẹrin Jehoiakimu ọmọ Josiah ọba Júdà, ní ọ̀rọ̀ yìí tọ Jeremiah wá láti ọ̀dọ̀ Olúwa wá wípé, mú ìwé kíká fún ara rẹ, kí o sì kọ sínú rẹ̀ gbogbo ọ̀rọ̀ tí èmi ti sọ sí Israẹli àti sí Júdà àti sí gbogbo orílẹ̀-èdè láti ọjọ́ tí mo ti sọ fún ọ, láti ọjọ́ Josiah títí di òní yìí. Ó lè jẹ́ pé ilé Júdà yóò gbọ́ gbogbo ibi tí mo pinnu láti ṣe sí wọn, kí wọn kí ó lè yí padà olúkúlùkù kúrò lé ọ̀nà búburú rẹ̀, kí èmi kí ó darí àìṣedédé wọn àti ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Nígbà náà ni Jeremiah pe Baruku ọmọ Neriah. Baruku sì kọ láti ẹnu Jeremiah gbogbo ọ̀rọ̀ Olúwa tí ó ti sọ fún un sórí ìwé kíká náà. Jeremiah sì pàṣẹ fún Baruku pé, a sé mi mọ́, èmi kò lè lọ sí ilé Olúwa, nítorí náà ìwọ lọ, kí o sì kà nínú ìwé kíká náà tí ìwọ kọ láti ẹnu mi wá ọ̀rọ̀ Olúwa lé etí àwọn ènìyàn ní ilé Olúwa lé ọjọ́ ààwẹ̀, àti pẹ̀lú ìwọ sì kà á lé etí gbogbo Júdà tí wọ́n jáde wá láti ìlú wọn. Ó lè jẹ́ pé ẹ̀bẹ̀ wọn yóò wá síwájú Olúwa, wọ́n sì yí padà olúkúlùkù kúrò lé ọ̀nà búburú rẹ̀, nítorí pé ńlá ni ìbínú àti ìrunú tí Olúwa ti sọ sí àwọn ènìyàn yìí. Baruku ọmọ Neriah sì ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí Jeremiah wòlíì ti pa láṣẹ fún un láti ka ọ̀rọ̀ Olúwa láti inú ìwé ní ilé Olúwa. Ó sì ṣe ní ọdún 5 Jehoiakimu ọmọ Josiah ọba Júdà, ní oṣù kẹsàn-án ni wọ́n kéde ààwẹ̀ níwájú Olúwa fún gbogbo ènìyàn ní Jerusalemu àti fún gbogbo àwọn ènìyàn tí ó wá láti ìlú Júdà sí Jerusalemu. Baruku si ka oro Jeremiah lati inu iwe ni ile Oluwa ni iyara Gemariah omo Shafani akowe ni agbala oke ni bi ilekun enu ona titun ile Oluwa ni eti gbogbo eniyan nigbati Mikaya omo Gemariah omo Shafani gbo gbogbo oro Oluwa lati inu iwe na wa o si sokale lo si ile oba sinu iyara akowe si wo gbogbo awon ijoye joko nibe Elishama akowe ati Delaya omo Shemaya ati Elnatani omo Akbori ati Gemariah omo Shafani ati Sedekaya omo Anania ati gbogbo awon ijoye nigba na ni Mikaya so gbogbo oro won ni ti o ti gbo fun won nigba ti Baruku ka lati inu iwe na ye ti awon eniyan nigba na ni gbogbo awon ijoye ran Jehudu omo Netanaya omo Shelemaya omo Kushi si Baruku wipe mu iwe kika na le owo re lati inu eyi ti iwo ka ye ti awon eniyan ki o si wa nigba na ni Baruku omo Neraya mu iwe kika na le owo re o si wa si odo won won si wi fun pe joko ni isisiyi ki o si ka le eti wa Baruku si ka le eti won nje o si se nigba ti won gbo gbogbo oro na won wa rere eni kini si eni keji re won si wi fun Baruku pe awa ko le se aiso gbogbo oro won yi fun oba won si bi Baruku wi pe so fun wa ni isisiyi bawo ni iwo se ko gbogbo oro won yi lati enu re Baruku si da won lohun pe lati enu re ni o si so gbogbo oro won yi fun mi emi si fi tadawa ko won sinu iwe na nigba na ni awon ijoye so fun Baruku pe lo ki ara re pamo iwo ati Jeremiah ma si je ki enikan mo ibi ti eyin wa won si wole to oba lo ninu agbala sugbon won fi iwe kika na pamo si iyara Elshama akowe won si so gbogbo oro na ye ti oba oba si ran Jehudu lati lo mu iwe kika na wa oun si mu jade lati inu iyara Elshama akowe Jehudu si ka le ti oba ati ni eti gbogbo awon ijoye ti o duro ti oba oba si n gbe ile igba otutu le osu kesan ina si n jo niwaju re ninu idana o si se nigba ti Jehudu ti ka ewe meta tabi merin oba fi obe ke iwe na o si so sinu ina ti o wa ninu idana titi gbogbo iwe kika na fi jona ninu ina ti o wa lori idana sibe won ko wa rere won ko si fa aso won ya ani oba ati gbogbo awon omo odo re ti o gbo gbogbo oro won yi sugbon Elnatani ati Delaya ati Gemariah bebe lodo oba pe ma se fi iwe kika na jona ko si fe gbo ti won sugbon oba pase fun Jeremiah omo Ameleki ati Seraya omo Asraeli ati Shelemaya omo Abdieli lati mu Baruku akowe ati Jeremiah woli sugbon Oluwa fi won pamo nigba na ni oro Oluwa to Jeremiah wa leyin ti oba ti fi iwe kika na ati oro ti Baruku ko lati enu Jeremiah wa juna wipe tun mu iwe kika miran ki o si ko gbogbo oro isaju sinu re ti o wa ninu iwe kika ikini ti Jehoakimu oba Juda ti fi juna iwo si so ni ti Jehoakimu oba Juda pe bayi ni Oluwa wi iwo ti fi iwe kika yi juna o si wipe e se ti iwo fi kowe sinu re pe looto oba Babeli yo wa yo si pa ile yorun yo si pa eniyan ati eranrun kuro ninu re nitori na bayi ni Oluwa wi ni ti Jehoakimu oba Juda pe oun ki yo ni eni ti yo joko lori ite Dafidi a o si so oku re nu fun oru ni osan ati fun otutu ni oru emi o si je oun ati iru omo re ati awon iranse re niya nitori aise dede won emi o si mu wa sori won ati sori awon olugbe Jerusalemu ati sori awon okunrin Juda gbogbo ibi ti emi ti so si won sugbon won ko gbo nigba na ni Jeremiah mu iwe kika miran o si fi fun Baruku akowe omo Neraya eni ti o kowe sinu re lati enu Jeremiah gbogbo oro iwe ti Jehoakimu oba Juda ti sun ninu ina a si fi oro pupo bi iwe yi kun oro iwe na pelu

nípasẹ̀ àyà àlùfáà sí Jeremiah wòlíì wípé ǹjẹ́ bẹ̀bẹ̀ lọ́dọ̀ olúwa ọlọ́run wa fún wa. Jeremiah sì ń wọlé, ó sì ń jáde láàrin àwọn ènìyàn nítorí wọn kò tíì fi sínú túbú. Ogun Pharaoh sì jáde láti Egypt wá nígbà tí àwọn ará Kádíà tí ó dó ti Jerusalem sì gbọ́ ìró wọn, wọ́n lọ kúrò ní Jerusalem. Nígbà náà ni ọ̀rọ̀ Olúwa tọ Jeremiah wòlíì wá wípé, báyìí ni Olúwa ọlọ́run Israẹli wípé, báyìí ni ẹ̀yin ó sọ fún ọba Júdà tí ó rán yín sí mi láti béèrè lọ́wọ́ mi, wò ó, ogun Pharaoh tí ó jáde láti ràn yín lọ́wọ́ yóò padà sí ilẹ̀ rẹ̀ àní Egypt. Àwọn ará Kádíà yóò sì tún wá, wọn ó sì bá ìlú yìí jà, wọn ó kó o, wọn ó sì fi iná kùn ún. Báyìí ni Olúwa wí, ẹ má ṣe tan ọkàn yín jẹ wípé ní lílọ àwọn ará Kádíà yóò lọ kúrò lọ́dọ̀ wa, nítorí tí wọn kì yóò lọ. Nítorí bí ó tilẹ̀ jẹ́ pé ẹ̀yin lu gbogbo ogun àwọn ará Kádíà tí ń ba yín jà bulẹ̀, tí ó sì jẹ́ pé àwọn ọkùnrin tí ó gbọgbẹ́ lé ó kù nínú wọn, síbẹ̀ wọn ó dìde olúkúlùkù nínú àgọ́ rẹ̀, wọn ó sì fi iná kun ìlú yìí. Ó sì ṣe nígbà tí ogun àwọn ará Kádíà gòkè lọ kúrò ní Jerusalemu nítorí ogun Pharaoh, ni Jeremiah jáde kúrò ní Jerusalemu láti lọ sí ilẹ̀ Benjamini láti pín ìní láàrin àwọn ènìyàn. Nígbà tí ó sì wà lé ẹnu bodè Benjamini, Balógun Ìṣọ́kan wà níbẹ̀, orúkọ ẹni tí jẹ́ Irija, ọmọ Ṣelemáyà, ọmọ Ananiah. Òun sì mú Jeremiah wòlíì wípé, ìwọ ń sátò àwọn ará Kádíà lọ. Jeremiah sì wípé, èké, èmi kò sátò àwọn ará Kádíà lọ, ṣùgbọ́n kò gbọ́ tirẹ̀. Bẹ́ẹ̀ni Irija mú Jeremiah, ó sì mú tó àwọn ìjòyè wá. Nítorí náà ni àwọn ìjòyè ṣe bínú sí Jeremiah, wọ́n sì lù ú, wọ́n sì fi sínú túbú ní ilé Jonathani àkọ̀wé, nítorí wọ́n ti fi èyí ṣe ilé túbú. Bẹ́ẹ̀ni Jeremiah lọ inú ilé túbú àti inú iyàrá ṣíṣókùnkùn, Jeremiah sì wà níbẹ̀ ní ọjọ́ púpọ̀. Nígbà náà ni Sedekiah ọba ránṣẹ́ pè é, ọba sì béèrè lọ́wọ́ rẹ̀ níkọ̀kọ̀ ní ilé rẹ̀, ó sì wípé ọ̀rọ̀ a wà láti ọ̀dọ̀ Olúwa. Jeremiah sì wípé ó wà, ó wípé nítorí a ó fi ọ lé ọwọ́ ọba Bábélì. Pẹ̀lúpẹ̀lú Jeremiah sọ fún Sedekiah ọba pé, ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe ọ́ tàbí àwọn ìránṣẹ́ rẹ tàbí àwọn ènìyàn yìí tí ẹ̀yin fi mí sínú ilé túbú? Níbo ni àwọn wòlíì yín a wà ní ìsinsìnyìí? Àwọn tí ń sọ tẹ́lẹ̀ fún yín wípé ọba Bábélì kì yóò wá sọ́dọ̀ yín àti sí ilẹ̀ yìí. Nítorí náà gbọ́ ní ìsinsìnyìí, èmi bẹ̀ ọ́, Olúwa mi ọba, jẹ́ kí ẹ̀bẹ̀ mi, èmi bẹ̀ ọ́, kí ó wá sí iwájú rẹ, kí ìwọ kí o má jẹ́ kí èmi padà sí ilé Jonathani àkọ̀wé, kí èmi má bàa kú níbẹ̀. Sedekiah ọba sì pàṣẹ pé kí wọn kí ó fi Jeremiah pamọ́ sínú àgbàlá ilé túbú, àti pé kí wọn kí ó máa fún ní ìṣù àkàrà kọ̀ọ̀kan lójoojúmọ́ láti ìta àwọn alákàrà títí gbogbo àkàrà fi tán ní ìlú. Jeremiah sì wà ní àgbàlá ilé túbú.

0: Baba yira ye ẹni tí ó fẹ́ wa tí ó mọ̀ wá nínú òṣì àti ẹ̀ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ó ṣe àríkún wa jọjọ tí ó sì ràn Jésù Kristì ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo kí a má ba ṣègbé ṣùgbọ́n kí a lè ní ìyè àìní pẹ̀lú a dúpẹ́ lọ́wọ́ rẹ. Wípé àwa ni o ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́,
1: láti rí ohun tí à ń rí, ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Orí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́, a dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn, kí a má ba ṣìnà, kí a má ba ṣègbé. Gba pé àtìyìn wa ní orúkọ Jésù. Àtúndé láṣáálẹ̀ yìí, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́, wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ ọ́ wípé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa, fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ́ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́. Nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ẹnìkan dé àárín wọn. Abàmì ẹ̀dá ṣùgbọ́n tí òye òye wọn tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀. Àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu tí ó sì ṣe wá ní kàyéfì ni wípé bí ẹni yìí ti dé àárín wọn ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmoye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀ ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Násárẹ́tì níbi tí àgbétọ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, orí ibi tí a gbé kọ ọ́ pé ẹ̀mí Olúwa ń bẹ lára mi. Nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìnrere fún àwọn òtòṣì, ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́, àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn, ìtúnríran fún àwọn afọ́jú, àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ́ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà, ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní Ìyanu, Olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, Bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ lé ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ni ó sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu. Nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowó òde, ó dájú wípé
won mo ji sinu ikoto ki o to pada sile nitori Jesu Kristi so fun won wipe awon won yi ni afoju ti o n fi ona ha afoju ti won sin ri sinu ikoto ti won segbe o si so fun wa gbangba wipe awon won yi ni o so awon ti o n tele won di omo orun apadi ni ilopo meji sugbon bi o se ti Jesu ni bi o ba wa oni fi iriran fun awon afoju ni orin dafidi orin dafidi ori 146 ese ikejo bi o ba ni isoro nipa sisi bibeli ki o so fun eni ti o wa legbe re ki o ran o lowo orin dafidi o kan erin efa 146 ese ikejo oluwa si oju awon afoju oluwa si gbe awon ti a te lori ba dide oluwa fe awon olododo ese oro olorun yi nso fun wa ikan ninu awon ise ti o se pataki ti olorun ma nse o ma nsi oju awon afoju ni Isaiah ori keji le ni ogoji 42 ni woli ti ori isipaya oro olorun ni o nso fun wa gege bi isotele ti o n fi agbara olorun han ni Isaiah ori keji le ni ogoji ese ikefa si ikejo emi oluwa le o ti pe o ninu ododo emi o si di owo re mu emi o si pa omo emi o si fi o se majemu awon eniyan imole awon keferi lati la oju awon afoju lati la oju awon afoju lati mu awon onde kuro ninu tubu ati awon ti o joko le okunkun kuro ni ile tubu emi le oluwa eyi le oruko mi ogo mi le emi ki o fi fun elomiran be ni emi ki o fi iyin mi fun ere gbigbe ese kerin din ni ogun ori yi kan na emi o si mu awon afoju ba ona ti won ko mo wa emi o to won ninu ipa ti won ko ti mo emi o so okunkun di imole ni iwaju won ati ohun wiwo de tito nkan won yi le emi o se fun won emi ki o se ko won sile li awon ese ti mo ti ka fun o ninu majemu titun ati majemu lai lai ninu oro olorun ti o ye ti o si lagbara ti ki itoni je oro olorun ti ki ye awon won yi ni ati ri ileri pupo wi pe emi olorun wa ni ara Jesu Kristi ni ilopo ti o rekoja ti Abrahamu ti o rekoja ti Mose ti o rekoja ti Joshua ti o rekoja ti Elijah ti o rekoja ti Elisha emi olorun ti o wa ni ara Jesu Kristi ti o rekoja ti Dafidi ti o rekoja ti woli kankan ti a ti ri ninu aye ri ti o rekoja ti iranse olorun ti o wa yala ni majemu lailai tabi ni majemu titun emi oluwa ti o si wa lara Jesu yi lo je ki o so fun wa wipe ohun yo fi iriran fun awon afoju sugbon ki a to mo wipe bawo ni a se le gba eran wole owo Jesu bi a ba foju ki o le la oju wa o ye ki a mo awon wo ni bibeli n pe ni afoju nitori o seese nigba ti o gbo wipe a fe soro lori iriran fun awon afoju o seese ki o dide ki o gbe bibeli re ki o ma lo si ile wipe
gba ti won ba fe so eyi to kan mi ma pada wa nitori pe oju mi o fo mi o te ti igbe gaga si oju ri ko si bo se le jina to bi n ba wo e lo kan ma mo pe lagbaja lo n bo yen awon eyan ti e ma so wi pe o da bi eni pe oju merin ni mo fi se oju meji nitori be bi a ba fe soro lori wi pe iriran fun awon afoju o se se ki o so wi pe eyi ni o kan mi o si kan o bo ba gbo wi pe jesu n se nkan kan o ye ki o ye ara re wo wi pe nje ohun ti jesu n se yi ti o n fi iriran fun awon afoju nje mi o fe ni ipin nibe mo si gbagbo wi pe onikaluku wa ni o fe ni ipin ninu ore jesu ati ibukun ti jesu kristi mo wa sugbon je ki o ye o wi pe jesu ni o ma n fi iriran fun awon afoju sugbon mo n bere ibere wi pe awon wo ni olorun ka si afoju awon wo ni iwe mimo kan mo won leti wi pe afoju ni o sa lo si odo jesu ki jesu ki o ba le fun o ni iriran ni ori Isaiah ti mo n ka fun o ni ori ikeji le ni ogoji lati ese ikeji din ni ogun o wi pe gbo eyin aditi ki e si wo eyin afoju ki eyin ki o le ri ta ni afoju mo gbagbo wi pe ibere yi ni o wa ni okan re be ati n kigbe ti a n kilo ti a n ke rara ti a n so wi pe jesu kristi ma n fi iriran fun awon afoju o n bi mi lere wi pe ta ni afoju gbo idahun ti olorun n fun o ni ese kọkandinlogun ta ni afoju bi ko se iranse mi tabi aditi bi iko ti mo ti ran ta ni afoju bi eni pipe ti o si foju bi iranse oluwa o n so fun o eyi ye ki o mi o toro n so fun o wi pe o ni ta ni afoju bi iranse mi o ni awon ti mo ran nise awon ti mo gbe oro olorun le lowo awon ti mo fi oro igbala ki won ma kede re ti mo so fun o ni ko si afoju bi ti won awon mo lefi awon eya juda awon ti olorun gbe dide ni ile israeli we pe ki won je alore ati ajihin rere fun awon egbe won toku ni olorun wa n ke si won o ni egbo eyin aditi won ba wo fefefe won so pe ta ni olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni ta ni olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura awon ti won se ise esin o ni awon ni o n pe ni afoju o ni ta ni aditi bi iko ti mo ran ta ni afoju bi eni pipe eni to so wipe ona mi mo okan mi si mo gara mo ti le pe paapaa bi olorun ba n bere wipe awon ni won pe ninu awon wo ni won pe ninu ise esin mo je kan olorun wa n so wipe iwo to je kan ninu awon ti won pe ni ise esin iwo to mo bi ati kasamu iwo ti o si mo bi ati ko awon elomiran le oro olorun iwo ti o pe ninu orin kiko iwo ti o pe ninu ise ajirere iwo ti o pe ninu ise esin o ni iwo ni afoju ti mo fe ki jesu ki o la loju bi o ba je be o je wipe mo ni lati joko mo si ni lati gbo mo si ni lati pe jesu ki o wa si igbesi aye mi wipe oju mi fo mo si n fe ki jesu ki o la wese ogun ni riri nkan pupo sugbon iwo ko kiyesi o n ri nkan pupo awon iranse oluwa n ri nkan pupo sugbon won ko kiyesi nitori be ni o fin pe won ni afoju ni sise eti sugbon o n ko gbo ninu iwe woli Isaiah yi kan na
ni ori ikerin din ni ogota 56 lo nso fun wa ni ese ikewa mo si gbagbo wi pe ko se ni ti o fe ba olorun jiyan abi o wa kin to ka ese yi mo fe ki o wo jamba ati ese ti o nse awon ti won ba olorun jiyan awon ti olorun so wi pe afoju e wa kin layin ni oju ti won jiyan wi pe o nda o emi ko mi o kin se afoju emi ti mo nse ise esin emi ti o je pe lati kekere lati sami fun mi emi to je pe lati kekere iyawo ti mo gbe paapa arede lagbera wa ti won fun ani oruka ninu ile esin emi le npe lafoju emi ni mo npe opa fun alufa wa ni akoko ikore oni ojuse ti mo nse gbo o awon ti won ba olorun jiyan ni Isaiah ori ikarun din ni adota 45 ese ikesan Isaiah ori ikarun din ni adota ese ikesan egbe ni fun eni tin ba eleda reja apadi ninu awon apadi ile amo yo ha wi fun eni ti o mo pe kini won nse tabi ise re pe ohun ko li owo o nso fun a wi pe egbe egun idajo wa lori eni ti n ba eleda reja eni ti n jiyan eni ti olorun pe ni afoju pe ki o wa gba irina to n jiyan to so pe rara o emi ko olorun fi eti e se ti e mo riran to se ari eni ti o riran to ti o fe irina lodo jesu so wa nbi rara o biru eni be ba wa o pada lo le nitori wi pe olorun o ni ko ni ba eni kankan se ti olorun ba to si ona wi pe afoju ni to ni rara to ni o riran eyi ni o se awon farisi wo ni johanu ori kesan mo se n pada bo ni Isaiah ori kerin din ni ogota sugbon wo johanu ninu majemu titun johanu ori kesan lati ese kokan din ni ogoji jesu wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si wi fun pe awa pelu foju bi Jesu wi fun won pe iba se pe eyin foju eyin ki ba ti le ese iba se pe e gba wi pe e foju e ba ti je wa ese yin kiakia ki a si gba okan yin la ese yin iba ti di pipare eyin ki ba ti le ese iba se pe eyin foju sugbon nisisin eyin wi pe awa riran nitori na ese yin wa sibe bi a ba n jiyan bi a ba n so wipe a je eni ti o riran nigba ti a je afoju o so wipe ibaje ati idajo ati ese wa yo wa sibe sugbon bi olorun ti n pe afoju to n kire pe mo wa n bi o sanu fun mi lami loju je ki n riran iru eni be lo ma n gba anu mo si gbagbo wipe enikeni to wa n bi lasale yi bi o ba fi nkan kan bo ara e mole ti o ba fi ete sile ki o ma palapalapa bi o ba wa wi awa wi ati awijare bi o ba so wipe oun je ariran nigba ti o je afoju bi o ba je gba ara re gege bi olorun ti gba bi o ba pe ara re ni oruko ti olorun pe oun mo gba wipe anu wa ni asale yi ore ofe si wa pelu wo Isaiah ori ikerin din ni ogota lati dahun ibere ti a bere ni isaju wipe ta ni afoju ese ikewa Isaiah ori ikerin din ni ogota ese ikewa afoju le awon alore re o pe ni gbogbo won odi aja ni won ti ko le igbo won a ma sun won dubule won fe ma togbe awon alore awon oniwasu la npe be awon to nlu ago
ni owuro kutukutu wipe eronu piwada ijoba olorun ku si dede eji ninu onu yin ki e gbadura e ke pe oluwa jesu nbo awon woyin dan pe ni alore awon ti won pe wa wipe ki a wa sin olorun awon ti won jade waasu sugbon nigba ti olorun wo won dele dele ti o wo inu okan won ti o wo iwa won ti o wo irin ese won ti o wo iwoso won ti o wo isise won ti o wo igbeyawo won ti o wo ikobirin jo won ti o wo bi won se nbimo bi won se ntomo o wa ni afojule awon alore re o si so wipe o pe ni won nkan to sise wa laanu ni wipe awa ti an fe itosona o se wa laanu wipe awon afoju ni an tele Jesu si je ki o di mo fun wa wipe bi afoju ba fi ona han afoju awon mejeji won se kini won ja sinu koto won se gbe igbala osi furu fun afoju ti afoju fi ona han wi fun mi eni to nse pe to nko ebon se ngbadura eni ti le oturo to nso fun o ebi le ti e se le toro eni to mo ti amuyira to si nso fun o ona to fi le ko ara re ni ijanu eni to sina to si nso fun o wi pe bo ba fe mo ona lati lo si orun rere o ya ma bo je ki n fi ona han o si sina eni ti o nto sara ti o mo amuyira ti igo lo je oluwa e siga ewe ti won ja ninu igbo o lo ntele kaakiri lo lo ran lo nfi kan ran kan to so pe ohun sogo eyi ni si wo lo nfe ko ebon se ngbadura o lo nfe ko bi le ti e ba se toro o lo nfe ko bi wa se le kapa awon omo ti e awon alore tolorun so nipa awon niyan o wa nso wipe afoju le awon alore re mo so pe ohun to se wa laanu ni wipe opolopo ti won fe lo si ijoba olorun ni won lo nba awon wonyi pe ki won ki o to won si ona mo dupe lowo olorun wipe igbagbo aye baye yi ona to to lati lo si ijoba orun ati beyan se ba jesu pade to ni igbala to nbo lowo ese mo dupe wipe mo se alarin ba pade e mo si ku e ku orire iwo to wa to so pe o fe mona iwo to gba wipe afoju ni o ye ko se wa ni kaye fi elomiran ti o ba mo pe o nje afoju ngba to wa sibi ni asale yi ti awon ti wo pe ni omo kekeke omo ana ti won be si ni ko ebi won se ngbe yawo o si ti bi won o ti biru won danu to ti e ti so won so mi iru awon wonyi ti won ko elo ti lo ba dokita ti won ti fayo ti won ti junu to ti e ri won mo awon wonyi kekeke ni won wa duro si waju e tan so wipe ka ma mu suru ka ma ka to gbe yawo ka ma gbadura ka je ki olorun ki o to wa bi a ba fe fi awon omo wa fun oko a fe fi won fun aya tabi ohun kon ti a fe se a fe lo se idana o ye ki a je ki olorun ki o to wa ki a ma fi aidogba dapo pelu awon alaigbagbo ki a ma si fe eni ti o ti ko oko re tabi aya re ti o ti ko sile bi o ba je pe o gba pe afoju ni o ni joko wa so pe ewo ni e to de ba mi yi abuku lagba wo omode yi to nyo wo se mi agbalagba we pe baba e ka ewo yi fun wa o ma se o bi o ba je igbagbo yi na e ko buru sha bo ba gba pe o ja fojo ni joko be abi o se lati joko be iru awon eyan ti won ro pe won laju pe awon o tun ni itosona kankan mo bon ba de tan ri iru awa kekeke won yi ti an kan won ni eko oro olorun won mu fila won ni wa si lo sile won pe mi o mo pe egbe awon omo kekere lo wa nbe awon egbe omo mi won ni kin joko ka ma pate o ka ma dide ka ma kori ka ma si bibeli o ma se o sugbon pe iwo ti olorun se lo lori re to je ko ni irele o je ko fe gba ti ijoba olorun mo dupe lowo olorun we pe gbedi gbedi to ma ngbe awon elese ti ki je ki won ki o fe gboro olorun ko je ko ba le o
eto ma nje kan sakakiri ti won o ni mona ijoba olorun o je ki ori re ki o wale o je ki okan re ki o bale gba ti won so wi pe e si iwe oro olorun o be si ni so be si ni ka bi won ti nka ti o ngun o bi abere ti o nsa olada ti o nsa laake be ni o so wi pe ah olorun ibi ti mo ku si ba mi yodani bo ti le nsoro bo ti le dabi eni wi pe nkan ti won so yi o dabi eni pe nje emi ti mo ti dagba nje ko ti peju o wa so fun e pe mi o ni je ko peju fun mi gba to olorun ti mu mi wa ni o fe se mi lolori re ni mo ki oku orire nitori pe o de ibi ti Jesu ti ma nla ni loju bo ba ti de to ti fokan e bale to si fe gboro olorun o daju wi pe omo igbala oni segbe sugbon bo ba mo be bi awon oluko wa bi won ti e kereju yi ni mo se bi Josiah omo odun mejo ni ngba to njoba abi be ko mo se bi omo kekere ni David ni ngba ti o lo gba gbogbo awon omo Israeli kuro lowo Goliath ti o nfejumo ti o fe pa won mo se bi Jesu papa ti won wo ti won so pe se bi omo Maria ni eyi ni o ranti pe omo ogbon odun ni nigba ti o duro ni waju awon eniyan ti o nko won ni eko oro olorun ti o si ibedi fun won ti o npe awon agbalagba awon arugbo awon iyabirin awon baba ti o npe won wi pe ki won ki o wa ki won ki o so ronu pada ese won ti o ba je pe won mo ra won ni afoju ni won ni gbo nkan to nso sugbon adupe lowo olorun wi pe ni asale yi o je ki a mo awon wo ni a npe ni awon afoju wo Corinthi keji ori iketa ori ikerin Corinthi keji ni maje mo titun ori ikerin ese iketa si ikerin sugbon bi ehin rere wa ba farasin o farasin fun awon ti o nu eko ehin rere we pe ki a je we se wa ki a ko sile ki a gba Jesu Christ gbo ki o le gba wala ki o le gba gbogbo ese patapata lowo wa bi iru eko be bi o ba farasin o farasin fun awon ti o nu eko wi pe bi a ba ti ni igbala tan wi pe atun lati wa oju oluwa lati le ni isodi mimo ni ekun rere ki gbongbo ekoro abinibi ti o wa ninu wa ki olorun ki o le fi owo agbara re ati iwenu meje Jesu ki o le fi fa tu kuro ki ife ife ti olorun ki o le joba ninu okan wa ki a le fe olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo iye wa ati pelu gbogbo agbara wa ihin rere ti isodi mimo yi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu awon ti o sonu bi o ba ngbo wi pe anfani ti o wa ninu ire ni pe nipa ina re le amu wa larada bi ori ofe ti iwosan pelu agbara olorun ore ofe ti a fi wo nisan pelu ina Jesu Christi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu bi o ba ngbo pe emi olorun kan wa ti a npe ni emi mimo ti o ma n dari eni ti o si n gbo oro olorun ninu ire wi pe awon ti a se amona fun lati odo emi olorun wa awon ni se omo olorun bi enikeni ba fe gbe yawo tabi o fe sise tabi o fe rin ajo abi o fe da owo po pelu enikan tabi elomiran ti ko si mo eto ni olorun ti ko mo bi emi olorun se nsa mona o nso fun a wi pe eko ihin rere wi pe emi olorun ma nsa mona fun awon ti re bi o ba farasin o farasin fun awon ti o nu eko ihin rere si ni wi pe okunrin kan aya kan aya kan oko kan nitori wipe eko yi nso fun wa pe awon mejeji yo si di melo ara kan se o so pe awon mewewa yo si di ara kan se o so be bi o ba je wipe eko yi eko ihin rere wipe okunrin kan aya kan bo ba farasin o ye ki o ma awon to farasin fun gba ti olorun da adamu obirin melo lo da pelu e
ṣé ọlọ́run ò lágbára? Ọlọ́run ò sì ní iyè nínú, kò ní òye wípé nínú gbogbo àgbáyé ọkùnrin kan ṣoṣo tó dá, èyí tí ìbá fi ọgọ́rùn ìyàwó ta lọ́rẹ, mo ṣe bí Solomon ni ó ní wọn tó ẹgbẹ̀rún. Mo sì rò pé bí ẹnikẹ́ni bá fẹ́ aya púpọ̀, Ádámù yẹ kó ní aya púpọ̀. Ṣùgbọ́n nítorí pé ìlànà àti ètò Ọlọ́run fún Ádámù ní éfà kan ṣoṣo. Mo sì fẹ́ kí o ṣe àfiyèsí wípé nígbà tí ìkún omi tó fẹ́ pa ayé rẹ́ pátápátá, Ọlọ́run rí ẹnìkan tí ó rí ojú rere ní ọ̀dọ̀ rẹ̀, tí ó sì ní oore ọ̀fẹ́ ní ojú rẹ̀. Èyí ni à ń pè ní Noah. Ó sì ní àwọn ọmọkùnrin mélòó? Gẹ́gẹ́ bí ọmọ, wọ́n jẹ́ mélòó? Noah àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta, wọ́n jẹ́ mélòó? Mẹ́rin. Bí o bá mọ ìtàn Bíbélì dáradára, àwọn ènìyàn mélòó ni ó wà nínú ọkọ̀ ìgbàlà tí ìkún omi tí ò parẹ́? Àwọn mélòó? Àwọn mẹ́jọ ọkùnrin mẹ́rin, obìnrin mẹ́rin, ọkùnrin kan pẹ̀lú aya rẹ̀ kan ṣoṣo. Gbogbo àwọn tí wọ́n fẹ́ aya púpọ̀, tí wọ́n kó wọn kúnlé, tán wá dàbí ṣọ́ṣọ̀ṣọ́ primary school. Tó dàbí kí ọkùnrin kí ó wà láàrin ilé, kó má mọ oyè àwọn ọmọ tí ó bí. Wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, kó má sì mọ ìyàwó, kí ìyàwó ṣe máa sọ pé kò jẹ́ ọbẹ̀ tèmi, mo mọ̀ wípé ti ìyálé nìkan lórí ìsìn, ó dára. Kán máa ṣoògùn síra wọn. Gbogbo àwọn bẹ́ẹ̀, omi ìkún omi náà bá lọ pátápátá. Àwọn tí wọ́n yè, tí wọ́n ní ìgbàlà ní àkókò náà, ni àwọn tó jẹ́ wípé ọkùnrin kan aya kan. Bó bá sì rántí ayé ti Lọ́ọ̀tì nígbà tí Ọlọ́run fẹ́ fi iná pa Sódómù àti Gòmórà rẹ̀, wọ́n pọ̀ ńbẹ. Àwọn tó fẹ́ wọn, mẹ́ta, mẹ́rin, mẹ́wàá, tàbí ogún, tàbí ọgbọ̀n. Kò sí kan tó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run, àbí wọ́n bọ́? Rárá. Lọ́ọ̀tì tó fẹ́ aya kan ṣoṣo àti ọmọ rẹ̀ méjì tí ó wà nítòsí àwọn ni wọ́n yọ kúrò nínú ẹ. Ṣùgbọ́n aya kan tá a ti ń wí iná pàápàá, ó kúrò nínú iná Sódómù àti Gòmórà. Ṣùgbọ́n ohun tó gbàgbé sínú ayé wọn ò júlẹ̀. Ó ṣeéṣe a ò kó yẹtí lè wà lọ́kàn ẹ̀, o ò kó léèsì sọ́rùn, léèsì lè wà nínú ọkàn ẹ̀. Ibi tí ìṣura ẹ bá wà, ibẹ̀ ni ọkàn ẹ máa wà. Bó bá ní wọn síta, àwọn wọ̀nyí tí Jésù Kristì bá dé, àwọn òǹfà tó ń fa àwọn ẹlẹ́ṣẹ̀ sílẹ̀ tí ò ní jẹ́ kán lọ nìyẹn. Gbà tó oníkan sí Sùúrùlérè, oníkan sébúté mẹ́ta, oníyàwó kan sí ibòmíì. Bí Jésù tiẹ̀ fẹ́ dé, bó tiẹ̀ ń pé o ò ní gbọ́ ìpè. Nítorí pé igbe ìyàwó púpọ̀, adìọ létí, ara ọ níyè, afọ lójú, o ní mọ̀nà. Èyí tí ó tiẹ̀ jẹ́ ìyàwó kan ṣoṣo, àjọ tí wọ́n ń dá, owó tó dá síbi kan kò júlẹ̀. O ní gbogbo ẹ̀ á parun. Gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ tó ní, àwọn ilé tá a kọ́, àwọn dúkìá tá a ní, ló ń sọ pé ọkọ mi ṣe bó máa ṣe parí nìyí. Bí àwọn áńgẹ́lì ti ń sọ pé ẹ sáré, ẹ jáde, ẹ má ṣe ìlọ́ra, ìdájọ́ ń bọ̀ ni Lọ́ọ̀tì pàápàá. Àánú Ọlọ́run pọ̀, a fàsẹ́yìn. Lọ́ọ̀tì tí ó jáde láti lọ wàásù fún àwọn ènìyàn wípé Ọlọ́run fẹ́ fi ìdájọ́ iná pa ìlú yìí rẹ̀, bó sì ṣe dé tán ni ó yá o, ẹ wá jáde o. Kò méyí tó máa mú un. Bó ṣe mú èlé ojúlẹ̀, ó tún mu tìbí, ó tún jùlẹ̀. Àwọn áńgẹ́lì ilé wọn ní rẹ pé ẹ jáde, bàbá yẹ jáde, iná ń bọ̀. Ó ní mò ń bọ̀, mò ń bọ̀. Kò méyí tó máa mú nú ẹ̀. Gbà tó yá, tí ò méyí tó máa ṣe ni àwọn áńgẹ́lì dì lọ́mú pé ó yà jáde, sáà sálà fún ẹ̀mí rẹ. Ni ìyàwó kan náà tó fẹ́. O dúpẹ́ pé Lọ́ọ̀tì ò ní àlè ní Sódómù àti Gòmórà. Ìwọ tó sọ pé ìyàwó kan ló fẹ́ tó lálè ń ta. Gbangba adẹkùn kedere abẹ́wò. Lọ́jọ́ tí Jésù bá dé,
ọ̀pọ̀lọpọ̀ àní ẹ sìsáńkọ́ sìsáòwà ní ìjọba ọlọ́run ní àsè ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn lókè nígbà tí jésù kristi bá dé bọ̀dá àwọn tó máa ń wàásù fún ankọ́ tó máa ń wàásù nínú bọ́ọ̀sì tó sì jẹ́ wípé ìgbà tí wọ́n fẹ́ kọ́ ilé ọlọ́run wa olófi òkúta igunlé olófi lélẹ̀ bọ̀dá òwà ó lálé ń ta ẹ̀yin ní o mọ́ ṣé èyí tẹ́ ń fi hàn yín pé ìyàwó kan ni mo ní ìyàwó kan ni mo ní ẹ̀ jókòó bẹ́ẹ̀ jésù kúkú mọ ọkàn ẹ ó mọ ibi tó ń rìn dé ó mọ ibi tó ń sá lọ lóru ó gbà tó jùyàwó ẹ lẹ̀ tó lọ síbì kan ó mọ nǹkan tó lọ ṣe o lè pamọ́ fún ènìyàn ṣáfọ́jú làwọn èèyàn tó ń pamọ́ fún àwọn náà òkúkú ríran ṣùgbọ́n ìgbà tí jésù bá dé ìyàlẹ́nu ni lọ́jọ́ náà àwọn tí wọ́n ti wàásù jákèjádò ilẹ̀ nàìjíríà ìgbà tá a bá dé ọ̀hún tí a bá fẹ́ wọn kù ẹkún á gbọn àwọn ọmọ ìjọ mìíràn ìgbà tí àlùfáà tán bá fẹ́ kù àlùfáà mìíràn nígbà tí ó bá rí àwọn díkìn àwọn tí ó jẹ́ pé àwọn òṣìṣẹ́ wọn tí ó bá fẹ́ wọn kù tó lọ bí jésù pé àwọn òṣìṣẹ́ mi da àwọn òṣìṣẹ́ ò péye wọn ò kẹsẹ̀ járì wọn ò sí níbì àwọn alága àbàgebè àwọn aláfaraṣe àwọn afọ́jú tí wọn mọ̀ pé wọ́n fọ́jú wọn ò wà iná wa máa jó ìyà ìparun ìṣẹ́níṣẹ́ títí ayérayé ìka àbámọ̀ a wá wà lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ a ní kí n mọ̀ kí n ṣe bí wọ́n ti wí kí n mọ̀ kí n ṣe àtúnṣe kí n mọ̀ kí n gbàdúrà kí n mọ̀ kí n gba àgbàyọrí láti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ èyí tí a ń sọ yìí ni àwọn áńgẹ́lì ni wọ́n bá mú lọ́ọ̀tì àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ méjèèjì ó yà ẹ jáde wọ́n bá ń lọ wọ́n bá ń lọ wọn ni ẹ má bojú wọ̀nyí o ẹ má bojú wọ̀nyí o iná ń jó o ẹ má ṣe panu o ìyàwó bá rò wípé gbogbo damask lace gbogbo bàtà onílé gbogbo bọ́ọ̀lù gita ń kó sẹ́sẹ̀ ó parí nìyẹn gbogbo èyí tá a fi ìgbà àti àkókò kójọ níṣẹ́jú kan bí iṣẹ́ èèyàn iṣẹ́ àtọ̀dúnmọ́dún bó ṣe ń jóná nìyẹn àbí eré ni àbí àwàdà ni àbí atiẹ̀ ńláńlá ni a sì jẹ́ òmùgọ̀ àájú kínní ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì ní ẹ má bojú wọ̀nyí tá a bá tiẹ̀ bojú wọ̀nyí ńkọ́ kí ló máa ṣẹlẹ̀ ó bá dán wò ó bá dán tán bó ti bojú wọ̀nyí ó bá di ọ̀wọ́n iyọ̀ ìwọ náà wò ó ara mi lọ́ọ̀tì ń lọ níwájú ó rí wípé kò gbọ́ ìró ẹsẹ̀ ìyàwó mọ́ ó mọ̀ wípé nǹkan kan ti ṣẹlẹ̀ kò sì tó bẹ́ẹ̀ láti bojú wọ̀nyí òní ló ń sọ fún wa pé kí n dé tẹ̀ wá sẹ́kọ̀ọ́ ìbéèlì ìyàwó mi ni ò jẹ́ kí n wá jókòó bẹ́ẹ̀ àdẹ̀rí yín ẹ̀ wá sẹ́kọ̀ọ́ bíbélì ọjọ́ ńlọ ẹ wá àgbàláyé wà ẹ jẹ́ kó wà nínú ọkàn yìí ọkọ mi ni ò jẹ́ kí n wà jókòó bẹ́ẹ̀ ọjọ́ kan ń bọ̀ tó ní mọ ọkọ tó ní mọ aya tí iná bá ń jó tí ìyá ń jẹ èèyàn tí wọ́n ń payín kéke tí wọ́n ń ṣiṣẹ́ oró tí wọ́n sọ pé omi o oró kò sẹ́ni tá a tú ẹnìkan lára torí pé ọjọ́ àánú á ti kọjá pátápátá ode wa gbala eku wa la wa yori ko si ni gbala ki wa eko yi pada iyawo mi keji ni ko ni ju mi le o feran mi pupo pupo ife orun apadi ni bo se boju wo yin niyan o ni jesus ba wa ran wa leti ki jesus ko to lo wi pe eran ti aya lo ti o eran ti o eran ti o mu nbo o ni akoko ti jesus ba nbo opolopo ni o dabi aya lo ti àdúrà mi ni pé kó má ṣe pẹ̀lú wọn ó ní tí ìhìnrere tí a ń sọ nípa èyí ìhìnrere wípé ọkùnrin kan aya kan bí ó bá farasin ó farasin fún àwọn tí ó sọnù ẹsẹ̀ ìkẹrin nínú àwọn ẹni tí ọlọ́run ayé yìí ti sọ ọkàn àwọn tí kò gbàgbọ́ di afọ́jú kí ìmọ́lẹ̀ ìhìnrere kristi tí ó lógo
eni ti se aworan olorun ki o ma se mole ninu won mo n gbadura fun pe ki o ma se pelu won ihirere ti o logo yi oro olorun ti o ma n we ni mo ti o ma n gba ese lowo eni oro olorun ti o ma n fi iye eni pekun jin ki onikaluku ti o ba gbagbo ki o le je ti eni kankan wa ṣugbọn so fun wa wi pe ti ihirere ti a n waasu re ẹkọ ọrọ ọlọrun ti o ma n tun aye ẹni ṣe ti o ma n yi ni pada ẹsẹ ìkẹrìnlá ẹjọwọ wọn si afọju ti n fọna han afọju ni wọn o mọ o ni wọn ṣe n kele ọ lori wepe o n lọ si ẹgbẹ ikẹkọ bibeli bo ba lọ to ku ba ku fun ẹ ko sẹni ta ba ẹ lọ ọ̀rọ̀ yìí la ń sọ nípa èyí ọ̀rọ̀ yìí a nípẹkún èmi a sọ pé bó bá lọ síbẹ̀ ẹ bó bá gbọ́ràn sí èyí tí àwa afọ́jú ta ń sọ fún ẹ níbí bó bá lọ sí ọ̀hún tó lọ ń kẹ́kọ̀ọ́ bíbélì ẹ bó bá bímọ wọn ní wábẹ́ kó jáde ẹ má wà ṣebí báwọn èèyàn wá bá wa kọ́mọ jáde ṣebí jésù wá wá ẹ̀mí ọlọ́run á sì wà ńbẹ̀ bàbá ayérayé olùdámọ̀ràn á sì wà pẹ̀lú wa àwọn angẹ́lì ọlọ́run ò sì ní fi wọ́lẹ̀ mi ò rò pé a ti ẹ̀ ń fẹ́ kí àwọn ọmọọ̀tí kó wá náà pàápàá àbí wọ́n fẹ́ kọ́mọ tiẹ̀ jáde pẹ̀lú àwọn ọmọọ̀tí àlùfáà tó ń ṣépè ìyẹn ló fẹ́ kó wá bẹ́ẹ̀ kọ́mọ jáde èyí tó ṣe ìlùyàwó ẹ̀ nílé tán tó gba ní sálúbàtà á wá kúrò mẹ́ẹ̀ á wá lòun wá bẹ́ẹ̀ kọ́mọ jáde bó bá súre àdúrà ò lè gba ṣọ́lọ́run kì í gbọ́ tẹlẹ́ṣẹ̀ wọ́n á sì sọ fún ẹ pé bó bá lọ kẹ́kọ̀ọ́ bíbélì bó bá lọ síbi tán ti ń sọ ọ̀rọ̀ ìgbàlà bó bá lọ bó bá bímọ àníwọ́ bẹ́ẹ̀ kó jáde ẹ jókòó lé ẹ̀ bó bá ní wá kọ́mọ jáde ṣebí mọ́ bá wá náà ìnáwó náà máa kó wá sí wọn ní wá kán má bèèrè bí ò tẹ̀jú bisikíìtì díẹ̀ àbí wọ́n ń wá lẹ́nu òfo àwọn onígbàgbọ́ nìkan ló lè wá lẹ́nu òfo àbí kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n báwọn bá ti wá tí wọ́n ti ń jókòó náà ń bèèrè wípé pèsè nǹkan kan sílẹ̀ ni àbí àní jẹ ìrẹsì ti ọmọ tẹ̀sẹ̀ ẹ̀bí ìgbèsè nà ń kó bá wà bọ́n bá tiẹ̀ jókòó ilé wọn mo tẹ rò pé ó dáa náà pápá àbí ò dáa ṣebí láyé àtijọ́ tá a bá bímọ wọn á wá mọ àmúyíra ńlé wa àti ilé ẹ̀ náà máa ti máa sọ̀sọ́kúsọ kán tó délé wọn ti ṣubú gọ́tà nìyàwó àlùfáà béè lọ́wọ́ ẹ pé ọkọ mi kọ́ kò délé ẹni ó wá bí ṣùgbọ́n ẹ lè tọpasẹ̀ o a wá rí i pé ọkọ ti ṣubú nu gọ́tà láti ilé ẹ ṣé ìgbàgbọ́ nìyẹn ìgbàgbọ́ ni ìfọ́jú ọkàn àti ìṣìnà púpọ̀ ni ó ní afọ́jú tí ń fi ọ̀nà han ẹ̀tí ń fọ̀nà han afọ́jú ni wọ́n bí afọ́jú bá sì fọ̀nà han afọ́jú àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò èyà púpọ̀ ló wà fún àwọn afọ́jú ṣùgbọ́n ìkìlọ̀ wà fún àwọn ènìyàn tí wọ́n ń wàásù ṣùgbọ́n tí àwọn fúnra wọn ò ní ìgbàlà bó bá wo Deuteronomy orí ìkẹtàdínníọgbọ̀n ẹsẹ ìkejì dín ní ogún Deuteronomy orí ìkẹtàdínníọgbọ̀n 27 ẹsẹ ìkejì dín ní ogún 18 ègún ni fún ẹni tí ó ṣe afọ́jú lé ọ̀nà ẹlẹ́ṣẹ̀ tó wá jẹ́jẹ́ tiẹ̀ tó ń fẹ́ lọ sí ìjọba ọlọ́run afọ́jú ni orin kan sọ fún wa ní àwọn iléèsè pé afọ́jú lé aláìgbàgbọ́ kò mọ iṣẹ́ ọlọ́run gbogbo àwọn aláìgbàgbọ́ gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ gbogbo àwọn tí ò tí ì rí ìgbàlà afọ́jú ni wọ́n àlùfáà tí ó bá sì wàásù tí ó tún ṣì wọ́n lọ́nà a sọ fún wa wípé ègún ni fún ẹni tí ó ń ṣi afọ́jú lé ọ̀nà gbogbo ènìyàn yóò sì wípé àmì orí ìkejìdínlọ́gbọ̀n Deuteronomy orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ ìkọkàndínlọ́gbọ̀n ohun tó máa ń ṣẹlẹ̀ sí àwọn afọ́jú nìyí ìwọ ó sì máa fi ọwọ́ tálẹ̀ lé ọ̀sán gangan bí afọ́jú ti fi ọwọ́ tálẹ̀ nínú òkùnkùn
Iwọ ki yoo si ri rere le ona re awon ti o sa Olorun ti le an so fun bayi mo nbe Olorun pe keyi ki o ma se je ipin re awon ti won o ko ese won sile awon ti won wa wo mo boya iyawo keji iyawo keta iyawo kerin o nso fun a wi pe afoju ni won o si nso wi pe won ko ni ri re le ona won eni ini lara sha ati eni kiko le ojo gbogbo ni won o je ko si si eni ti yo gba iru eniyan be sugbon Jesu Kristi bi o ti so fun wa ni isaaju o nso fun wa wi pe ohun ni ohun wo awon afoju ohun lo nwo won san o maku ori kewa ki a to lo gbadura ni asale yi nisisin yi ati mo awon afoju ni awon ti o ri ona olorun awon ti ko ti mo iye aini pekun awon ti olorun aye yi ti o ti ra ni iye ti o ti fole oju awon ti oso aye aye jije awon ti o ti ra ni iye awon ti o ti fole oju awon ti o fi rere pe ibi awon ti o fi ibi pe rere awon ti ko ri imole ogo ti hin rere awon won yi li afoju sugbon ani eleri Jesu Kristi wi pe ohun ni o wa mu iriran itunriran ba awon afoju a si nfe ka Marku ori kewa yi lati mo bawo ni Jesu Kristi se nse iru nkan be bo ba je afoju bo ba je elese bo ba je eni ti o ni ilo igbala ti Jesu Kristi mu wa wo lati ese ikerin din ni adota 46 Marku ori kewa ese ikerin din ni adota won si wa si Jericho bi o si tin jade kuro ni Jericho pelu awon omo ehin re ati opo awon eniyan Bartimeo afoju omo Timeo joko leba ona o nsagbe ranti o gbogbo awon elese ni won ma nsagbe bo je obirin a ma toro owo lowo awon okunrin bo je okunrin a ma wa sekere pelu abetele gbogbo afoju patagba lo nsagbe awon elese ti imole ihire o ti imole si loju won ma nsagbe nigba ti o gbo pe Jesu ti Nazareti ni o bere si ki gbe le ohun rara wi pe Jesu iwo mo Davidi saanu fun mi bi a ba n gbadura awon elomi won mo ba ti gbadura won adake sibe bo ba dake Yoruba so fun wi pe tara ya ba e dake o ni sugbon ti elese ba mo ise re ki pe lori ikunle bo ba ki gbe to Olorun wa to so fun Olorun wi pe elese ni mi to ti ju to so fun Olorun bo se je ile e ona e iwa e irin e isise e to so gbogbo e patapata fun Olorun to ki gbe le ohun ra wi pe saanu fun mi iwo omo Davidi saanu fun mi elese ni mi oju mi fo si ogo re oju mi fo si ihirere oju mi fo si eko ti o ye koro ni ese ikeji din ni adota opolopo si ba wi ki o pa enu re mo bo se n ba ewe niyan bo ba dele nsin o seese ki oko ki o titi lekun ko mu kokoro ko lo wa kan lekun titi ti bo ba si de agbayin ko le wole a ora wole ifoju okan ni iwo to wa ko beyan se n se ore fun oko beyan se n toju oko beyan se n feran oko toko wa ro pe o lo se nkan ti o da to tun ti e mota bi o ba je ifoju okan iwo to wa wa bi Jesu bi a se se olore ati ile re ni rere sugbon ti oko ti oye oye ta si so fun wi pe joko bo ba fe ki ile ko gba emi pelu e ye gbadura ye lo fe ko bibeli bibeli je ti poju osan bibeli oru bibeli aro bibeli ki lo de to be iya ni pekun lo de to be won so fun o pa enu re mo iwo lo ni panu mo se o mo bi to tin bo si mo bi to nlo abo mo bi to nlo ijoba Olorun la fe lo
bo jo mode ni le iwe ni bo ba tin ke pe olorun wi pe afoju ni mi fi ona han mi la mi loju ni baba ati iya tin so npe gbo o to ba je ti oro hin rere ti oro igbala ni ile iwe e adekun e kekere niyan bibele ni bi iya ati baba ba ko mi sile oluwa yo tewo gba mi bo si je omo ni bi ise bo tin di ago marun ti ago marun abo lo so fun oga bi ise pe mu lo se eko bibele lo so wi pe aye ma gba e o ni bi ise mi lo tin so pe o lo se eko bibele awa ta wa ku senu ise ko awa elese mi o so be o emi elese mi fe lo gbo oro olohun be elese se nigbala to ba lo ko form show aro la ma wa si bi ise o sogbo o si gbe bibele e o nbo ba to ba si de laaro ani ko lo gba iwe lowo eni to ngbe lodo e bi pe tibi ba ma wo fun e gege bi ile ise eko bibele yen o ni lo mo won so fun eni e pe ko dake adura gbigba ko dake lati ma wa iranwo lodo olorun eleda re awon o si le ran lowo bori e ba yi nibi to wa yen won fo ti e jade gba tan ba ti gbe e debi don don don titi iya e papa ma so pe bo ti e ku papa o san wahala ti poju bara e o da bo n yagbe sori ibusun e gba tan ba ti yi aso e pada le meji ti gbogbo e runku na ma so pe bo ti e ku papa a kan le fowo ara wa pa ni bo si ku bon fe si e be ni kan fe ti won sinu o sora e o fe ti mi sinu koto ni e se bo fe ran e se bo so pe bi nanjo ma ba lo bojo nro emi pelu e ni airo o ise ti ku o awon ore ti o fe ko nigbala niyan awon to npon le loni bo ba ti ku pa bo ba ti ku ba e to ti pajude na ti wa iwe account owo e na ti so pe ki lo fi le bo ba fi nkan sile ton ri 10 naira ninu won ni alakori o ti fun church ni gbogbo e owo ni won wa oro kan fena owo e na fena bo ba dola to nda to lenu ti gbogbo apa e otun ti gbogbo e ro won ni wale e mo awon ton fe ko gbadura bi wahala ba si de olorun nikan lo le ran o lowo won o si ni je ko kepe olorun to le ran o lowo o je ju won le we se ti anka opolopo si ba wi pe ti o pa enu re mo sugbon o n si ki gbeju be lo iwo omo dafidi sanu fun mi Jesu si dese duro o si pase pe ki a pe wa won si pe afoju na wa won si wi fun pe tuju ka dide o npe o si bo ewu re sonu o dide o to Jesu wa kini ti to bo ewu e sonu o fe lo ri oba awon oba oluwa awon oluwa aso edoti aso ese aso buruku o yan sonu aso akisa aso egbin o yan sonu kuro lokan e bo tin lo ba olorun to nso pe olorun sanu fun mi to nso pe Jesu pe o fe gbokan ela be ni gbogbo aso ero to npa tele tele aso ese aso rin de oru gbogbo eto oni tele tele o yan gbo e sonu ije wo ese niyan o nko ese sile nitori pe oba awon oba ki lajuri ese gbogbo egbin gbogbo idoti to wa ni gbesi aye e wa ko won sile bo ba nbo lodo Jesu Jesu si dahun o si we fun pe kini iwo fe ki emi ki o se fun o afoju na si we fun pe raboni oluko ni ki emi ki o le riran Jesu si we fun pe ma lo igbagbo re mu o larada loju kan na o si riran gba to si riran tan o ba n wale asewo kakiri mo se bi awon ti won lo si lesin e mo lo si ipade ta gbangba mo ti ba Jesu pade won na ba Jesu pade won tun bona le ti ile oti lo mo ba Jesu pade irede oruko ju won le iyen o ba Jesu pade o si won wa ni oni o si riran o si nto Jesu leyin ile ona mo gbagbo wi pe loni bi olorun tin la o loju emi to nfi ire han to n dari ese re jio to n wo ese re nu to si n so wipe lo ki o ma riran eni to ba riran bo ti n ka bibeli a ma ye o ife bibeli a wa lokan e oro ihin rere eko to ye koro a ma dun mo o bo n so pe iyawo meji o da gege bi oro olorun
eyi keji to ti fe si keji lo ti bere amara wi pe kini ki nse ba ni ki nse so fun ko le lo

pé àá ṣé ò sí nǹkan o wà ní kò sí nǹkan wà ní kí ló dé tán sọ bẹ́ẹ̀ wọ́n ní oyí padà ni ògo jésù ẹwà jésù nìyẹn a ní èyí tẹ́ kó gbogbo èyí tẹ́ ń kó sétí ńkọ́ àti handcuff tẹ́ ń kó sọ́wọ́ ṣe mọ èyí tán fi ń di àwọn ẹlẹ́wọ̀n wọ́n wá fẹ́ mú wọn lọ sínú black maria èyí tán kó sọ́wọ́ àti okùn tá ń so mẹ́ran lọ́rùn tó ń kó sọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà ní ọlọ́run ti já okùn kúrò lọ́rùn mi èyí tán ń kó sẹ̀sẹ̀ nǹkan pátápátá lọ́lọ́run ti já kúrò ara mi wá mọ́ ara mi fúyẹ́ gbogbo ẹrù èṣù pátápátá àti lórí bẹ́ẹ̀dì ni o àti lábẹ́ bẹ́ẹ̀dì àti èyí tá a so mọ́ ojú wíńdò àti èyí tá a so sọ́rùn àti èyí tá a fi sí ìka ọwọ́ gbogbo ẹ̀ pátápátá ni mo ti yán sọ́nù ẹ̀jẹ̀ jésù ti wẹ̀ mo ti di mímọ́ nísinsìnyí ojú mi là dáadáa èyí tí mo rò pé kò sí nǹkan tó burú nù ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mo jẹ́ afọ́jú nísìnyí mo mọ̀ pé nǹkan burú nù ẹ̀ ìgbàlà nìyẹn o bọ́kùnrin bí jésù ti ń là á lójú bẹ́ẹ̀ ló ń ju àwọn nǹkan tó ti kọjá lójú wọn sílẹ̀ ló ń tẹ̀lé jésù bí o bá gbàdúrà lónìí tó sọ fọlọ́run wípé là mí lójú dárí ẹ̀ṣẹ̀ mi jì mí bọ́lọ́run bá sì ti dáríjì ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bó bá ti nígbàlà ìsọdí mímọ́ ló tẹ̀lé wàá máa ní ọlọ́run sọ ọkàn mi di mímọ́ gbogbo ìgbésí ayé ẹ wàá kó lé ọlọ́run lọ pátápátá pé ọ̀nà tiẹ̀ ni mo fẹ́ rìn ìfẹ́ ni mo fẹ́ ṣe iṣẹ́ ni mo fẹ́ ṣe bó bá ti ń sọ bẹ́ẹ̀ iná láti ọ̀run wá ẹ̀jẹ̀ jésù á sọ ọkàn rẹ di mímọ́ bó bá sì ti ń sọ ọkàn rẹ di mímọ́ bẹ́ẹ̀ ló ń bèrè fún agbára mímọ́ kí a fi agbára kún ọ láti ṣe iṣẹ́ ìsìn tí ó tọ̀nà bó bá sì ní ìgbàlà kó sọ fọlọ́run á gba ọkàn rẹ là á sì ṣe ọ lójú ti ẹ̀mí ẹ̀mí wípé mi ò nílò ẹ̀kọ́ ìyìn rere ò jẹ́ kí ó jẹ́ tiwa orí kunkun àti agídí ìyàn jíjà àti ọ̀tẹ̀ lílòdì sí ọ̀rọ̀ ọlọ́run ò jẹ́ kí èyí ni kí ó jẹ́ tiwa bí ó ṣe tiwa ni àwa ni ó fún ni ọkàn tí ó rọ̀ tí ó ń fẹ́ gbọ́ tí ó ń fẹ́ gbà tí ó ń fẹ́ gbàgbọ́ bàbá nítorí irú àánú yìí nítorí ó dá wa lọ́lá bẹ́ẹ̀ gba ọpẹ́ àti ìyìn wa à ń bẹ̀ ọ́ gẹ́gẹ́ bí o ti jẹ́ kí ó yé wa wípé ìyà ìṣẹ́ ìparun àti ìdájọ́ wà fún àwọn tí ó kú ní ipò ìfọ́jú wọn àwọn tí ọlọ́run ayé yìí fọ́ lójú àwọn tí ohun ọ̀ṣọ́ ayé ìrìn ayé ìwà ayé tí ó ra ní iyè ó ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀ fún wọn ǹjẹ́ à ń bẹ̀ wípé gbogbo àwọn tí ó ti gbọ́ ọ̀rọ̀ yìí tí wọ́n sì ń ronúpìwàdà tọkàntọkàn tí wọ́n ń bẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́ àti àánú láti ọ̀dọ̀ rẹ tí wọ́n sì ń fẹ́ ìdáríjì ní ẹ̀kúnrẹ́rẹ́ fi fún wọn ní orúkọ jésù ṣàánú fún oníkólukó wa ǹjẹ́ gbogbo àwọn tí ó ti yí padà àwọn tó ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì à ń bẹ̀ wípé ìwà wọn ìgbésí ayé wọn jẹ́ kí ó di ọ̀tún ìyípadà tó tọ́ láti òkè wá jẹ́ kí ó jẹ́ tiwọn ọkàn tó ń kórira ẹ̀ṣẹ̀ ẹ̀mí tí ó ń sá fún ẹ̀ṣẹ̀ nígbà gbogbo níbi gbogbo jẹ́ kí ó jẹ́ ti olúkúlùkù wa ní orúkọ jésù a mọ̀ wípé bí a ti ń padà lọ sí ilé àwọn tí wọn ò fẹ́ lọ jọba ọ̀run tí wọn ò sì fẹ́ ká lọ àwọn tí wọ́n máa ń pani lọ́kàndà àwọn atanijẹ́ àwọn afọ́jú tí wọ́n ń fi ọ̀nà han afọ́jú ó ṣeé ṣe kí wọn kí ó fẹ́ dá a padà ní ojú ọ̀nà yín rere yìí bàbá yọ wá kúrò lé ọwọ́ wọn bí wọ́n bá ti ń sọ̀rọ̀ tí wọ́n fẹ́ pa wálé ọkàn dà jẹ́ kí ẹ̀mí rẹ kí ó ṣe ààbò fún wa ìpinnu tí a ti ní pẹ̀lú rẹ láti wà pẹ̀lú jésù kristi títí dé òpin má jẹ́ kí a yẹ ìpinnu yìí ní orúkọ jésù pa wá mọ bí a ti ń lọ pèsè ọkọ̀ fún wa bí a ti ń lọ ṣàmọ̀nà wa níbi owó tá ń lọ a sì ń bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí a ti di ẹni ìgbàlà àwọn tí o ti gbàlà àwọn tí o ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì àwọn tí o ti sọ di ẹ̀dá titun a ń bẹ̀ ọ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti ń ṣe iṣẹ́ yìí ní ọkàn wa.

ni ká máa di ajín rere láti sọ ìtàn àgbélébùú fún àwọn ẹlòmíràn. Adúpẹ́ pé o ti gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa.

0: jẹ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí ó rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí òní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ bí wọ́n tilẹ̀ ń fà ọ́ tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá òní padà. Bí àwọn ẹlẹ̀sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà pé rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́ wípé aláàánú ni, olóore ọ̀fẹ́ sí ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ipé ó ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́. Nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò jẹ́ ṣèké, ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kìí ṣe kènìyàn. Gbàá gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronúpọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè fi gbàgbọ́, ẹnu lè fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́, àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti dì ọmọ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bojú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ni ẹ̀mí Ọlọ́run ni ó máa bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa ń mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sì so. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kì í ṣe ọkàn ìdíbàjẹ́, kì í ṣe ọkàn tí ó ń dàgúlá, kì í ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kì í sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan-an ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ ọ́ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́, tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀, àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, a bẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú sínú lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jinlẹ̀, bí wọ́n ti dídò tó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ à ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn áńgẹ́lì ti won teriba fun iwo ti o se keri iwo to je pe bi o ba pa ko se ni to le so di aye iwo ti agbara re ko lopin abe wi pe agbara re bi pa awon ese ti o wa ni igbese aye awon ti o ti ronu po ada ti awon ese won iki o le gberi mo ni oruko Jesu se ise agbara re ni okan won je ki ese ki o di rira fun won je ki iwa mimo ki o joba ninu okan won abe wi pe gege bi won ti gbagbo e pe won ti je opo si ti dariji je ki ori fun enikokan ati olukuluku ti o ni iru igbagbo be bi igbagbo won lesen kesen nisisin ni oruko Jesu je bi asiti nlo je ki e wa re ki o han lara wa ogo re je ki o han lara wa e wa iwa mimo re je ki o han lara wa ninu oro wa ninu irin wa ninu ise wa ninu gbogbo ibi ti o ma lo je ki awon eniyan ki o mo pe ni tooto eje Jesu ti we wa oro Jesu ti so wa dotun agbara Jesu ti yi wa pada asi nbe o wi pe emi re emi mimo ni je ki o ma jeri ninu okan wa wi pe ati di omo Olorun asi be o wi pe ihirere tooto ni bikibi ti a ba lo je ki o wa ni enu wa ni ojojumo je ki a ma kede ihirere ki a si ma so fun awon elomiran ti o n bo leyin wi pe ona igbala wa bi a ba si ti n so fun won ti a si n gbadura pelu won ti a n to won sona a n be wi pe emi kan naa ti o sise ninu okan wa agbara eje kan naa ti o se yipada nigbesi aye wa oro kan naa ti o mu iyipada rere de ba wa je ki o sise ni okan won pelu adupo epo ti gbo njẹ ibukun ti a ti n padanu rẹ lati ẹyin wa nitori aimokan wa nitori aigbọ ti rẹ nitori aiju ẹsẹ silẹ tẹlẹtẹlẹ gbogbo awọn ibukun bi ilera bi iwosan anu rẹ ti o ti jina si wa tẹlẹtẹlẹ nisisiyi bata ti ba Jesu dọrẹ ti a ti kọ ẹsẹ silẹ ti a ti di ọmọ ero ijọba ọrun a n bẹ wi pe gbogbo ibukun ti o ti fa sẹyin kuro lọdọ wa tẹlẹtẹlẹ yẹ ki won ki o jẹ ti wa ni orukọ Jesu gbogbo alakala orukorun iṣẹ aṣekara lairi ere ni diẹ owo ti a n gba si ajade apo ọna to n le wa ilẹ to na wa abẹ wi pe gbogbo ẹ patapata le won kuro lẹyin wa ni oruko Jesu lati sin lo je ki alaafia re ki o wa ni okan wa je ki ilera re ki o wa ni ago ara wa ati iwa mimo ati alaafia je ki o ma ba wa gbe adupe lowo re wi pe o ti gbo ti wa nitori agbadura ni oruko Jesu Kristi Oluwa wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Oje ki agbadura. Baba ati nbe le orun adupe wo pe atun pejopo loni lati keko ninu oro yin. A nbebe fun emi mimo wo pe yo se wa loju, yo mi se wa, yo fi oro orun, yo fi sinu okan wa. Yóò sì jẹ́ kí ohun tí a ń kà kí ó yé wa yóò fún wa ní agbára ti ẹ̀mí láti ṣe àwọn ohun tó yẹ kí a ṣe kí a ba lè jẹ́ olùgbọ́ràn sí àwọn ohun tí a ń kọ́. Ẹ ràn wá lọ́wọ́ kí àwọn ọ̀rọ̀ tí a ń kọ́ wọ̀nyí kí ó lè ṣe oore tí ó wúwo tí ó sì pọ̀ jọjọ ní ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa. Adúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a kí ẹnìkọ̀ọ̀kan wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì wa fún àwọn tí wọ́n wá ní ìgbà àkọ́kọ́. afeki oye wa wepe ninu iwe Hebrew epistle ti Paul si awon ara Hebrew ni ati nkeko loni ni asefe mu eko wa si pari bi ati nka ninu ori iketala ese ikejile logun titi de ike dogbon ni bayi on ti anka ti asin keko loni won je awon ese ti o keyin ninu epistle si awon ara Hebrew eyi je ipa tabi ege oro kan ti awon christiani tabi awon ni waasu miran ti won ma nka ti won si ma boju fo da nitori wo pe won ro we pe o je afikun o dabi igba ti won ro we pe ko se pataki popo sugbon o ye ki o ye wa wi pe ohun ti awon eniyan wonyi n boju fo da ti won nka lai ni arojinle tabi ti won nka lai wo ohun ti emi olorun fe ko won o je ohun ti o se pataki nitori iwe mimo je ki o ye wa wi pe gbogbo iwe mimo iba se ibere tabi arin tabi opin iba se oro kan tabi gbolohun kan o je ki o ye wa wi pe gbogbo iwe mimo ni o ni imisi olorun ti o si ni ere fun eko fun ibaniwe fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eni olorun ki o le pe ti ati mora sile patapata fun ise rere gbogbo nitori na bi gbogbo eya ara wa bi o se je pataki titi de ikona wa ati irun ori wa be ni o ye ko ye wa wi pe gbogbo oro olorun ni kokan ni o je pataki nitori na ko ye ki aboju fo onkon nitori Jesu papa so fun awe pe ki kini ninu oro olorun ki yo lo laise eyi ni afinka nisisiyi lati ese ikejile logun ki o ma fi oju o ba lo bi ati nka emi sin be yin ara egba oro iyanju mi nitori iwe kokoro ni mo ko si yin emi gbo emi mo e mo pe ada Timotheo arakunrin wa sile bi o ba tete de emi pelu re yo ri yin e ki gbogbo awon ti se olori yin ati gbogbo awon eniyan mimo awon ti o ti Italy wa ki yin ki ore ofe

ohun tí a ti kà sílẹ̀ wọ̀nyí fún àwọn olùkà tàbí àwọn olùgbọ́ ni Paul Apostle ni ó ń sọ fún wípé kí wọn kí ó gbọ́ràn sí ọ̀rọ̀ ìyànjú tí wọ́n ti gbọ́ wípé bí a bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run kí a ní etí ìgbọ́ àti àyè àgbàṣe láti ní ọkàn tí ó múra tán láti ṣe ohun gbogbo tí ó yẹ kí a ṣe. Nítorí kí ni apostle yìí tí ó ṣe ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ó ń sọ fún ọ wípé èmi ń bẹ̀ yín ara ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi. Ohun tí ó ṣe ń sọ fún ọ ni wípé òun pẹ̀lú mọ̀ dájú ṣáká wípé ní ìkẹyìn ọjọ́ tí a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ni yóò kọ ẹ̀kọ́ tí ó yè kooro sílẹ̀ wọ́n máa wá ìtàn asán káàkiri nítorí pé wọn kò ní ìfẹ́ òtítọ́. Èyí ni a fi ń gba àwọn kìrìsẹ́nì ní ìyànjú wípé wọ́n ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run sí ọkàn wọn kí wọn kí ó má ṣe gba ẹ̀tàn ẹ̀ṣẹ̀ tàbí ẹ̀mí tí ń ṣàkóso ìran tí a wà nínú rẹ̀ yìí ẹ̀mí ìgbẹ̀yìn ayé láti mú wọn pàdánù àwọn oore ọ̀fẹ́ àti ẹ̀kọ́ ìjìnlẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Lẹ́yìn náà ni ó wá ń sọ fún ọ wípé òun ní ìrètí láti tọ̀ wọ́n wá pẹ̀lú Timotiu nítorí pé Timotiu tí a kọ nípa rẹ̀ níhìn-ín ó ti wà nínú túbú nítorí nínú bíni sí ọ̀rọ̀ Ọlọ́run àti sí ìránṣẹ́ rẹ̀ ṣùgbọ́n nísinsìnyí a ti dá a sílẹ̀ ó sì ń fẹ́ láti wá sí ọ̀dọ̀ àwọn ará ayé bẹ̀rù bí ó ti kọ̀wé ṣọwọ́ ránṣẹ́ sí wọn kí ó ba lè gbà wọ́n ní ìyànjú kí ó sì lè mú wọn lọ́kàn le. Èyí jẹ́ kí ó yé wa wípé bí ó tilẹ̀ jẹ́ pé ó ti parí kíkọ ìwé tàbí epistle sí àwọn ará ebéru iṣẹ́ ìránṣẹ́ kò dópin nítorí bẹ́ẹ̀ ni nípa èyí ni a tún sọ fún àwa náà pẹ̀lú pé bí ó tilẹ̀ jẹ́ wípé a ń fi òpin tàbí ìparí sí ohun tí a ń kẹ́kọ̀ọ́ nínú ebéru ṣùgbọ́n èyí kò sọ wípé ìdàpọ̀ wa tàbí ìkẹ́kọ̀ọ́ wa tàbí ìgbọ́ràn wa sí ọ̀rọ̀ Ọlọ́run wípé ó ti parí. Lágbára Ọlọ́run ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó máa bẹ̀rẹ̀ ìwé mìíràn nínú májẹ̀mú tuntun. Lónìí bí a ti ń wo ọ̀rọ̀ ìyànjú tí ó kẹ́yìn àti oore ọ̀fẹ́ èyí tí a ti kà sí etí ìgbọ́ wa a ó pín ẹ̀kọ́ wa sí ọ̀nà mẹ́ta. Ìkíní ọ̀rọ̀ ìyànjú. Ìkejì ọ̀rọ̀ ìmúlọ́kànle fún òṣìṣẹ́ tí ó nílò rẹ̀. Ìkẹta ni ọ̀rọ̀ ìkíni káàbọ̀ sí òpin. Kí a wò ó ní ìkọ̀ọ̀kan. Ìkíní ọ̀rọ̀ ìyànjú. Kí a tún ka ẹsẹ̀ ìkejìlélógún tí a ti kà lẹ́ẹ̀kan. Ó ní èmi ń bẹ̀ yín ara ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi nítorí ìwé kúkúrú ni mo kọ sí yín. Níhìn-ín ni Paul ni ó lo èdè kan. Ó lo èdè yìí wípé ohun tí òun kọ sí wọn ó pè ní ọ̀rọ̀ ìyànjú. Ǹjẹ́ kí ni Paul Apostle kí ni ó pè ní ọ̀rọ̀ ìyànjú níhìn-ín? Ohun tí a pè ní ọ̀rọ̀ ìyànjú níhìn ni ohun tí ó ti kọ sí wọn láti orí kìíní títí dé orí ìkẹtàlá. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Bíbélì a fẹ́ kí ó yé wa wípé èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí a ó lo gbólóhùn tí a pè ní ọ̀rọ̀ ìyànjú. Bí a bá wo iṣẹ́ àwọn apostle orí ìkẹtàlá láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún àti lẹ́yìn kíka ìwé òfin àti ìwé àwọn wòlíì àwọn olórí sinagogu ránṣẹ́ sí wọn pé ara bí ẹ̀yin bá ní ọ̀rọ̀ ìyànjú kan fún àwọn ènìyàn ẹ̀sọ́. Ní ẹsẹ̀ 16 Paul sì dìde dúró ó sì jowó sí wọn ó ní ẹ̀yin ènìyàn Israeli àti ẹ̀yin tí ó bẹ̀rù Ọlọ́run ẹ fi etí sílẹ̀. Bí o bá ti fi ọkàn sí ẹsẹ̀ méjì tí a kà yìí ó rí wípé wọ́n wà nínú ilé ìsìn tiwọn tí wọ́n máa ń ṣe ní sinagogu bí ó ti jẹ́ àṣà àwọn Jew. Nígbà tí wọ́n ti ka ìwé òfin láti wọ́n yan ẹsẹ̀ kan tàbí orí kan nínú Genesis títí dé Deuteronomy wọ́n sì ka àwọn ìwé wòlíì wọn ò sọ fún wa bóyá Jeremiah ni bóyá Isaiah ni bóyá Hosea ni ṣùgbọ́n nígbà tí wọ́n ti ka orí kan nínú ìwé òfin àti ìwé wòlíì ni wọ́n wá sọ fún àwọn Paul wípé bí wọ́n bá ní ọ̀rọ̀ ìyànjú kan ọ̀rọ̀ Ọlọ́run láti ọ̀dọ̀ Ọlọ́run wá sí àwọn ènìyàn wọ̀nyí kí wọn kí ó dìde dúró kí wọn kí ó lè sọ. Èyí jẹ́ kí ó yé wa wípé ohun tí a ń pè ní ọ̀rọ̀ ìyànjú ni ọ̀rọ̀ Ọlọ́run láti ṣini létí ọ̀rọ̀ Ọlọ́run láti kìlọ̀ fúnni ọ̀rọ̀ Ọlọ́run láti gbani ní ìyànjú ọ̀rọ̀ Ọlọ́run láti jẹ́ kí ọ̀nà ìmọ́lẹ̀ ìrere kí ó yé ẹnì kọ̀ọ̀kan. Èyí ni a fi ń padà sínú Hebrews 13:12.

0: Ìwé wòlíì Jeremiah
1: orí 18. Nígbà náà ni Ṣefataya ọmọ Matani àti Gedaliah ọmọ Paṣuri àti Jukali ọmọ Ṣelemaya àti Paṣuri ọmọ Makaya gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Olúwa ti sọ fún gbogbo ènìyàn wípé, báyìí ni Olúwa wípé, ẹni tó bá jókòó ní ìlú yìí yóò kú nípa idà, nípa èèyàn àti nípa àjàkálẹ̀ àrùn. Ẹni tó bá sì jáde tó àwọn ará Kádíà lọ yóò yè, a ó sì fi ẹ̀mí rẹ̀ fún bí ìkógún yóò sì yè. Báyìí ni Olúwa wípé, lóòótọ́,
2: a ó fi ìlú yìí lé ọwọ́ ogun ọba Bábélì,
1: ẹni tí yóò sì kó o. Àwọn ìjò yìí sì sọ fún ọba pé, jẹ́ kí a pa ọkùnrin yìí, nítorí báyìí ni ó mú ọwọ́ àwọn ológun tí ó kù ní ìlú yìí rọ, pẹ̀lú ọwọ́ gbogbo ènìyàn, ní sísọ irú ọ̀rọ̀ báyìí fún wọn, nítorí ọkùnrin yìí kò wá àlàáfíà àwọn ènìyàn yìí bí kò ṣe ibi wọn. Sedekiah ọba sì wí pé, wòó, òun wà lé ọwọ́ yín, nítorí ọba kò lè ṣe ohun kan lẹ́yìn yín. Wọ́n sì mú Jeremiah, wọ́n sì sọ sínú ihò Malkiah ọmọ Amaleki tí ó wà lé àgbàlá ilé túbú. Wọ́n fi okùn sọ Jeremiah kalẹ̀ sísàlẹ̀, omi kò sì sí nínú ihò náà bí kò ṣe ẹrẹ̀. Jeremiah sì rì sínú ẹrẹ̀ náà. Nígbà tí Ebed-Meleki ara Ethiopia ìwẹ̀fà kan tí ó wà ní ilé ọba gbọ́ pé wọ́n fi Jeremiah sínú ihò, ọba jókòó nígbà náà bí ẹnubodè Benjamini. Ebed-Meleki sì jáde láti ilé ọba lọ, ó sì sọ fún ọba wípé, Olúwa mi ọba, àwọn ọkùnrin wọ̀nyí ti ṣe ebi ní gbogbo èyí tí wọ́n ti ṣe sí Jeremiah wòlíì pé wọ́n ti sọ sínú ihò, ebi yóò sì fẹ́rẹ̀ pa á kú ní ibi tí ó gbé wà, nítorí oúnjẹ kò sí mọ́ ní ìlú. Nígbà náà ni ọba pàṣẹ fún Ebed-Meleki ara Ethiopia wípé, mú ọgbọ̀n ènìyàn lọ́wọ́ láti ìyín lọ, kí o sì fa Jeremiah sókè láti inú ihò kí ó tó kú. Ebed-Meleki sì mú àwọn ènìyàn náà pẹ̀lú rẹ̀, ó sì lọ sí ilé ọba lábẹ́ yàrá ìṣúra, ó sì mú àkísà àti òṣùká láti ibẹ̀ wá, ó sì fi okùn sọ wọ́n kalẹ̀ sí Jeremiah nínú ihò. Ebed-Meleki ara Ethiopia sì sọ fún Jeremiah pé, fi àkísà àti òṣùká wọ̀nyí sí abẹ́ abíyá rẹ lórí okùn. Jeremiah sì ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n fi okùn fa Jeremiah sókè, wọ́n sì mú gòkè láti inú ihò wá. Jeremiah sì wà ní àgbàlá ilé túbú. Nígbà náà ni Sedekiah ọba ránṣẹ́, ó mú Jeremiah wòlíì wá sọ́dọ̀ rẹ̀ sí ẹnu ọ̀nà kẹta tí ó wà ní ilé Olúwa. Ọba sì wí fún Jeremiah pé, èmi ó bí ọ léèrè ohun kan, má ṣe fi nǹkan kan pamọ́ fún mi. Jeremiah sì wí fún Sedekiah pé, bí èmi bá sọ fún ọ, ìwọ kì yóò pa mí ní tòótọ́, bí mo bá sì fi ìmọ̀ràn fún ọ, ìwọ kì yóò fetí sí ti èmi. Sedekiah ọba sì búra níkọ̀kọ̀ fún Jeremiah wípé, bí Olúwa ti wà, ẹni tí ó dá ẹ̀mí wa yìí, èmi kì yóò pa ọ́, bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ọ lé ọwọ́ àwọn ọkùnrin wọ̀nyí tí ń wá ẹ̀mí rẹ. Nígbà náà ni Jeremiah sọ fún Sedekiah pé, báyìí ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, Ọlọ́run Ísírẹ́lì wípé, bí ìwọ bá jáde ní tòótọ́ tó àwọn ìjòyè ọba Bábélì lọ, nígbà náà ni ọkàn rẹ yóò yè, a kì yóò sì fi iná kun ìlú yìí, ìwọ sì yè àti ilé rẹ. Ṣùgbọ́n bí ìwọ kì yóò bá jáde tó àwọn ìjòyè ọba Bábélì lọ, nígbà náà ni a ó fi ìlú yìí lé ọwọ́ àwọn ará Kádíà, wọn ó sì fi iná kun, ìwọ kì yóò sì sálà kúrò ní ọwọ́ wọn. Sedekiah ọba sì sọ fún Jeremiah pé, ẹ̀rù àwọn ará Júdà tí ó yàtọ̀ àwọn ará Kádíà ń bà mí, kí wọn kí ó má bàa fi mí lé wọn lọ́wọ́, wọn a sì fi mí ṣẹ̀sín. Ṣùgbọ́n Jeremiah wípé, wọn kì yóò sì fi ọ lé wọn lọ́wọ́, èmi bẹ̀ ọ́, gbọ́ ọ̀rọ̀ Olúwa tí mo sọ fún ọ, yóò sì dára fún ọ, ọkàn rẹ yóò sì yè. Ṣùgbọ́n bí ìwọ bá kọ̀ láti jáde lọ, èyí lohun tí Olúwa ti fi hàn mí. Sì wo gbogbo àwọn obìnrin tí ó kù ní ilé ọba Júdà ni a mú tó àwọn ìjòyè ọba Bábélì lọ. Àwọn obìnrin wọ̀nyí yóò sì wí pé, àwọn ọ̀rẹ́ rẹ ti tàn ọ́ jẹ, wọ́n sì ti borí rẹ, ẹsẹ̀ rẹ rì sínú ẹrẹ̀wà yìí, wọ́n pa ẹ̀yìn dà. Wọ́n sì mú gbogbo àwọn aya rẹ àti àwọn ọmọ rẹ jáde tọ àwọn ará Kádíà lọ. Ìwọ kì yóò sì sálà kúrò lé ọwọ́ wọn, ọwọ́ ọba Bábélì yóò sì mú ọ, ìwọ sì mú kí wọn kí ó fi iná kun ìlú yìí. Sedekiah sì wí fún Jeremiah pé, má ṣe jẹ́ kí ẹnìkan mọ̀ ní ti ọ̀rọ̀ wọ̀nyìí kí ìwọ má bàa kú. Ṣùgbọ́n bí àwọn ìjòyè bá gbọ́ pé èmi ti bá ọ sọ̀rọ̀, bí wọ́n bá sì wá sọ́dọ̀ rẹ, tí wọ́n sọ fún ọ pé, sọ fún wa ní ìsinsìnyìí, èyí tí ìwọ ti sọ fún ọba, má ṣe fi pamọ́ fún wa, àwa kì yóò sì pa ọ́, àti èyí tí ọba sọ fún ọ pẹ̀lú. Nígbà náà ni kí ìwọ kí o wí fún wọn pé, èmi mú ẹ̀bẹ̀ mi wá síwájú ọba, pé kí ó má mú mi padà lọ sí ilé Jonathani láti kú síbẹ̀. Gbogbo àwọn ìjòyè sì tọ Jeremiah wá, wọ́n bi léèrè, ó sì sọ fún wọn gẹ́gẹ́ bí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí tí ọba ti pa láṣẹ fún. Bẹ́ẹ̀ ni wọ́n dákẹ́, wọ́n sì jọ rẹ̀, nítorí ẹnìkan kò gbọ́ ọ̀ràn náà. Jeremiah sì ń gbé àgbàlá ilé túbú títí di ọjọ́ tí a kó Jerusalemu.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Eje ki agbadura Baba wa ti nbe le orun adupe lowo yin lopolopo we pe loni ni atun wa siwaju yin ni akoko isoji ati ise iyanu yi adupe we pe o yi pada adupe pe we pe oro yin ko yi pada adupe we pe anu yin ore ofe ati agbara yin ko yi pada we pe sibe sibe loni bi aba wa oju yin a o ri bi aba nfe ore lati odo yin e o se fun wa adupe we pe e ka wa ye si eni ti o wa si waju yin lati wa gbo oro Olorun lati wa mura wa sile fun ipada bo Jesu Kristi e gba pe ati yin wa ni oruko Jesu loni bi ati wa adura wa ni we pe e o ba wa soro gege bi baba si omo e o se wa loju lati je ki a ri ipese atorun wa te ti pese fun wa ni akoko ti a wa yi adupe e gba pe ati yin wa ke se gbo adura wa nitori we pe agbadura ni oruko Jesu Kristi Oluwa wa loni mo gbagbo we pe o ti gbo lati enu adari wa nipa imura sile ti a nse ati awon imura sile ti o ye ki a tun se nitori ipade ti o nbo ni waju wa we pe ni akoko ajinde ani ipago awon eniyan mimo nitori be gege bi ati so fun o ye ki o ma gbaradi o ye ki o ma mura sile ki o ba le je alabapin ninu awon ebun orun ati ninu awon ipese atokewa ti Olorun yo ya lo wa ni akoko ipago yi ati so wipe ni ojobo ni ose ti nbo eyi ni ojo alamisi gege bi ojo oni ni ose ti nbo titi di ojo aje eyi ni ojo Monday ni ojo ikejidinlogbon osu yi titi di ojo kini osu ti nbo ni a o fi ni ipago yi mo si mo wipe awon adari wa yo ti so fun o ibi ti ipago ti re yo wa pelu awon eniyan Olorun nitori be ke a ma se ja fara ke a mura sile ke a ma se ri enikan ti yo rin irin ajo ni akoko yi nitori o je akoko ti Olorun fe bukun wa ti o nfe mu aini nipa ti emi igbesi aye wa ti o fe mu kuro ti o nfe pese wa sile fun bibo Jesu nitori gege bi ati nfoju sona ati gege bi ati nse akiyesi ariwe pe Jesu Kristi Oluwa Olugbala wa ti a nreti ki yo pe de o si ye ki a mura sile ki a ma se dabi awon wundia alaigbon sugbon ki a le je wundia ologbon nitori be mura sile ki o riwe pe o wa ni ipago ni akoko yi ki se be nikan o ye ki o so fun awon ara ile re awon aladugbo re awon ti e jo ngbele o ye ki o so fun won nipa ti ipago ti nbo yi ki o si mo wi pe Olorun setan o mura sile lati bukun wa ki iwo paapa pelu awon na ki e ba le je alabapin ninu awon ti Olorun fe se fun wa loni nitori ti akoko wa ti lo won o ma ba wa soro die nipa ipese Olorun ni akoko iyan ipese Olorun ni akoko iyan bi a ba nso nipa iyan tabi nipa oda mo ro we pe o ye ki o je o ti o ye enikokan wa awon ti won wa ni aye ni igba ajakale ogun ajakaye ti ikeji ni odun die seyin get ni bi adota odun seyin a o ri wipe ni akoko na iyan ati oda o mu ni ile wa iyo o soro lati ri ounje o soro lati ri ti o fi je wipe opolopo ni o je wipe ebi ni o pa won ku tabi awon arun miran ni o fi ara won se bogbe ti o je ki won ki o fi ile bora bi aban so nipa eyan akoko eyan o je akoko ti o buru jojo ti a n gbadura we pe ki olorun ki o ma je ki a ma ri iru igba be sugbon o ye ki a mo we pe ninu oro olorun akoko eyan wa ati we pe ninu akoko eyan yi olorun ma n pese fun awon eniyan tire ye ki a wo amosi ori kejo amosi ori kejo lati ese ikokanla amosi ori kejo bi o ba tin si iwe danieli bi o ba tesiwaju ori iwe osea bi o ba tesiwaju lati iwe osea ori joeli bi o ba se tesiwaju lati joeli ori amosi amosi ori kejo lati ese ikokanla kiye si ojo na de ti ni oluwa olorun wi emi o ran iyan wa si ile na ki se iyan onje tabi ongbe fun omi sugbon iyan gbigbo oro olo oluwa nihi le ati so lati enu woli olorun o so wi pe bayi le oluwa wi wi pe iyan bo ni ile na olorun ran amosi lati so fun awon ara israeli o so fun wi pe akoko iyan de pataki o so fun awon ara samaria ni akoko na wi pe emi o ran iyan wa si ile na sugbon so fun wa o ni ki se iyan nipa ti onje jije tabi ki se ti ongbe nipa omi mimu o ni sugbon iyan gbigbo oro oluwa o sese ki o ma jo loju o sese ki o ma mo bi o sese pataki to wi pe olorun so nipa iyan gbigbo oro oluwa gba ti a n so nipa gbigbo oro oluwa o pin si ipa meji ikini ati fun awon omo israeli ni oro oluwa ti a ko sile a si ti ran awon omo lefi ati awon alufa ati ran si won lati se itumo oro ti a ko sile yi nipa imisi emi olorun olorun wa n so fun won wi pe igba kan yo de ni igbese aye awon omo israeli ti o je wi pe imisi ti o ye awon omo lefi imisi ti o ye awon alufa lati se itumo oro olorun fun won ki o ba le tu won lara ki o ba le yi won pada ki o ba le je ki won ki o ni igbagbo wi pe imisi atorun wa yi a ki o fun omo lefi ati wi pe won ki yo le gbo itumo oro olorun ti se ni ye ti se ni pe ikeji ni wi pe olorun ran awon woli si awon omo israeli o si ma fun won ni oro ti o wa lati enu oluwa o ma fun awon omo israeli sugbon olorun wa n so fun won wi pe igba kan yi o de ti oro ti o n wa taara lati enu oluwa wa si okan wa si isipaya awon woli wonyi ki a ba le fun awon omo israeli wi pe igba kan yi o de ti won ki yo ni iru anfani be wi pe yo je igba iyan iyan gbigbo oro oluwa ni iru akoko be okunkun yo bole biribiri ni iru akoko be agbara ati bolowo esu ki yo si ni iru akoko be ati ni igbagbo ninu olorun lati mo bi ati igbadura yo soro jojo ni iru igba be itunu lati oke wa ti oro olorun ti o ma mu wa ki yo wa si odo awon eniyan na ni iru igba na ti iyan oro olorun bi o ba wa ki yo le si ireti ninu olorun nitori wipe oro olorun ni fini lokan bale oro olorun ni funi ni itunu oro olorun ni funi ni ireti oro olorun ni je ki a mo bi ati igbadura oro olorun ni fun wa ni igbagbo oro olorun ni je ki a mo wipe baba wa n be le orun oro olorun ni je ki a mo wipe esu lagbara lori awon omo olorun oro olorun ni je ki a mo wipe olorun pese aye kan sile fun wa wipe ni igba ti akoko ba to yo mu wa lo si odo ara ohun ti kara re olorun wa n so fun wipe igba n bo ni akoko aye awon omo israeli ti o je wipe okunkun yo bole biribiri nitori wipe iyan wi gbo oro Olorun yo wa laarin won wo lati ese kejila won o se ma rin kiri lati okunkun de okunkun ati lati arewa shegapra fun mi won o se ma rin kiri lati okun de okun ati lati arewa ani titi de gabasi won o sare siwa seyin lati wa oro oluwa won ki yo si ri le ojo na le awon arewa won dia ati awon odomokunrin yo daku fun ongbe eni aso fun amo israeli we pe akoko eyan o nbo laarin won eyan gbigbo oro olorun oro oluwa kini se ti olorun so be kilo mu iru akoko be wa si igbese aye won o se ni laanu we pe afowo fa awon mo israeli tabi awon ara samaria ni eyan gbigbo oro olorun yi ni o fi de ba won o je mo ni aye ti a wa loni bi eyan ba wa nibi kibi eyan gbigbo oro olorun eyan gbigbo oro olorun ni awon abule tabi ileto tabi ni ilu

ṣe o ri ohun ti mo fi sọ wípé èèyàn ọ̀rọ̀ ọlọ́run tí ó mú láàrin wọn tàbí tí a sọ wípé yìí ó mú láàrin wọn ó jẹ́ àfọwọ́fà wọn ohun tí a rí ni wípé èèkan nínú àwọn ìjòyè ó pe amosi ó sọ fún yín pé kí ó kúrò ní ìlú nítorí wípé ọba ń gbé níhìn àti nítorí wípé ààfin ọba ó wà níhìn àti wípé ibi mímọ́ èyí ni ibi ilé ìsìn èyí tí ọba máa ń lọ ó wà níhìn nítorí bẹ́ẹ̀ wọn ò fẹ́ kí ó máa sọ̀rọ̀ tí ó ti máa ń sọ ọ̀rọ̀ ọlọ́run tí ó ń sọ wípé a ó da ẹlẹ́ṣẹ̀ lẹ́bi a ó da ẹlẹ́ṣẹ̀ lẹ́jọ́ wípé a ní láti ronúpìwàdà wọn sọ wípé àwọn ò fẹ́ gbọ́ irú ìwàásù bẹ́ẹ̀ bí ó bá ka gbogbo ìwé amosi ó rí wípé ohun tí amosi tí ó ń tẹnumọ́ ni wípé fún ìrékọjá mẹ́fà àti ẹ̀ṣẹ̀ ńlá tàbí méje wípé nítorí bẹ́ẹ̀ ìdájọ́ ń bọ̀ lórí àwọn ènìyàn náà nǹkan tí ó ń sọ fún ọ ni wípé wọ́n láti ronúpìwàdà bí wọ́n bá fẹ́ rí ojú ọlọ́run wọ́n fẹ́ ojú rere láti ọ̀dọ̀ ọlọ́run wọ́n fẹ́ ẹ̀mí sí láti òkè wá wọ́n fẹ́ àlàáfíà àti àánú láti ọ̀dọ̀ olúwa wípé wọ́n láti ronúpìwàdà ṣùgbọ́n amasia wá ń sọ fún amosi wípé ó tó gẹ́ ìrònúpìwàdà ti pọ̀ jù wípé kí a ṣe àtúnṣe ó ti pọ̀ jù kí a máa ké pe olúwa wípé kí ó sọ wá di mímọ́ kí ó yí ọkàn wa padà ó ti pọ̀ jù wípé kí ó sá lọ sí bẹ́tẹ́lì kí ó sá lọ sí ibòmíràn nítorí pé ààfin ọba wà níhìn-ín ǹjẹ́ kí a ṣe bẹ́ẹ̀ ni ó rí lónìí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn ní ọ̀pọ̀lọpọ̀ ìjọ ẹlẹ́yàmẹ̀yà ni a ti rí wípé wọn kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ olúwa wọn a kọ etí ikún sí ọ̀rọ̀ ọlọ́run bákan náà ni a rí wípé bí wọ́n ti ṣe ní àkókò àwọn ti amosi bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe lónìí èyí ni èèyàn fi dé èèyàn gbígbọ́ ọ̀rọ̀ olúwa nínú timothy kejì orí kẹrin timothy kejì orí kẹrin ẹsẹ ìkẹta àti ẹsẹ ìkẹrin nítorí pé ìgbà yóò dé tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rin wọn ó lọ kó olùkọ́ jọ fún ara wọn nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara wọn wọn ó sì yí etí wọn padà kúrò nínú òtítọ́ wọn ó sì yí padà sí ìtàn asán bí o bá jẹ́ ẹni tí ó ti ń lọ sí ilé ìsìn kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí o tó wá síhìn ó rí wípé ohun tí a sọ yìí ni a rí ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn wípé ìgbà yóò dé ìgbà náà sì ti dé tán tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ilé ìsìn ni a ti rí àwọn ìgbìmọ̀ alábẹ́ṣẹ́kélé tí a rí wípé wọ́n a máa sọ fún oníwàásù wípé bí a bá ń wàásù wípé kí a má kóbìnrin jọ a ò ní lè dáwọ́ àpò àlùfáà o bí a bá ń wàásù ọkọ kan aya kan àwọn olókìkí ènìyàn wọn kì yóò lè wá sí ilé ìsìn wa bí a bá ń wàásù wípé kí a ṣe àtúnṣe owó tí a ti jí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a ti fi kọ́lé tí a ti fi ra mọ́tò wípé kí a tún padà lọ síbi tí a ti jí àwọn owó wọ̀nyí ilé iṣẹ́ tí a ti kó dúkìá wọn wípé kí a tún lọ ṣe àtúnṣe bí a bá ń sọ bẹ́ẹ̀ àwọn olóṣèlú wọn kì yóò lè wá sí ilé ìsìn wa bí a bá ń sọ wípé kí a má ṣe ọ̀ṣọ́ ayé kí a má rin ìrìn ayé bí a bá ń wàásù ẹ̀kọ́ tí ó yè kooro láti inú ọ̀rọ̀ ọlọ́run wípé àwọn gbajúmọ̀ obìnrin wọn kì yóò lè wá sí ilé ìsìn wa nítorí bẹ́ẹ̀ wọn a máa sọ fún bíṣọ́ọ̀bù wọn a máa sọ fún àwọn àlùfáà wọn a máa sọ fún àwọn alóore oníwàásù wọn wípé kí wọn kí ó mẹ́nu dúró nípa ti ọ̀rọ̀ ìrònúpìwàdà nípa ọ̀rọ̀ àtúnṣe nípa ọ̀rọ̀ gbígbẹ́kẹ̀lé Jésù Kristì fún ìgbàlà wọn a máa sọ wípé bí a bá ń sọ wípé kí àwọn ènìyàn kí ó má ṣe jẹ́ ẹgbẹ́ awo bí a bá ń sọ bẹ́ẹ̀ àwọn ènìyàn tí ó ṣe pàtàkì wọn kì yóò lè wá sí ilé ìsìn wa èyí ni wọ́n fi pa àwọn oníwàásù wọn lẹ́nu mọ́ èyí ni ó fi jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn ní àyíká wa níhìn-ín bí o bá lọ síbẹ̀ àti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó yè kooro ó ṣòro púpọ̀ nítorí pé ìgbà yóò dé tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro bí a tilẹ̀ wàásù rẹ̀ fún wọn kì yóò lè gbà á ṣé o mọ̀ wípé níhìn-ín ọlọ́run

adupe lowo re fun Jesu Kristi omo re ti o fi fun wa lati ku fun ese wa ati lati ku ese wa lo adupe fun anfani lati gbo oro re ati lati gbo eko ti hirere ti o man yi aye pada ti o si man fo kan funfun just know lo adupe wipe o npese ibi iye ayeraye fun wa a si n bebe wipe ohunkohun ti o man je ki eniyan ko eko ihinrere le jina si wa ni oruko Jesu. Be a se wa loni a n bebe wipe oro re ti a o gbin gege bi irugbin sinu okan wa yo dagba yo so eso ni oruko Jesu. Pese wa sile fun ijoba re. Je ki gbogbo anfani ti o wa ninu irere ti o si ro mo eje Jesu Kristi ki o je ti wa ni oruko Jesu. Gbogbo irin kiri okan ba wa ba won we. Ki o je ki a le gbekele oro re. Ki a si duro sinsin lodo re. Ni igbeyin ki ijoba run ki o le je ti wa. Ni oruko Jesu Kristi Oluwa wa. Mo n ka ìfihàn orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án wọ́n sì ń kọrin tuntun kan wípé ìwọ ni ó yẹ láti gba ìwé náà àti láti ṣí èdìdí rẹ̀ nítorí tí a ti pa ọ́ ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo àti èdè gbogbo àti inú ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo wá. Ìfihàn orí keje ẹsẹ̀ ìkẹsàn-án sí ìparí. Lẹ́yìn náà mo rí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. A wọ̀ wọ́n lé aṣọ funfun, ìmọ̀ ọ̀pẹ sì ń bẹ lé ọwọ́ wọn. Wọ́n sì ń kígbe lé ohùn rárá wípé ìgbàlà ni ti Ọlọ́run wá tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ká. Wọ́n wólẹ̀ wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà wọ́n sì sin Ọlọ́run wípé àmì ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti agbára àti ipá fún Ọlọ́run wa láé àti láéláé àmì. Ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn ó bi mí pé ta lé àwọn wọ̀nyí tí a wọ̀ lé aṣọ funfun ni níbo ni wọ́n sì ti wá. Mo sì wí fún un pé Olúwa mi ìwọ ni ó lè mọ̀. Ó sì wí fún mi pé àwọn wọ̀nyí lè ó jáde láti inú ìpọ́njú ńlá. Wọ́n sì fọ aṣọ wọn wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run tí wọ́n sì ń sìn lé ọ̀sán àti lé òru níwájú tẹ́ḿpìlì rẹ̀. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà sì yóò sì ṣíji bò wọ́n. Ebi kì yóò pa wọ́n mọ́ bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́ bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n tàbí orukóoru. Nítorí ọ̀dọ́ àgùntàn ti ń bẹ lé àárín ìtẹ́ náà ni yóò máa

ṣe olùṣọ́àgùtàn wọn tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi iyì. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò lé ojú wọn. Ní orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn àti orí keje ẹsẹ̀ ìkẹsàn ni a ti rí ìpèsè tí ó ní ìmúṣẹ lórí àwọn orílẹ̀-èdè gbogbo, àwọn ẹ̀yà gbogbo àti èdè gbogbo. Ohun tó jẹ́ kí n ka ìtọ́ka sí nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni wípé èdè gbogbo tí a kọ sí àwọn ẹsẹ̀ wọ̀nyí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere bí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, bí àtúnṣe tí a gbọ́ ìwàásù ní orí rẹ̀ lánàá, bí ìsọdi mímọ́ àbí ṣíṣe ọkàn ní funfun, tàbí agbára ẹ̀mí mímọ́ tí ó jẹ́ àǹfààní gbogbo àwọn tí a sọdi mímọ́ nípa ẹ̀wẹ̀ nùmọ́ ẹ̀jẹ̀ tí ó wà nínú Jésù Kristì, àti àwọn ẹ̀kọ́ nípa ìwòsàn, nípa agbára Ọlọ́run àti ìpadàbọ̀ Jésù. Gbogbo àǹfààní wọ̀nyí ti máa ń fi ara hàn fún àwọn tí ó gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Ó wá dàbí ẹni wípé àwọn oníwàásù tàbí ajere ọkàn tàbí àwọn tí wọ́n ti bá ìhìnrere pàdé lọ́nà kan tàbí ní ọ̀nà mìíràn, ohun tí ó yé wọn tí wọ́n sì mọ̀ gbangba ni wípé bí o bá mọ èdè Gẹ̀ẹ́sì, o ní àǹfààní láti jẹ èrè lórí àwọn ẹ̀kọ́ ìhìnrere wọ̀nyí. Ṣùgbọ́n bí o bá jẹ́ pé èdè Yorùbá ni o mọ̀, tí o gbọ́ èdè Gẹ̀ẹ́sì dáradára, ó dàbí ẹni wípé bí o ti ẹ̀fẹ́ ní ìgbàlà, kò sí ẹni tí ó lè ṣe àlàyé rẹ̀ fún ọ ní kíkún ní èdè tí o gbọ́. Ṣùgbọ́n nígbà tí a wo ọ̀rọ̀ Ọlọ́run, a rí wípé àwọn tí wọ́n ó wà ní iwájú ìtẹ́ ìjọba Ọlọ́run, tí wọ́n ó sì máa yọ̀ ní inú ọláńlá ògo ti ọ̀dọ́ àgùntàn tí a pa tí ó sì wà láàyè, wọ́n wá láti èdè gbogbo àti orílẹ̀-èdè gbogbo. Èyí jẹ́ kí ó jẹ́ kí a ronú wípé ó dára láti jẹ́ kí irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí kí ó wà ní èyí tí a ó lè yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò. Ó sì wá jẹ́ ìgbèsè fún àwa tí a ti mọ ìhìnrere, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé yálà ní ìwàásù wa tàbí ní orin kíkọ tàbí ní ìjẹ́rìí tàbí ní ìjẹ́rìí ọkàn láti ojú ilé dé ojú ilé, ó jẹ́ ìgbèsè fún wa láti lè mọ àǹfààní tí ó wà fún èdè gbogbo, kí a sì jẹ́ kí àǹfààní kí ó di mímọ̀ fún àwọn ẹlẹ́gbẹ́ wa, àwọn ọmọ àti àwọn bàbá àti ìyá wa, tí ó jẹ́ pé èdè Yorùbá nìkan ni wọ́n gbọ́. Ní Róòmù orí kìíní ni Apọ́stẹ́lì Pọ́ọ̀lù ló ti ń jẹ́ kí ó di mímọ̀ fún wa pé bí ó ṣe ti òun ni, òun ka ara òun sí ajigbèsè láti jẹ́ kí ọ̀rọ̀ ìhìnrere ìgbàlà tó jẹ́ wípé kò ṣe é má ni ni fún gbogbo ènìyàn, láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí ó gbọ́ èdè àti àwọn aláìgbédè. Orí kìíní Róòmù ẹsẹ̀ ìkẹrìnlá, mo dí ajigbèsè àwọn Héléènì àti àwọn aláìgbédè, àwọn ọlọ́gbọ́n àti àwọn aláìgbọ́n. Tó bẹ́ẹ̀, bí ó ti wà ní ipá mi, mo múra tán láti wàásù ìhìnrere fún ẹ̀yin ará Róòmù pẹ̀lú, nítorí èmi kò ti ju ìhìnrere
Kristi. Nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Héléni pẹ̀lú. Àwọn ọ̀rọ̀ mẹ́ta tí mo fẹ́ kí o dìmú ni wípé, ìkíní, mo di ajigbèsè. Mo fẹ́ kí gbogbo wa kí o sọ bẹ́ẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìkejì, láti wàásù ìhìnrere. Ẹ sọ bẹ́ẹ̀. Ìkẹta ní ẹsẹ̀ ìkẹrìndínlógún, nítorí èmi kò tijú ìhìnrere. Bí a bá pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, ó sọ wípé mo di ajigbèsè láti wàásù ìhìnrere nítorí èmi kò tijú ìhìnrere. Ó jẹ́ ìgbèsè fún gbogbo wa láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí wọ́n gbọ́ èdè Yorùbá tí wọn kò sì mọ̀ jù bẹ́ẹ̀ lọ, láti wàásù ìhìnrere fún wọn. Nítorí wípé ibikíbi tí onígbàgbọ́ bá wà, ẹni tí a ti tún bí, kì í tijú ìhìnrere Jésù Kristi. Nítorí bẹ́ẹ̀, gbogbo ohun tí ó ń gbọ́ ní ìparí ọ̀sẹ̀ yìí, ó jẹ́ ìgbèsè sí wa lọ́rùn láti sọ fún olúkúlùkù ènìyàn tí a máa bá pàdé, yálà níbi òwò wa, níbi iṣẹ́ wa, níbi ọjà wa, nínú ilé wa, tàbí níbi kíbi, láti jẹ́ kí ó di mímọ̀ fún ọ wípé ohun kan wà tí ó tayọ ẹ̀sìn, ohun kan wà tí a ń pè ní ìhìnrere Kristi, tí ó máa ń pèsè ọkàn tí ó ṣetán, tí ó sì múra sílẹ̀, tí ó máa ń pèsè wọn láti lè wà pẹ̀lú Ọlọ́run títí láé. Ọ̀kan nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́, ìpìlẹ̀ ìhìnrere, ni a fẹ́ mú ẹnu kan ní òwúrọ̀ yìí. Ẹsẹ̀ tí a ó fi bẹ̀rẹ̀ ní ìtọ́kasí ni orin Dáfídì. Orí ìkẹrìnléníogún, ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. Ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa, tàbí ẹlòmíràn tí yóò gbọ́ wípé ìdánilẹ́kọ̀ọ́ wà níhìn-ín, láti jẹ́ kí a mọ ọ̀nà ìhìnrere, ọ̀nà ìgbàgbọ́ tòótọ́, láti jálánkáto, tàbí láti ṣògo wípé àwa náà mọ ìhìnrere. Kódà ìgbàgbọ́ ò ṣe àjòjì sí wa, nítorí pé láti kékeré ni a ti ń sìn, ni a sì ti ń ka Bíbélì. Bí Jésù pàápàá bó bá dé, yóò gba ẹ̀rí wa jẹ́ wípé ọmọ Ọlọ́run ni wá, tí ó sì jẹ́ pé irú ìṣògo bẹ́ẹ̀ ó dúró lórí àìmọ̀ kan àti àìmọ̀ kíni ọ̀rọ̀ Ọlọ́run wí. Òun ni ó jẹ́ kí a fẹ́ yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìpìlẹ̀ ìhìnrere tí ó ṣe pàtàkì, tí ó jẹ́ pé bí o bá sáré nínú ẹ̀sìn láìmọ ohun tí a ń sọ nípa ọwọ́ mímọ́ àti àyà funfun, irú eré bẹ́ẹ̀ tàbí irú ẹ̀sìn bẹ́ẹ̀ á jẹ́ lásán, èyí tí kò ní ní èrè. Nítorí pé ìpìlẹ̀ mìíràn lé ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí ọ̀rọ̀ Ọlọ́run ti fi lélẹ̀. Àwa tí a jẹ́ àgbà, tí a sì mọ bí a ti ń kọ́ ilé, a mọ̀ wípé bí ilé kíkọ́, bí kò bá ní ìpìlẹ̀, irú ilé bẹ́ẹ̀, òjò àti ìjì
ni yóò wo. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sì máa ń kọ́ ilé ìgbàgbọ́ wọn láì ní ìpìlẹ̀. Wọ́n máa ń sìn, wọ́n máa ń ka Bíbélì, wọ́n máa ń gbàdúrà, ṣùgbọ́n ilé tí wọ́n kọ́ kò ní ìpìlẹ̀ ní orí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú orin Dáfídì, orí ìkẹrìnléníogún, ẹsẹ̀ ìkẹta ni Dáfídì ọba ni ó ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run wípé ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ọlọ́run kò sì fi di Dáfídì létí, ó jẹ́ kí ó mọ̀ dájúdájú wípé ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì báyìí ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn. Ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkarùn-ún wípé òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ẹsẹ̀ kẹta ta ni? Ẹsẹ̀ ìkẹrin ẹni tí? Ẹsẹ̀ ìkarùn-ún òun. Bí o bá béèrè pẹ̀lú ọkàn tí ó ń fẹ́ mọ̀ kí ni ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì tó yìí wípé ta ni yóò tiẹ̀ gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò lè dúró ní ibi mímọ́ rẹ̀, ní èdè tí ó lè yé ọ dáradára, ó ń sọ wípé ta ni yóò lè gbé ibi àgọ́ Ọlọ́run. Gbà tí a bá ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run, èyí ò sọ nípa òkè tí ó wà ní ayé, nítorí gbogbo òkè tí ó wà ní ayé ni ó jẹ́ àìmọ́. Ṣùgbọ́n nígbà tí a ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run, èyí ń sọ nípa ibùgbé Ọlọ́run ọ̀gá ògo. Èyí kan náà ni Jésù Kristì mẹ́nuba nígbà tí ó sọ nínú Jòhánù ẹsẹ̀ orí ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkejì wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín, nítorí èmi ń lọ ìpèsè ààyè sílẹ̀ fún yín. Èyí ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run níṣe àwọn apóstélì orí keje. Mo fẹ́ rán ọ létí wípé nígbà tí a ń sọ Stéfánù lókuta, a sọ fún wa ní iṣẹ́ àwọn apóstélì orí keje yìí wípé ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́, ó tẹjúmọ́ ọ̀run, kò sọ wípé ó tẹjúmọ́ ilẹ̀. Ó ń wo òkè, ó ń wo ibi mímọ́ Ọlọ́run, ó ń wo òkè ọ̀gá ògo, ó tẹjúmọ́ ọ̀run, ó sì rí ògo Ọlọ́run àti Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ó sì wípé, wò ó, mo rí ọ̀run ṣí sílẹ̀ àti ọmọ ènìyàn dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ẹsẹ̀ ọgọ́ta, ó sì kúnlẹ̀, ó kígbe lé ohùn rara pé Olúwa,
ma ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lé ọrùn. Nígbà tí ó sì wí èyí, ó sùn. Ní ẹsẹ̀ kọkàndínlọ́gọ́ta ni ó ti wí pé wọ́n sọ Stéfánù lé òkúta. Ó sì ń ké pe Olúwa wípé Jésù Olúwa gba ẹ̀mí mi. Òkè tí Dáfídì ń sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọba. Ó ń sọ nípa ibi mímọ́ Ọlọ́run. Ó ń sọ nípa ọ̀run rere. Níbi tí ẹnikẹ́ni tí ó ti wá sí ayé tí wọ́n ń fẹ́ lọ nígbà tí wọ́n bá pajú dé nínú ayé. Ó sì wá ń bèèrè wípé ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ọlọ́run wá ń dá a lóhùn wípé ẹni tí ó lí ọwọ́ mímọ́, ẹni tí ó lí ọwọ́ mímọ́, ẹlẹ́sìn púpọ̀ ló wà tí ọwọ́ wọn kò mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní wọ́n ń ké pe orúkọ Olúwa, tí wọ́n sì ń wí pé àwọn pàápàá jẹ́ onígbàgbọ́, nítorí pé wọ́n ti sàmì, nítorí pé wọ́n ń jẹ oúnjẹ alẹ́ Olúwa, tàbí nítorí pé àwọn náà máa ń ka Bíbélì, nítorí pé ní ọjọ́ ìsinmi ní òwúrọ̀ wọ́n á dìde, wọ́n á sì lọ sí ilé ìsìn, tàbí nítorí pé wọ́n máa ń fún alágbe lówó. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé àwọn wo ló tiẹ̀ máa lọ sí ọ̀run rere, wọ́n ní wọ́n tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, nítorí pé láti ìgbà tí a ti bí wọn, wọ́n sàmì. Wọ́n máa ń san owó àpò àlùfáà tàbí ìdá mẹ́wàá. Bí ó bá sì jẹ́ àwọn tí ó mọ ọ̀nà nípa àdúrà, wọ́n máa ń sọ wípé wọ́n máa ń gbàdúrà pàápàá. Aṣọ àdúrà wọn, ó funfun, kò sì léèrí. Bó sì jẹ́ ọ̀nà ti àbẹ́là àti túràrí, wọn ò kẹ̀rẹ̀. Bó sì jẹ́ pé àti mọ sáàmù orin Dáfídì tí a máa kà bí oṣó ń lé ni, bí àjẹ́ ń lé ni, tàbí bí a bá ń pa owó sí ajáde àpò, gbogbo ọ̀nà tí ó yẹ kí wọ́n rìn nípa à ń ya omi sí mímọ́, nípa à ń gbà àwẹ̀, kò ṣe ẹ̀yìn wọn, wọ́n mọ̀ ọ́ dáradára. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé ta ló máa lọ sọ́run rere, wọ́n máa ń ṣògo wípé níbi tí wọ́n ṣe ìgbàgbọ́ dé, bí ẹnikẹ́ni bá dé ọ̀run rere, àwọn láti wà ńbẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé àwọn tí ó lọ sí ọ̀run rere ni àwọn tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ìyàtọ̀ wà láàrin wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ tàbí àyà funfun. Bí a bá sọ pé ọwọ́ mímọ́ tàbí àyà funfun, ó túmọ̀ sí wípé bí o bá sáré lé ọwọ́ mímọ́, tó o bá, tó o ní. O tún lè jìjà kadì fún àyà funfun. Bóyá tí o bá ní ọ̀kan nínú méjì, ó yege. A ó sì lè gbà ọ́ sí inú ọ̀run rere. Ṣùgbọ́n sọ wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ ni àkọ́kọ́. Àti lẹ́ẹ̀kejì pẹ̀lú rẹ̀, àyà funfun. Kò parí síbẹ̀, ó sọ wípé àwọn wọ̀nyí pẹ̀lú, wọn kò gbé ọkàn wọn sókè sí asán. Kò sì fi mọ níbẹ̀ nìkan, ó sọ wípé àwọn tí kò sì búra ẹ̀tàn. Ó wá jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé bí a bá ń sáré láti ní ìbùkún, bí a bá ń gbàdúrà láti ní ìbùkún, bí a bá ń béèrè lọ́wọ́ Ọlọ́run láti ní ìbùkún, ó sọ wípé kí a má ṣe tan ara wa jẹ,
àwọn wọ̀nyí tí a ṣe àpèjúwe wọn ní ẹsẹ̀ kẹrin àwọn nìkan ṣoṣo ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ṣùgbọ́n kí ni a ń pè ní ọwọ́ mímọ́? Ṣé kí a gbé omi síta bí Pilatu gbà tí a fẹ́ ṣe ìpànìyàn? Ṣùgbọ́n kí a máa tan ara wa jẹ, kí a gbé omi síta, kí a sọ wípé ẹ̀yin ènìyàn, mo ń fọ ọwọ́ mi kí n ba lè ní ọwọ́ mímọ́, tàbí kí a fi ọṣẹ tàbí ohunkóhun tí a fẹ́ fi fọ ọwọ́ wa kí a fi fọ ọwọ́ wa. Ṣé òun ni Ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá o. Ṣé kí a gbé omi síta, kí a fọ ẹnu, kí a fọ ẹsẹ̀, kí a fọ ojú, kí a fọ ọwọ́? Ṣé èyí ni Ọlọ́run ṣe bí àpèjúwe tí ó ń sọ wípé bí a bá fẹ́ dé ọ̀run rere, bí a bá fẹ́ wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ẹlẹ́dàá wa, bí a bá lè ṣe ìfọ ọwọ́, ìfọ ẹsẹ̀, ìfọ ẹnu, etí, bí a bá sì wẹ̀ nínú odò, tí a bá ṣe bẹ́ẹ̀ ní ojoojúmọ́ títí ọjọ́ ayé wa, ṣé ò ní Ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá. Ṣé ó ń sọ fún wa wípé bí a bá rántí Námánì, bí a ṣe wẹ ẹ̀tẹ́ rẹ̀ nù, kí àwa náà pàápàá kí a lọ sí etí odò bí ṣe ti Jọ́dánì tàbí ti òkun ní agbègbè wa, kí a jẹ́ kí àwọn wòlíì kí wọ́n wẹ̀ fún wa kí a ba lè ní ọwọ́ mímọ́? Rárá. Kí sì ni a ń pè ní àyà funfun? Gbogbo nǹkan wọ̀nyí ni Bíbélì ti ṣe àkàwé àti àpèjúwe ní yékéyéké, tí ó fìdí wípé bí àwọn ènìyàn náà tilẹ̀ jẹ́ òpè, wọn kì í ṣe ọ̀nà náà bí wọ́n bá ń fẹ́ láti mọ òtítọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí fún wa. Ní orin Dáfídì orí 15 ní ẹsẹ̀ ìkíní ni a tún ti béèrè ìbéèrè tí ó fara jọ èyí tí a ti béèrè ní orí 14. Kí sì ni ìbéèrè tí ó ń kan onísàmù ní ọkàn, tí ó fi jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ ọba olówó tí ó sì jẹ́ gbajúmọ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó ń fẹ́ láti rí ìdáhùn sí ìbéèrè tí ó ń béèrè? Ìbéèrè náà ni ó tún sọ fún wa ní orí 15 ti Sáàmù, ẹsẹ̀ ìkíní: Olúwa, ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ? Ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ? Ìdáhùn ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ṣùgbọ́n kí ni àlàyé àti ìtumọ̀ ọwọ́ mímọ́ àti àyà funfun? Àlàyé ni wípé ẹsẹ̀ ìkejì: ẹni tí ó rìn déédéé, tí ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀. Èyí ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ó ju kí a fi omi fọ ọwọ́, ó ju kí a wẹ̀ ní etí odò, ó ju kí a wọ aṣọ tí ó funfun, ó ju kí a lọ sí ilé ìsìn, ó sì ju wípé kí a gbàdúrà. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ òtítọ́ ni ó wà lọ́kàn wa láti bá Jésù jọba,
lati wa pelu Olorun nigba

lẹ́yìn tí kò sì ṣe ibi sí ẹnì kejì rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹnì kejì rẹ̀, lé ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn. Ṣùgbọ́n a máa bu ọlá fún àwọn tí ó bẹ̀rù Olúwa. Ẹni tí ó búra sí ibi ara rẹ̀ tí kò sì yí padà, ẹni tí kò fi owó rẹ̀ gba èlé, tí kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀, ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé láé. Ṣùgbọ́n kí n tó máa ṣe àlàyé lọ nípa ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti ẹni tí ó ní àyà funfun, mo fẹ́ kí o wo àwọn ẹsẹ̀ kan nínú Bíbélì nípa àwọn tí Bíbélì sọ pàtó wípé wọn kò ní ọwọ́ mímọ́, wọn kò ní àyà funfun. Kí o má bà di wípé ẹnikẹ́ni ń tan ara rẹ̀ jẹ wípé òun ní nígbà tí kò ní. Ìwé òwe orí kẹfà ẹsẹ 16 títí dé 19. Ìwé òwe orí kẹfà ẹsẹ 16 títí dé 19. Èyí ń jẹ́ kí ó di mímọ̀ fún wa àwọn tí Bíbélì sọ wípé kò ní ọwọ́ mímọ́, kò ní àyà funfun. Mo ń gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé kò ní tàn ọ́ jẹ. Bí o bá wà nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ ẹlẹ́sìn láì jẹ́ onígbàgbọ́ ti Bíbélì, tàbí o wà nínú ẹgbẹ́ àwọn tí ó máa ń tan ara wọn jẹ, tí ọwọ́ wọn kò mọ́, tí àyà wọn kò funfun, ṣùgbọ́n tí wọ́n ń bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀, bí o bá fẹ́ ṣe rere, tí o sì fẹ́ ní ìbùkún Ọlọ́run, tí o ń fẹ́ kí àwọn ìlérí Ọlọ́run kí ó di ṣíṣe sí ọ lára fún rere, bí Ọlọ́run bá fi hàn wípé o kò ní ọwọ́ mímọ́ àti àyà funfun, bí o bá ké pe Olúwa yóò gbọ́ àdúrà rẹ, bí ọwọ́ rẹ tí kò mọ́, bí o bá lè fọ ọwọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù, tí o sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, tí o kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, ó dájú wípé bí o bá jẹ́wọ́, tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ, àánú Ọlọ́run yóò farahàn fún ọ, yóò sì pèsè rẹ sílẹ̀ fún ọ̀run rere nígbà tí ó ń pèsè ọ̀run rere sílẹ̀ fún ọ pẹ̀lú. Ẹsẹ̀ 16, ohun mẹ́fà lé Olúwa kórira ní tòótọ́, méje lé ó ṣe ìríra fún ọkàn rẹ̀, ojú ìgbéraga, ètè èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, àyà tí ń kùmọ̀ búburú, ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ìkà, ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde, àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé ó ṣe ìríra lé ojú òun. Ó sì ṣe àlàyé lẹ́sẹlẹ́sẹ nípa àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ kí ọwọ́ kí ó jẹ́ àìmọ́ àti kí ọkàn kí ó di ìdíbàjẹ́. Ó ń sọ wípé ojú ìgbéraga, èyí kò sọ nípa ojú rẹ nìkan ṣoṣo.

0: ìwà ìgbéraga, ìrìn ìgbéraga. Èyí jẹ́ ọwọ́ àìmọ́. Bí o bá fẹ́ mọ àwọn ìwà tí ó máa ń túmọ̀ sí ìgbéraga, o lè wo Isaiah orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìndínlógún. Pẹ̀lú, Olúwa wí pé, nítorí àwọn ọmọbìnrin Sioni gbéraga, tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kúfẹ́, àwọn nǹkan wọ̀nyí ni ó ń túmọ̀ sí wípé a ní ọwọ́ àìmọ́. A ò sì múra sílẹ̀ láti bá Ọlọ́run rìn àti láti jẹ́ ẹni pípé àti mímọ́ níwájú Olúwa. Ó sì ń ṣe ìtumọ̀ ìgbéraga fún wa wípé wọ́n rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kúfẹ́, ojú àgbèrè, tí wọ́n sì ń yan bí wọ́n ti ń lọ, tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn ró wóró. Nítorí náà, Olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin Sioni. Olúwa yóò sì fi ìhòhò wọn hàn lé ọjọ́ náà. Olúwa yóò mú ògo ṣàwòrò wọn kúrò àti àwọn ọ̀ṣọ́ wọn àti ìwérí wọn bí òṣùpá. Ẹsẹ̀ 21, òrùka àti ọ̀ṣọ́ imú. Ẹsẹ̀ 20, àkẹtẹ̀ àti ọ̀ṣọ́ ẹsẹ̀ àti ọ̀já orí àti ago olóòórùn dídùn àti òrùka etí. Ẹsẹ̀ 22, ìpààrọ̀ aṣọ wíwọ̀ àti aṣọ ìlékè àti ìbòòrùn àti àpò. Ní ẹsẹ̀ 24 ni ó ń sọ wípé yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn. Àkísà ni yóò sì dípò àmùrè. Orí pípá rántí pé ó ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin. Ó sì ń sọ nípa orí pípá ni yóò sì dípò irun dídì dáradára. Sísán aṣọ ọ̀fọ̀ dípò ìgbayà. Ìjóná yóò sì dípò ẹwà. Èyí ń sọ ìwà ìgbéraga rántí pé a ń ṣe àlàyé lórí níní ọwọ́ tí kò mọ́. Ìwé òwe orí kẹfà, ẹsẹ̀ 17, ojú ìgbéraga. Ète èké ni à ń pè ní irọ́. Ète èké ni à ń pè ní ìjẹ́rìísí ohun tí ojú ẹ̀ ò tó. Èké ni à ń pè ní kí a máa fi ọwọ́ sí ìwé pé nǹkan kan ṣe ojú wa nígbà tí a kò mọ ohunkóhun nípasẹ̀ rẹ̀. Àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ìpànìyàn, ọmọ tí ó wà ní inú tí a kò tí ì bí, ó jẹ́ aláìṣẹ̀. Kò ṣe orílẹ̀-èdè, kò ṣe bàbá, kò ṣe ìyá tí ó rú sí inú, kò sì ṣe àwọn ẹ̀gbọ́n tí ó ṣáájú rẹ̀, kò ṣe ìjọba. Ọmọ tí ó wà ní inú tí a lóyún rẹ̀, kò ṣe sí òfin ìjọba tàbí òfin orílẹ̀-èdè. Ọmọ yìí kò tí ì ṣe Ọlọ́run, kò mọ nǹkan tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Àwọn wọ̀nyí ni Ọlọ́run pè ní aláìṣẹ̀. Ọwọ́ tí ó sì ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀. sílẹ̀ ni ọwọ́ ti ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ọkọ obìnrin tí ó jẹ́ aboyún ni ó ní ipá nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ yìí sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ẹni tí ó ń gbé oyún yìí rù káàkiri fúnra ara rẹ̀ ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó sì ṣeéṣe kí ó jẹ́ àwọn dókítà oníṣègùn tí òyìnbó ni ó ń fẹ́ jẹ́ ìrànlọ́wọ́ láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, tàbí àwọn obìnrin tí ó ń ṣiṣẹ́ ní ilé àwọn aláìsàn ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, tàbí ó lè jẹ́ ọmọléèwé tí kò mọ̀ wípé eré ẹ̀ṣẹ̀ pẹ̀lú obìnrin wípé ó lè di nǹkan mọ́ òun lọ́wọ́ ni ó wọ́n sáré káàkiri tí ó sì ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n ní ọ̀nà kọ́nà tí ó fi lè ṣẹlẹ̀, yálà ìwọ tí ó jẹ́ abiyamọ nínú ilé tí bímọ bíi mẹ́fà tàbí méje tàbí mẹ́jọ tàbí mẹ́wàá ni ó wá rí wípé o tún lóyún fún ọkọ rẹ, ni ó wá rò wípé kò sí owó láti tọ́jú ọmọ mìíràn, kò sí ilé láti fi ọmọ yìí sí. Ó dàbí ẹni pé bí a bá gba ọmọ yìí láàyè láti wá sáyé, ìyà yóò jẹ ọmọ yìí yóò sì jẹ àwa pàápàá. Ó ṣeéṣe kí ó jẹ́ ìrònú bẹ́ẹ̀ ni ó sún ọ sí wípé kí o ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ohun kan ni ó dájú, àti obìnrin àti ọkùnrin àti oníṣègùn àti àwọn agbẹ̀bí tàbí ẹnikẹ́ni tí ó ní ọwọ́ nínú irú ohunkóhun bẹ́ẹ̀, wọ́n lè fi orí sìn kí wọ́n fi ọrùn sìn. Wọ́n lè ka bíbélì láti ìbẹ̀rẹ̀ dé ìparí ní ọdọọdún. Wọ́n lè lọ sí orí òkè nínú ayé, tàbí kí wọ́n kí ó wẹ̀ ní òkun. Ó ṣeéṣe kí wọ́n tiẹ̀ máa tan àbẹ́là tàbí kí wọ́n máa wọ aṣọ funfun. Ó sì ṣeéṣe wípé kí wọ́n rò pé wọ́n máa lọ sí ìjọ oníhìn rere bí wọ́n bá ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ọlọ́run ń sọ fún ọ wípé bí o bá fẹ́ dé ọ̀run rere, ìrònú pòwàdà ni ó yẹ kí o ní. Kí o sọ fún Ọlọ́run pẹ̀lú ẹkún kíkorò, pẹ̀lú omijé, pẹ̀lú ọkàn tí a fàya, pẹ̀lú ìrònú pòwàdà tí ó jinlẹ̀ tòótọ́ wípé o ti jẹ́ ẹni tí ọwọ́ rẹ̀ ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n àwọn tí ọwọ́ wọn kò mọ́ ní ọ̀nà wọ̀nyí, ó ṣeéṣe o fẹ́ ilẹ̀, o fẹ́ kọ́lé. Ohun tá a máa ní nínú ayé tí a kì í mú lọ sọ́run, ilẹ̀, ilé, mọ́tò, tàbí obìnrin, ó ṣeéṣe o fẹ́ gba ìyàwó lọ́wọ́ ẹlòmíràn. Ó wá di pé ẹ ń ja àjàkadì lórí obìnrin yìí, tàbí lórí ilẹ̀, tàbí lórí okóhun. Ó wá di wípé kí a máa wá oògùn káàkiri. Kí wọ́n ti sọ fún ọ wípé ẹni tí ó wà ní ìdílé lágbájá, òun ni kò jẹ́ kí ilẹ̀ yìí kí ó bọ́ sí ọ lọ́wọ́. O wá sáré títí, yálà nípa oògùn dúdú, tàbí nípa ẹgbẹ́ awo, tàbí nípa gbígbé àdá, tàbí ìbọn, tàbí nípa ṣíṣe àdéhùn pẹ̀lú àwọn onímọ́tò láti pa ẹnìkan, tàbí nípa fífi májèlé sí inú oúnjẹ fún ẹni tí ó jẹ́ ẹni tí o pè ní ọ̀tá rẹ, ni ó ta ẹ̀jẹ̀ ẹni yìí sílẹ̀ tí o sì pa á. Gbà tí o pa á tán, ilẹ̀ wá di tìrẹ. O wá jókòó lórí ilẹ̀ wípé nínú ayé, bó o bá mọ láti sáré, láti nílẹ̀, láti ní mọ́tò, bó o bá mọ ibi tó yẹ kó rìn, àwọn bàbá ìsàlẹ̀ tó yẹ kó lọ rí, àwọn balógun ní ìlú tí ó yẹ kí o bẹ wò láti fún ọ ní oògùn, àwọn tí ọwọ́ wọn gbó, ò ní lè ní nǹkan kan, o sì ti nílẹ̀ nípa bẹ́ẹ̀. O ti ni ohun ini nipa be nipa tita eje alaise sile. Olorun so wipe ohun duro de o. Wipe owo re ko mo. Opolopo ninu orile ede wa. Ni won ti pa awon elomiran nitori igbeyawo tabi nitori angba obirin. O sese pe okunrin kan ti lo si idile kan lati fe yawo. O wa je eni yi gan lohun o lati fe. Obirin po ni ilu. Sugbon sibe sibe eni yi gan ti a ti e tin se owo ori lori re. Sugbon ti o si je afesona o nikan lohun o lati fe. Igba miran o ti e ma sele wipe o ti ni iyawo kan sile. O ti e tun ti fi afowofa mu eni keji obirin keji wale. O sese iketa papa ti n bimo fun o. Sugbon sibe sibe eyo obirin kan ti elomiran fe fe ohun gan lowo loju. Lo tun so wipe mo meta to wa nile e to ti lalaafia ten pari ija losan loru to le toju ikini tabi ikeji to mo ro njeje siga ato ti o si je ko gbadun iwo funra are ori buburu ati alakala ko je ko mo ibi ti wa fi ori aye ti re ti si sugbon sibe sibe o tun ja fun obirin kerin pelu ogun tabi ija tabi ada tabi ibon to pa alaise nitori iyawo sugbon iwo ko ni akoko lati se be awon iran kan ti saaju to je pe ipa eja ati ipaniyan ni won fi ma ni ohun ni ti won lara won ni a so fun wa ni iwe awon oba kini ori ikokan le ni ogun awon oba kini ori ikokan le ni ogun lati ese kini o si se leyin kan won yi ni Naboti ara Jezreeli ni ogba ajara ti o wa ni Jezreeli ti o sumo afin Ahabu oba Samaria gidigidi. Ahabu si ba Naboti so wipe fun mi ni ogba ajara re ki emi ki o le fi se ogba ewebe nitori ti o sumo ile mi emi o si fun o li ogba ajara ti o san ju lo dipo re bi o ba dara le oju re emi o si fi iye owo re fun o. Naboti si wi pe se wi fun Ahabu pe Oluwa ma je ki emi ki o fi ogun awon baba mi fun o. Ahabu si wa si ile re o wugbo inu re si baje nitori oro ti Naboti ara Jezreeli so fun nitori ti ohun ti wi pe emi ki o fun o ni ogun awon baba mi. Ohun si dobule lori akete re o si yi oju re pada ko si fe jeun. Jezebeli ikan ninu won niyan o. Jezebeli iran awon apaniyan aya re si to wa o si wi fun pe ese ti inu re fi baje ti iwo ko si jeun. O si wi fun pe nitori mo ba Naboti ara Jezreeli so mo si wi fun pe fun mi ni ogba ajara re fun owo tabi bi o ba wu o emi o fun ni ogba ajara miran ni ipo re. O si dahun wi pe emi ki o fun ni ogba ajara mi. Jezebeli aya re si wi fun pe tiwọ ko wa joba lori Israeli nisisin yi dide jeun ki o si je ki inu re ki o dun emi o fun o ni ogba jara Naboti ara Jezreeli beni o kowe le oruko Ahabu o si fi edidi di ready o si fi iwe na sowo sodo awon agbagba ati awon olola ti nbe ni ilu re ti o si nba Naboti gbe o si ko sinu iwe na pe ekede awe ki e si fi Naboti si ipo ola laarin awon eniyan eyi ni Yoruba ma npe ni ogbon ewe ogbon ipaniyan ogbon ki a jeni lese ogbon ki a gba ohun ti o je ti elomiran ki a si se bi eni wipe alara mimo ni wa ki a paniyan lai gbe ada funra wa lai gbe ibon funra wa ki a pa eniyan lai ti eri loju koju funra ara wa o so fun wa nisisin wipe Jezebeli da ogbon yi o wa so ni ese ikewa ki e si fi eniyan meji eni buburu Jezebeli mo awon egbe re awon apaniyan awon eleri eke awon eni buburu bi ti re o mo won pe won wa o ni ki won fi si iwaju re lati jeri pa wipe iwo bu olorun ati oba e mu jade ke se so le okuta ki o le ku won so fun wa wipe won se be o so fun ni ipari ese iketala wipe nigba na ni won mu jade kuro ni ilu won si so le okuta o si ku ese ike dogun o si se nigba ti Jezebeli gbo pe aso Naboti le okuta o si ku Jezebeli so fun Ahabu pe dede ki o si jogun ogba jara Naboti ara Jezreeli ti o ko lati fi fun owo nitori Naboti ko si laaye sugbon o ku o si se nigba ti Ahabu gbo pe Naboti ku ni Ahabu dide lati sokale lo si ogba jara Naboti ara Jezreeli lati jogun re oro Olorun si to Elija ara Tishbi wa pe wepe dide sokale lo ipade Ahabu Olorun ri o ohun ti a se ni ikoko Olorun ri awon ti a npa awon ti a nta eje won sile laise nitori a fe gba iyawo lowo won tabi nitori wipe a ro pe awon ni won di wa lowo igbega nibi ise tabi a ro wipe awon ni won ko je ki a gba ise contract te a fe gba nitori be a ti so pe bi a ba yanju ti lagbaja bi a ba mo kuro bi a ba ran lo si orun egbe ni pajawiri ile moto owo yo je ti wa tabi o sese nipa ti o le ki o je pe iwo nti e o ma nda awon eyan lona awon ti won sise ti won lagun odun kan odun meji odun marun ti won ko owo jo lati ra moto ohun ti won se ni odun marun ale ojo kan ni won fe ni bawo ni won si se fe ni ti re pelu ibon pelu ada lati duro loju ona we pe ki moto oni moto ko sa je ti re bi atile pa omode ti o wa ninu moto ti a pa obirin ti a pa okunrin ti o wa ninu moto bi ata eje alaise sile ki moto ki o le je ti wa Olorun ri o. owó ẹ̀jẹ̀ kò ní ṣe iná. Bó o jẹun, àìsàn á dé nípa oúnjẹ tó jẹ nítorí owó tó fi ra oúnjẹ yìí kì í ṣe owó ẹ̀tọ́. Bó jẹ́ ìyàwó ló fi fẹ́ irú owó bẹ́ẹ̀. Àwọn tí wọ́n fẹ́ ìyàwó bẹ́ẹ̀ pẹ̀lú owó èrú wọn kì í gbádùn ìyàwó wọn. Ohunkóhun tó ní, bó jẹ́ mọ́tò, bó jẹ́ ilé, tó bá mọ irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ béèrè lọ́wọ́ wọn, wọn kì í lè gbé irú ilé bẹ́ẹ̀. Ilẹ̀ tí wọ́n ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti rà tàbí láti ní, wọn kì í lè lo irú ilé lórí ilẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àlàáfíà. Ojú Ọlọ́run wò ọ́ níbikíbi tí o bá ń lọ. Ọ̀rọ̀ Ọlọ́run tọ Elijah wá wípé, dìde, sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu, ọba Israẹli tí ó wà ní Samaria, wò ó. Ó wà ní ọgbà àjàrà Naboti, níbi tí ó sọ̀kalẹ̀ lọ láti jogún rẹ̀. Ìwọ́ ó sì wé fún un pé, báyìí lè Olúwa wí, ìwọ́ ti pa, ìwọ́ sì ti jogún pẹ̀lú. Ìwọ́ ó sì wé fún un pé, báyìí lè Olúwa wí, pé ní ibi tí ajá gbélá ẹ̀jẹ̀ Naboti ni àwọn ajá yóò lá ẹ̀jẹ̀ rẹ, àní tìrẹ. Ahabu sì wé fún Elijah pé, ìwọ́ rí mi, ìwọ́ ọ̀tá mi. Ó sì dáhùn pé, èmi rí ọ, nítorí tí ìwọ́ ti ta ara rẹ láti ṣe búburú níwájú Olúwa. Àwọn tí ọwọ́ wọn kò mọ́ ni a ń ṣe àlàyé rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ìwé òwe ni a ń padà sí nísinsìnyí. Ìwé òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé, ojú ìgbéraga, ètè èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, àyà tí ń kùmọ̀ tàbí tí ń gbèrò tàbí tí ń ṣe àṣàrò, ohun búburú, ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ìkà. Ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde, àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Èyí ń sọ nípa àwọn tí wọ́n máa ń fọ ilé onílé, àwọn tí wọ́n máa ń gbọ́ ti eku sọ fún ẹyẹ gẹ́gẹ́ bí èdè wa, àwọn tí wọ́n máa ń dá ìjà sílẹ̀ láàrin ọkọ àti aya, àwọn àna yálà ní ti obìnrin tàbí ní ti ọkùnrin, tí wọ́n máa ń ya ìyàwó pẹ̀lú ọkọ rẹ̀, tàbí àwọn olùdáni ní ìmọ̀ràn, àwọn àlùfáà tí wọ́n máa ń pe ìyàwó wípé, ọkọ rẹ̀ ń fìyà jẹ ọ́ ni. Ó jẹ́ má gbàrú bẹ́ẹ̀ fún. Tí wọ́n á sì dá ìjà sílẹ̀, tàbí tí wọ́n á sọ fún ìyàwó wípé, tàbí tí wọ́n á sọ fún ọkọ wípé, mo ń rí ìjáde ìyàwó rẹ, ó dàbẹ́ ni pé gbogbo owó Èkó tẹ ní, aṣọ lẹ fẹ́ fi rà tán, ìyàwó àpà tó gbé sílé, oúnjẹ, aṣọ nìkan ló mọ̀ rà. O sì sọ fúnrú ìyàwó yìí wípé, ẹni tó bá mówó délé ni wọ́n máa yìn, kò sì bójú tó dáadáa gbà tí olùdámọ̀ràn yìí, olùdá ìjà sílẹ̀ láàrin ọkọ àti ìyàwó tí ó bá ti sọ bẹ́ẹ̀, ó di kí ojú ọkọ kí ó wà lókè nílé kó má gbọ́ ti ìyàwó mọ́. Kò sí ohun tí ìyàwó bẹ́ẹ̀ lè ṣe lẹ́yìn ìgbà tí olùdámọ̀ràn olùdá ìjà sílẹ̀ ti bá sọ̀rọ̀, tí ó máa gbọ́ sí ìyàwó rẹ̀ lẹ́nu. Ṣùgbọ́n àwọn olùdá ìmọ̀ràn bẹ́ẹ̀ ni a ń sọ wípé wọ́n ní ọwọ́ àìmọ́, inú Ọlọ́run kò sì dùn sí wọn nínú Àìsáyà. Ìwé wòlíì Àìsáyà orí ìkíní, à ń kà á láti ẹsẹ̀ ìkẹwàá. gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ̀yin olórí Sodomu, fi etí sí òfin Ọlọ́run wa. Ẹ̀yin ènìyàn Gomorrah, àwọn ọmọ Ísírẹ́lì ni Ọlọ́run bá sọ̀rọ̀ níhìn-ín, ṣùgbọ́n ó ń pè wọ́n ní Sodomu àti Gomorrah nítorí ìwà ìkà, ìwà èérí, ìwà àìmọ́ tí ó wà lọ́wọ́ wọn. Olúwa ní, kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bọ̀ yín já sí fún mi? Èyí ni à ń pè ní iṣẹ́ ìsìn lásán. Ọ̀pọ̀lọpọ̀ ẹbọ, ọ̀pọ̀lọpọ̀ ìsìn. Ọlọ́run wípé, kí ni ó já sí fún mi? Èmi kún fún ọrẹ sísun àgbò àti fún ọ̀rá ẹran àbọ́pa. Bẹ́ẹ̀ni, èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ akọ màálù, tàbí sí ti ọ̀dọ́ àgùntàn, tàbí sí ti òbúkọ, nígbà tí ẹ̀yìn wá láti fi ara hàn níwájú mi. Ta ló bèèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi? Ó yẹ kí o bi ara rẹ léèrè wípé, bí Ọlọ́run bá wò ọ́, tí ó ń sọ wípé ta ni ó ní kí o tẹ àgbàlá òun nínú ayé, tí ó ń sọ wípé ilé tí a fi ọwọ́ kọ́, tí a ń pè ní tẹ́ḿpìlì, tàbí tí a ń pè ní ilé ìsìn, tí Ọlọ́run rí ọ níbẹ̀, tí ó ń sọ wípé ẹ lè jáde, wípé ta ni ó pè ọ wá? O gbọ́ wípé wọ́n ń pe orúkọ Olúwa. Ìwọ náà, pẹ̀lú ọwọ́ ẹ̀tẹ̀, ọwọ́ ẹ̀tẹ́, ọwọ́ ẹ̀ṣẹ̀, ò ń gbé Bíbélì, ìwé Ọlọ́run, tó ní àfara ẹgbẹ́ jáde, kúrò nínú ilé ayé, ilé tí a fi ọwọ́ kọ́, mélòó mélòó ni ilé ọ̀run? Bí ó bá jẹ́ wípé Jésù, gbà tí ó wà nínú ayé, ó rí àwọn tí wọ́n wà ní tẹ́ḿpìlì, àwọn tí wọ́n sọ wípé wọ́n fẹ́ sin Ọlọ́run, bí ìwọ náà ti wá ní òní tó sọ pé o gbọ́ wípé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ògùn nínú àpò rẹ, pẹ̀lú ìgbàdí nídi rẹ, pẹ̀lú òrùka ẹ̀rẹ lọ́wọ́ rẹ, ìwọ náà gbọ́ pé wọ́n ní gbé, ìwọ náà bá gbé Bíbélì, ò ń sáré bọ̀, bó ló ń lọ, a fẹ́ lọ sin Ọlọ́run ni, àwọn dípà wọ́n gbé tuntun dé o, wọ́n ní kí a ká lọ, èmi náà ń tẹ̀lé wọn lọ, pẹ̀lú ògùn dúdú lápò ẹ, èyí tó fi sẹ́nu, èyí tó fi sídìí, èyí tó fi sọ́rùn, èyí tó fi sápò. Ìwọ náà gbé Bíbélì, òde. Ọlọ́run wá ní ta nìyí? Èwo ló ń ṣe níhìn-ín? Ẹ lè jáde. Bọ́lọ́run ò tiẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa. Àwọn angẹ́lì wà ń bí wọ́n mọ̀ ọ́. Jésù wà ń bì. Ayé àtijọ́ ẹgba ló fi lé irú yín jáde. Àwọn tí wọ́n rò pé wọ́n fẹ́ sìn, ṣùgbọ́n tí ìwà ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ wọn, ni Jésù mú ẹgba. Jésù tó fẹ́ràn ọmọdé, tó ti ẹ̀ fẹ́ràn àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú, tó sì ní ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́, tí a sì di ẹrù wúwo lé lórí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó rí àwọn kan, àwọn àgàbàgebè tó lé wọn jáde. Bí Jésù bá lé àwọn kan jáde nínú ilé tó wà ní ayé, tí a ń pè ní tẹ́ḿpìlì, mélòó mélòó ní ọ̀run? Bọ́lọ́run bá mú sùúrù fún ọ, tí ò tí ní kí àwọn adènà kí wọ́n gbé ọ, kí wọ́n dì ọ tọwọ́ tẹsẹ̀ láti gbé ọ jáde, ó ṣe bẹ̀rù. Èyí tó wà lọ́wọ́ ẹ, èyí tó wà lápò ẹ, kò jùúlẹ̀. Ó ń sọ fún ọ ní ẹsẹ̀ kejìlá wípé, nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn, èyí tí àwọn ẹlẹ̀sìn ṣe lọ́jọ́ òní nìyí, láti fi aṣọ hàn, léèsì tuntun tó ṣẹ̀ jáde, ká lè mọ̀ wípé
1: àwọn ni wọ́n kọ́kọ́ jẹ gbèsè ẹ̀, wọ́n á kó wọ̀ gba tó wọṣọ tó ló ń bọ̀ nílé ọlọ́run. Gbèsè wà lórí gèlè tó wé, lórí bàtà ẹ gbèsè, ìró ẹ gbèsè, bùbá ẹ gbèsè. Ó wá ń sin Ọlọ́run pẹ̀lú gbèsè lọ́rùn. Aṣọ Kérésìmesì, a ń ṣe ìjáde. Jésù Kristì ta bí, Jésù onírẹ̀lẹ̀, a ń ṣe ìjáde ìrántí bíbí ẹni tó ní ìrẹ̀lẹ̀. A ń ṣe ìrántí ẹ onírẹ̀lẹ̀ pẹ̀lú ìgbéraga. Wọ́n la ń ṣèkórè ìgbéraga ìgbèsè, wọ́n la ń ṣe bàsá ìgbèsè, àfẹ́sìnkú ìgbèsè, àbímọ ìgbèsè, láti farahàn, láti fi aṣọ hàn. A sì ń sọ wípé a jẹ́ onígbàgbọ́ onígbà tó wá, láti fi ara hàn níwájú mi. Tẹ̀lé ó bèèrè yìí lọ́wọ́ yín. Ṣé Ọlọ́run sọ fún ọ wípé kó tó wá sí òun, kí o kó sínú ìgbèsè aṣọ, ìgbèsè góòlù, ìgbèsè yẹtí, kí o tó lè sin Ọlọ́run? O ní ta ni ó bèèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi? Ẹ má mú ọ̀rẹ́ asán wá mọ̀. Èwo lọ́rẹ́ asán? Owó tó wà lápò ẹ, náírà márùn-ún, mo fẹ́ fún Ọlọ́run. Ojí 100 náírà. Ìwọ náà gbọ́ pé onígbàgbọ́ máa ń san ìdá mẹ́wàá. Èyí tá a gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni lójú títì, èyí tá a rí he, tó yẹ ká dá padà fóní nǹkan. Olówó ń sọkún, ìwọ ń yọ̀ nínú ilé ìsìn. Owó mú lára owó olè, o fẹ́ ṣe ìtọrẹ àánú. Wọ́n ẹnìkan tún ti bímọ ẹ wá o, ẹ̀yin amúludùn, ẹ̀yin tínú yín dùn wípé lágbájá bímọ. Ẹ wá sanwó gbogbo owó olè, èyí tó jẹ́ pé ṣìnà ló ń ṣe, tó ń fi ọkùnrin ba ara rẹ̀ jẹ́. Gbogbo owó àgbèrè tí wọ́n kó wá láti ilé àwọn onírégbè, wọ́n á kó wá sí ilé Ọlọ́run. Owó tẹ́tẹ́, wọ́n á kó wá sí ilé Ọlọ́run. Owó contract, èyí tá a fi owó ẹ̀yìn tí a fi gbà, a kó wá sí ilé Ọlọ́run. Owó tá a fi ebi pa ìyàwó wa tí ìyàwó mu gàrí, táwa ń mutí. Owó ọtí tó ṣẹ́kù, a kó wá sí ilé Ọlọ́run. Ìjó, ìyẹn ò lápèjúwe. Ìlù, àtẹ́wọ́, gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. Àwa wá, a fẹ́ràn Ọlọ́run, a sàn dá mẹ́wàá, a dáwọ́ rẹ nínú owó olè, owó jìbìtì, owó èrú. Ṣé Ọlọ́run la ń sìn ni, àbí a ń sin ara wa? Ó ní ta ni ó bèèrè yìí lọ́wọ́ yín? Ó ní ẹ má mú ọ̀rẹ́ asán wá mọ̀. Tùràrí já sí ohun ìríra fún mi. Ṣé àwọn ẹlẹ́sìn tùràrí ò ka bíbélì débí ni? Ṣé àwọn tí wọ́n ń lé ẹ̀mí Ọlọ́run jáde pẹ̀lú èéfín, ṣé wọn kò ka bíbélì tí wọ́n dé Àìsáyà orí kìíní? Àbí wọ́n sìn gẹ́gẹ́ bí ìrònú wọn? Tùràrí já sí ohun ìríra fún mi, oṣù titun àti ọjọ́ ìsinmi, ìpè àjọ, èmi kò lè rọ́jú gbà á, ẹ̀ṣẹ̀ ni, àní àpéjọ ọwọ́ ni. Ó wá ń sọ ní ẹsẹ̀ 15 wípé nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde, èmi ó pa ojú mi mọ́ fún yín. Ẹ̀ṣẹ̀ náà pọ̀. Tí Ọlọ́run fi sọ wípé bí òun ti fẹ́ràn àdúrà tó nì, bi ohun ti feran ki awon eniyan ki o ma ke pe ohun to ni we pe nigba ti awon wonyi ba na owo won jade owo poju ohun mo fun won ni toto nigba ti eyin ba gba adura pupo emi ki yo gbo asan gba awe asin yira nile asin se isoru sibe sibe adura ogba o se wa titi de ibi ti gbata gbadura titi tolorun ogbo la ba di Saul keji la ni tolorun o ba gbo awon ajeku ni gboro awon oso ti ikutan nitori be e ba mi wa won kaakiri awon ti owo won gbo nitori pe olorun so pe onko adura pe ohun ogbo mo nitori be awon oso ati aje toku ati awon elebo logun toku e ba mi wa won o ba nsare kaakiri nibo ni wo mo ni oko abekuta tan ito tin sare nibo lo mo ni agbegbe ijebu nitori pe ota okuro o de ti gbadura o ti gba awe omi adura o ti mumumu bo je wi pe o ma han lara ni be eyan ba ma yokun lori omi adura o ba ti yokun sugbon sibe sibe adura ogba o wa ni ti samu o ba lagbara mo ti adura o si je awon baba asale awon balogun awon elebo logun won ku bi Saul o sese niyan nigbati ojo ati lo to sumo to si eyi ti ba fi ronupo ada ko ronupo ada o pari ireje re sinu wiwa awon oso ati aje o ku sinu ese eni ti olorun fun ara re yan loba eni ti o ti ni iyipada okan tele tele bi o ba fi ohun ko nkun igbagbo aba eto ni lowo aba aje a ki fi ohun ko nkun hirere oni ni ese ike dogun pe owo yin kun fun eje se mo so fun o eyi ni olorun ki fi gbo adura awon ti owo won kun fun eje sugbon ko mo ni be ni Isaiah ori kokandin ni ogota Isaiah ori kokandin ni ogota lati ese ikini si ese ikerin kiyesi owo oluwa kokoro lati gbani be ni eti re ko wuwo ti ki yo fi gbo sugbon aise dede yin le o ya yin kuro lodo olorun yin ati ese yin le o po oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo nitori owo yin di alaimo fun eje owo yin di alaimo fun eje ati ika yin fun ase dede ete yin so eke ahan yin so ibi jade ko si eni ti nwa eto bẹẹni kò sí ẹni tí ń dájọ́ ní òtítọ́ wọ́n gbẹ́kẹ̀lé ohun asán wọ́n ń sọ èké wọ́n lóyún ìkà wọ́n ń bí ìparun ẹsẹ̀ ìkẹfà okùn wọn kì yóò di ẹ̀wù èyí ń sọ wípé okùn aláǹtakùn ni gbogbo wàhálà àti eré sísá ti ẹni tí ó ní ọwọ́ àìmọ́ tí ó ń ṣe pe okun won a ki yo le se di ewu ti awon be ni won ki yo fi ise bo won bo ara won o so wi pe ko si bi elese bo ti le sare to bo ba raso ko ni bo bo lowo ko ni ka wahala to wa nle bo ni moto moto yo ni le debi ti alaafia e wa oni ise won ni ise ika ise ipa nbe li owo won ese won sare si ibi won si yara lati ta eje alaise sile emi olorun tenu mo fun wa ero won si ero won ero ibi ni ibaje ati iparun nbe ni ipa won ona nafia ni won ko mo ko si idajo kan ninu irin won won se ipa ona wiwo fun ara won eni keni ti o ba to ki o ma lafia nje bi o ba ri be o ni pada lati wa olorun nigba ti o le ri lati kepe nigba ti o wa ni tosi bi o ba jewo ese re anu wa nitori ojo anu ati ojo ore ofe ni a wa loni sugbon bi o ba se ti agabagebe bi o ba gbadura bi ore re ti o wa ni iwe Luke ori ikejidinlogun bi o ba gbadura bi elesin yi ti a fe ka nipa re o daju wipe ni ojo ekeyin abamo ati ose ni o gbeyin fun iru eni be sugbon bi o ba je mara re gege bi elese ati elebi ti o sin fe so fun olorun wipe o ni owo aimo ati okan ti ko funfun bi o ba ni se awa wile kan si loni bi o ba ke pe oluwa yo gbo ti re ni Luke ori ikejidinlogun lati ese ikewa pe awon okunrin meji goke lo si tempili lati gbadura okan je farisi ekeji si je agbowo ode eyi farisi dide o si n gbadura ninu ara re bayi pe eyi farisi o dide o si n gbadura ko je gbadura sita sugbon gbadura ninu ara re bayi pe Olorun mo dupe lowo re nitori ti emi ko ri bi awon iyoku o nse awawi o nbo ese re mole oni emi ko ri bi awon iyoku awon aloni lowo gba awon alaisoto panshaga tabi emi ko ti le ri bi agbowo ode yi emi n gbawe esin awon elomiran koju eyi lo emi n gbawe ni erin meji le ose mo san ida mewa ohun gbogbo ti mo ni ese kerinla mo wi fun yin okunrin yi okunrin keji eyi to je agbowo ode sokale lo si ile re ni ilalari ju ekeji lo ekeji yi ni farisi mo toto mo ti josin tan ile sin la bimi si baba mi alufani awala mu ihirere esin igbagbo lo sabule abule wa awa ni apa ibori sharun ni ojo kini ni abule wa sugbon sibe sibe iro kuro lẹ́nu ẹ̀. Èké ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀. Ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀. Owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀. Síbẹ̀síbẹ̀, a jọ ara rẹ̀ lójú. Nítorí ìwé òwe sọ fún wa. Orí ọgbọ̀n ẹsẹ̀ kejìlá wípé ìran kan wà. Ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀. Ṣùgbọ́n a kò tí ì wẹ̀ẹ́nù kúrò nínú èérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì nìkan ló máa ń wẹ èérí gbogbo nù kúrò ní ìgbésí ayé wa. Bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ti wẹ̀ ọ́, ó ní ohun tó lè ṣe. Àwọn mìíràn ṣáájú wa, wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí, wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe. Bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù ó ṣì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò. Òwe orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàlá, ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́, tí ó sì kọ́ sílẹ̀, yóò rí àánú. Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo. Ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi. Bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ Jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀, o sì ṣetán láti tú ọkàn rẹ payá fún Ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́. O sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ìlérí Ọlọ́run ni wípé àánú àti oore ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ. Ó ń sọ ní Aísáyà orí 65:1. Ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje wípé ẹ wá Olúwa. Nígbà tí ẹ lè rí i, ẹ pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá. Èèyàn tó burú tó láyé kò sí. Ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́, o wọ wàhálà. Lágbájá ẹni búburú ni, ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ. Ó ṣeéṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé, tó ń sunkún, tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀. Ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìnà. Èèyàn búburú wọ́n sọ lẹ́yìn ẹ, ṣùgbọ́n láàárọ̀ yìí Ọlọ́run ò sọ lẹ́yìn ẹ. Àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́, ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ lójú. Bọ́n bá sọ bẹ́ẹ̀, ìwà ìkà, ìwà agbára, ìwà ipá, wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèyàn ní jàǹbá, wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ dójú ẹ. Ṣùgbọ́n Ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀, ó sọ́kàn ọ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó jẹ́ ènìyàn búburú. Wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, si je ki o yi pada si oluwa je ki o yi pada si oluwa ohun o si sanu fun ati si olorun wa yo si fi ji lopo lopo bi o ba ke pe olorun loni mo gbagbo wi pe yo dariji o owo to je alaimo olorun a fo ninu eje jesu a si di mimo ni Isaiah ori kini ni o tin fun ani ileri wi pe oluwa wi pe ese ikeji din ni ogun won nisinsin yi ki o si je ki a so asoye po bi ese yin ba ri bi ododo won o si fun bi ojo didi bi o ba si pon bi alaari won o dabi irun agotan bi olorun ba na owo ipe jade we pe bi o tile je pe aje alaimo alaiye ati eleri ati elese wi pe sugbon ohun ti se ipese sile fun iwenumo gbogbo elese patapata bi abagba owo anu yi mu a o je olori re pupo ileri re yo si se si wa lara nigbati o ba gba okan wa la ti o we ese wa nu ti o mu ese wa lo ohun ti o sele ni wi pe a so wa di eda titun a se owo wa ni mimo a si je ki iwa wa ki o yi pada iyi pada ti o de ba wa ni won so fun ani orin dafidi ori kedogun bi iru iyi pada ba ti de ba o be o je pe o ti di olori re o je pe o ti mura irin ajo lo si ilu orun rere
2: iwa si kesi
3: This CLM Radio, the spiritual welfare is our concern.
4: Iwe woli Jeremiah, ori ikokanlelogoji. O si se ni osu keje Ishmaeli, omo Netanaya, omo Elishama, ninu iru omo oba ati awon ijoye oba, ati okunrin mewa pelu re. Won to Gedaliah, omo Ahikamu wa ni Mispa. Nibe ni won jumo jeun ni Mispa. Nigba na ni Ishmaeli, omo Netanaya, ati awon okunrin mewa ti won wa pelu re. Won fi da kolu Gedaliah, omo Ahikamu, omo Shafani, won se pa ohun eni ti oba Babeli ti fi je bale lori ile na. Pelu, Ishmael pa gbogbo awon ara Juda ti o wa pelu re, ani pelu Gedaliah ni Mispa, ati awon ara Kadia ti ari nibe, awon ologun. O si se ni ojo keje leyin ti o ti pa Gedaliah ti enikan ko si mo. Nigba na ni 80 okunrin wa lati Shekemu, lati Shilo, ati lati Samaria, ti won fa irungbon won, won fa aso won ya. Won si sa ara won logbe won mo rebo ati turari ile owo won lati mu wa si ile oluwa Ishmaeli omo Netanaya si jare lati Mispa lo ipade won bi o tin lo o sokun o si se bi o ti pade won o wi fun won pe je ki a lo sodo Gedaliah omo Ahikamu o si se nigbati won de arin ilu ni Ishmaeli omo Netanaya pa won ohun ati awon okunrin ti o wa pelu re si so won sinu iho sugbon okunrin mewa wa laarin won ti won so fun Ishmaeli pe ma se pa wa nitori awa ni isura ni oko ti alikama ati ti okabali ati ti ororo ati oyin be ni o jowo won ko si pa won pelu awon arakunrin won ati iko na ninu eyi ti Ishmaeli ti so gbogbo oko okunrin won yi si awon ti o ti pa pelu Gedaliah ni eyi ti Asa oba ti se nitori iberu Baasha oba Israeli Ishmaeli omo Netanaya si fi awon ti a pa kun Ishmaeli si ko gbogbo iyoku awon eniyan ti o wa ni Mispa ni igbekun awon omobirin oba ati gbogbo eniyan ti o ku ni Mispa awon ti Nebusaradani balogun iso ti fi le Gedaliah omo Ahikamu lowo Ishmaeli omo Netanaya si ko won ni igbekun o si kuro nibe lati re koja lo sodo awon omo Amoni sugbon nigba ti Johanani omo Karia ati gbogbo awon olori ogun ti o pelu re gbo ibi ti Ishmaeli omo Netanaya ti se nigba na ni won ku gbogbo awon okunrin won si lo iba Ishmaeli omo Netanaya ja won si ri ile eba omi nla ti o wa ni Gibeoni o si se nigbati gbogbo awon eniyan ti o wa pelu Ismaeli ri.

0: wọ́n sì kúrò níbẹ̀ wọ́n sì jókòó ní ibùgbé Kinhamu tí ó wà lẹ́bàá Bethlehem láti lọ dé Egypt nítorí tí ẹ̀rú bà wọ́n níwájú àwọn ará Kádíà nítorí tí Ishmaeli ọmọ Netaniah ti pa Gedaliah ọmọ Ahikamu ẹni tí ọba Babeli fi jẹ baálẹ̀ ní ilẹ̀ náà.
1: Ìwé wòlíì Jeremiah
0: orí ìkẹjìlélógójì. Nígbà náà ni gbogbo àwọn olórí ogun àti Johanani ọmọ Kariah àti Jesaniah ọmọ Oshaiah àti gbogbo àwọn ènìyàn láti ẹni kékeré dé ẹni ńlá wọn wá wọn sì sọ fún Jeremiah wòlíì pé àwa bẹ̀ ọ́ yẹ kí ẹ̀bẹ̀ wa kí ó wá síwájú rẹ kí o sì gbàdúrà fún wa sí Olúwa Ọlọ́run rẹ àní fún gbogbo ìyókù yìí nítorí láti inú ọ̀pọ̀lọpọ̀ díẹ̀ lé àwa kù gẹ́gẹ́ bí ojú rẹ ti rí wa kí Olúwa Ọlọ́run rẹ lè fi ọ̀nà hàn wá nínú èyí tí àwa ìbá rìn àti ohun tí àwa ìbá ṣe. Jeremiah wòlíì sì wí fún wọn pé èmi gbọ́ o èmi ó gbàdúrà sí Olúwa Ọlọ́run yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín yóò sì ṣe pé ohunkóhun tí Olúwa yóò fi dá yín lóhùn èmi ó sọ fún yín èmi kì yóò ṣẹ́ nkankan kù fún yín. Wọ́n sì wí fún Jeremiah pé kí Olúwa kí ó ṣe ẹlẹ́rìí òtítọ́ àti òdodo láàrin wa bí àwa kò bá ṣe gẹ́gẹ́ bí gbogbo ọ̀rọ̀ tí Olúwa Ọlọ́run rẹ yóò ràn ọ́ sí wa ìbá ṣe rere ìbá ṣe ibi àwa ó gba ohun Olúwa Ọlọ́run wa gbọ́ sọ́dọ̀ ẹni tí àwa rán ọ kí ó lè dára fún wa bí àwa bá gba ohun Olúwa Ọlọ́run wa gbọ́. Ó sì ṣe lẹ́yìn ọjọ́ mẹ́wàá ni ọ̀rọ̀ Olúwa tọ Jeremiah wá nígbà náà ni ó pe Johanani ọmọ Kariah àti gbogbo àwọn olórí ogun tí ó wà pẹ̀lú rẹ̀ àti gbogbo àwọn ènìyàn láti ẹni kékeré títí dé ẹni ńlá ó sì wí fún wọn pé báyìí ni Olúwa Ọlọ́run Israẹli wí sọ́dọ̀ ẹni tí ẹ̀yin rán mi láti mú ẹ̀bẹ̀ yín wá síwájú rẹ̀ bí ẹ̀yin ó bá gbé ilẹ̀ yìí lóòótọ́ nígbà náà ni èmi ó gbé yín ró èmi kì yóò sì fà yín lulẹ̀ èmi ó sì gbìn yín èmi kì yóò sì fà yín tu nítorí èmi yí ọkàn padà ní tibi tí èmi ti ṣe sí yín. Ẹ má bẹ̀rù ọba Babeli ẹni tí ẹ̀yin ń bẹ̀rù ẹ má ṣe bẹ̀rù rẹ̀ ni Olúwa wí nítorí èmi wà pẹ̀lú yín láti ràn yín lọ́wọ́ àti láti gbà yín lé ọwọ́ rẹ̀ èmi ó sì fi àánú hàn fún yín kí òun kí ó lè ṣàánú fún yín kí ó sì mú kí ẹ̀yin padà sí ilẹ̀ yín ṣùgbọ́n bí ẹ̀yin bá wí pé àwa kì yóò gbé ilẹ̀ yìí kí ẹ̀yin kò sì gba ohun Olúwa Ọlọ́run yín gbọ́ wípé bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n àwa fẹ́ lọ sí ilẹ̀ Egypt níbi tí àwa kì yóò rí ogunkógun tí a kì yóò sì gbọ́ ìró òfèrè tí ebi oúnjẹ kò ní pa wá níbẹ̀ ni àwa ó sì máa gbé. Ǹjẹ́ ní ìsinsìnyí nítorí náà ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ẹ̀yin ìyókù Júdà báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Israẹli wípé bí ẹ bá gbé ojú yín pátápátá lé àti lọ sí Egypt bí ẹ̀yin bá lọ láti ṣe àtìpó níbẹ̀ yóò sì ṣe idà tí ẹ̀yin bẹ̀rù yóò sì lé yín bá ní ilẹ̀ Egypt àti èèyàn tí ẹ̀yin bẹ̀rù yóò tẹ̀lé yín gírígírí níbẹ̀ ní Egypt níbẹ̀ ni ẹ̀yin ó sì kú. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọkùnrin tí wọ́n gbé ojú wọn sí àti lọ sí Egypt láti ṣàtìpó níbẹ̀ wọn ó kú nípa idà nípa èèyàn tàbí nípa àjàkálẹ̀ àrùn ẹnikẹ́ni nínú wọn kì yóò kú tàbí kí ó sálà kúrò nínú ibi tí èmi ó mú wá sórí wọn nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Israẹli wípé gẹ́gẹ́ bí èmi ti da ìbínú mi àti ìrunú mi sórí àwọn olùgbé Jerusalemu bẹ́ẹ̀ ni èmi ó da ìrunú mi lé yín lórí ẹ̀yin tí yóò lọ sí Egypt ẹ̀yin ó sì di ẹni ègún àti ẹni ìyanu àti ẹ̀gàn àti ẹ̀sín ẹ̀yin kì yóò sì tún rí ibí yìí mọ́ Olúwa ti sọ ní tiyín ẹ̀yin ìyókù Júdà ẹ máa lọ sí Egypt ẹ mọ̀ dájúdájú pé èmi ti jẹ́rìí sí yín lóòní yìí nítorí ọkàn yín ni ẹ̀yin ń tàn jẹ nígbà tí ẹ̀yin rán mi sí Olúwa Ọlọ́run yín wípé gbàdúrà fún wa sí Olúwa Ọlọ́run wa àti gẹ́gẹ́ bí gbogbo èyí tí Olúwa Ọlọ́run wa yóò wí bẹ́ẹ̀ ni kí o sọ fún wa àwa ó sì ṣe é èmi sì ti sọ fún yín lónìí ṣùgbọ́n ẹ̀yin kò gbọ́ ohun Olúwa Ọlọ́run yín àti gbogbo èyí tí òun ti rán mi sí yín ǹjẹ́ nítorí náà ẹ mọ̀ dájúdájú pé ẹ̀yin ó kú nípa idà nípa èèyàn àti nípa àjàkálẹ̀ àrùn ní ibẹ̀ náà níbi tí ẹ̀yin fẹ́ láti lọ ṣe àtìpó.
2: DCLM Radio, the spiritual warfare is our concern.
1: Ìwé wòlíì Jeremiah
0: orí ìkẹtàlélógójì. Ó sì ṣe nígbà tí Jeremiah parí ọ̀rọ̀ ìsọ fún gbogbo àwọn ènìyàn àní gbogbo ọ̀rọ̀ Olúwa Ọlọ́run wọn èyí tí Olúwa Ọlọ́run wọn ti rán sí wọn àní gbogbo ọ̀rọ̀ wọ̀nyí nígbà náà ni Asariah ọmọ Oshaiah àti Johanani ọmọ Kariah àti gbogbo àwọn agbéraga ènìyàn wí fún Jeremiah pé ìwọ ṣe èké Olúwa Ọlọ́run wa kò rán ọ láti wí pé ẹ má lọ sí Egypt láti ṣàtìpó níbẹ̀ ṣùgbọ́n Baruku ọmọ Neriah ló fi ọ̀rọ̀ sí ọ lẹ́nu sí wa nítorí láti fi wá lé àwọn ará Kádíà lọ́wọ́ láti pa wá àti láti kó wa ní ìgbèkùn lọ sí Babeli

0: Bẹ́ẹ̀ni Jọ́nání, ọmọ Káríà àti gbogbo àwọn olórí ogun àti gbogbo àwọn ènìyàn kò gba ohùn Olúwa gbọ́ láti máa gbé ilẹ̀ Júdà. Jọ́nání, ọmọ Káríà àti gbogbo àwọn olórí ogun sì mú gbogbo ìyókù Júdà tí wọ́n padà láti gbogbo orílẹ̀-èdè wá níbi tí a ti lé wọn sí láti máa gbé ilẹ̀ Júdà. Àwọn ọkùnrin àti àwọn obìnrin àti àwọn ọmọdé àti àwọn ọmọbìnrin ọba àti gbogbo ènìyàn tí Nebusaradani balógun Ìṣọ́ ti kù sílẹ̀ lọ́dọ̀ Gedaliah, ọmọ Ahikamu, ọmọ Ṣafani àti Jeremiah Wòlíì àti Baruku, ọmọ Neriah. Wọ́n sì wá sí ilẹ̀ Íjíptì nítorí wọn kò gba ohùn Olúwa gbọ́. Báyìí ni wọ́n wá sí Tafanesi. Nígbà náà ni ọ̀rọ̀ Olúwa tọ Jeremiah wá ní Tafanesi wípé, mú òkúta ńlá ní ọwọ́ rẹ kí o sì fi wọ́n pamọ́ sínú amọ̀ ní ilé iná bíríkì tí ó wà ní ẹnu ọ̀nà ilé Farao ní Tafanesi ní ojú àwọn ọkùnrin Júdà, kí o sì wí fún wọn pé, báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísíráẹlì wípé, wò ó, èmi ò ránṣẹ́, èmi ó sì mú Nebukadnessari ọba Bábélì ìránṣẹ́ mi, èmi ó sì gbé ìtẹ́ rẹ̀ kalẹ̀ lórí òkúta wọ̀nyí tí èmi ti fi pamọ́, òun ó sì tẹ́ ìtẹ́ ọlá rẹ̀ lórí wọn. Nígbà tí ó bá sì dé, òun ó kọlu ilẹ̀ Íjíptì, òun ó sì fi ti ikú fún ikú, ti ìgbèkùn fún ìgbèkùn, àti ti idà fún idà. Èmi ó sì da iná kan ní ilé àwọn òrìṣà Íjíptì, òun ó sì sun wọ́n, yóò sì kó wọn lọ, òun ó sì fi ilẹ̀ Íjíptì wọ ara rẹ̀ láṣọ, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ti wọ aṣọ rẹ̀, yóò sì jáde láti ibẹ̀ lọ ní àlàáfíà, yóò sì fọ́ ère ilé ọrùn tí ó wà ní ilẹ̀ Íjíptì túútú, yóò sì finá kun ilé àwọn òrìṣà àwọn ará Íjíptì.
1: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé àwa síwájú yín kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwa sí orí tábìlì yín láti jẹ oúnjẹ ti ẹ̀mí. Ẹ̀bẹ̀ wa ni wípé kẹ ṣe wa lójú kí a lè jẹ oúnjẹ ẹ̀mí yìí, kí a sì di alágbára nínú Olúwa. À ń bèbẹ̀ wípé kí ẹ ṣe wa lójú, kí ẹ fi ọ̀nà èyè kí ẹ fi hàn wá, kẹ jẹ́ kí nǹkan tí a ń kọ́ àti èyí tí a ń kà kí ó jẹ́ èyí tí ó ṣe wá láǹfààní, tí ó ṣe wá lóore, tí ó pèsè wá sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. À ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa. Ó tó ọ̀sẹ̀ díẹ̀ tí a ti wà lẹ́nu ẹ̀kọ́ wa yìí nínú Epístélì ti Pọ́ọ̀lù ti Apọ́stélì sí àwọn ará Kólósè. Lónìí à ń wo Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá. Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Níhìn-ín ni a ń sọ fún wa nípa Jésù Kristì àti àǹfààní tí a ní nínú Jésù Kristì. Ó sọ wípé a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Pọ́ọ̀lù Apọ́stélì ni ẹni tí a ṣí lójú, ẹni tí a fi ìran ọ̀run hàn, ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó yé, ẹni tí ẹ̀mí Ọlọ́run tí ó kún nínú, tí ó fi la àwọn Kristiẹni, àwọn onígbàgbọ́, tí ó fi ń la wọn lóye nípa Kristi wípé orí ni Kristi jẹ́, ẹni tí a gbé ga, ẹni tí a gbé orúkọ rẹ̀ ga ju gbogbo orúkọ lọ, ẹni tí ó ga ju àwọn áńgẹ́lì, ẹni tí ó ga ju gbogbo ẹ̀dá pátápátá, ẹni tí ó jẹ́ wípé òun ni orí àti Olúwa ohun gbogbo, òun ni ẹni tí a fi ìjọba àti ìdájọ́ lé lọ́wọ́. Ní ìkẹyìn, òun ni yóò ṣe ìdájọ́ gbogbo ayé. Ó wá ń sọ fún wa ohun tí a jẹ́ nínú Kristi àti ẹni tí a jẹ́ nínú Kristi. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ àwọn nǹkan tí a fẹ́ mẹ́nuba lónìí. Ní ohun tó jẹ́ ìfihàn ìwé mímọ́ tí a fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí nípa wípé a jẹ́ kíkún, a jẹ́ pípé nínú Kristi, tí àwọn nǹkan wọ̀nyí kò yé. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a fetí sílẹ̀, kí a fiyèsí ohun tí a ń kọ́ dáradára, kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan. Àìmọ̀ kan máa mú kí ìjọ kí ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ó wà nínú Kristi. Àìmọ̀ kan yìí kan náà ni o ma mu ki awon onigbagbo ki o lo igbesi aye won lai gbadun tabi lai ni popo ninu awon ohun ti o ye ki won ki o ni ninu Kristi ninu okan olorun ninu ete olorun o ti fi gbogbo isura pamo ninu Kristi fun wa awon ohun ti o se fun wa ohun ti o pese fun wa ninu Kristi o po to be ge to je wi pe o soro lati se apejuwe won ni kikun o dabi oro ti ayabirin Sheba ti o so fun Solomoni nigba ti o wi pe a ko ti so idaji won bi abawo ohun ti a pese fun wa ninu Kristi bi abawo ohun ti Olorun se fun wa nigba ti o fi omo bibi re kan soso rubo fun wa a o ri wi pe a ko ti so idaji won fun wa tabi ke a kon kon so wi pe bi ati le nka bi ati le nri bi ati le ngbadura ti a sin ni die die ninu awon kan ti Olorun se fun wa ninu Kristi a ko ti ri idaji awon kan wonyi a ko ti ri won gba gege bi ipo tabi aye ti a wa ninu Kristi ohun gbogbo ni o je ti wa ninu Kristi wo Korinti kini ori keta ese ikokanleni ogun nitori na ki enikeni ma se sogo ninu eniyan nitori tiyin li ohun gbogbo o nso fun wa ohun ti a ni ninu Kristi o ni nitori ti wa ni ohun gbogbo je ti wa sugbon ni pato opolopo ni o je wi pe iriri nkan wonyi ko je ti won ati ohun ti won ti ri gba nipa ti emi nipa ti ara ninu Kristi ko ti de oju osuwon o dabi awon ti a ri ninu ise awon aposteli ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin agba emi mimo na nigba ti eyin gbagbo won si we fun won pe awa ko gbo rara bi emi mimo kan wa emi mimo ti ati fun awon onigbagbo awon ti ati so di mimo awon ti o ti mura sile awon ti o gbadura ti o woji olowa awon ti o ti duro lori oke ni yara oke ni Jerusalemu emi mimo ti ati tu da le won lori ti ati fun opolopo awon elomiran ninu ise awon aposteli ni Efesu ni Paul ti ri awon omo ehin wonyi ti o bi won wi pe anfani ti a ni ninu Kristi agbara emi mimo ti a ni nipa wi pe a je ti Olorun agbara emi mimo ti o le je ti wa lati fun wa ni isegun lati je ki ina emi ki o ma jo ninu wa eyin a ti ri igba nigba ti e gbagbo won wi pe awa ko ti le mo rara awa ko gbo rara bi emi mimo kan wa eyi ni igbesi aye opolopo wi pe ohun ti a ti se fun wa ohun ti o ye ki o je ti wa ko je ti won nitori pe won je alaimo kan alailoye nipa kikun ti a ni ninu Kristi Olorun ti se ohun pupo fun wa nipasẹ Kristi ki a kunku wi pe o ti se ohun gbogbo ti o ye lati se fun wa nipasẹ Kristi igbagbo ninu Kristi ni o ma n je ki a ni ekun ninu Olorun ati opo yanturu opolopo ohun ti Olorun ti pese fun wa sugbon aimokan ati aigbagbo ni o ma n di opolopo lowo ti o je wi pe ati mu ife Olorun se ati ilana Olorun se ki je ti won emi mimo ni o mi si Paul aposteli lati ko si ijo wi pe ati se yin ni kikun ninu re ati se yin ni kikun ninu re nje ki o ma se dabi eni wi pe a dabi omo olinakuna ti o wa ni ile ajeji ti o wi pe ohun gbogbo ti baba ohun ni o po to be ge to je wi pe awon omo odo won je ajeyo ati ajeseku sugbon ohun ku fun ebi ki o ma ba je wi pe ti wa ri be o ye ki a ko eko yi ki a mo ohun ti a ni ninu Kristi a wo idanileko yi ninu akori meta ikini isokan pelu Kristi ikeji kikun ninu Kristi iketa kikun ti a ni kikun ti o je ti wa ikini isokan pelu Kristi je ki a tun pada si Kolose ori keji ese kewa asi ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara an so fun awon wonyi wi pe ati se yin ni kikun ninu re ije ninu Kristi o ye ki a topase oro yi ninu Kristi bi abari eni ti o wo inu ebi wa wa a ma so wi pe o ti di ara wa o je okan ninu wa bi abari eni ti o ti wa ni ita tele tele ti a be wi pe ki o wole ti o si gba isepe wa ti o wole a ma so wi pe o wa ninu ile a ma so wi pe ta ba so wi pe nibo lo wa a ma n toka si ile na wi pe o wa ninu re bi o ba je pe a fe fi nkan pamo ti a fi sinu apoti ti a si wa nkan wonyi omo wa ma ran wa leti wi pe o wa ninu re a si toka si apoti e je wi pe bi a ba fe wa nkan wonyi nkan yi ti a n wa a o ri nibi ti a fi pamo si ninu apoti bo se apejuwe yi ki o le yi o daradara wi pe nigbati a so wi pe a ti se wa ni kikun ninu re e je wi pe lakoko ani lati koko wo inu ebi olorun ani lati koko wa si inu ile olorun ani lati koko wa sinu ijoba olorun ani lati koko wa sinu Kristi eni ti o je olugbala fun wa o ye ki o ye wa daradara bi eniyan ba wa lode ti a si fe mu wo inu ile ki a ba le so pe o wa ninu ile o je wi pe o ni lati gbe isise o ni lati kuro lode nibi ti o wa ki o wonu ile bakan na ni awa ti a ti wa ninu ese tele tele awa ti a mu ese bi eni mu omi ti a n je ese bi eni jeun awa ti a n sogo ninu ese awa ti a n yangan ninu ese tele tele ti a ti wa ninu okunkun ti a ti wa lode ti a ko si ni ijoba olorun bi e ba fe so wi pe a wa ninu Kristi a wa ninu re se o mo wi pe ki a to so wi pe a so wa di kikun ninu re ani lati koko wa sinu re nitori be bi a ba fe wa sinu re ani lati gbe awon isise kan isise ti ani lati gbe ni wi pe ani lati ronu po ada ani lati gba Jesu Kristi Oluwa gbo lese kese ti a ba ti ri wi pe a gba Jesu Kristi Oluwa gbo ohun ti Bible so ni wi pe a ti di eni ti o wa ninu Jesu a di eni ti o wa ninu Jesu ye ki a wo Efesu ori kini ese ikeje ninu eni ti a wa ni irapada wa nipa eje re ninu eni ti o n so nipa Jesu wi pe bi a ba wo inu Jesu bi a ba wa sinu ijoba Jesu bi a ba kuro ninu okunkun bi a ba kuro ninu ose bi a ba gbe isise ironu pada ati igbagbo a di eni ti o wo inu Jesu a ni irapada nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re nitori be o ye ki o ye wa wi pe awa ti a ti wa lode tele tele awa ti a ko lọlọrun tele tele awa ti a ko si ninu imole tele tele awa ti a ko si ninu ijoba Jesu tele tele ani gbe isise igbagbo igbese ironu pada ki a wa sinu Kristi ki a gbadura titi a o firi wi pe a dari ese wa je wa gege bi oro oro ore ofe re ati wi pe bi a ba ti wo inu Kristi idalebi yo lo ni igbese aye wa ninu Romu ori kejo ese ikini nje ebi ko si nisisiyi fun awon ti o wa ninu Kristi Jesu ti o fiyesi ohun ti a n ka daradara ti o wa ninu Kristi Jesu awon ti o ti gbe igbese irunu pada ti won ti wo inu Jesu lo awon ti o ti gbe igbese igbagbo ti won ti gba Jesu Oluwa gbo gege bi Oluwa ati Olugbala won o ni ebi ko si idalebi ko si nisisiyi fún àwọn tí ó wà nínú Kristi Jesu, àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí ẹsẹ̀ ìkejì, nítorí òfin ẹ̀mí iyì nínú Kristi Jesu ti sọ mí di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Gẹ́rẹ́ tí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí, tí a ti kúrò lóde, tí a ti wọ inú ilé, tí a ti kúrò lọ́dọ̀ èṣù, tí a ti di ẹbí Ọlọ́run, tí a wọnú ẹbí Ọlọ́run, tí a ti mú orúkọ wa kúrò nínú ìwé àwọn ẹlẹ́ṣẹ̀, ìwé ọ̀daràn, tí a ti kọ orúkọ wa sínú ìwé ìyè Lọ́run, kí a kúnkún sọ wípé nígbà tí a ti wọ inú Kristi, ìdálẹ́bí lọ, òṣì lọ, ìdájọ́ tí ìbá dé bá wa ní ayérayé ó kúrò, àti wípé a sọ wá di òmìnira. Ẹ̀ṣẹ̀ tó ti ń jẹ gàba lórí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mú kúrò, a di ẹni tí ó ní òmìnira kúrò lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Wo Kọ́rìntì kejì orí karùn-ún, Kọ́rìntì kejì orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, sórí ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ti di ẹbí Ọlọ́run, ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, ó ti wọ inú Kristi lọ. Ó jẹ́ wípé Kristi ni ó jẹ́ olùgbàlà rẹ̀, wípé bí Ọlọ́run bá fẹ́ wò ó, a rí Kristi kí ó tó rí, a rí wípé a ti bò ó pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, àti wípé gbogbo ẹ̀ṣẹ̀ àti ìdálẹ́bi ìgbésí ayé rẹ̀, orí ọ̀fẹ́ Kristi, ó ti mú nǹkan wọ̀nyí kúrò. Nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ẹnikẹ́ni ló wí, ìbá àṣẹ ọmọdé, ìbá àṣẹ àgbà, ìbá àṣẹ púrúǹtù, ìbá àṣẹ ọ̀mọ̀wé, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe ìbá àjẹ́ Júù tàbí ìbá àjẹ́ kéfèrí, ẹni tí ó ti jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má mọ̀wé kà, ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má ti kọjá abúlé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti lọ sí òkè òkun. Bí ẹnikẹ́ni bí ó bá wà nínú Kristi, ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjọ wa níhìn-ín ni ó ti ń jọ́sìn, tàbí ìjọ mìíràn ni ó ti ń jọ́sìn. Bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun, ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí wọ́n sì di titun. Ohun tí a ń sọ tí ó yé wa gbangba nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé bí a bá ti wọ inú Kristi, tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ó rí wípé ìgbé ayé ọ̀tun ni a ó máa gbé, a ó máa rìn ní ìrìn ọ̀tun, yóò jẹ́ ìrìn òdodo, a ó jẹ́ ẹ̀dá titun yóò wà nínú wa, ète àti ìlànà ìgbé ayé wa yóò di titun, ọkàn wa yóò di titun, ẹ̀rí ọkàn wa yóò di titun, ìlànà tí a ń tẹ̀lé yóò di titun, agbára ọ̀tun láti borí ẹ̀ṣẹ̀ yóò wọnú ìgbésí ayé wa. Kìí ṣe bẹ́ẹ̀ nìkan, ìní titun ni yóò jẹ́ tiwa, òpin àjò wa yóò sì jẹ́ òpin titun. Àwa tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ igi ìdáná tí ó yẹ kí a sọ sínú iná ọ̀run àpáàdì, ṣùgbọ́n nígbà tí a bá gba Jésù, tí a wá sínú Kristi, ó jẹ́ wípé òpin ọ̀tun ni yóò jẹ́ tiwa. Èyí tí a bá fi sọ wá sínú iná tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ó lọ sí ọ̀run rere. Bí a bá sọ wípé a wà nínú Kristi, ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé wọn kò sí nínú Kristi. Àwọn tí kò sí nínú Kristi, kí ni a ti mọ tiwọn sí? Kí ni a lè sọ nípa tiwọn? Yẹ kí a wo Jóòbù orí kẹfà ẹsẹ̀ 21. Ǹjẹ́ nísinsìnyí ẹ̀yin dàbí wọn, ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi, àyásìfò yín? Ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ Ọlọ́run, tí wọn kò sì sí nínú Kristi, bí wọ́n bá ní ìdààmú, bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀, bí wọ́n bá rí ohunkóhun, àyà yóò máa fò wọ́n, wọn ó máa jáyà, nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ Ọlọ́run. Kí a kúnkún sọ wípé wọ́n dàbí ohun asán níwájú Olúwa, nítorí wípé wọn kò ní agbára tí ó wà nínú Ọlọ́run ati ti o wa ninu Kristi. E je ki a wo Isaiah ori ogoji ese ikokan ese iketa dilogun gbogbo orile edi ni o dabi ofo asan ni waju re ase ka won si fun bi ohun ti o rehin ju ofo ati asan lo bi akoba ni Kristi aje bi ofo ati asan awon ohun omule mofo aye la ma sato leyin a ko si ni ni ere kankan nipase won nitori eni ti ko lọlọrun eni ti ko ni Jesu o dabi ofo ati asan ninu Johanu orike edogun ese karun oni emi ni ajara eyin ile eka eni ti o ngbe inu mi eni ti o ngbe inu mi ati emi ninu re oni yo so eso opolopo nitori ni yiya ara yin kuro lodo mi e ko le se ohun kan bi aba fe je eni ti o le se ohun kan eni ti o ni lari ni waju Oluwa eni ti o ni opolopo ore ofe ni waju Oluwa igbese ti ani lati gbe ni we pe ki a wa sodo Olorun nipasẹ Jesu Kristi ki a wo inu Jesu lo ki a gbe igbese ironu pada ati igbagbo ki a ba le je ti Olorun o ni bi a ba se be opolopo anfani ni o je ti wa nitori we pe ani isokan pelu Jesu Kristi ninu Efesu ori keji ese ikefa o si ti ji wa dide pelu re o si ti mu wa wajoko pelu re ninu awon orun ninu Kristi Jesu ajoko nipa ti emi ninu awon orun e je pe koja awosomo koja awon emi okunkun koja agbara satani ati awon angeli buburu ajoko ninu Kristi ninu awon orun eyi ni anfani wa bi a ba je ti Olorun eyi ni anfani wa bi a ba gba Jesu Kristi gbo eyi ni anfani wa bi a ba ri daju wi pe ati gbe igbese igbagbo a se ti wo inu Kristi lo nitori be bi o ba ti gba Olorun gbo bi o ba ti wa ninu Jesu Kristi o ye ki o gbe igbese igbagbo loni nitori wi pe eni ti ko ba si ninu Kristi o je asan o je opo ninu Efesu ori keji ese ikejila pe li akoko na eyin wa lai ni Kristi e je ajeji si anfani awon oloto Israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni Olorun le aye eni ti o ba wa lai ni Kristi o je eni ti ko ni ireti o je eni ti ko lọlọrun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi ṣugbọn bi a ba ti di ti Oluwa bi a ba ti di Kristi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba Jesu Kristi Oluwa gbọ ti a si mo we pe oun ni aropo wa oun ni a fi se ebo fun wa oun ni o so wi pe ki Olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi a ti di okan pelu Kristi a si ti fi iye wa pamọ ninu Kristi pelu Kristi ninu Olorun wo Kolose ori keta ese iketa nitori eyin ti ku a si ti fi iye yin pamọ pelu Kristi ninu Olorun a fi iye wa pamọ pelu Kristi ninu Olorun o je wi pe Jesu ni olugbala wa Jesu ni abo wa Jesu ni asaju wa oni o si lo pese aye sile fun wa li orun ati fi wa pamọ pelu Kristi ninu Olorun je ki a wo kikun ti a ni ninu Kristi mo tun ka Kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re duro nibe a si ti se yin ni kikun ninu re mo fe ki o wo apejuwe yi bi abari kanga omi ti a si ni koroba ti o je wipe o sofo bi a ba fe pon omi ti a fe ki omi yi ki o kunu garawa ti a fe bu omi si a o ju koroba tabi garawa yi a o ju sinu kanga o se se ki koroba yi ki o wa lori kanga ni toto o ni idapo pelu kanga yi sugbon ko ni ekunrere omi sugbon nigba ti a ba mi koroba yi ti a je ki o wo inu omi lo ti o wo inu omi de isale bi a ba fe pa soke a ri wi pe ohun ti a ju sinu kanga o kun fun omi bakan na ni ki a to mo kristi ki a to wa ninu kristi kristi je kristi dabi kanga omi iye bi o ba ranti ninu johanu ori kerin johanu ori kerin nigbati jesu kristi ti o ba obinrin kan ara samaria soro won soro nipa kanga omi je ki a ka lati ese kepa johanu ori kerin kanga jacob si wa nibe nitori na bi o ti re jesu tan nitori irin re bẹ́ẹ̀li o joko leti kanga o si je iwon wakati kefa ojo obinrin kan ara samaria si wa lati fa omi jesu si wi fun pe fun mi mu nitori awon omo ehin re ti lo si ilu lo ira ounje nigba na li obinrin ara samaria na wi fun pe e ti ri ti iwo fi ti se ju fi n bere ohun mimu lowo mi emi eni ti se obinrin ara samaria nitori ti awon ju ki ba awon ara samaria lopo jesu dahun o si wi fun pe iba se pe iwo mo ebun olorun ati eni ti o wi fun o pe fun mi mu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi iye fun o obinrin naa wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi bẹẹni kanga naa jin nibo ni iwo gbe ti ri omi iye naa ese ketala jesu dahun o wi fun pe enikeni ti o ba mu ninu omi yi orun gbe yo si tun gbe sugbon enikeni ti o ba mu ninu omi ti emi o fi fun orun gbe ki yo gbe mo lai sugbon omi ti emi o fi fun yo di kanga omi ninu re ti yo ma sun si iye aini pekun nihin ni jesu kristi ti se apere wipe ohun dabi omi kanga omi wipe bi enikeni ba wa sinu kristi ki a to mo kristi a dabi ladugbo tabi bi garawa to sopo a ko ni iye a ko ni alaafia a ko ni idariji a ko ni ireti orun a sopo a ko ni ebun orun ni igbesi aye wa sugbon bi a ba ti wa sinu kristi ti a ri wa bo inu kanga omi iye o daju wipe a o kun pelu omi iye lati inu kristi bi o ba pada si kolose ori keji ese ikewa o ye ki o yi o nisisiyi a si ti se yin ni kikun ninu re nigba ti a ti wo inu kristi nigba ti a ti je pelu kristi a ti gbagbo ninu kristi a ti se wa lokan pelu kristi nigba ti a ti wo inu kristi a ni kikun ninu re ohun gbogbo ti o ye ki o je ti wa ninu kristi ohun ni a fi we omi ti o wa ninu kanga bi a ba gbadura bi a ba gbagbo bi a ba wa pelu kristi nigba gbogbo a o ni kikun wa ninu re je ki n ka awon ese olorun po ki o le yi o daradara ninu efesu ori kini ese iketa olubukun le olorun ati baba jesu kristi olowa wa eni ti o ti fi gbogbo ibukun emi ninu awon orun bukun wa ninu kristi eyi ni a n pe ni kikun wa ninu kristi o ti fi gbogbo ibukun emi a ko fi okan sile ohun gbogbo ti o ye fun wa gege bi igbala ohun gbogbo ti o ye wa gege bi isodi mimo
2: ohun gbogbo ti o ye wa ninu ijoba Olorun gege bi agbara emi mimo ohun gbogbo ti o ye wa gege bi agbara ti o le le arun ati aisan lo ni igbese aye wa agbara ti tuni sile agbara ti dani ni ide gbogbo re patapata ni aso wi pe ati fun wa ni gbogbo ibukun emi lati inu awon orun ninu Kristi Jesu nitori be o ye ki a mo wi pe kikun wa inu Kristi lo wa awon ohun ti o ye ki o je ti wa a o ri won gba ninu Kristi ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese iketa ati ese ikerin ki a ri apejuwe kikun wa ninu Kristi Peteru keji ori kini ese iketa bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati olanla re o nso ni iwe pe gege bi agbara Olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu Kristi bi abanfe iwosan ko tun le so fun wa lati lo si idi orisa we pe iwosan wa ninu Kristi bi e ba nfe alaafia ko tun le so fun wa lati lo si iboji tabi sinu aye alaafia wa wa ninu Kristi bi e ba nfe agbara ko tun le so fun wa lati lo si ijinle okunkun tabi awon egbe okunkun nitori wi pe agbara ti a nilo o wa ninu Kristi o ti fun wa ni ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun bi e ba nfe agbara lati bori ese agbara lati gbe igbese aye ododo agbara lati ni iwa mimo ohun gbogbo ti o ye wa ohun gbogbo ti o pese wa sile ti o mura wa sile fun orun rere ati fi won fun wa ninu Kristi tun wo lekan si bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati olanla re ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa o ti fi awon ileri ti o tobi pupo ati awon ileri ti o se iyebiye o ti fi won fun wa pe nipa awon ileri wonyi wipe nipa iwonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa Olorun nigba ti eyin ba ti yo kuro ninu ibaje tin be ninu aye nipa ife kufe awon ese oro Olorun wonyi won je ki o ye wa wipe Tito wa o wa ninu Kristi wipe anito ati aniseku nipa ti emi ati nipa ti ara wipe o wa ninu Kristi ki a kunkun so wipe ohun gbogbo ti a nilo nipa ti ara nipa ti emi gbogbo nkan wonyi ni a ti pese sile fun wa nitori wipe kikun wa wa ninu Kristi ki a mu won ni okookan igbala wa je pipe ninu Kristi ko si omiran ti eniyan le se tabi ti angeli le se tabi ti Mose ti o ti koja lo tabi elomiran ti n bo wa ti o le se nipa igbala wa kiki wipe ki a ronu pada ki a gba Jesu Kristi lo agbo a o si gba wala nitori be je ki o ye o wipe igbala wa ninu Kristi bi o ba gbadura bi o ba ko ese sile bi o ba gba Jesu Kristi lo agbo a o gba okan re la ki se be ni kan soso a ri wipe leyin igba ti a ba ti ni igbala iwa mimo isodi mimo ni a ti pese sile fun wa ninu Kristi Jesu eje re ni ma soni di mimo eje re ni ma mu ki okan wa ki o funfun lawlaw ninu Efesu ori 5 ese 27 ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo li aini abawon tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati aini alaini aboku wepe bi e ba fe isodi mimo wepe ki okan wa emi wa inu wa ki o di mimo patapata ari wipe ninu Kristi ni awon nkan wonyi ni won je ti wa wepe a le so wa di mimo bi abato Olorun wa nipa igbagbo ninu Kristi ki se be ni kan soso bi e ba nfi agbara agbara ti emi aso fun awe pe eyin o gba agbara nigbati emi mo ba ba le yin agbara fun ise esin olorun yo je ti wa bi abato olorun wa nipase jesu christi bi o ba je pe ani aisan ni ago ara wa o ye ki a mo wepe nipa ina christi ni amuwa larada nitori be bi a ba wa si ese agbelebo ti a si so fun olorun wepe a nfe ki gbogbo aisan ki o kuro ni igbesi aye wa bi a ba gba olorun gbo o daju pe a o mu wa larada bi o si je wepe a nfe ipese ni igbesi aye wa ohun gbogbo ti o ye fun wa ohun gbogbo ti o ye wa ni a ti fi pamo ninu christi fun olukuluko wa ninu Philippi ori kerin ese ikokandilogun sugbon olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu christi jesu o ti ale lati mo ni wo pe iba se igbala ni ninu christi nikan le ati le ri tabi isodi mimo nipase christi nikan sosu lati le ri tabi agbara emi mimo nipase christi nikan sosu lati le ri tabi anfe iwosan ni bi a ba gbadura ni oruko jesu a o ri tabi anfe ipese ni igbesi aye wa we pe olorun yo pese ni kikun fun gbogbo aini wa ninu gege bi oro re ninu ogo nipase christi tabi ninu christi o ye ki o ye wa we pe ohun gbogbo ti olorun ri we pe a nilo ninu aye ati ni aye raye ni ati fi pamo fun wa ninu christi bawo ni kikun yi bawo ni o se le je ti wa eyi ni o mu wa lo si akori keta ki a wo kolose lekan si ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re a si ti se yin ni kikun ninu re ki o ye wa we pe opolopo ni o ma lo si ilesi ti won si ti n lo lati igba ewe fun ojo pipe sugbon ti o je wipe igbala christi ko je ti won sibe a n fi ye wa wipe a ti se wa ni kikun ninu re awon miran papa won wa si ijo wa nihin sugbon kikun ninu christi gbogbo ibokun atorun wa ninu christi ko je ti won kini se ohun ti o fa ni wipe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa won ko si le gbadura agbayori ki won ki o ni suru titi a o fi bokun won lati oke wa tabi o je wipe won je ole won se imele ninu adura agbegba tabi ki o je wipe aigboran wa ni igbesi aye won sugbon bi a ba le mu aigboran kuro ti a mu ese kuro ti a mu imele nipa ti adura agbegba ti a mu kuro ti a si ni imo ti o peye ninu oro olorun o daju wipe awon ohun ti o ye ki o je ti wa ninu christi a o fi won fun wa nitori a ti se yin ni kikun ninu re kini ohun ti a le fi eyi we tabi kini a ri eyi si nigba ti a ti se wa ni kikun ninu re ti o je wipe ohun gbogbo ibokun orun o ye ki o je ti wa bawo ni o ye ki a ti ma gbadura je ki a wo johanu ori kerinla lati ese iketala ohunkohun ti eyin ba si bere le oruko mi iba se igbala ohunkohun ti eyin ba si bere le oruko mi idariji ese ni ireti orun ni iye ani ipekun ni ohunkohun ti eyin ba si bere le oruko mi ohun naa lemi o se ki a le yin baba logo ninu omo o n so fun wa wipe bi o ba je wipe a ri pe ninu okan wa a ko si so wa di mimo a ri pe ninu okan wa gbogbo ese si wa nibe sibe a ri pe ninu okan wa nigba miran bi eniyan ba se wa etanu ma n wa sinu okan wa o ma n dabi eni pe bi a ko ti le gbesan emi ati gbesan ero ati gbesan o ma n po jojo ninu okan wa o ni bi a ba beere lowo olorun we pe ki o so wa di mimo nitori ohunkohun ti eyin ba si beere li oruko mi ohun naa le emi yo se bi o ba fe di eni ti o ni isodi mimo eni ti o ni iwa mimo eni ti o ni ododo eni ti o je wipe igbesi aye re yio dabi ti kristi ninu ati lode o le bere lowo olorun ohunkohun ti eyin ba si bere loruko mi ohun naa li emi o se bi a ba n so pe ohunkohun ti eyin ba bere loruko mi àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè. Àwọn mìíràn ìdáǹdè nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè. Wọn kì í béèrè wé pé kí á fún wọn ní ìgbàlà, kí á lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run, kí á lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ Kristi. Ó yẹ kí á mọ̀ wí pé ìgbàlà ju ìwòsàn lọ. Ó yẹ kí á mọ̀ wí pé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ. Ó yẹ kí á mọ̀ wí pé bí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run, bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa, ó yẹ kí á mọ̀ wí pé ìfikún ni agbára ẹ̀mí Ọlọ́run, ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ. Ohunkóhun tẹ́yìn bá béèrè bí orúkọ mi, ìbá ṣe ìgbàlà, ìbá ṣe ìsọdi mímọ́, ìbá ṣe ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ó ní òun náà lèmi ó ṣe. Bí ó bá sì jẹ́ ìwòsàn, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ ìdáǹdè, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ pé kí á pèsè fún àìní rẹ, ó ní èmi ó ṣe é, òun náà lèmi ó ṣe. Kí á lè yin bàbá lógo nínú ọmọ, nínú ẹsẹ̀ ìkẹrìnlá, bí ẹ̀yin bá béèrè ohunkóhun, ìgbàlà ni ohunkóhun, ìsọdi mímọ́ ni ohunkóhun, agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun. Oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun lé orúkọ mi, èmi ó ṣe é. Ní Jòhánù orí 15 ẹsẹ̀ 7, Jòhánù orí 15 ẹsẹ̀ 7, bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Bí Ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí, wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́, tí a sì rí wípé ìní lọ́run, ààyè lọ́run, ilé ògo lókè, wípé ó ju tọ́rọ́ kọ́bọ̀ tí a máa ń béèrè lọ, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run, wípé nígbà tí a bá pa ojú dé ni ikú, wípé a fẹ́ rí Ọlọ́run, a fẹ́ rí Jésù Kristì lójúkojú. Èé ṣe bí a bá mọ̀ wípé láti dé ọ̀run, láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú Jésù Kristì, láti ní àlàáfíà nínú ọkàn wa, kí a sì rí wípé a ti mú gbogbo ìdálẹ́bi àti mú kúrò. Bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa, wípé òun ní ọ̀rọ̀ tí ó tóbi jù, tí ó pọ̀ jù, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé ìsọdi mímọ́ ni ohun tó ṣe pàtàkì tí a ó lè fi rí ojú Ọlọ́run, nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa, wípé àǹfààní wa ni, ogún àti ìní wa ni láti ní ìsọdi mímọ́, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára, wípé àfi bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa, kí ó sọ wá jí, kí ó fi iná mi, kí ó fi jó gbogbo ohun tí kò ní láárí ní ìgbésí ayé wa, kí ó fún wa ní agbára àti gbàdúrà, agbára láti di ìlérí Ọlọ́run mú, agbára láti dúró tiri nínú inú níbí ni, agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́. Bí a bá rí wípé a jẹ́ aláìlágbára, a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì, pé a kò ní ìtara tí ó yẹ kí a ní, tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá, gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ, gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ, àti wípé gbogbo àìlè dúró ti Ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa, èé ṣe tí a kò fi béèrè wípé à ń fi agbára Ọlọ́run, à ń fi agbára Ọlọ́run. Bí a bá ti gba ọkàn wa là, bí a bá ti sọ wá di mímọ́ wípé à ń fẹ́ agbára, ìfikún ni agbára Ọlọ́run, èé ṣe tí a kò fi béèrè. Ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣe tán, ohun gbogbo ni Jésù Kristì ni ó ti rà fún wa, ni ó ti pèsè fún wa. Nínú Rómù orí kẹjọ ẹsẹ 22, ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe, tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ nìgbàlà kì í ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà Ọlọ́run, yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́. Òun fẹ́ ìsọdi mímọ́ ni, ọ̀fẹ́ ni. Òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ, ọ̀fẹ́ ni. on fe ki agbara mi olorun ki o wa ta oji ki o wa so oji ofe la ngba lowo olorun on fe iwosan ni ofe la ngba lowo olorun tabi on fe idandi idanisile lowo awon emi okun ti o na oloro ofe la ngba ibukun orun yanturu ni igbesi aye re lo n fe ni o ni olorun fun rara re ti ko da omo re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa lati ku ese wa lo on ki o ha fun wa ni ohun gbogbo pelu Kristi lofe o ye ki a mo we pe lofe ni ohun gbogbo ti olorun fe lati se fun wa ki a to gbadura e je ki a wo ifihan ori kokanlelogun ifihan ori kokanlelogun lati ese ikefa o si we fun mi pe o pari o si we fun mi pe o pari se o ranti awon oro won yi lori igi agbelebo o la tun so ni hin emi ni alpha ati omega ipilese ati opin emi o si fi omi fun eni ti o ngbengbe lati orisun omi iye lofe ranti wi pe ofe ni igbala ofe ni isori mimo ofe ni agbara mi olorun atoke wa ofe ni isoji ofe ni iwosan ranti wi pe ofe ni idande ranti pe gbogbo ibukun emi lati orun wa ofe ni eni ti o ba si segun ni yo jogun nkan wonyi emi o si ma je olorun re ohun o si ma je omo mi eni ti o ba si segun yo jogun nkan wonyi an so ni pa wi pe nigba ti a ba di orun opolopo ogun ati eni ni yo je ti wa nitori wi pe a wa ninu Kristi igba yi gan ni a ri ekunrere itumo ohun ti a n so fun wa ninu Kolose ori keji ese kewa wi pe ati se yin ni kikun ninu re lese kese ti a ba ba Jesu pade ni o bere si ni to kikun inu Kristi wo bi a ba ti jinle ju be lo ti a ni isori mo a o tun ma to jinjin ife ati gbigboro ife olorun ju be lo a o tun ma to kikun ninu Kristi a ma to oju be lo ti a ba ti fun ni agbara emi olorun a o tun ma to oju be lo nigba ti o ba ya ti a ba gba wa soke ti a ba pa alada ti a ba ri Jesu Kristi lojukoju ti a ba mu wa lo si orun ti a si je ki a wa ni orun titi lai pelu olorun nigba yi gan ni a ri ijinle gbigboro ati giga ati ibu ohun ti o je wipe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon orun wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun olorun wipe gba ti a ti se wa ni kikun ninu Kristi e se ti a fi n se bi talaka e se ti a fi n se bi eni ti o lọlọrun e se ti a fi n se bi eni pe ko si ibukun lati oke wa e se ti a fi n se bi eni wipe igbala ko si mo tabi isodimo ko si mo tabi agbara olorun ko si mo e je ki a dide e je ki a gbadura e je ki a so fun olorun wipe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku Jesu Kristi lori igi agbelebo wipe yo je ti wa ohun fe igbala ni tire ni bi o ba le bere ohun fe isori mo ni tire ni bi o ba le gbadura ohun fe agbara emi olorun lati oke wa ki o so kale le olori ni tire ni bi o ba le duro ti olorun ki o se gbadura titi agbara yo fi so kale ohun fe ibukun atorun wa ohun fe iwosan ni ohunkohun ti iba je ati se wa ni kikun ninu re ti wa ni pe ki a gbagbo ki a di ilere olorun mu ki a gbadura o daju wipe yo gbo ti wa.

ibikíbi tí o bá wà kí o máa jáde bọ̀. Orí wípé bí a ṣe gbàdúrà tán, nǹkan tí ó wú sí ọ níkùn, nǹkan tí ó wú sí ọ lọ́rùn, èyí tí ó wú sí ọ lẹ́sẹ̀, àti èyí tí ó wú sí ọ lábẹ́, orí wípé ó ti kúrò, Ọlọ́run ti ṣí òkè rẹ nídìí, máa bọ̀ ní gbọ̀ngàn kéje, gbọ̀ngàn kéje. Ẹ jẹ́ kí àwọn aṣọ́nà wa, kí wọn kí ó darí wọn. À ń retí yín o. Ibikíbi tí o bá wà, yẹ ara rẹ wò. Orí wípé Ọlọ́run ti ṣe fún ọ. Ó ti mú òkè rẹ, ó ti ṣí i nídìí, máa jáde bọ̀. Yẹ ara rẹ wò. Iṣẹ́ ìyanu àánú ni. Kì í ṣe wípé bóyá nìkankan lẹ́tọ̀ sí, ó tọ́ àbí ó yẹ. Tìrẹ ni, máa jáde bọ̀. À ń retí yín. Ṣé àyẹ̀wò ohun tí Ọlọ́run mú kúrò? Gbogbo òkè ni yóò ṣí dì í. Nísinsìnyí bí wọ́n ti ń jáde bọ̀, a fẹ́ gbàdúrà fún àwọn tí ó ní àrùn mìíràn nínú ara. Bí o bá ti ń gbọ́ èyí tí ó jọ tìrẹ, kí o máa nawọ́ sókè. Àrùn bíi ẹ̀tẹ̀, àrùn bíi ọgbẹ́ inú, tàbí jẹjẹrẹ tí wọ́n ń pè ní cancer, tàbí egbò ọjọ́ pípẹ́, ulcer nínú tàbí lára, ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀ tuberculosis, ikọ́ fe, àrùn àtọ̀gbẹ. Bí o bá jẹ́ àwọn nǹkan wọ̀nyí tàbí ohun tí ó jọ wọ́n, lè ó jẹ́ tìrẹ tí o ti rù káàkiri fún ọjọ́ pípẹ́, ìdáǹde ti dé. Nítorí iṣẹ́ ìyanu àánú yóò tẹ̀ ọ́ lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ̀díjú kí a gbàdúrà. Àwọn wọ̀nyí tí ó ní àrùn tí a kà sílẹ̀ wọ̀nyí tàbí ohun tí ó jọ wọ́n, ẹ̀tẹ̀ ni, tàbí ọgbẹ́ inú, tàbí cancer, tàbí egbò ọjọ́ pípẹ́, ulcer, tàbí ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fe, àrùn àtọ̀gbẹ. Bí o bá ní àrùn tí ó jọ àwọn wọ̀nyí, yọ ọwọ́ rẹ sókè. Lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti gbàdúrà tán, ni kí o yí ara rẹ wò, nítorí wípé iṣẹ́ ìyanu tìrẹ, ó ń dúró de ọ́. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé alágbára ni yín, ẹ kì í bà á tì. Kò sí ohun tó ṣòro fún yín láti ṣe. Nítorí bẹ́ẹ̀ ni a fi ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Gbogbo àrùn tó wà lára wọn, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìwọ àrùn ẹ̀tẹ̀, mo pa á láṣẹ, jáde lórúkọ Jésù. Gbogbo ọwọ́ tó ti re, ọwọ́ tó ti gé, àti ẹsẹ̀ tó ti re, tó ti gé, mo pàṣẹ wípé kí Ọlọ́run ẹlẹ́dà kí ó dá àwọn ẹ̀yà ara tí ó ti sọnù, tí ó ti re sọnù, kí ó dá wọn padà lórúkọ Jésù. Gbogbo kòkòrò tó ń jẹ àgọ́ ara rẹ, àpàwọ́run, àmú wọn kúrò, gba ìwòsàn lórúkọ Jésù. Gbogbo ọgbẹ́ inú, a ń gbàdúrà wípé kí ìwòsàn kí ó dé lórúkọ Jésù. Àrùn jẹjẹrẹ cancer, àpá aláṣẹ, ẹ jáde lórúkọ Jésù. Àti egbò ọjọ́ pípẹ́, yálà lójú ara tàbí nínú, tàbí nínú ẹ̀dọ̀, ẹ gba ìwòsàn lórúkọ Jésù. Ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fe, àpá aláṣẹ wípé kí ẹ kúrò lórúkọ Jésù. Kí ìwòsàn, ìwòsàn tòótọ́, ìwòsàn tí ó dúró pẹ́ títí, kí ó wá nísinsìnyí sí àgọ́ ara yín lórúkọ Jésù. Ìwọ àrùn àìsàn àtọ̀gbẹ, jáde lórúkọ Jésù. Gbogbo àwọn àrùn mìíràn tí ó farajọ àwọn wọ̀nyí, tí ó ń dá wọn lóró, tí ó mú owó, tí ó ń kó owó wọn lọ, Ọlọ́run aláàánú alágbára, ẹ wò wọ́n sàn lórúkọ Jésù. Ẹ ti sọ fún wa wípé bí a bá sọ fún òkè wípé kó ṣídì, ó ní láti ṣídì. A gbàgbọ́ wípé ẹ ti ṣe. A gbàgbọ́ wípé ẹ ti dáhùn àdúrà wa. Lórúkọ Jésù Kristì Olúwa wa, àmín.
ye ara re wo. Ibikibi ti o ba wa ye ara re wo. Ise iyanu Olorun ti te o lowo. Bi o ba ti ri ise iyanu yi wepe o ti farahan ninu ara re ki o ma jade bo.

yàrá rẹ wọ bí o bá sì ti ń rí iṣẹ́ ìyanu ọlọ́run tí a ṣe fún iṣẹ́ ìyanu àánú ọlọ́run ni kì í ṣe wípé ẹnikẹ́ni lẹ́tọ̀ọ́ sí ó sì jẹ́ ti gbogbo ẹni tí ó bá gbàgbọ́

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí egun ìdílé, bí o bá ní egun àìlè rọ́kọ fẹ́, àìlè ráyà fẹ́, àìrọ́mọ bí tí à ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí egun tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú kúrò. Dìjí òkè agbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára atóbi jù, a dúpẹ́ wípé agbára yín ò lópin, agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ǹjẹ́ agbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́, ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé, ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká má rọkọ fẹ́, ká má rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan, kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀, ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. Adúpẹ́pẹ́ ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa ti ń bẹ lọ́rùn adúpẹ́ lọ́wọ́ yín. Ó pé ẹ tún fún wa láǹfààní lẹ́ẹ̀kan sí láti péjọpọ̀ láti sìn yín. À ń bẹ̀bẹ̀ wí pé ìsìn wa tòní yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ yín lórúkọ Jésù. A sì ń bẹ̀bẹ̀ wí pé bí ẹ ó ti máa ka inú ìwé mímọ́ nísinsìnyí kí ọ̀rọ̀ yín kí ó ní ìtumọ̀ nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ẹ̀mí kí ó túmọ̀ ọ̀rọ̀ náà kí ó sì kọ́ sí tábìlì ọkàn ẹnì kọ̀ọ̀kan wa kí ẹ sì ṣàánú fún wa kí a lè fi ìlú ìparun sílẹ̀ láti jogún iyè tí kò nípẹ̀ kan lórúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa péjọ lónìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti sin Ọlọ́run, láti ní ìrẹ́pọ̀ àti ìfẹ́ Ọlọ́run tí a ń rú sókè nínú ọkàn wa. Kí Jésù kí ó tó fi ayé sílẹ̀ ni ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó sì sọ̀rọ̀ fún wọn nípa ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Bí ó sì ti ń sọ fún wọn ni ó ń gba ẹnìkan ọkàn wọn níyànjú wípé ó yẹ kí wọn kí ó múra sílẹ̀. Ohun tí ó sọ fún wọn tí ó sì ń sọ fún àwa náà ni a fẹ́ gbéyẹ̀wò lónìí nínú Lúkù orí 17. Kí a wò láti ẹsẹ̀ 22. Lúkù orí 17 láti ẹsẹ̀ 22. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ọjọ́ ń bọ̀ nígbà tí ẹ̀yin yóò fẹ́ láti rí ọ̀kan nínú ọjọ́ ọmọ ènìyàn, ẹ̀yin kì yóò sì rí i. Níhìn-ín, ó ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ ní pàtàkì. Ó ti fi àwọn Farisí, àwọn akọ̀wé, àwọn Sadusí, ó fi wọn sí apá kan. Ṣùgbọ́n ó ń ki àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nílọ̀, àwọn tí ó ti di ẹni ìgbàlà, àwọn tí ó ti di àtúnbí. Ó ń jẹ́ kí wọn kí ó mọ̀ wípé òun wà pẹ̀lú wọn ní àkókò náà. Ṣùgbọ́n òun bọ̀ lẹ́ẹ̀kejì nínú ẹsẹ̀ 24. Bí ó sì ti rí lé ọjọ́ Noa, bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ ọmọ ènìyàn. Àwọn ń jẹ, wọ́n ń mu, wọ́n ń gbéyàwó, wọ́n sì ń fa ìyàwó fún ni títí ó fi di ọjọ́ tí Noa wọ inú ọkọ̀ lọ, kí ikú omi sì dé, ó sì run gbogbo wọn. Èyí jẹ́ kí ó yé wa wípé kí ìdájọ́ kí ó tó wá sórí ayé nígbà náà, àmú Noa àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ mẹ́ta àti ìyàwó ọmọ mẹ́ta àmú wọn kúrò nínú ìparun náà

0: sókè fún gbogbo Moabu lórí àwọn ọkùnrin kíhérésì ni a ó ṣọ̀fọ̀. Èmi ó sọkún fún àjàrà Sibma ju ẹkùn Jaseri lọ. Ẹ̀ka rẹ̀ ti ré kọjá òkun lọ. Wọ́n dé òkun Jaseri. Afiniṣe ìjẹ yóò kọlu ìkórè èso rẹ àti ìkórè èso àjàrà rẹ. Àti ayọ̀ àti ariwo inú dídùn ni a ó mú kúrò ní oko àti kúrò ní ilẹ̀ Moabu. Èmi sì ti mú kí ọtí wáìnì tán nínú ìfuntí. Ẹnìkan kì yóò fi ariwo tẹ ọtí wáìnì. Ariwo ìkórè kì yóò jẹ ariwo ìkórè mọ́. Láti igbe Eshboni dé Eliali dé Jahasi ni wọ́n fọ ohun wọn. Láti Suari dé Oronaimu tí ṣe ẹgbọrọ màálù ọlọ́dún mẹ́ta nítorí omi Nimrimu pẹ̀lú yóò dakoro. Èmi ó sì mú kí ó dópin ní Moabu ni Olúwa wí. Ẹni tí ó ń rúbọ ní ibi gíga àti ẹni tí ń sun tùràrí fún òrìṣà rẹ̀. Nítorí náà ni ọkàn mi ró fún Moabu bí ìfèrè. Ọkàn mi yóò sì ró bí ìfèrè fún àwọn ọkùnrin kíhérésì nítorí ìṣúra tí ó kójọ ṣe gbé. Nítorí gbogbo orí ni yóò pa àti gbogbo irungbọ̀n ni a ó kékù. Ọgbẹ́ yóò wà ní gbogbo ọwọ́ àti aṣọ ọ̀fọ̀ ní ẹ̀gbẹ́ méjèèjì. Ẹkún ńláńlá ni yóò wà lórí gbogbo òrùlé Moabu àti ní ìta rẹ̀. Nítorí èmi ti fọ́ Moabu bí a ti fọ́ ohun èlò tí kò wuni ni Olúwa wí. Ẹ kú pé báwo ni a ti wó olulẹ̀, báwo ni Moabu ti fi ìtìjú yí ẹ̀yìn padà. Bẹ́ẹ̀ ni Moabu yóò di ẹ̀gàn àti ìdààmú sí gbogbo àwọn tí ó yí i káàkiri. Nítorí báyìí ni Olúwa wí, wò ó, òun ó fò gẹ́gẹ́ bí idì, yóò sì na ìyẹ́ rẹ̀ lórí Moabu. A kó Kérióòtì, a sì kó àwọn ìlú olódi, àti ọkàn àwọn akọni Moabu ní ọjọ́ náà yóò dàbí ọkàn obìnrin nínú ìrọbí rẹ̀. A ó sì pa Moabu run láti má jẹ́ orílẹ̀-èdè nítorí pé ó ti gbéraga sí Olúwa. Ẹ̀rù àti ọ̀fìn àti okùn dídẹ yóò wà lórí rẹ, ìwọ olùgbé Moabu, ni Olúwa wí. Ẹni tí ó bá sá fún ẹ̀rù yóò ṣubú sínú ọ̀fìn, àti ẹni tí ó bá jáde kúrò nínú ọ̀fìn ni a ó mú nínú okùn dídẹ. Nítorí èmi ò mú wá sórí rẹ̀, àní sórí Moabu, ọdún ìbẹ̀wò wọn, ni Olúwa wí. Àwọn tí ó sá dúró ní àìní agbára lábẹ́ òjìji Eshboni, ṣùgbọ́n iná yóò jáde wá láti Eshboni àti ọwọ́ iná láti àárín Sihoni yóò sì jẹ ilẹ̀ Moabu run àti agbárí àwọn ọmọ aporo. Ègbé ni fún ọ, ìwọ Moabu, orílẹ̀-èdè Kemoshi ṣègbé, nítorí a kó àwọn ọkùnrin rẹ ní ìgbèkùn àti àwọn ọmọbìnrin rẹ ní ìgbèkùn. Síbẹ̀, èmi ó tún mú ìgbèkùn Moabu padà ní ọjọ́ ìkẹyìn, ni Olúwa wí, títí dé ìhín ni ìdájọ́ Moabu.
1: Ìwé Wòlíì Jeremiah, orí 51. Sí àwọn ọmọ Ammoni, báyìí ni Olúwa wí, Ísírẹ́lì kò wá ní àwọn ọmọkùnrin, kò wá ní àrólébí. Nítorí kíni Malkomu ṣe jogún Gádì tí àwọn ènìyàn rẹ̀ sì jókòó ní ìlú rẹ̀? Nítorí náà wò ó, ọjọ́ ń bọ̀, ni Olúwa wí, tí èmi ó mú kí a gbọ́ ìdágìrì ogun ní Rabba, tí àwọn ọmọ Ammoni yóò sì di òkìtì àkoro, a ó sì fi iná sun àwọn ọmọbìnrin rẹ̀. Nígbà náà ni Ísírẹ́lì yóò jẹ́ àrólé àwọn tí ó ti jẹ́ àrólé rẹ̀, ni Olúwa wí. Kú ìwọ Eshboni, nítorí a fi àìṣe ìjẹ. Kígbe ẹ̀yin ọmọbìnrin Rabba, ẹ dẹ aṣọ ọ̀fọ̀ mọ́ra. Ẹ pohùn réré kí ẹ sì sáré sókè sódò láàrin ọgbà, nítorí Malkomu yóò jùmọ̀ lọ sí ìgbèkùn àwọn àlùfáà rẹ̀ àti àwọn ìjòyè rẹ̀. Èyí ṣe tí ìwọ fi ń ṣògo nínú àfonífojì. Àfonífojì rẹ̀ ń ṣàn lọ, ìwọ ọmọbìnrin tí o gbẹ́kẹ̀lé ìṣúra rẹ, pé ta ni yóò tọ̀ mí wá? Wò ó, èmi ó mú ẹ̀rù wá sórí rẹ, ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Láti ọ̀dọ̀ gbogbo àwọn wọnì tí ó wà yí ọ káàkiri, a ó sì lé yín olúkúlùkù ènìyàn tààrà níwájú rẹ̀. Ẹnìkan kì yóò sì kó àwọn tí ń sá lọ jọ. Àti níkẹyìn, èmi ó tún mú ìgbèkùn àwọn ọmọ Ammoni padà, ni Olúwa wí. Sí Edomu, báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, kò á sí ọgbọ́n mọ́ ní Temani. A ké ìmọ̀ràn kúrò lọ́dọ̀ olóye, ọgbọ́n wọn àdànù bí. Ẹ sá, ẹ yí padà, ẹ ṣe ibi jíjìn láti máa gbé ẹ̀yin olùgbé Dedani, nítorí èmi ó mú wàhálà Esau wá sórí rẹ̀. Àkókò tí èmi ó bẹ̀ẹ́ wò, bí àwọn aká èso bá tọ̀ ọ wá, wọn kì yóò apu èéṣẹ́ èso àjàrà sílẹ̀. Bí àwọn olè bá wálé òru, wọn kì yóò aparun títí yóò fi tẹ́ wọn lọ́rùn. Nítorí èmi ti tú Esau ní ìkòkò, èmi ti fi ibi ìkọ̀pọ̀ rẹ̀ hàn, òun kì yóò sì lè fi ara rẹ̀ pamọ́. Irú ọmọ rẹ̀ di ìjẹ, àti àwọn arákùnrin rẹ̀, àti àwọn aládùúgbò rẹ̀, wọn kò sí mọ́. Fi àwọn aláìní bàbá rẹ̀ sílẹ̀, èmi ó sì pa wọ́n mọ́ láàyè, àti kí àwọn opó rẹ̀ kí ó gbẹ́kẹ̀lé mi. Nítorí báyìí ni Olúwa wí, wò ó, àwọn ẹni tí kò jẹ̀bi láti mu nínú ago ni yóò mú lóòótọ́. Ìwọ a sì lọ ní aláìjìyà, ìwọ kì yóò lọ ní àìjìyà, nítorí lóòótọ́ ìwọ ó mú. Nítorí èmi ti fi ara mi búra, ni Olúwa wí, pé Bosra yóò di akoro, ẹ̀gàn, ìdahoro àti ègún, àti gbogbo ìlú rẹ̀ ni yóò di akoro láíláí. Ní gbígbọ́, èmi ti gbọ́ èrò láti ọ̀dọ̀ Olúwa wá, a sì rán ikọ̀ sí àwọn orílẹ̀-èdè pé

0: ẹ kó ara yín jọ, ẹ wá sórí rẹ̀, ẹ sì dìde láti jagun. Nítorí wo, èmi ó ṣe ọ́ ní ẹni kékeré láàrin àwọn orílẹ̀-èdè, ẹni ẹ̀gàn láàrin àwọn ènìyàn. Ìbanilẹ́rù rẹ ti tàn ọ́ jẹ, ìgbéraga ọkàn rẹ, nítorí ìwọ ń gbé pàlàpálà òkúta tí o jókòó ní orí òkè. Bí ìwọ tilẹ̀ kọ́ ìtẹ́ rẹ ga gẹ́gẹ́ bí idì, síbẹ̀ èmi ó mú ọ sọ̀kalẹ̀ láti ibẹ̀ wá, ni Olúwa wí. Édómù yóò sì di aporo, olúkúlùkù ẹni tí ó bá rí kọjá rẹ̀ yóò dààmú, yóò sì rẹ́rìn sí gbogbo ìpọ́njú rẹ̀. Gẹ́gẹ́ bí ní ìbìṣubú Sódómù àti Gòmórà àti àwọn aládùúgbò rẹ̀, ni Olúwa wí. Ẹnìkan kì yóò gbé ibẹ̀ mọ́, bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn kan kì yóò ṣàtìpó nínú rẹ̀. Wò ó, yóò gòkè wá bí kìnìún láti ìgbéraga Jọ́dánì sí ibùgbé òkúta. Nítorí lójijì ni èmi ó lé wọn jáde kúrò níbẹ̀. Àti ta ni àyànfẹ́ náà tí èmi ó yàn sórí rẹ̀? Nítorí ta ni dàbí èmi, ta ni yóò sì pè mí ṣe ẹlẹ́rìí? Àti ta ni olùṣọ́ àgùntàn náà tí yóò lè dúró níwájú mi? Nítorí náà, gbọ́ ìmọ̀ Olúwa tí ó ti gbà sí Édómù àti èrò rẹ̀ tí ó ti gbà sí àwọn olùgbé Témánì pé, lóòótọ́, àwọn ẹni tí ó kéré jù lọ nínú agbo ẹran kí ó wọ wọn kiri, lóòótọ́,
1: wọ́n sọ búkà wọn di ahoro
0: lórí wọn. Ilẹ̀ ó mì ní pariwo ìṣubú wọn. Ariwo agbó ohun igbe rẹ̀ lé òkun pupa. Wò ó, yóò gòkè wá, yóò sì fò gẹ́gẹ́ bí idì, yóò sì na ìyẹ́ rẹ̀ sórí Bosra. Àti ilé ọjọ́ náà ni ọkàn àwọn alágbára ọkùnrin Édómù yóò dàbí ọkàn obìnrin ní ìrọbí. Sí Damasku, ojú ti Hamati àti Apadi, nítorí wọ́n ti gbọ́ ìhìn búburú, àyà já wọn, ìdààmú wà lẹ́bàá òkun, wọn kò lè rí ìsinmi.
1: Damasku di aláìlera.
0: Ó yí ara rẹ̀ padà láti sá, ìwárìrì sì dì í mú. Ẹ̀dùn àti ìrora ti dì í mú gẹ́gẹ́ bí obìnrin tí ń rọbí. Báwo ni a kò ṣe fi ìlú yín sílẹ̀, ìlú ayọ̀ mi? Nítorí náà, àwọn ọ̀dọ́mọkùnrin rẹ̀ yóò ṣubú ní ìta rẹ̀, àti gbogbo àwọn ọkùnrin ogun ni a ó ké kúrò ní ọjọ́ náà, ni Olúwa àwọn ọmọ ogun wí. Èmi ó sì dá iná ní odi Damasku, yóò sí jó ààfin Ben Hadadi run, sí Kedari àti sí ìjọba Hasori tí Nebukadnesari ọba Babeli kó. Báyìí ni Olúwa wí. Dìde gòkè lọ sí Kedari, kí ẹ sì pa àwọn ọkùnrin ìlà ọ̀run run. Àgọ́ wọn àti agbo ẹran wọn ni wọn ó kó lọ, wọn ó mú aṣọ àgọ́ wọn fún ara wọn àti gbogbo ohun èlò wọn àti ìbákasí ẹ wọn. Wọn ó sì kígbe sórí wọn pé, ẹ̀rù yí káàkiri, sá yára sá lọ, fi ara pamọ́ sí ibi jíjìn, ẹ̀yin olùgbé Asori, ni Olúwa wí. Nítorí Nebukadnesari ọba Babeli ti gbìmọ̀ kan sí yín, ó sì ti gba ẹ̀rù kan sí yín. Dìde gòkè lọ sọ́dọ̀ orílẹ̀-èdè kan tí ó wà ní ìrora, tí ó ń gbélé àìléwu, ni Olúwa wí. Tí kò ní ilẹ̀kùn ẹnu bodè tàbí ìkéré, tí ń gbé fún ara rẹ̀, ìbákasí ẹ wọn yóò sì di ìkógún àti ọ̀pọ̀lọpọ̀ ẹran ọ̀sìn wọn yóò di ìjẹ. Èmi ó sì tú àwọn tí ń dá oṣù ká sí gbogbo ọ̀nà afẹ́fẹ́, èmi ó sì mú wàhálà wọn dé láti àgbogbo, ni Olúwa wí. Asori yóò di ibùgbé fún ọ̀wá wa, akoro títí láé, kì yóò sí ẹnìkan tí yóò jókòó níbẹ̀, bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn kan kì yóò ṣàtìpó nínú rẹ̀. Ọ̀rọ̀ Olúwa tí ó tọ Jeremiah wòlíì wá sí Elamu ní ìbẹ̀rẹ̀ ìjọba Sedekaya ọba Juda wípé, báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí. Wò ó, èmi ó ṣe ọrun Elamu tí í ṣe olórí agbára wọn, àti sórí Elamu ni èmi ó mú afẹ́fẹ́ mẹ́rin láti egun mẹ́rẹ̀ẹ̀rin ọ̀run wá. Èmi ó sì tú wọn ká sí gbogbo ọ̀nà afẹ́fẹ́ wọn ni, kì yóò sì sí orílẹ̀-èdè kan níbi tí àwọn àáṣá Elamu kì yóò dé. Nítorí èmi ó mú Elamu wárìrì níwájú àwọn ọ̀tá wọn àti níwájú àwọn tí ń wá ẹ̀mí wọn. Èmi ó sì mú ibi wá sórí wọn, àní ìbínú gbígbóná mi, ni Olúwa wí. Èmi ó sì rán idà tẹ̀lé wọn títí èmi ó fi run wọn. Èmi ó sì gbé ìtẹ́ mi kalẹ̀ ní Elamu. Èmi ó sì pa ọba àti àwọn ìjòyè run kúrò níbẹ̀, ni Olúwa wí. Ṣùgbọ́n yóò sì ṣe ní ìkẹyìn ọjọ́, èmi ó tún mú ìgbèkùn Elamu padà, ni Olúwa wí.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lónìí wípé a tún péjọ pọ̀ lẹ́sẹ̀ Jésù Kristi, olùkọ́ ńlá àti olùgbàlà wa. À ń bẹ̀bẹ̀ wípé bí a ti péjọ lónìí, ẹ̀mí àtọ̀run wá fún ara rẹ̀ tí í ṣe ẹ̀mí mímọ́ ti Ọlọ́run yóò kọ́ wa, yóò là wá lójú láti jẹ́ kí a rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà, àti wípé kí ọwọ́ Ọlọ́run, ìka Ọlọ́run, kí ó kọ nǹkan wọ̀nyí sí òkan àyà wa, kí a ba lè gbé ìgbé ayé tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn, kí a ba lè gbé ìgbé ayé tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹni bíi ti inú Ọlọ́run. adupe wipe e ti gbo ti wa loruko Jesu Christi oluwa wa loni ante siwaju ninu eko wa lati iwe Kolose eyi ni epistle ti Paul apostle si awon ara Kolose ori keta ese ikejo si ese ikokanla lanka ti a se fe keko ninu re mo be yin wo pe ki olukuluku wa ki o ma si bibeli wa bi ati npe awon ori ati ese bibeli ti o ma ka mo si gbadura wo pe ki olorun emi ti kara re ki o salaye awon nkan wonyi fun wa ni kikun ki igbesi aye wa ki o ba le ba eri ti a nje ninu Kristi ki o ba le ba mu o je eko ti o se pataki fun wa lopo lopo nitori be o ye ki a fiyesi awon nkan ti a ngbo ki a ma ba gba wa lo kuro ninu wa nigba kan Kolose ori keta lati ese ikejo sugbon nisisiyi e fi gbogbo won yi sile pelu ibinu irunu arankan oro odi ati oro itiju kuro li enu yin e ma se seporo fun eni keji yin eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re e si ti gbe okunrin titun ni wo eyi ti aso di titun ni imo gege bi aworan eni ti o da nibi ti ko le si heleni ati Jew ikola ati aikola alaigbede ara skitia eru ati ominira sugbon Kristi li ohun gbogbo ninu ohun gbogbo bi mo se so tele tele awon oro ti a ka won yi won je oro ti o jinle popo won si je oro ti o ti enu aposteli jade gege bi ati dari re lati odo emi mimo o fi eto igbala ti olorun se ti o si se asekun re ni ori oke Calvary nigba ti a kan Jesu Christi ma gbelebo o fi kan won yi han fun wa o si je ke amo wi pe bi abati di ti olorun wi pe a o di eni titun awon iwa atijo ise atijo ogbologbo okunrin ni wi pe a o bo sile a o si gbe okunrin titun wo bi abaso wi pe a bo ogbologbo sile a si gbe titun wo Paul apostle bi emi olorun ti dari re o nse apejuwe fun wa ni ona ti igbe aye onigbagbo ti o le ye wa o nse apejuwe gege bi ati ma nwoso lara aro wi pe bi a ba ti ji wi pe ohun kan lani lati se a o bo aso ogbologbo a o bo sile eyi ni ni aso ti a o le wo jade a o bo sile a o we bi abati we ti ara wa si ti mo a o si gbe aso titun wo aso titun yi bi abajade sita ni awon eniyan ni won ma fi mo iru ise ti a nse o sese bi abari omo ogun yo bo aso ti awon eniyan ma wo yo bo sile yo gbe aso omo ogun wo tabi eni ti nse olopa bi abari olopa ni gboro ohun ti a fi n da mo bi a o ti e pade ri bi a o ti e moruko e bi a o ti e mo ile iwe to lo bi a o ti e mo igba to gbase olopa bi a ba ti ri ni gere ti a ti ri pelu aso ti o wo ati fi aso yi ati fi da mo awon elomiran boya won seso ni awon ile ise tabi won seso ni awon adugbo bi abati ri aso ti won wo ni a ma mo we pe won je eni ti o je aseso tabi eso awon elomiran o sese ki o je wi pe ile ita ounje ni ita ni won tin sise awon ti won tin sise ni iru be igba miran ni a ma ri won wi pe o ma ni iru aso ti won wo tabi awon dokita ti oyinbo bi e ba ri won pelu aso ti won wo a o ti mo wi pe eni yi je dokita tabi elomiran wi pe o je nurse tabi wi pe enikan je agbebi eyi ni apere ti paul apostle ti o nse fun wa wi pe awa paapa o ye ki a mo wa bi a ba njeri wi pe ati di ti olorun bi a ba njeri wi pe ati ba jesu christ pade bi a ba njeri wi pe ati di eni igbala oni ijewo igbagbo wa yi ati eri ti a nje ti a so fun awon elomiran o ye ki won ki o le mo wa nipa ohun ti a ti bo kuro ati eyi ti a tun gbe wo eyi o so nipa ti aso eyi ti a hun tabi eyi ti a ran ti a gbe wo eyi o so nipa awon akole ti awon eyan ma nko sori awon kada awon kekeke ti a ma nle mo aya awon nkan ti a nso nipa re won je awon iwa tuntun eyi ti o je wi pe agbewo ki a to ma tesiwaju je ki n fi han o ninu oro olorun wi pe bi a ba nso nipa igbala bi a ba nso nipa iwa titun iwa mimo bi a ba nso nipa wi pe a ti ba olorun laja a ti dari ese iwaju wa opolopo igba ni bibeli ma nso gege bi eni ti o gbe aso wo nitori be ki o ye wa wi pe gba ti a ba nso oro igbala gba ti a ba nso oro iwa mimo o dabi eni wi pe a gbe aso titun wo bi a ba nso nipa iwa ti ko dara ati iwa ti eni ti ko mo olorun ohun ti a nso na ni wi pe iru eni be o ti ni aso ti ko dara gba ti o ba to olorun wa a bo aso yi a bo sile a wa gbe aso miran wo je ki n se apejuwe fun o ninu iwe woli Isaiah ori kerin le ni ogota ori kerin le logota ese ikefa fi esi daradara o gbogbo wa si dabi ohun aimo gbogbo ododo wa si dabi akisa elegbin gbogbo wa si re bi ewe aisedede wa si mu wa kuro bi afefe nihi ni a nso nipa iwa awon ti ko lolorun iwa awon ti ko ti ni igbala iwa awon ti a ko ti wenu mo kuro ninu ase won o nso wi pe ododo ti won sogo ninu re ododo ti won gbekele ise ti owo won ti won simi le wi pe yo gba won la o da bi akisa elegbin se oye onisinsin wi pe bi a ba ti je bi a ba je ni ti ko mo olorun tele tele awon iwa ti a hu won dabi akisa elegbin ni waju olowa nitori be ni a fi so wi pe bi a ba ba jesu pade akisa ti a gbe wa ki a to wonu irere a o bo awon nkan wonyi bi elegbin a o bo won kuro a o ju won sonu a o gbe ohun titun ewo titun a o gbe won wo je ki a tun wo apejuwe miran ninu luku Luke 15 a n wo lati ese ikokanlelogun omo naa si wi fun pe baba emi ti dese si orun ati ni iwaju re emi ko si yele eni ti aba ma pe li omo re mo sugbon baba naa wi fun awon omo odo re pe e mu ayo aso wa kankan ki esi fi wo se ori ohun ti o nso e mu ayo aso wa kankan ki esi fi wo se omo wi pe eni ti a nsoro re yi ni a npe ni omo oninakuna nigba ti o de aso egbin lo wa lara re awon aso egbin wonyi ni won se apejuwe ibinu ija irunu arankan ati wi pe iru eni yi o kun fun ese popo popo sugbon bi o ti wa sodo olorun abo aso egbin abo kuro a wa fi aso ayo aso titun agbewo ye ki a pada si Isaiah orí ìkọkànléní